0: bẹ́ẹ̀ mo gbàdúrà wípé gẹ́gẹ́ bí ọlọ́run ti ń kìlọ̀ fún wa wípé a ó jẹ́ ẹni tí ń gbọ́ràn bí a sì ti ń gbọ́ràn ìbùkún tí ó wà nínú ìgbọ́ràn yóò jẹ́ tiwa ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí a wo Hebrew orí kẹtàlá ẹsẹ̀ ìkẹsàn-án Hebrew orí kẹtàlá ẹsẹ̀ ìkẹsàn-án. Ẹ má ṣe jẹ́ kí a fi onírúurú àti ẹ̀kọ́ àjèjì gbá yín kiri nítorí ó dára kí a mú yín lé ọkàn lé nípa oore ọ̀fẹ́ kìí ṣe nípa oúnjẹ. Nínú èyí tí àwọn tí ó ti ń rìn nínú wọn kò lí èrè ọ̀rọ̀ díẹ̀ tó fún ẹni tí ó fẹ́ gbọ́ràn. Àwọn bíbélì ẹsẹ̀ bíbélì tí a kà wọ̀nyí ó jẹ́ ohun tí ó yé ẹni tí ó ní ẹ̀mí Ọlọ́run. Ó jẹ́ ẹni tí ó yé ẹni tí ó ní ìgbàlà. Àwọn òjìyàn wọ́n ń pa ara wọn run ni. Àwọn tó máa ń jiyàn ọ̀rọ̀ Ọlọ́run wípé ṣé ó jẹ́ wípé deeper life nìkan ni a ti lè kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ṣé ó jẹ́ pé àwọn ẹlòmíràn tí ó ń ka bíbélì ṣé ó jẹ́ wípé àwọn náà ò ní ìmọ̀ bíbélì ni. Àwa kìí jiyàn ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni a máa ń kọ́ àwọn ènìyàn. A sì ń fẹ́ ṣe ọ́ lóore. Òun ni a fi ń sọ̀rọ̀ Ọlọ́run fún ọ. Ó sì rí i wípé inú bíbélì ni a ti ń kà wípé bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ràn Ọlọ́run, bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ tẹ̀lé Ọlọ́run, bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ gbọ́ràn, ẹni tí ó fẹ́ fi ọ̀run ṣèrè jẹ lẹ́yìn ayé búburú yìí wípé kí a ṣọ́ra, kí a máa kíyèsára, kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dè wá ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ti ayé, ẹ̀kọ́ ayé wà tí kìí ṣe bíi ti Kristi. Ẹ jẹ́ kí a padà sí Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá. Kí a wo ìdákọ̀rọ̀ tí a ní fún ọkàn wa. Nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá. Nítorí pé nínú rẹ̀ èyí ni nínú Kristi ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run ń gbé lé ara ìyára. Nínú Kristi olúwa wa olùgbàlà wa olùṣọ́ àgùntàn wa nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run ń gbé lé ara ìyára. Ẹsẹ̀ ìkẹwàá a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Pípé àti ẹ̀kún Kristi ni ó dúró gẹ́gẹ́ bí ìdákọ̀rọ̀ fún ọkàn wa. Dípò kí a máa fi ìkọlù kọ́gba èrò àwọn tí ọkàn wọn ti pòrúurù gbá wọn sókè sódò, ó yẹ kí àwọn onígbàgbọ́ sinmi kí wọn kí ó sì gbẹ́kẹ̀lé Jésù Kristi pátápátá. Nínú Kristi ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run ń gbé lé ara ìyára. Jẹ́ kí ó yé ọ wípé nígbà tí ènìyàn ṣubú, nígbà tí Ádámù àti Éfà ṣubú ní ọgbà Ídẹ́nì, ènìyàn ṣubú kúrò nínú ipò pípé tí Ọlọ́run dá a sí, ó sì ṣubú sí ipò àìpé èyí tí ó bani nínú jẹ́ gidigidi. Ènìyàn jẹ́ aláìpé nípa ti ẹ̀mí, nípa ti ìwà bí Ọlọ́run àti nípa ti ọgbọ́n àti òye. Gẹ́gẹ́ bí ènìyàn ti ṣubú ní ọgbà Ídẹ́nì, lẹ́sẹ̀kẹsẹ̀ ni Ádámù àti Éfà di aláìpé àti àwọn ọmọ tí a ń bí nípasẹ̀ wọn ni wọ́n di aláìpé àti àwa pàápàá kí a tó mọ Kristi lè a di aláìpé. Aláìpé nípa ti ẹ̀mí, aláìpé nípa ìwà bí Ọlọ́run, aláìpé nípa ọgbọ́n àti òye. Ṣùgbọ́n nínú Kristi àti nípasẹ̀ Kristi ni a ti ní ìgbàlà kíkún. Òun ló sọ wá di pépé, ó fún wa ní ìdáríjì pépé, ó fún wa ní àlàáfíà pépé, ó fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ oore ọ̀fẹ́ rẹ̀, ó fún wa ní ìfẹ́ pípé àti agbára kíkún àti ọgbọ́n àti ohun gbogbo láti lè jẹ́ kí ayé ti ìsinsìnyí àti ayérayé kí ó ní èrè fún wa. Jẹ́ kí a wò ó nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹta. Inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí, ó ní bí a bá ń fẹ́ ní ọgbọ́n a sì ń fẹ́ ní ìmọ̀, ìmọ̀ tó lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní ayé tí ń bọ̀, nínú Kristi ni a ti lè rí i. Kí a má ṣe fetí sí àwọn tí ó ń sọ wípé ọgbọ́n kan wà tí ó tún tayọ̀ tó wà nínú Bíbélì. kẹ́ máa ṣe pẹ̀tí sí àwọn atanijẹ akónisìnà tó máa ń sọ wípé ó ṣeéṣe ní ibi ipò òkú tàbí ní ibi tí wọ́n sìnkú sí ibẹ̀ ni wọ́n tún lọ lóru láti lè ní ọgbọ́n kan tí ó farasin tàbí tí ó farapamọ́ onírara nínú Kristi ni gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ ni a fi pamọ́ sí. Ó ní kí a má tún rí ẹni tí ó ń lọ sí òkè òkun tàbí ẹni tí ó ń lọ sí aginjù tàbí ẹni tí ó ń lọ sí ìdí igi tàbí sí ìdí òrìṣà tí ó ń wá ọgbọ́n láti lè gbé ìgbésí ayé kan tí ó rò pé ó dára. Ó ní rárá nínú Kristi ni a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí wípé bí a bá ti ní Kristi àti ní ohun gbogbo. Nínú Kolose orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún nítorí dídùn inú bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Dídùn inú bàbá wa tí ń bẹ lé ọ̀run ni wípé ẹ̀kún ohun gbogbo ní ti ìdáríjì, ní ti àlàáfíà, ní ti ìgbàlà, ní ti ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, ní ti ìfẹ́, ní ti orí ọ̀fẹ́, ní ti agbára tàbí ọgbọ́n tàbí ohunkóhun tí a nílò láti lè gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run lọ́rùn. Ó ní dídùn inú bàbá ni wípé kí ẹ̀kún ohun dáradára gbogbo kí ó lè máa gbé inú rẹ̀. Kí a tó lọ sí orí ẹ̀kún wa láti gbàdúrà, ẹ jẹ́ kí a wo Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo tí ṣe ti iyì àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀, ẹni tí ó pè wá nípa ògo àti ọláńlá rẹ̀, ó ń sọ fún wa wípé gbogbo ohun tí ó jẹ mọ́ iyì àti tí ó jẹ mọ́ ìwà bí Ọlọ́run, ìwà mímọ́, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà fún ọmọlẹ́yìn Kristi, wípé gbogbo rẹ̀ pátápátá lè àti fún wa nínú Ọlọ́run, nínú Kristi. Nínú ẹsẹ̀ ìkẹrin nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábàápín nínú ìwà Ọlọ́run nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ni wípé gbogbo ohun tí ó yẹ fún wa láti ní ìdáríjì ẹ̀ṣẹ̀, láti ní agbára lórí ẹ̀ṣẹ̀, láti gbé ìgbésí ayé ìwà mímọ́, láti gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run, tí ó wu Ọlọ́run, wípé a fún wa nínú Kristi. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a tọ Ọlọ́run lọ. Bí a bá ti jẹ́ ẹni tí a múṣìnà nípa ẹ̀kọ́ èké, ẹ̀kọ́ òdì, nípa àṣà ayé àti nípa àwọn mìíràn tí kò ní láárí, ó yẹ kí a tọ Ọlọ́run lọ, kí a sọ fún pé kí ó dáríjì wá, kí a sì ṣe ìpinnu, kí a sọ fún Ọlọ́run wípé a kò ní ṣìnà mọ́, wípé a kò ní tẹ̀lé ọ̀nà òkùnkùn mọ́. Bí ó bá jẹ́ ẹni tí ó ti ń tẹ̀lé wòlíì èké àti ẹ̀kọ́ èké, kí ó wá sọ̀dọ̀ Ọlọ́run, nítorí àwọn nǹkan wọ̀nyí yóò sọ di ẹni ìgbèkùn, a ó kó ọ lẹ́rú lọ. Bí o bá jókòó sínú ẹ̀kọ́ èké, nítorí bẹ́ẹ̀, jẹ́ kí a dá ọ ní ìdè, jẹ́ kí a gba ọkàn rẹ là, jẹ́ kí Ọlọ́run fúnra ara rẹ̀ kí ó fà kúrò nínú àwọn nǹkan wọ̀nyí, kí ó jẹ́ ti Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́, kí ó sì mọ̀ wípé ìgbàlà ló ń fẹ́ ni, ìsọdimọ́ ló ń fẹ́ ni, agbára ẹ̀mí Ọlọ́run ló ń fẹ́ ni, ìwòsàn ló ń fẹ́ ni, tàbí ìdásílẹ̀ ìtúnisílẹ̀ ló ń fẹ́ ni, tàbí ọmọ ló ń fẹ́ láti jẹ́ kí ó jẹ́ ẹ̀bùkún fún ẹbí rẹ, tàbí ó ń fẹ́ kí Ọlọ́run kí ó bùkún lọ́nà kan àbí lọ́nà mìíràn. Gbogbo nǹkan wọ̀nyí lè a ó ní bí a bá gbẹ́kẹ̀lé Jésù Kristì nìkan ṣoṣo, nítorí nínú rẹ̀ ni ẹ̀kún ìwà Ọlọ́run gbé lé ara ìyára. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a bá Ọlọ́run sọ̀rọ̀, kí a sọ fún Ọlọ́run wípé a ti kọ́ ẹ̀kọ́, a ti mọ̀ wípé ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì láti kíyèsí bí a ti ń kìlọ̀ fún wa. Ẹ jẹ́ kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ jẹ́ tirẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ máa tẹ̀lé ìmọ̀ àti òtítọ́ tí ó wà nínú ìhìn rere. Ẹ jẹ́ kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé gbogbo ẹ̀kọ́ èké, gbogbo ẹ̀kọ́ tí mú ní ṣìnà, gbogbo àwọn wòlíì èké, olùkọ́ni èké, àwọn ìwé èké, akọ̀wọ́n sílẹ̀, àfiwọ́n sílẹ̀, àjò wọn níná, a sì ń fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo nǹkan tó bá yàtọ̀ sí ẹ̀kọ́ ìhìnrere tí a ti kọ́ wa, a fẹ́ jù wọ́n sílẹ̀, a fẹ́ tẹ̀lé Ọlọ́run tímọ́tímọ́. Gbàdúrà sọ fún Ọlọ́run, bí ó bá jẹ́ aláìlera, bí ó bá jẹ́ ẹni tí a lè tètè yí lọ́kàn padà, sọ fún Ọlọ́run wípé òun fẹ́ dúró ṣinṣin, òun fẹ́ dúró nínú ẹ̀kọ́, òun fẹ́ dúró nínú ẹ̀kọ́ tí ó lè ṣe ọ́ pé ṣe ọ́ yẹ fún ìjọba Ọlọ́run. Bí ó bá gbàdúrà tí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run, tí ó sinmi lé Ọlọ́run, bí ó tilẹ̀ jẹ́ aláìlágbára, yóò fi agbára fún ọ, yóò fi okun fún ọ, yóò lè jẹ́ kí o lè dúró ṣinṣin nínú ẹ̀kọ́ tí ó yè kooro.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ezra, orí ìkẹrin, nígbà tí àwọn ọ̀tá Juda àti Benjamin gbọ́ pé àwọn ọmọ ìgbèkùn kọ́ tẹ́ḿpìlì fún Olúwa Ọlọ́run Israẹli, nígbà náà ni wọ́n tọ Serubabeli wá àti àwọn olórí àwọn baba, wọ́n sì wí fún wọn pé ẹ jẹ́ kí àwa kí ó bá yín kọ́lé, nítorí tí àwa ń ṣe àfẹ́rí Ọlọ́run yín gẹ́gẹ́ bí ẹ̀yin, àwa sì ń wé ẹbọ sí ọ̀dọ̀ rẹ̀ láti ọjọ́ Esarhaddoni, ọba Asuri, ẹni tí ó mú wa gòkè wá ìhín yìí. Ṣùgbọ́n Serubabeli àti Jeshua àti ìyókù nínú àwọn olórí àwọn baba Israẹli wí fún wọn pé kì í ṣe fún àwa pẹ̀lú ẹ̀yin láti jùmọ̀kọ ilé fún Ọlọ́run wa, ṣùgbọ́n àwa tìkára wa ni yóò jùmọ̀kọ́lé fún Olúwa Ọlọ́run Israẹli gẹ́gẹ́ bí Kirusi ọba, ọba Pasia ti pàṣẹ fún wa. Nígbà náà ni àwọn ènìyàn ilẹ̀ náà mú ọwọ́ àwọn ènìyàn Júdà rọ, wọ́n sì yọ wọ́n lé ẹnu nínú kíkọ́lé náà, wọ́n sì bẹ àwọn ìgbìmọ̀ lé ọ̀wẹ̀ sí wọn láti sọ ìpinnu wọn di asán ní gbogbo ọjọ́ Kirusi ọba Pasia, àní títí di ìjọba Dariusi ọba Pasia, àti ní ìjọba Ahasuerusi ní ìbẹ̀rẹ̀ ìjọba rẹ̀, ni wọ́n kọ̀wé ẹ̀sùn láti fi àwọn ará Júdà àti Jerusalemu sùn. Àti ní ọjọ́ Atasasta ni Bishlami, Mitredati, Tabieli àti àwọn ẹgbẹ́ rẹ̀ yòókù kọ̀wé sí Atasasta ọba Pasia, a sì kọ ìwé náà ní èdè Syria, a sì ṣe ìtumọ̀ rẹ̀ ní èdè Syria. Rehumu adelé ọba àti Shimshai akọ̀wé kọ ìwé ẹ̀sùn Jerusalemu sí Atasasta ọba bí ìwé èyí. Nígbà náà ni Rehumu àti Shimshai akọ̀wé àti àwọn ẹgbẹ́ wọn ìyókù, àwọn ará Dina ti Afasatki ti Tapeli àti Afasi ti Akefi ti Babiloni ti Susanki ti Dehafi àti ti Elamu àti àwọn orílẹ̀-èdè ìyókù ti Asnaperi ọlọ́lá àti ẹni ńlá ní kórè kọjá wá, tí ó sì fi wọ́n dó sí ìlú Samaria àti àwọn ìyókù tí ó wà ní ìhàhín odò àti ẹlòmíràn. Èyí ni àtúnkọ ìwé náà tí wọ́n fi ránṣẹ́ sí àní sí Atasasta ọba, ìránṣẹ́ rẹ àwọn ènìyàn ìhàhín odò àti ẹlòmíràn, kí ọba kí ó mọ̀ pé àwọn Júù tí ó ti ọ̀dọ̀ rẹ wá sí ọ̀dọ̀ wa, wọ́n dé Jerusalemu, wọ́n ń kọ́ ọlọ̀tẹ̀ ìlú àti ìlú búburú, wọ́n sì ti fi odi rẹ̀ lélẹ̀, wọ́n sì ti so ìpìlẹ̀ rẹ̀ mọ́ra pọ̀, kí ọba kí ó mọ̀ ní ìsinsìnyí pé bí a bá kọ́ ìlú yìí tí a sì tún odi rẹ̀ gbé sókè tán, nígbà náà ni wọn kì yóò san owó orí, owó obodè àti owó òde, àti bẹ́ẹ̀ ni níkẹyìn yóò sì pa àwọn ọba lé ara. Ǹjẹ́ ní ìsinsìnyí láti ààfin ọba wá ni a ṣáà ti ń bọ́ wa, kò sì yẹ fún wa láti rí àbùkù ọba, nítorí náà ni àwa ṣe ránṣẹ́ láti wí fún ọba dájú kí a lè wá inú ìwé ìrántí àwọn bàbá rẹ. Bẹ́ẹ̀ ni ìwọ ó rí nínú ìwé ìrántí, ìwọ ó sì mọ̀ pé ọlọ̀tẹ̀ ni ìlú yìí tí ó sì pa àwọn ọba àti ìgbèríko lé ara, àti pé wọ́n ti ṣọ̀tẹ̀ nínú ìkan náà láti àtijọ́ wá, nítorí èyí ni a fi fọ́ ìlú náà. Àwa mú dá ọba lé ojú pé bí a bá tún ìlú yìí kọ́ tí a sì parí odi rẹ̀ nípa ọ̀nà yìí, ìwọ kì yóò ní ìpín mọ́ ní ìhàhín odò. Nígbà náà ni ọba fi èsì ránṣẹ́ sí Rehumu adelé ọba àti sí Shimshai akọ̀wé pẹ̀lú àwọn ẹgbẹ́ wọn ìyókù tí ń gbé Samaria àti sí àwọn ìyókù lé òkè odò, àlàáfíà àti kíkí mìíràn. A ka ìwé tí ẹ̀yin fi ránṣẹ́ sí wa dájúdájú níwájú mi, mo sì pàṣẹ, a sì ti wá, a sì rí pé láti àtijọ́ wá ìlú yìí a ti máa ṣọ̀tẹ̀ sí àwọn ọba, àti pé ìrúkèrúdò àti ọ̀tẹ̀ ni a ti ń ṣe nínú rẹ̀. Pẹ̀lúpẹ̀lú àwọn ọba alágbára ni ó ti wà lórí Jerusalemu, àwọn tí ó jọba lórí gbogbo ìlú òkè odò, owó orí, owó òde àti owó bodè ni a ti ń san fún wọn. Kẹ́yìn kí ó pàṣẹ ní ìsinsìnyí láti mú àwọn ọkùnrin wọ̀nyí ṣíwọ́ kí a má sì kọ ìlú náà mọ́ títí àṣẹ yóò fi jáde láti ọ̀dọ̀ mi wá. Ẹ kíyèsí ara yín kí ẹ̀yin kí ó má jáfara láti ṣe èyí. Èyí ṣe tí ìbàjẹ́ yóò fi máa dàgbà sí ìpalára àwọn ọba. Ǹjẹ́ nígbà tí a ka àtúnkọ ìwé Artaxerxes ọba níwájú Rehumu àti Ṣimṣai akọ̀wé àti àwọn ẹgbẹ́ wọn, wọ́n gòkè lọ kánkán sí Jerusalemu sí ọ̀dọ̀ àwọn Júù, wọ́n sì fi ipá pẹ̀lú agbára mú wọn ṣíwọ́. Nígbà náà ni iṣẹ́ ilé Ọlọ́run tí ó wà ní Jerusalemu dúró, bẹ́ẹ̀ ni ó dúró títí di ọdún kejì Dáríùsì ọba Pásíà. Ezra orí ìkarùn-ún. Ṣùgbọ́n àwọn wòlíì, Hagai wòlíì àti Sekariah ọmọ Ido sọ àsọtẹ́lẹ̀ fún àwọn Júù tí wà ní Júdà àti Jerusalemu ní orúkọ Ọlọ́run Ísírẹ́lì. Ilé àkókò náà ni Serubabeli ọmọ Ṣeatieli àti Jeṣua ọmọ Josadaki dìde, wọ́n sì bẹ̀rẹ̀ sí kọ́ ilé Ọlọ́run ní Jerusalemu. Àwọn wòlíì Ọlọ́run sì wà pẹ̀lú wọn tí ń ràn wọ́n lọ́wọ́. Ilé àkókò kan náà ni Tatnai, Baalẹ̀ ní ìhàhín odò àti Ṣeta Bosnai pẹ̀lú àwọn ẹgbẹ́ wọn wá sí ọ̀dọ̀ wọn. Wọ́n sì wí fún wọn báyìí pé, ta ni fún yín ní àṣẹ láti kọ ilé yìí àti láti tún odi yìí ṣe? Nígbà náà ni àwa wí fún wọn báyìí pé orúkọ àwọn ọkùnrin tí ń kọ ilé yìí tí í jẹ́. Ṣùgbọ́n ojú Ọlọ́run wọn ń bẹ lé ara àwọn àgbà Júdà tí wọn kò fi lè mú wọn ṣíwọ́ títí ọ̀ràn náà fi dé ọ̀dọ̀ Dáríùsì. Nígbà náà ni wọ́n sì fi èsì padà nípa ìwé nítorí èyí. Àtúnkọ ìwé dà tí Tatnai, Baalẹ̀ ní ìhàhín odò àti Ṣeta Bosnai àti àwọn ẹgbẹ́ rẹ̀ rán sí Dáríùsì ọba, àwọn ará Afasaki ti ìhàhín odò. Wọ́n fi ìwé ránṣẹ́ sí nínú èyí tí a kọ báyìí sí Dáríùsì ọba, àlàáfíà gbogbo, kí ọba kí ó mọ̀ pé àwa lọ sí ìgbèríko Judea sí ilé Ọlọ́run ẹni tí ó tóbi, tí a fi òkúta ńláńlá kọ́, a sì tẹ́ igi sí inú ògiri náà. Iṣẹ́ yìí ń lọ síwájú kánkán, ó sì ń ṣe rere ní ọwọ́ wọn. Nígbà náà ni àwa bi àwọn àgbà wọn lìléèrè, a sì wí fún wọn báyìí pé, ta ni fún yín ní àṣẹ láti kọ́ ilé yìí àti láti mọ odi yìí? Àwa sì béèrè orúkọ wọn pẹ̀lú láti mú kí ó dá ọlé ojú, kí a lè kọ̀wé orúkọ àwọn ènìyàn tí í ṣe olórí nínú wọn. Báyìí ni wọ́n sì fi èsì fún wa wípé, ìránṣẹ́ Ọlọ́run ọ̀run òun ayé ni àwa ṣe. Àwa sì ń kọ́ ilé tí a ti kọ́ lé ọdún púpọ̀ wọ̀nyí sẹ́yìn, tí ọba ńlá kan ní Ísírẹ́lì ti kọ́, tí ó sì ti parí. Ṣùgbọ́n nítorí tí àwọn bàbá wa mú Ọlọ́run ọ̀run bínú, ó fi wọ́n lé ọwọ́ Nebukadnesari ọba Babiloni ti Kaldea, ẹni tí ó wo ilé yìí palẹ̀, tí ó sì kó àwọn ènìyàn náà lọ sí Babiloni. Ṣùgbọ́n ní ọdún ìkíní Kírúsì ọba Babiloni, Kírúsì ọba náà fi àṣẹ lílẹ̀ láti kọ́ ilé Ọlọ́run yìí, pẹ̀lú ohun èlò wúrà àti ti fàdákà ti ilé Ọlọ́run tí Nebukadnesari kó láti inú tẹ́ḿpìlì tí ó wà ní Jerusalemu jáde, tí ó sì mú lọ sínú tẹ́ḿpìlì Babiloni. Àwọn náà ni Kírúsì ọba kó láti inú tẹ́ḿpìlì Babiloni jáde, a sì fi wọ́n lé ẹnìkan lọ́wọ́, orúkọ ẹni tí jẹ́ Ṣeṣbásari, ẹni tí òun fi jẹ Baalẹ̀. Òun sì wí fún un pé, kó ohun èlò wọ̀nyí lọ, kí o sì fi wọ́n sínú tẹ́ḿpìlì tí ó wà ní Jerusalemu, kí o sì mú kí a tún kọ́ ilé Ọlọ́run yìí sí ipò rẹ̀. Nígbà náà ni Ṣeṣbásari náà wá, ó sì fi ìpìlẹ̀ ilé Ọlọ́run tí ó wà ní Jerusalemu lélẹ̀, àti láti ìgbà náà àní títí di ìsinsìnyí yìí ni ó ti ń bẹ ní kíkọ́, kò sì tí ì parí tán. Ǹjẹ́ nítorí náà, bí ó bá wo ọba, yẹ kí a wá inú ilé ìṣúra ọba tí ó wà níbẹ̀ ní Babiloni. Bí ó bá rí bẹ́ẹ̀ pé Kírúsì ọba fi àṣẹ lélẹ̀ láti kọ́ ilé Ọlọ́run yìí ní Jerusalemu, kí ọba kí ó sọ èyí tí ó fẹ́ fún wa nípa ọ̀ràn yìí.
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
2: Ezra orí ìkẹfà. Nígbà náà ni Dáríùsì ọba pàṣẹ, a sì wá inú ilé tí a kó ìwé jọ sí níbi tí a to ìṣúra jọ sí ní Babiloni, a sì rí ìwé kan ní Ekbatana nínú ìlú olódi tí ó wà ní ìgbèríko Media, àti nínú rẹ̀ ni ìwé ìrántí kan wà tí a kọ báyìí. Lé ọdún ìkíní Kírúsì ọba, Kírúsì ọba náà pàṣẹ nípasẹ̀ ilé Ọlọ́run ní Jerusalemu pé kí a kọ́ ilé náà, ibi tí wọ́n máa rú ẹbọ, kí a sì fi ìpìlẹ̀ rẹ̀ lélẹ̀ ṣinṣin, kí gíga rẹ̀ jẹ́ 60 ìgbọ̀nwọ́ àti ìbú rẹ̀ 60 ìgbọ̀nwọ́, ilé òkúta ńlá mẹ́ta àti ilé igi tuntun kan, kí a sì ṣe ìnáwó rẹ̀ láti inú ilé ọba wá, pẹ̀lú kí a sì kó ohun èlò wúrà àti ti fàdákà ilé Ọlọ́run padà tí Nebukadnesari ti kó láti inú tẹ́ḿpìlì tí ó wà ní Jerusalemu jáde, tí ó sì ti kó wá sí Babiloni, kí a sì kó wọn padà, kí a sì mú wọn lọ sí inú tẹ́ḿpìlì tí ó wà ní Jerusalemu, olúkúlùkù ní ipò rẹ̀, kí a sì tò wọ́n sí inú ilé Ọlọ́run. Ǹjẹ́ ní ìsinsìnyí, Tatnai, Baalẹ̀ òkè odò, Ṣeta Bosnai àti àwọn ẹgbẹ́ yín, àwọn ará Afasaki tí ó wà ní òkè odò, kí ẹ̀yin kí ó jìnà sí ibẹ̀, ẹ jọ̀wọ́ iṣẹ́ ilé Ọlọ́run yìí lọ́wọ́, kí Baalẹ̀ àwọn ará Júdà ati awon agba awon ara juda ki won ko ile olorun yi si ipo re pelu pelu mo pase ni ohun ti eyin o se fun awon agba juda won yi tun ki ko ile olorun yi pe ninu eru oba li ara owo ode li oke odo ni ki a ma se inawo fun awon eniyan won yi ya ijafara ki a ma se da won duro ati eyi ti won ko le se alaini egboro ako malu ati agbo pelu odo agutan fun ebo sisun si olorun orun alikama iyo oti waini pelu ororo gege bi ilana awon alufa ti o wa ni Jerusalemu ki a mu fun won ni ojojumo laiye ki won ki o le ru ebo olorun didun si olorun orun ki won ki o si le ma gbadura fun emi oba ati ti awon omo re pelu pelu mo ti pase pe enikeni ti o ba yi oro yi pada ki a fa igi lule le ara ile re ki a si gbe duro ki a fi ohun naa ko si ori re ki a si so ile re di atan nitori eye ki olorun eni ti o mu ki oruko re ma gbe ibe ki o pa gbogbo oba ati orilede run ti yo da owo won le lati se ayipada ati lati pa ile olorun yi run ti o wa ni Jerusalemu emi Dariusi ni o ti pase ki a mu ise le ijafara nigba na ni Tatnai baale ni ahin odo Shetabosnai ati awon egbe won gege bi eyi ti Dariusi oba ti ranse be ni won se ni ijafara awon agba juda si kole won si serere nipa iyanju Agai woli ati Sekaraya omo Ido won si kole won si pari re gege bi ase Olorun Israeli ati gege bi ase Kirusi ati Dariusi ati Atasasta oba Persia a se pari ileyi ni ojo keta osu Adari ti se odun kefa ijoba Dariusi oba awon omo Israeli awon alufa ati awon omo Lefi pelu awon omo igbepun yoku se iyasimimo ile Olorun yi pelu ayo ni iyasimimo ile Olorun yi ni won si rubo 100 akọ malu igba agbo irinwo odo agutan ati fun ebo ese fun gbogbo Israeli obuko 12 gege bi iye awon eya Israeli won si fi awon alufa si gege bi ipa won ati awon omo Lefi gege bi ipa won fun ise Olorun ni Jerusalemu gege bi ati ko ninu iwe Mose awon omo igbekun si se ajo ire koja ni ojo 14 osu ikini nitori ti awon alufa ati awon omo Lefi ti we ara won mo bi enikan gbogbo won ni o si mo won si pa iran ire koja fun gbogbo awon omo igbekun ati fun awon arakunrin won awon alufa ati fun awon tikara won awon omo Israeli ti o tinu igbekun pada bo ati gbogbo eru awon ti o ti ya ara won si odo won kuro ninu ere awon keferi ile na lati ma se afere Oluwa Olorun Israeli si je ase ire koja won si fi ayo se ajo aiwukara ni ojo meje nitori ti Oluwa ti mu won yo nitori ti o yi okan oba Assyria pada si odo won lati mu owo won le ninu ise ile Olorun Olorun Israeli.

0: Ni oruko Jesu Kristi Oluwa wa.
1: Mo fẹ́ ki o rántí wípé aṣálẹ̀ òní ni aṣálẹ̀ ọjọ́ tí ó kẹ́yìn. O si dá mi lójú wípé Ọlọ́run fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àìníye àìlóǹkà iṣẹ́ ìyanu. Ṣé o jẹ́ ọ̀kan lára àwọn olóríire tí yóò gba iṣẹ́ ìyanu kí o tó lọ? Nítorí wípé ọjọ́ alẹ́ tí ó kẹ́yìn yìí Ọlọ́run fẹ́ ṣe ìyanu ní ìgbésí ayé rẹ. Kí o sì mọ̀ wípé ohun tí ó ti dúró síbẹ̀ gẹ́gẹ́ bí òkè ní àṣálẹ̀ yìí ni Olúwa fẹ́ mú gbogbo rẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Nítorí bẹ́ẹ̀ tẹ́tí sílẹ̀, bí o bá ní ohunkóhun bí gẹ̀gẹ̀ lọ́rùn, bí ìpakè, bí ike, bí oyún ìju, tàbí ẹsẹ̀ wíwú, tàbí ohunkóhun tí ó wú sí àgọ́ ara rẹ, àwọn wọ̀nyí ni a fẹ́ gbàdúrà fún nísinsìnyí. Ohunkóhun tí ó bá wú sí ara rẹ, gẹ̀gẹ̀ ni, ìpakè ni, ike ni, oyún ìju, ẹsẹ̀ wíwú, tàbí ohunkóhun tí ó wúlé ara rẹ, ó gbé ọwọ́ sókè, ó sì fi ọwọ́ kan lé ibi tí ó wú yìí, kí a gbàdúrà kí òkè yìí tí ó wà ní ìgbésí ayé rẹ kí ó lè ṣí. Mo retí ọwọ́ rẹ lókè. Bí o bá ní ohun tí a sọ yìí, bí a bá ti gbàdúrà tán, ni o ní láti yẹ ara rẹ wò lórí ohun tí a fẹ́ gbàdúrà sí. O sì rí i wípé òkè ti ṣídi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, alágbára, atóbi jù, ẹlẹ́dàá, a dúpẹ́ wípé ẹ ti fi wá lọ́kàn balẹ̀ wípé bí a bá sọ fún òkè wípé kí ó ṣídì, tí kò sí iyè méjì kan lọ́kàn wa, tí a sì gbàgbọ́ wípé ohun tí a sọ yóò ṣe, yóò rí bẹ́ẹ̀ fún wa. Ǹjẹ́ nítorí náà mo wá lórúkọ Jésù tẹ̀tí fi fún wa nínú agbára ẹ̀jẹ̀ Jésù àti pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ àti ìfàmì oríyàn yín. Nítorí náà ni a ṣe ń gbàdúrà wípé gbogbo òkè tí ó wú sí ara àwọn ènìyàn wọ̀nyí, ẹ kúrò lórúkọ Jésù. Ìwọ ike tí ó fi ẹ̀yìn ẹni yìí ṣe ibùgbé, mo pàṣẹ jáde lé orúkọ Jésù. Gẹ̀gẹ̀ ọrùn tí ó wà ńbẹ̀ fún ọjọ́ pípẹ́, mo pàṣẹ fún yín ẹ jáde lórúkọ Jésù. Ìpákè tí ó wà ní abẹ́ inú, mo pàṣẹ nísinsìnyí wípé gẹ́gẹ́ bí òkè ẹ ṣídì í lórúkọ Jésù. Ẹsẹ̀ wíwú, ara wíwú, ikùn wíwú, mo pàṣẹ ẹ kúrò lórúkọ Jésù. Ọlọ́run aláàánú alágbára, ẹ fi ọwọ́ kan gbogbo àwọn ènìyàn wọ̀nyí pẹ̀lú gbogbo àìsàn tí ó jẹ́ kí ara wọn wú, àti ìrora tí ó jẹ́ kí ara wọn wú, àti gbogbo àrùn wọ̀nyí, ẹ lé wọn jáde lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. Nísinsìnyí, àwọn tí a gbàdúrà fún yìí, ẹ yẹ ara yín wò. Bí o bá sì ti rí i wípé bí ìpákè ni, tàbí ohun mìíràn, tàbí oyún ìju, tàbí ike, tàbí gẹ̀gẹ̀, tàbí ara wíwú, o rí wípé o ti kúrò, o yin Ọlọ́run lógo, a ó sì yọ̀ pẹ̀lú rẹ kí a tó máa tẹ̀síwájú nísinsìnyí.

bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ, sọ fún wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀, Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí egun ìdílé, bí o bá ní egun àìlè rọ́kọ fẹ́, àìlè ráyà fẹ́, àìrọ́mọ bí tí à ń pè ní ìyàgàn, tàbí àbíkú ọdọọdún, tàbí egun, tàbí ogun oyún ọjọ́ pípẹ́, tàbí ohunkóhun mìíràn ní ìgbésí ayé rẹ, ó dájú wípé iṣẹ́ ìyanu yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Òkè ìṣòro rẹ a ó mú kúrò. Dìjí òkè agbàdúrà, èyí jẹ́ fún gbogbo ènìyàn. Alágbára atóbi jù, a dúpẹ́ wípé agbára yín ò lópin, agbára yín ò ṣe ohun tí a lè díyelé. Ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Yẹ agbàdúrà nísinsìnyí fún ẹnì kọ̀ọ̀kan wa wípé iṣẹ́ ìyanu tí a nílò ẹ fún ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Èyí tí ó ní oyin ọjọ́ pípẹ́, ẹ tú sílẹ̀ lórúkọ Jésù. Ègún ìdílé, ẹ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Ègún ká má rọkọ fẹ́, ká má rí àyà fẹ́, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìyàgàn, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ohun gbogbo tí àwọn ènìyàn yín ń béèrè, gbogbo òkè tí wọ́n fẹ́ kó ṣídìí, ẹ ṣí wọn nídìí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà àwọn ènìyàn yín, kí ẹ ba iṣẹ́ sàtánì nínú ayé ẹnì kọ̀ọ̀kan, kí ẹ bà á jẹ́ lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan ní iṣẹ́ ìyanu. Ẹ tu òǹdè sílẹ̀, ẹ mú aláìsàn lára dá. Ẹ jẹ́ kí iṣẹ́ tí wọ́n ń ṣe kí ó máa ní ìlọsíwájú. Ẹ gbọ́ àdúrà wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Àmín.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ezra, ori ikejo, won yi ni awon olori ninu awon baba won, eti ako sinu iwe itan idile, awon ti o ba mi goke lati Babiloni wa, ni ijoba Atasasta oba, ninu awon omo Finehasi, Gashomu, ninu awon omo Itamari, Danieli, ninu awon omo Dafidi, Hatushi, ninu awon omo Sekanaya, ti awon omo Parosi, Shekaraya, ati pelu re fi aka adojo okunrin nipa iwe itan idile ninu awon omo Pahat Moabu Elioenai omo Siraya ati pelu re igba okunrin ninu awon omo Sekanaya omo Jaasieli ati pelu re odunro okunrin ninu awon omo Adini pelu Ebedi omo Jonathani ati pelu re adota okunrin ati ninu awon omo Elamu Jeshaya omo Atalaya ati pelu re adorin okunrin ati ninu awon omo Shefataya Sebadaya omo Mikaeli ati pelu re 80 okunrin ninu awon omo Joabu Obadaya omo Jayeli ati pelu re 20 lugba okunrin odin meji ati ninu awon omo Shelomiti omo Josaphiah ati pelu re 100 okunrin ati ninu awon omo Bebai Sekaraya omo Bebai ati pelu re okunrin 28 ati ninu awon omo Asgadi Johanani omo Akatani ati pelu re 50 okunrin ati ninu awon omo ikeyin Adonikamu oruko awon eni ti se wonyi Elifeleti Yeyeli ati Shemaya ati pelu won 80 okunrin ninu awon omo Big 5 pelu Utai ati Sabudi ati pelu won 80 okunrin mo si ko won jopo ni eti odo ti o san si Ahafa nibe ni a si gbe inu ago ni ojo meta mo si wo awon eniyan na rere pelu awon alufa emi ko si ri enikan ninu awon omo Lefi nibe nigba na ni mo ranse pe Elieseri Arieli, Shemaya, ati Elnatani, ati Jaribi, ati Elnatani, ati Natani, ati Sekaraya, ati Meshulamu, awon olori pelu Joyaribi, ati Elnatani, eniyan oloye. Mo si ran won ti awon ti ase si odo Ido, olori ni ibi Kasifia, mo si ko won ni ohun ti won o wi fun Ido, ati fun awon arakunrin re, awon Netinimu ni ibi Kasifia, ki won ki o mu awon iranse wa si odo wa fun ile Olorun wa. Ati nipa owo rere Olorun wa lara wa won mu okunrin oloye kan fun wa wa ninu awon omo Mali omo Lefi omo Israeli ati Serebaya pelu awon omo re ati awon arakunrin re 18 ati Ashabaya ati pelu re Jeshaya ninu awon omo Mirari awon arakunrin re pelu awon omo won 20 ninu awon Netinimu pelu ti Dafidi ati awon ijoyi ti fi fun isin awon omo Lefi 20 lugba Netinimu gbogbo won ni akoruko won nigba na ni mo kede awe kan nibe leba odo Ahafa ki awa ki o le pon ara wa loju niwaju Olorun wa lati safere ona tito fun wa le owo re ati fun omo were wa ati fun gbogbo eni wa nitori pe oju timi lati bere egbe omo ogun ni owo oba ati eleshin lati so wa nitori awon ota le ona awa sha ti so fun oba pe owo Olorun wa nbe lara awon ti se afere re fun rere ṣugbọn agbara rẹ ati ibinu rẹ nbe lara gbogbo awọn ti o ko sile be ni awa gbawe ti awa si be Olorun wa nitori eyi oun si gbo ebe wa nigba na ni mo yan eni meji la si oto ninu awọn olori awọn alufa Serebaya Ashabaya ati mewa ninu awọn arakunrin won pelu won mo si won fadaka ati wura fun won ati ohun elo ani ore ti se ti ile Olorun wa ti oba ati awọn igbimo rẹ ati awọn ijoye rẹ ati gbogbo Israeli ti o wa nibe tale ore mo si won 50 talenti fadaka le won le owo ati ohun elo fadaka 80 talenti ati ti wura 80 talenti pelu 20 ago wura elegbe egberun dramu ati ohun elo meji ti baba daradara ti o niye lori bi wura mo si wi fun won pe mimo ni eyin si oluwa mimo si ni ohun elo wonyi ore ati nuwa si oluwa Olorun awon baba yin ni fadaka ati wura na e ma toju won ki e si ma pa won mo titi eyin o fi won won ni waju awon olori ninu awon alufa ati omo Lefi pelu awon olori ninu awon baba Israeli ni Jerusalemu ninu iyara ile Oluwa be ni awon alufa ati awon omo Lefi mu fadaka ati wura ti awon pelu ohun elo won ni lati ko won wa si Jerusalemu sinu ile Olorun wa nigba na ni awa lo kuro ni odo Ahafa ni ojo ikejila osu ikini lati lo si Jerusalemu owo Olorun wa si wa lara wa o si gba wa lowo awon ota ati lowo iru awon ti o ba ni ibubale ona awa si de Jerusalemu awa si simi nibe ni ojo meta ni ojo ikerin ni awon fadaka ati wura àti ohun èlò wọn ni nínú ilé Ọlọ́run wá sí ọwọ́ Meremoti ọmọ Uria Alufa àti pẹ̀lú rẹ̀ ni Eliasari ọmọ Finihasi àti pẹ̀lú wọn ni Josabadi ọmọ Jeshua àti Noadaya ọmọ Binui àwọn ọmọ Lefi nípa iye àti nípa ìwọ̀n ní gbogbo wọn a sì kọ gbogbo ìwọ̀n náà sínú ìwé ní ìgbà náà. Ọmọ àwọn tí a ti kó lọ àwọn tí ó ti inú ìgbèkùn padà bọ̀ rú ẹbọ sísun sí Ọlọ́run Ísírẹ́lì ẹgboro màálù 12 àgbò 84 ọ̀dọ́ àgùntàn 77 àti òbúkọ 12 fún ẹbọ ẹ̀ṣẹ̀ gbogbo èyí jẹ́ ẹbọ sísun sí Olúwa wọ́n sì fi àṣẹ ọba fún àwọn ìjòyè ọba àti fún àwọn baálẹ̀ ní ìhà àhín odò wọ́n sì ran àwọn ènìyàn náà lọ́wọ́ àti ilé Ọlọ́run. Ezra orí ìkẹsàn-án nígbà tí a sì ti ṣe nǹkan wọ̀nyí tán àwọn ìjòyè wá sí ọ̀dọ̀ mi wípé àwọn ènìyàn Ísírẹ́lì àti àwọn àlùfáà pẹ̀lú àwọn ọmọ Lefi kò ya ara wọn sí ọ̀tọ̀ kúrò nínú àwọn ènìyàn ilẹ̀ wọn ni gẹ́gẹ́ bí ìríra wọn ti àwọn ará Kenani àwọn ará Hiti àwọn ará Perisi àwọn ará Jebusi àwọn ará Amoni àwọn ará Moabu àwọn ará Egipti àti ti àwọn ará Amori nítorí pé wọ́n mú àwọn ọmọ wọn obìnrin fún aya wọn àti fún àwọn ọmọ wọn ọkùnrin tó bẹ́ẹ̀ tí a da irú ọmọ mímọ́ pọ̀ mọ́ àwọn ènìyàn ilẹ̀ wọn ni. Ọwọ́ àwọn ìjòyè àti àwọn olórí sì ní pàtàkì nínú ìrékọjá yìí nígbà tí mo sì gbọ́ nǹkan wọ̀nyí mo fa aṣọ mi àti agbádá mi ya mo sì fa irun orí mi àti ti àgbọ̀n mi tu kúrò mo sì jókòó ní ìjayà nígbà náà ni olúkúlùkù àwọn tí ó wárìrì sí ọ̀rọ̀ Ọlọ́run Ísírẹ́lì kó ara wọn jọ sí ọ̀dọ̀ mi nítorí ìrékọjá àwọn wọn ni tí a ti kó lọ mo sì jókòó ní ìjayà títí di ìgbà ẹbọ àṣálẹ́ ní ìgbà ẹbọ àṣálẹ́ ni mo sì dìde kúrò nínú ìkáàánú mi pẹ̀lú aṣọ àti agbádá mi yíya mo sì wúlẹ̀ lórí eékún mi mo sì na ọwọ́ mi sí Olúwa Ọlọ́run mi mo sì wí pé Ọlọ́run mi ojú tì mí ìṣáájú sì ṣe mí láti gbé ojú mi sókè sí ọ̀dọ̀ rẹ Ọlọ́run mi nítorí tí ẹ̀ṣẹ̀ wa di púpọ̀ ní orí wa ẹ̀bi wa sì tóbi títí dé àwọn ọ̀run láti ọjọ́ àwọn bàbá wa ni àwa ti wà nínú ẹ̀bi ńlá títí di òní àti nítorí ẹ̀ṣẹ̀ wa ni a fi àwa àwọn ọba wa àti àwọn àlùfáà wa lé àwọn ọba ilẹ̀ wọn ni lọ́wọ́ fún ìdà fún ìgbèkùn àti fún ìkógún àti fún ìdààmú ojú gẹ́gẹ́ bí ó ti rí ní òní olónìí jẹ́ ní ìsinsìnyí fún ìgbà díẹ̀ ni a sì fi orí ọ̀fẹ́ fún wa láti ọ̀dọ̀ Olúwa Ọlọ́run wa wá láti sálà àti láti fi èèkàn fún wa ní ibi mímọ́ rẹ kí Ọlọ́run wa kí ó lè mú ojú wa mọ́lẹ̀ kí ó sì tún wa gbé dìde díẹ̀ nínú oko ẹrú wa nítorí pé ẹrú ni àwa ṣe ṣùgbọ́n Ọlọ́run wa kò kọ̀ wá sílẹ̀ ní oko ẹrú wa ṣùgbọ́n ó ti nawọ́ àánú rẹ̀ sí wa ní ojú àwọn ọba Persia láti tún mú wa yè láti gbé ilé Ọlọ́run wa dúró àti láti tún àkóró rẹ̀ ṣe àti láti fi odi kan fún wa ní Juda àti ní Jerusalemu ǹjẹ́ ní ìsinsìnyí Ọlọ́run wa kí ni àwa ò wí lẹ́yìn èyí nítorí tí àwa ti kọ àṣẹ rẹ sílẹ̀ tí ìwọ ti pa láti ẹnu àwọn wòlíì ìránṣẹ́ rẹ wá wípé ilẹ̀ náà tí ẹ̀yin ń lọ ìgbà ni ilẹ̀ aláìmọ́ni fún ẹ̀gbin àwọn ènìyàn ilẹ̀ náà fún ìríra wọn pẹ̀lú ìwà ẹ̀rí tí wọ́n fi kún un láti ìkángun kan dé èkejì ǹjẹ́ nítorí náà kí ẹ̀yin kí ó má ṣe fi ọmọ yín obìnrin fún ọmọ wọn ọkùnrin bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má ṣe mú ọmọ wọn obìnrin fún ọmọ yín ọkùnrin tàbí ìrọ̀ra wọn títí láé kí ẹ̀yin kí ó lè ní agbára kí ẹ sì lè máa jẹ ire ilẹ̀ náà kí ẹ sì lè fi sílẹ̀ fún àwọn ọmọ yín ní ìní títí láé àtìlẹ́yìn gbogbo èyí tí ó dé sí wa nítorí ìṣe búburú wa àti nítorí ẹ̀bi wa ńlá nítorí pé ọwọ́ Ọlọ́run wa ti dá wa sí ju bí ó ti yẹ lọ fún àìṣedédé wa ó sì fi irú ìgbàlàbí èyí fún wa àwa ìbá tún rú òfin rẹ kí àwa kí ó sì máa bá àwọn ènìyàn ríra wọ̀nyí dáànà ìwọ kí ó àbínú sí wa títí ìwọ fi pa wa run tán tó bẹ́ẹ̀ tí ẹnìkan kò sì ní kù tàbí ẹnìkan tí ó sálà olódodo ni ìwọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì àwa ní ìyókù àti àsálà gẹ́gẹ́ bí ó ti rí ní òní yìí wò ó àwa dúró níwájú rẹ nínú ẹ̀bi wa nítorí pé àwa kì ó lè dúró níwájú rẹ nítorí èyí.
0: DCLM Radio, the spiritual warfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A wá sọ́dọ̀ yín lónìí nítorí a wá gẹ́gẹ́ bí ọmọ sí bàbá. A sì mọ̀ wípé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A mọ̀ wípé ó jẹ́ dídùn inú yín láti fà wá súnmọ́dọ̀ ara yín láti jókòó.

0: tí ó dúró de Olúwa yóò tún agbára wọn ṣe. Wọ́n ó sì fi ìyẹn gun òkè bíìdì. Wọ́n ó fi ìyẹn gun òkè bíìdì. Wọ́n ó sáré kì yóò sì rẹ̀ wọ́n. Wọ́n ó rìn àárẹ̀ kì yóò sì mú wọn. Bí a bá ń sọ wípé àwọn wọ̀nyí wọ́n ó tún agbára wọn ṣe. Èyí ń sọ wípé ṣé ìwọ náà mọ̀ àwa tí a ń lo mọ́tò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Bí a bá ti lo mọ́tò yìí yálà fún ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ mẹ́rin bí oṣù kan. Wọ́n máa sọ fún wa wípé ó yẹ kí a gbé lọ sí ọ̀dọ̀ àwọn mẹkáníìkì wípé kí wọ́n kí ó tún tún ṣe kí wọ́n kí ó tún agbára rẹ̀ ṣe. Wọ́n á fọ ilé epo, wọ́n á fọ ibi tí omi wà, wọ́n á fọ gbogbo àwọn nǹkan tí ó ń jẹ́ kí ọkọ̀ yìí kí ó máa ṣe dáradára. Nítorí bẹ́ẹ̀ a ó fún ọkọ̀ yìí ní àkókò láti wà láti dúró ní ilé òṣìṣẹ́ mẹkáníìkì. Bẹ́ẹ̀ náà ni àgọ́ ara wa kì í ṣe òkúta. Bẹ́ẹ̀ náà ni ọkàn wa kì í ṣe irin. Bẹ́ẹ̀ náà ni ìgbésí ayé wa kì í ṣe ẹ̀mí. Nítorí bẹ́ẹ̀ àárẹ̀ ṣeéṣe kí ó mú wa. Ó ṣeéṣe kí ó dàbí ẹni wípé adé ìkóríta a ò mọ ibi tí a ó gbà. Ó ṣeéṣe kí ó dàbí ẹni wípé òkè ni ó wà níwájú wa àti gun òkè yìí ó ṣòro fún wa. Bẹ́ẹ̀ ni nǹkan tí a ń fẹ́ ó wà ní òdì kejì òkè yìí. Tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé omi tí ó kún púpọ̀ tí ó sì kúnré kọjá òun ni ó wà ní iwájú wa. Ohun tí a sì ń fẹ́ ó wà ní òdì kejì omi yìí. Ẹni a fi ń sọ wípé bí a bá dúró de Olúwa wípé a ó fi ìyẹ́ gun òkè bí idì. Èyí ni wípé òkè tí ó wà níwájú wa tí ó dàbí ẹni wípé kò sí ohun tí ó lè ṣí òkè yìí nídìí. Bí a bá dúró de Olúwa Ọlọ́run á fún wa ní ìyẹ́ bí ti idì. Nípa ìgbàgbọ́ nípa àdúrà yóò jẹ́ kí a lè fi ìyẹ́ gun òkè bí idì tí ó jẹ́ wípé òkè yìí kì yóò jámọ́ nǹkan ní ìgbésí ayé wa. Ó ní a ó sáré kì yóò sì rẹ̀ wá. Bí a bá ti wo àwọn ọmọ wa ní iléèwé tí wọ́n máa ń sáré ìje bí wọ́n bá ti ń díje a máa ń rí wípé àwọn ọmọ mìíràn wọ́n a máa sáré. Bí wọ́n bá dé àárín méjì lórí pápá wọ́n á ṣubú lulẹ̀ á rẹ̀ wọ́n pátápátá. Ṣùgbọ́n àwọn mìíràn tí wọ́n ti jẹ́ ọlọgbọ́n nínú àwọn ọmọ wọ̀nyí wọ́n ti múra sílẹ̀ wọ́n ti sùn dáradára lóru wọ́n ti jẹun kánú wọ́n ti ní agbára. Kí ó tó di wípé wọ́n ti ń sáré wọ́n sáré yìí wọ́n sáré ìje yìí wọ́n ti ń gbìyànjú sílẹ̀. Bí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní sáré wọ́n máa sáré lọ tètè kì yóò sì rẹ̀ wọ́n. Bẹ́ẹ̀ náà ni à ń sọ fún àwa tí a jẹ́ onígbàgbọ́ àwa tí ó jẹ́ wípé a kò dúró de Olúwa a kò jẹ́ kí ẹ̀mí wa kí ó sinmi lé Olúwa. Ó jẹ́ wípé a ń gbé ẹ̀mí wa gbóná nígbàkúùgbà. Ó jẹ́ pé bí nǹkan kan bá ti ṣẹlẹ̀ ó ti gún wa lọ́kàn ó ti dàbí ọkọ̀ tí ó gún ènìyàn lọ́kàn. A kò fara balẹ̀ láti dúró de Olúwa. Ó ní ṣùgbọ́n àwa tí a bá ń dúró de Olúwa àwa ni a ó máa gun òkè pẹ̀lú ìyẹ́ ìdì. Àwa ni ó jẹ́ pé bí a bá ń sáré kì yóò rẹ̀ wá àti pé bí a bá ń rìn àárẹ̀ kì yóò mú wa. Bí a bá jẹ́ ẹni tí ó ń tajà tí a ń gbé àwọn nǹkan tí a ń tà tí a ń gbé lọ sọ́jà tí kì í sì ṣe wípé a fẹ́ wọ ọkọ̀ èrò tàbí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bóyá ẹsẹ̀ ni a ń fi rìn a ó rí wípé àwọn mìíràn tí ó jẹ́ wípé wọn kò ní okun wọn kò ní agbára wọn ò jẹun kánú. Bí wọ́n bá ti rìn díẹ̀ á ti rẹ̀ wọ́n wọ́n á gbé ẹrù wọn á gbé sọ̀kalẹ̀ wọ́n á jókòó sẹ́ba títì wọ́n á máa dúró de mọ́tò. Ṣùgbọ́n àwọn tí ó jẹ́ wípé wọ́n ní okun wọ́n ní agbára wọ́n ti dọ́jà ní kíákíá wọ́n á lè ta àwọn nǹkan wọ̀nyí fún àwọn oníbàárà wọn. Àwa tí ó jẹ́ pé a dúró de Olúwa nípa ti ẹ̀mí bí a bá rìn tí a rẹ̀ sì mú wa báwo ni a ó ṣe dé èbúté ibi tí a ń lọ lákòókò tí ó yẹ kí a débẹ̀. Èyí ni ó fi ṣe pàtàkì wípé a ní láti dúró de Olúwa. Ṣùgbọ́n mo sọ tẹ́lẹ̀ wípé kí a tó lè dúró de Olúwa kí a tó lè sọ agbára wa di ọ̀tún ohun kan ni a ní láti kọ́kọ́ mọ̀. Yẹ kí a wò láti ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n ó ní ǹjẹ́ ta ni ẹ̀yin ó ha fi mí wé tàbí ta lí èmi ó bá dọ́gba ni ẹni mímọ́ wí. Èyí ni ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ̀kọ́ tí ó yẹ kí a kọ́ àti tí ó yẹ kí a mọ̀. Ṣé o mọ̀ wípé àwọn ẹlòmíràn òye bí a bá ń sọ nípa ti Ọlọ́run kò yé wọn dáradára. Ó ṣeéṣe àwọn ẹlòmíràn a máa wá sí ilé ìsìn wọn a máa sọ wípé àwọn á wá fún ìgbà díẹ̀. Bí àwọn bá wá fún ìgbà díẹ̀ bí ohun tí àwọn ń retí bí ò bá tètè tẹ àwọn lọ́wọ́ àwọn á tún gba ọ̀nà ìbúrú mìíràn àwọn á lọ bá àwọn òrìṣà tàbí àwọn bá àṣàlẹ̀ tàbí àwọn balógun ní abúlé. iru awon be won fi olorun we balogun ti o wa labole won fi olorun we awon baba asale won fi olorun we awon iya lode ti ye moja won fi olorun we awon eniyan kekeke ti agbara ko si lowo won e ni olorun fi nbi wa pe ki atile tun so wi pe andro de oluwa ki a to lo gbadura si oluwa ki a to be si ni ka oro olorun ki a ma ye iwe mimo wo lati wo awon ileri pataki pataki ti o se fun wa oni la koko tani eyin o fi mi we ati tali emi o ba dogba o ye ki a mo wi pe olorun oni eleda orun ati aye ko si eni ti a le fi olorun we o je alagbara o je eni ti o gbon re koja awon eniyan ninu aye yi oni be a ba wo awon orun ti a wo lati odo awon angeli ti a wo wa si aye la si odo awon eniyan wi pe ko si angeli kan ko si si eniyan kan ti a le fi olorun we ninu awon ijo miran bi won ba ti n gbadura won ma ki pe angeli michael angeli gabriel angeli uraya angeli bayi angeli tohun awon to ti sina awon ti oye ihin rere oye won fi olorun we angeli won fi olorun we eda owo olorun o sese ki o je pe awon elomiran bi won ba ti n gbadura won ma so pe olorun lagbaja olorun temedu won fi olorun oga ogo olorun alagbara olorun eleda olorun olodumare won fi we awon eniyan eleran ara ti emi re wa ni iho imu re eni olorun fi wipe ki a tile to duro di oluwa ki a to so wipe a n lo ba olorun lati gbadura lati mu awon ebe wa lati si won paya ni waju oluwa oni la koko tani eyin fi mi we oni la koko tani emi o ba dogba eyi ni eni mimo israeli wi je ki a wo exodus ori kejo ese ikewa exodu ori kejo ese ikewa o si we pe li ola o si we pe ki o ri bi oro re ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa oni ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa awon elomiran ti oye oye bi mo ti so tele won ma so wipe opolopo isin lo wa wipe bi o ba si ona nibi ohun tun wa ona miran lo iyi je wipe won ro wipe olorun miran tun wa nibo miran ibanuje awon tin to olorun miran leyin yo po awon elomiran won ma ro wipe boya orisa kan orisa idile orisa baba won orisa ti abule orisa ti awon eleya meya lototo won ma ro we pe boya nkan won yi o le gba won ma ro we pe bi awon ba wa si ilesin bi awon ba ka bibeli ti adura o ba gba ti o ba dabi eni we pe nkan ti awon reti ko ti awon lowo won a so wi pe awon mo bi kan ti awon le lo mbolo tun fe lo o tun fe da ibanuje fun ara re oni ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa je ki o kale ninu okan re bi o ti kale le orun ni iwaju awon angeli je ki o kale le okan re bi o ti kale le okan gbogbo awon ti o ti mo olorun lati igba adamu titi di akoko ti a wa yi wi pe ko si elomiran yala le orun yala le aye yala ni isalele tabi ninu okun ko tun si elomiran olorun wa okan soso ni ninu exodus yi kan na ori kedogun ese ikokanla exodus ori kedogun ese ikokanla ta le o dabi iwo oluwa ninu awon alagbara ta le o dabi iwo ologo ni mimo eleru niyin ti nse ohun iyanu bi abandaruko olorun o ye ki a mo wi pe eni ti nse ohun lanla ohun abami ohun iyanu ohun ti o je wipe ko si enikan ninu awon angeli tabi enikan ninu awon eniyan ti o le se ohun ti olorun se nitori be je ki okan re ki o simi le oluwa ki o si mo wipe abayo ohun gbogbo ti o ye ki o se bi o ba fe ni iyorisi rere ati itesiwaju ni wipe ki o duro di oluwa so ni wahala ni so dabi eni wipe o n sun ekun asunrin ṣó dàbí ẹni wípé àwọn nǹkan tí o ń wá ó jìnà rere sí ọ ṣó dàbí ẹni pé wàhálà nínú ẹbí wàhálà níbi iṣẹ wàhálà níbi okòwò rẹ wàhálà pẹ̀lú àwọn alábàgbé pé ó fẹ́ mú ọ lómi ó dàbí ẹni pé ó ti jìn sínú ọ̀fìn kò sẹ́ni tí ó lè yọ ọ́ jáde ò ṣe dúró de olúwa ò rántí àwọn tí ó wà nínú bíbélì bí a bá ń ka àwọn tí ó wà nínú bíbélì àwọn tí wọ́n ní wàhálà bíi tiwa ni ò rántí jábésì ó ní wàhálà nǹkan tí ó gbà á ni wípé ó dúró de olúwa ò rántí jósẹ́fù àparọ́mọ ata sí oko ẹrú ó lọ sí ẹ̀wọ̀n wo irú ẹni báyìí ṣé ó jẹ́ wípé ọlọ́run ti gbàgbé rẹ̀ ni ṣé ó jẹ́ wípé àwọn ìlérí ọlọ́run tí ọlọ́run ti fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé ó jẹ́ wípé àwọn ìlérí wọ̀nyí ti kùnà ni ṣé ó jẹ́ wípé ọlọ́run kò sí lórí ìtẹ́mọ́ni rárá ṣùgbọ́n nígbà tí jósẹ́fù tí ó dúró de olúwa nígbà yìí ni a sọ agbára rẹ̀ di ọ̀tún a mú u kúrò láti ọgbà ẹ̀wọ̀n a mú u wá sí orí ìtẹ́ òòrùn ti samsoni bí ó tilẹ̀ jẹ́ wípé àfọwọ́fà samsoni ni nítorí wípé ó lọ sínú ẹ̀ṣẹ̀ ohun tí ó jẹ́ wípé kò yẹ kí ẹni tí ó jẹ́ onídàájọ́ bíi tirẹ̀ alákòóso bíi tirẹ̀ olórí bíi tirẹ̀ ohun tí ó yẹ kò yẹ kí ó ṣe ohun tí ó ṣe ayé ojú rẹ̀ méjèèjì ṣùgbọ́n kí ni ó ṣe bí ó bá jẹ́ ẹlòmíràn ni a rò wípé gbogbo nǹkan ti pin wípé ohun tí ó kù ni pé kí òun lọ pokùnso ohun tí ó kù ni pé kí òun wá ọ̀nà tàbí ààyè láti para òun dànù ṣùgbọ́n rárá ó dúró de olúwa ó ní olúwa nígbà kan ṣoṣo yìí sọ agbára mi dọ̀tún ìwọ náà ò ṣe dúró de olúwa bẹ́ẹ̀ òòrùn ti dáfídì ni wàhálà wàhálà púpọ̀ nínú ẹbí ni òòrùn ti ìgbà tí ọmọ rẹ̀ absalomu tí ó dìde sí tàbí òòrùn tí nígbà tí ọba sọ́ọ̀lù nígbà tí ó dìde sí dáfídì àti àwọn ènìyàn mìíràn pẹ̀lú tí wọ́n fi ṣe ẹ̀sìn tí wọ́n fi ṣe ẹlẹ́yà kí ló ṣe ó dúró de olúwa ni bí a bá wá sínú májẹ̀mú titun ṣe òòrùn ti àwọn àpọ́stélì àsọ̀wọ́n sínú túbò ṣòran tí àwọn àpọ́stílì àna wọn lẹ́gba àjẹ́ wọn ní ìyà a fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan dùn wọn ṣùgbọ́n wọn dúró de olúwa àwa náà bẹ́ẹ̀ náà ló yẹ ká ṣe wípé bí àwọn ti ṣáájú bí wọ́n ti dúró de olúwa tí ojú kò tì wọ́n bẹ́ẹ̀ náà ni ó yẹ kí àwa pàápàá kí a dúró de olúwa ojú kò sì ní tì wá ní orúkọ jésù wo orin dáfídì ìkọkàndínníàádọ́rùn-ún ẹ̀jọ ẹ̀sán orin dáfídì ìkọkàndínníàádọ́rùn-ún ẹsẹ ìkẹfà nítorí pé ta ni ó wà lé ọ̀run tí a lè fi wé olúwa dáhùn ṣé áńgẹ́lì kan wà lé ọ̀run bóyá michael ni o tàbí gabriel ni tàbí áńgẹ́lì mìíràn ó ní ta ni ó wà lé ọ̀run tí a lè fi wé olúwa jẹ́ irú ẹni bẹ́ẹ̀ wà rárá ta ni nínú àwọn ọmọ alágbára tí a lè fi wé olúwa nígbà tí ó ti sọ nípa ti ọ̀run nígbà tí ó ti sọ nípa ti àwọn áńgẹ́lì nígbà tí ó ti sọ pé kò sí ẹ̀dá kan lọ́run tí a lè fi wé olúwa ó tún wá sọ fún wa wípé nínú ayé yìí bákan náà wípé kò sí ọmọ alágbára kan tí a lè fi wé olúwa ò ṣe jẹ́ kí ọkàn rẹ kí ó sinmi lé olúwa nígbà tí ó ti mọ̀ wípé kò sí ẹni tí a fi lè wé ọlọ́run tí a lè fi wé ọlọ́run wa nígbà tí ó ti mọ̀ wípé nínú ìfẹ́ ni nínú agbára ni nínú ọgbọ́n ni nínú ìjólóòtọ́ ni nínú ohunkóhun kò sí ẹni tí a lè fi wé olúwa ò ṣe dúró de olúwa ó ṣe gbé ojú rẹ sí òkè kí ó sọ fún olúwa wípé wọn ò dúró de ọ yẹ kí a tún padà lọ sí ìwé isaiah orí ogójì ìwé isaiah orí ogójì mọ́ǹkà láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n gbé ojú yín sókè sí ibi gíga èyí ni ohun tí ọlọ́run sọ fún wa ó ní kí a gbé ojú wa sókè sí ibi gíga kí a mú ojú wa kúrò nínú àwọn òrìṣà pẹ̀tẹ́lẹ̀ kí a mú ojú wa kúrò nínú àwọn ènìyàn ẹlẹ́ran ara ènìyàn máa ń ṣe ìlérí púpọ̀ ó ṣeéṣe kí ẹnìkan kí ó sọ pé má ṣe yọnu ohun gbogbo tó o bá ń fẹ́ ni màá fún ọ ohun gbogbo tó o bá nílò wá máa béèrè lọ́wọ́ mi ó ní kí a gbé ojú kúrò nínú lọ́dọ̀ àwọn ènìyàn wọ́n tí ó wà níbi pẹ̀tẹ́lẹ̀ ó ní kí a gbé ojú wa sókè síbi gíga kí ẹ sì wò ta ni ó dá nǹkan wọ̀nyí wo àwọn ìràwọ̀ ta ni ó dá wọn sọ fún mi bẹ́ẹ̀ náà ni ọlọ́run lè ó dá wọn ó ní tí mú ogun wọn jáde wá ní iye bí a bá wo àwọn ìràwọ̀ wọn ò ṣeé kà tán òòrùn ń kọ́ kí a wo agbára rẹ̀ àti òṣùpá kí a wo ohun tí ó ń ṣe àti àwọn nǹkan mìíràn tí ọlọ́run dá tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ń ṣe àwárí rẹ̀ àwárí rẹ̀ lónìí kí ẹ wò ó jẹ́ kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí wọ́n wá láti ọwọ́ olúwa ó ní ó pe gbogbo ṣe gáfárà fún mi ó pe gbogbo wọn lé orúkọ nítorí pé òun le ní ipá kò sí ọ̀kan tí ó kù nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé ọlọ́run wa alágbára ni nítorí bẹ́ẹ̀ kí a gbé ojú wa sókè kí a má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì kí ó dé bá wa kí a má jẹ́ kí ọkàn wa kí ó pòrúurò kí a má jẹ́ kí èṣù kí ó dẹ́rù bà wá nítorí wípé ọlọ́run wa kò sí ohun tí ò lè ṣe ọlọ́run wa kò sí àwọn ìlérí tí ó ti ṣe fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí kò lè múṣẹ yẹ kí a wo ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n èyí ṣe tí ìwọ fi ń wí ìwọ jákọ́bù tí ìwọ sì ń sọ ìwọ ísírẹ́lì pé ọ̀nà mi pamọ́ kúrò lọ́dọ̀ olúwa ìdájọ́ mi sì ré kọjá kúrò lọ́dọ̀ ọlọ́run mi. Èyí ni a rí tí àwọn ọmọ ìsírẹ́lì ṣe rántí ìtàn ọmọ ìsírẹ́lì ó ṣe ni láàánú wípé àwọn wọ̀nyí wọ́n gbàgbé oore ọlọ́run wọ́n gbàgbé àánú ọlọ́run wọ́n gbàgbé ìlérí ọlọ́run wọ́n gbàgbé májẹ̀mú tí ọlọ́run ti bá wọn dá ohun tí ó ṣe láàánú nínú ní ti àwọn ọmọ ìsírẹ́lì ni wípé ṣe ò rántí láti àkókò abrahamu ni ọlọ́run ti fún ọ ní ìlérí tí ó sì sọ wípé láti ọdún dé ọdún ní ìbùkún ọlọ́run yóò máa wà lórí wọn kì í ṣe bẹ́ẹ̀ nìkan àti pé nípasẹ̀ abrahamu àti àwọn ọmọ ọmọ rẹ̀ ni a ó ti bùkún gbogbo ìdílé ayé bí a bá sì wò ó ọlọ́run kò kùnà ọlọ́run kò jáfara ní àkókò mose ni ọlọ́run pe mose wípé àkókò àti mú ìlérí iṣẹ́ wípé ó ti dé bí ó tilẹ̀ jẹ́ wípé òye kò yé mose ní àkọ́kọ́ tí ó ń sọ wípé ta lé èmi tí wọ́n lọ dojúkọ fáráò ọlọ́run sọ wípé òun wà pẹ̀lú rẹ̀ òun wà pẹ̀lú ẹnu rẹ̀ bí o bá jẹ́ ẹni tí ó ń ka bíbélì dáadáa ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu lè ọlọ́run ṣe títí ọkàn àwọn ọmọ íjíptì tí ọkàn wọn fi rẹmi tí ó fi jẹ́ wípé wọn kò ní agbára àti okun mọ́ tí wọ́n sọ fún àwọn ìsírẹ́lì pé ó yá ẹ kẹ́rù yín kẹ́ ẹ máa lọ èyí ni a fi gbà wọ́n kúrò ní oko ẹrú ṣe rántí wípé bí wọ́n ti dé ibi bèbè òkun pupa tí wọ́n bẹ̀rẹ̀ sí ń rò wípé ayé fẹ́ parí tí wọ́n rò wípé ó dàbí ẹni pé ikú ti dé fún wọn nísinsìn nítorí pé òkè wà lọ́wọ́ ọ̀tún òkè wà lọ́wọ́ òsì àwọn ọmọ ogun íjíptì wọ́n ń bọ̀ lẹ́yìn òkun pupa wà níwájú ń bo ni kí a gbégbà bẹ́ẹ̀ ni wọ́n ké pe olúwa ni ọlọ́run sọ fún mose pé kí ó na ọ̀pá rẹ̀ ní òkun pupa pín sí méjì kì í ṣe bẹ́ẹ̀ nìkan ogójì ọdún ni wọ́n fi ń jẹ mánà láìsanwó tí ó jẹ́ pé bí wọ́n bá ti jí lóòrọ̀ ni wọ́n lọ kó mánà wọ́n máa jẹun aṣọ ògbó mọ́ wọn lára bàtà ògbó mọ́ wọn lẹ́sẹ̀ níhìn-ín ni wọ́n wá ń sọ wípé ọ̀nà wa pamọ́ kúrò lọ́dọ̀ olúwa ìdájọ́ mi sì ré kọjá kúrò lọ́dọ̀ ọlọ́run mi èyí ṣe tí ísírẹ́lì fi di afọ́jú báyìí tí iyì wọn ra tí wọn ò rántí àwọn oore ọlọ́run wọn ò rántí agbára ọlọ́run wọn ò rántí àwọn ìlérí ọlọ́run wọn ò rántí àwọn májẹ̀mú tí ọlọ́run ti bá wọn dá ṣùgbọ́n kí a tó máa dá ísírẹ́lì lẹ́bi àwa náà ń kọ́ ǹjẹ́ àwa náà nígbà tí a bá dé ìkóríta àwa náà nígbà tí ó bá dàbí ẹni wípé omi pọ̀ ju ọkà fún wa tàbí ó pọ̀ ju gàrí fún wa nígbà tí ó bá dàbí ẹni wípé wàhálà wà fún wa tí ó le pọ́nrán àwa pàápàá àti gbàgbé orí ọlọ́run àti gbàgbé àwọn ẹ̀rí tí a ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé nígbà tí mo ti dénú ìjọ yìí nígbà tí mo ti bá jésù pàdé nígbà tí mo ti ní ìgbàlà nígbà tí ọlọ́run ti là mí lójú nígbà tí mo ti kúrò nínú ìbọ̀rìṣà nígbà tí mo ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí mo ti kọ̀ sílẹ̀ wo nǹkan tí ọlọ́run ṣe fún mi àwa tí a ti ń jẹ́rìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa di ẹni tó kárí sọ àwa di ẹni tó ń sunkún àsun dẹ́kun àwa di ẹni tó ń rìn káàkiri bí ẹni tí kò lọ́lọ́run àwa di atọrọjẹ àtún wá ń ronú pé bóyá ká padà síbi tá a ti ń bọ̀ báwo ló ṣe rí báyìí ṣé o rò wípé ọlọ́run ti gbàgbé rẹ ni èyí ṣe tí ìwọ fi ń wí wípé ọ̀nà mi wàhálà mi àwọn nǹkan tó ń dojúkọ mi àwọn inúnibíni tí mo ń dojúkọ tí mo ń bá pàdé wípé ọlọ́run kò mọ nǹkan wọ̀nyí mọ́ àwọn nǹkan wọ̀nyí pamọ́ kúrò lọ́dọ̀ olúwa èyí ṣe tí a fi ń sunkún bẹni tí ò ní baba èyí ṣe tí a fi ń káàkiri bẹni tí ò lọ́lọ́run ṣé ọlọ́run wa ti kú ni se olorun wa o si laye mo ni se ileri re ti yi pada ni se ma jemu ti o ba wa da nipasẹ jesu christi nigba ti o ku lori ige agberebo se awon nkan won yi ko tun jamo nkan ni waju olorun ni e se ti a wa fi nso bi awon mo israeli bi alai loye bi alai logbon bi eni ti oju emi re ti fo wi pe ona mi pamo kuro lodo olowa ati wi pe idajo mi awon eto mi wi pe won ti re koja kuro lodo olorun mi eni o wa fi n bi wa ni ese ikeji din logbon iwo ko ti imo iwo ko ti igbo pe olorun aye raye olowa eleda gbogbo ipekun aye ki saare be ni are ki mu ko si awari oye re ijile ni agbara olorun awa maridi ni agbara olorun bi abawa lati ipekun kan lo si ipekun miran ninu aye yi ko sese awa maridi ni ijile ni ife re ijile ni majemu re ijile ni awon ileri ti o ti se fun wa a o ti mo ni bi abaje eni ti o mo olorun nigba ti a ba ti je wese ti a ti ko sile ti a ti gba Jesu Christ bo gege bi olugbala wa bayi ni ona ti si sile fun wa lati mo olorun awa ti a ni igbala awa ni a ni imo olorun awon elesin ti won kan sin awon o ni imo olorun nitori be o ye ki okan wa ki o bale o ye ki a simi o ye ki a mo we pe a ni olorun to ga le orun olorun ti agbara re ki ba ti oni nitori be o ki a mo we pe lati ese kokandinlogbon o n fi agbara fun ala re o n fi agbara fun ala re o n fi agbara kun awon ti ko ni ipa ani are yo mu awon odomode yo si re won ati awon odomokunrin yo ti le subu patapata oni sugbon awon ti o ba duro de olowa o ti a se duro de olowa ni wo pe ki o le fun ani agbara ki o le fun ani okun wi pe nigba ti awon miran ti a jo nsare ire eje yi nigba ti won ba nsubu le ba ona nitori wo pe olorun ayeraye apa ayeraye ko je ibi sade won ko si je ohun to n gbe won ro ko je ohun to n fun olokun ati agbara nigba ti awon ba nsubu le ba ona wi pe awon ma sare ki yo si re wa a o ma rin wi pe are ki yo mu wa sugbon je ki n bi o lere nigba wo ni o ye ki a duro de olowa ati bawo ni o ye ki a se duro de olowa bi a ba nso wi pe bawo ni o ye ki a se duro de olowa bi a ba nso nipa di duro de olowa e je wi pe ki a gbadura ki a pa opolopo ojuse ki a pa ti segbe kan o ya mi lenu o si se mi laanu wi pe awon ti o dabi eni pe won ko mo olorun awon ti o dabi eni wi pe won ko mo jesu christi gege bi olugbala won ti le ma gbiyanju lati duro de olowa ni imo ti won ni idanu ti won o kan je wi pe awon o mo ohun ti a n pe ni jesu gege bi olugbala awon o mo idariji alaafia lati odo olorun sugbon won ma n gbiyanju lati duro de olowa bi a ba ri elomiran ti o je alaigbagbo ti o je pe ko ti imo jesu christi gege bi olugbala sugbon o je bi elesin bi o ba ni isoro ranpe kan bi o ba ni isoro kekere kan ati so wi pe oun fe lo gbadura oun fe duro de olowa awon elomiran o sese nitori pe oye bibeli oye won to won ti le ka nkan kan ninu majemu laelae abi nkan kan ninu majemu titun won so pe awon fe lo sori oke oke yanu oke anu oke ori ofe oke alaafia oke bayi oke tohun won duro sibe o sese ki o je ojo meta ki lo de ti o je wi pe awon wonyi ti won o mo igbala Jesu Christi awon wonyi ti o je pe won ko ti ni idani loju idariji ese won ki lo de to je wi pe awon ni won mo bi ati duro de oluwa awa ti olorun si ti pe ti o ti ba soro asiri awa ti olorun ti so fun wi pe oun je baba fun wa ti emi olorun ke aba baba ninu wa ki lo de ti a o le farabale ki a le duro de oluwa ye ki a wo nigba wo ni o ye ki a duro de oluwa ati bi a ba duro de oluwa kini awon ere awon anfani ti yo je ti wa ninu orin dafidi ori kẹẹdọgbọn orin dafidi ori kẹẹdọgbọn ẹsẹ ikarun sinmi le ọna otitọ rẹ ki o se kọ mi nitori iwo le ọlọrun igbala mi iwo ni mo duro ti le ọjọ gbogbo nihin ni olorin dafidi lo ti n sọ fun wa wipe oun ni lati duro de oluwa kì í ṣe ní ọjọ́ kan ó ní lé ọjọ́ gbogbo ìwọ ni mo dúró tì ìwọ ni mo dúró dè lé ọjọ́ gbogbo kíni ṣe tí ọ̀gbẹ́ni yìí tí ó fẹ́ dúró de olówa ṣé o mọ̀ wípé dáfídì tí ó kọrin dáfídì tí a kà yìí ó jẹ́ jagunjagun ó ní ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ní ìgbésí ayé rẹ̀ ní ìgbà mìíràn àwọn nǹkan mìíràn tó ń gbọ́ látọ̀tún látòsí wọ́n ń tako ara wọn kò sí mọ èyí tó jẹ́ òtítọ́ tí òun lè dúró lé nínú wọn ó dàbí ẹni wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni dáfídì ni ó dé ìkóríta nínú àwọn nǹkan mìíràn nínú ẹbí rẹ̀ ó dé ìkóríta tí kò mọ ọ̀nà tí ó yẹ kí òun tọ̀ tàbí gẹ́gẹ́ bí ọba àwọn ìdájọ́ mìíràn àwọn mìíràn tí ó yẹ kí ó ṣe tí kò mọ ọ̀nà tí ó yẹ kí òun gbà ìpinnu tí ó yẹ kí òun ṣe tàbí àbá tí ó yẹ kí ó dá nítorí bẹ́ẹ̀ ó fẹ́ dúró de olúwa nígbà mìíràn ní ìgbésí ayé tirẹ̀ ó ṣeé ṣe kí nǹkan kan kí ó ṣe láàrin ọkọ sí aya ó ṣeé ṣe láàrin ẹbí láàrin bàbá ìyá sí ọmọ ó ṣeé ṣe ní láàrin àwọn aládùúgbò tàbí níbi iṣẹ́ ó dé ìkóríta àwọn nǹkan tí ó ń gbọ́ wọ́n ń tako ara wọn tìbí a sọ tìbí tọ̀hún a sọ tọ̀hún àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń sọ kò bára wọn mu ó sì ń fẹ́ mú ìpinnu àwọn nǹkan tó fẹ́ mú ìpinnu lé lórí yìí ò tí ì mọ òtítọ́ ìjìnlẹ̀ òtítọ́ nípa wọn irú àkókò bẹ́ẹ̀ nígbà tí a mọ̀ wípé ọlọ́run mọ ohun gbogbo àwọn nǹkan tó pamọ́ lójú ènìyàn wọ́n ṣí payá níwájú ọlọ́run nítorí bẹ́ẹ̀ ó yẹ kí o lè dúró ti olúwa kí o dúró dé wípé ọlọ́run mọ wojú rẹ ọlọ́run mo mọ̀ wípé gbogbo òtítọ́ àwọn nǹkan wọ̀nyí wọn ò pamọ́ fún ọ nítorí bẹ́ẹ̀ mò ń dúró dè ọ́ èyí ni a fi ń dúró de olúwa ní àkókò tí a ń dúró de olúwa yìí a ó ka bíbélì a ó wo àwọn ìlérí ọlọ́run a ó wo àwọn àṣẹ ọlọ́run a ó wo àwọn nǹkan tí ọlọ́run pàṣẹ fún wa láti ṣe tí ó dàbí ẹni wípé a ti gbójú fò dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nǹkan mìíràn tí ó máa ń ṣe wá lọ́ṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ó já fáfá nínú ìsìn ọlọ́run ni wípé àwọn àkólẹ́dọ̀ ìsìn àwọn àgbékarí ẹ̀sìn wọn kì í jẹ́ kí a lè ráyè láti dúró de olúwa ẹlòmíràn ó ṣeéṣe ibi tó ti fẹ́ ka bíbélì wọ́n sọ wípé arákùnrin kan bèrè rẹ̀ ó fẹ́ kí wọ́n lọ ṣe ìjìrè ọkàn níta àtúndìde ẹlòmíràn bóyá ó fẹ́ gbàdúrà lórí nǹkan kan ni bóyá ó ń dúró de olúwa ni ó sì fẹ́ mọ ó fẹ́ mú ọ̀nà rẹ̀ gún níwájú olúwa wọ́n ní wọ́n ń pè yín o ẹ kọ́ a lọ sí ṣiṣẹ́ báyìí o kọ́ a lọ ṣe báyìí nǹkan wọ̀nyí kì í jẹ́ kí ẹlòmíràn kí ó lè dúró de olúwa jẹ́ kí a wo orin dáfídì orí kẹtàdínlọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkẹtàlá dé ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n èmi ti gbàgbọ́ láti rí ire olúwa ní ilẹ̀ alààyè dúró de olúwa kí o sì tújúká kí yóò sì mú ọ lé àyàlé mo ní dúró de olúwa yóò sì mú ọ lé àyàlé èyí jẹ́ wípé nígbà tí ó bá dàbí ẹni pé ajé aláìlágbára nígbà tí ó bá dàbí ẹni wípé ajé aláìlera yálà nípa ti ara yálà nípa ti ẹ̀mí ó jẹ́ wípé òkun tán nínú wa agbára tán nínú wa ó jẹ́ wípé àti rìn ìrìn ìgbàgbọ́ ó ń ṣòro fún wa àti gbé ìgbésí ayé ìgbàgbọ́ ó ń ṣòro fún wa ó fẹ́ dàbí ẹni wípé agbára láti dojúkọ ọ̀tá àti láti dojúkọ ìdánwò agbára láti dúró ṣinṣin kí a má yẹsẹ̀ ó dàbí ẹni wípé agbára yìí ó ń dínkù díẹ̀ díẹ̀ ní ìgbésí ayé wa ó ní irú àkókò bẹ́ẹ̀ ó yẹ kí a dúró de olúwa irú àkókò bẹ́ẹ̀ ó yẹ kí a dúró de olúwa pẹ̀lú ìgbàgbọ́ láti rí ire ọlọ́run ire olúwa ní ilẹ̀ alààyè nínú orin dáfídì orí kejìléníọgọ́ta orin dáfídì orí kejìléníọgọ́ta ẹsẹ̀ ìkarùn-ún ọkàn mi ìwọ sáà dúró jẹ́ de ọlọ́run nítorí láti ọ̀dọ́ rẹ̀ wá ní ìrètí mi nígbà tí ó bá dàbí ẹni wípé ìrètí ń pin nígbà tí ó bá dàbí ẹni wípé ó ń ṣe àfẹ́rí nǹkan kan nǹkan yóò sì tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ nígbà tí ó bá dàbí ẹni wípé àwọn abánigbàdúrà ẹ ti jọ gbàdúrà àwọn ọ̀rẹ́ rẹ tí ẹjọ́ máa ń ka bíbélì tí ẹjọ́ máa ń gbàdúrà tí ẹjọ́ máa ń mú ìbéèrè ara yín lọ síwájú ọlọ́run wọ́n ti bá ọ gbàdúrà ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí àwọn ìṣòro wọ̀nyí ṣì wà síbẹ̀síbẹ̀ ó sọ wípé àkókò dé láti dúró jẹ́ de ọlọ́run àkókò dé láti lọ síwájú ọlọ́run láti pa àwọn nǹkan mìíràn gẹ́gẹ́ bí òwò gẹ́gẹ́ bí iṣẹ́ gẹ́gẹ́ bí àwọn nǹkan mìíràn tó máa ń dí wa lọ́wọ́ láti pa wọ́n tì láti wá sí olúwa tàbí láti tilẹ̀kùn wa mọ́rí kí a dúró jẹ́ de olúwa nítorí láti ọ̀dọ̀ rẹ̀ wá ní ìrètí wa wà yẹ kí a wo orin dáfídì yìí kan náà ori keta le ni ogofa. Ori Dafidi, ori keta le ogofa. Ini, eji, eta. Okan, eji, eta. Ese, ikeji, kiye si, bi oju awon iran shekunri. Ti ma wo, owo awon baba awon. Ati bi oju iran shebirin. Ti ma wo owo iya re be li oju wa nwo Oluwa Olorun wa titi yo fi sanu fun wa nigba ti a ba nwa anu Olorun boya o ti sobo sinu ese lai ro tele ni boya o dabi eni we pe idanwo ni o le rekoja ore ofe ti oni ti o si dabi eni pe boya ori iro ni igbese aye re tabi ori pe oju kokoro tun tin wole tabi ori we pe aran kan ibinu o tun tin wo inu okan re tabi ori we pe awon nkan to lero tele tele won tin yo wole o si ri we pe o nba igbese aye igbagbo re je o nso di apeyinda oni iru akoko be ni o ye ki o woju Oluwa iru akoko be ni o ye ki o kepe Oluwa iru akoko be ni o ye ki o so agbara re dotun ninu Oluwa iwe owe ni atun kan nisinsin yi ori ogun Ewe owe ori ogun ese ikeji lelogun iwo ma se wipe emi o gbesan ibi iwo ma se wipe emi o gbesan ibi sugbon drode Oluwa ohun o si gba o sese ki oro kan bi awo ki o wa laarin iwo ati enikan ki eni yi ki o soro ibi nipa re ki eni yi ki o se ibi si o ki idanwo lati odo su ki o ma so si olokan we pe gbesan lo pada paromo un na se bayi o ni niru akoko be ti esu ton foro re ton foro okan re ton so wi pe ki o gbesan fun ara re o ni niru akoko be o ye ki o duro de Oluwa we pe bi o ba duro de Oluwa ohun o gba o ninu awon ikekun ti o nde ba awon yi ninu Isaiah ori kejo ese iketa din logun Isaiah ori kejo ese iketa din logun emi o duro de Oluwa ti o pa oju re mo kuro lara ile Jacob emi o si ma wo ona re oni nigba ti o ba dabi eni wo pe Olorun wa o jina rere nigba ti o ba dabi eni wo pe anu re jina si wa nigba ti o ba dabi eni pe awon ileri re imuse won jina si wa oni ohun to ye ka se npe ki a duro de Oluwa awon elomiran won ma kun niru igba be awon elomiran won ma sakakiri niru igba be awon elomiran won ma tun mu igbekele won ki o wa ninu eniyan tabi ninu orisa ni igba be o ni awa ti a fe di orun awa ti a fe fi orun sereje leyin aye yi o ni o te ye ki a se ni pe ki a duro de Oluwa ye ki a pada si Isaiah ori ogoji ki a to gbadura Isaiah ori ogoji ese ikokanle logbon sugbon awon ti o ba duro de Oluwa yo so agbara won dotun awon ti o ba duro de Oluwa won o tun agbara won se won fi iye gun oke biidi won sare ki yo si re won won rin are ki yo si mu se oke kan wa niwaju re duro de Oluwa se o dabi eni pe okun lo wa niwaju re o si mo bo se fo re koja okun yi duro de Oluwa se o tin re oni se o dabi eni pe adura ogba ni so ni wahala ni so da bi eni pe awon keferi fi ose sin won fi ose eleya so da bi eni pe on to tin reti o da bi eni pe won jina re won o ti de o ni on ti lati se ni pe ki a duro de Oluwa ki a duro de Oluwa ki a ma je ki ohun kan ki o di wa lowo nitori be dide duro ki o so fun Olorun we pe o setan lati duro de o setan lati gbadura o setan lati musoro o setan lati kepe duro de Oluwa o duro de Oluwa ma se je ki are ki o mu duro de Oluwa kepe Oluwa yo si da o sile yo si tu o sile duro de Oluwa yo tun agbara re se
1: Esra ori ikewa nigbati Esra ti gba adura ti o si jewo pelu ekun ati idojubole niwaju ile Olorun ijo eniyan pupo ko ara won jo si odo re lati inu Israeli jade ati okunrin ati obinrin ati omo wewe nítorí àwọn ènìyàn náà sọkún gidigidi. Shekaniah ọmọ Jeieli láti inú àwọn ọmọ Elamu dáhùn, ó sì wí fún Esra pé, àwa ti ṣẹ̀sí Ọlọ́run wa, tí àwa ti mú àjèjì obìnrin láti inú àwọn ènìyàn ilẹ̀ náà. Síbẹ̀, ìrètí ń bẹ fún Israẹli nípa nǹkan yìí, ǹjẹ́ nítorí náà, ẹ jẹ́ kí àwa kí ó bá Ọlọ́run wa dá májẹ̀mú láti kó gbogbo àwọn obìnrin náà sílẹ̀ àti irú àwọn tí wọ́n bí gẹ́gẹ́ bí ìmọ̀ Esra Olúwa mi àti ti àwọn tí ó wárìrì sí àṣẹ Ọlọ́run wa, kí àwa kí ó sì mú un ṣe gẹ́gẹ́ bí òfin náà. Dìde, nítorí ọ̀ràn tìrẹ ni èyí, àwa pàápàá yóò wà pẹ̀lú rẹ, mú ọkàn le kí o sì ṣe é. Esra sì dìde, ó sì mú àwọn olórí nínú àwọn àlùfáà, àwọn ọmọ Lefi àti gbogbo Israẹli búra pé àwọn ó ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọ̀nyí, wọ́n sì búra. Esra sì dìde kúrò níwájú ilé Ọlọ́run, ó sì wọ yàrá Johanani ọmọ Eliashibu lọ. Nígbà tí ó sì lọ sí ibẹ̀, òun kò jẹ oúnjẹ, bẹ́ẹ̀ ni kò mu omi, nítorí pé ó ń ṣọ̀fọ̀ nítorí ìrékọjá àwọn tí a kó lọ. Wọ́n sì kéde já gbogbo Júdà àti Jerusalemu fún gbogbo àwọn ọmọ ìgbèkùn, fún wọn kí ó kó ara wọn jọ pọ̀ sí Jerusalemu, àti pé ẹnikẹ́ni tí kò bá wá níwọ̀n ìjọ mẹ́ta, gẹ́gẹ́ bí ìmọ̀ àwọn olórí àti àwọn àgbà, gbogbo ìní rẹ̀ ni a ó jẹ, ohun tìkára rẹ̀ ni a ó sì yà kúrò nínú ìjọ àwọn ènìyàn tí a ti kó lọ. Nítorí èyí ni gbogbo àwọn ènìyàn Júdà àti Bẹ́ńjámínì kó ara wọn jọ pọ̀ ní ọjọ́ mẹ́ta sí Jerusalemu ní oṣù kẹsàn-án ní ogún ọjọ́ oṣù. Gbogbo àwọn ènìyàn sì jókòó ní ìta ilé Ọlọ́run ní ìwárìrì nítorí ọ̀ràn yìí àti nítorí òjò púpọ̀. Nígbà náà ni Esra àlùfáà dìde dúró, ó sì wí fún wọn pé, ẹ̀yin ti ṣẹ̀, ẹ̀yin ti mú àjèjì obìnrin bá yín gbé láti sọ ẹ̀ṣẹ̀ Israẹli di púpọ̀. Ǹjẹ́ nítorí náà, ẹ jẹ́wọ́ fún Olúwa Ọlọ́run àwọn bàbá yín, kí ẹ̀yin kí ó sì mú ìfẹ́ rẹ̀ ṣẹ, kí ẹ̀yin kí ó sì ya ara yín kúrò nínú àwọn ènìyàn ilẹ̀ náà àti kúrò lọ́dọ̀ àwọn àjèjì obìnrin. Nígbà náà ni gbogbo ìjọ ènìyàn náà dáhùn, wọ́n sì wí níhùn rárá pé, bí ìwọ ti wí, bẹ́ẹ̀ ni àwa ó ṣe, ṣùgbọ́n àwọn ènìyàn pọ̀, ìgbà òjò púpọ̀ sí ni, àwa kò sì lè dúró níta, bẹ́ẹ̀ ni èyí kì í ṣe iṣẹ́ ọjọ́ kan tàbí méjì, nítorí tí àwa ti ṣẹ̀ púpọ̀ púpọ̀ nínú ọ̀ràn yìí. Ǹjẹ́ kí àwọn olórí wa kí ó dúró fún gbogbo ìjọ ènìyàn, kí a sì jẹ́ kí olúkúlùkù nínú ìlú wa kí ó mú àjèjì obìnrin bá wọn gbé, kí ó wá ní wákàtí tí a dá, àti àwọn olórí olúkúlùkù ìlú pẹ̀lú wọn àti àwọn onídàájọ́ wọn, títí a ó fi yí ìbínú kíkan Ọlọ́run wa padà kúrò lọ́dọ̀ wa nítorí ọ̀ràn yìí. Síbẹ̀, Jonathani ọmọ Asaeli àti Jaasaiah ọmọ Tikfa ni ó dìde sí èyí, Meṣulamu àti Ṣabetai ọmọ Lefi sì ràn wọ́n lọ́wọ́. Ṣùgbọ́n àwọn ọmọ ìgbèkùn ṣe bẹ́ẹ̀, àti Esra àlùfáà pẹ̀lú àwọn olórí nínú àwọn baba nípa ilé baba wọn àti gbogbo wọn nípa orúkọ wọn ni a yà sí ọ̀tọ̀, tí wọ́n sì jókòó ní ọjọ́ kìíní oṣù kẹwàá láti wádìí ọ̀ràn náà. Wọ́n sì bá gbogbo àwọn ọkùnrin tí ó mú àjèjì obìnrin bá wọn gbé ṣe àṣeparí ní ọjọ́ ìkíní oṣù ìkíní, àti nínú àwọn ọmọ àwọn àlùfáà, a rí àwọn tí ó mú àjèjì obìnrin bá wọn gbé nínú àwọn ọmọ Jeṣua ọmọ Josadaki àti àwọn arákùnrin rẹ̀ Maaseiah àti Eliezeri àti Jaribi àti Gedaliah. Wọ́n sì fi ọwọ́ wọn fún mi pé àwọn ó kọ àwọn obìnrin wọn sílẹ̀, wọ́n sì fi àgbò kan rúbọ ẹ̀ṣẹ̀ nítorí ẹ̀bí wọn. Àti nínú àwọn ọmọ Imeri, Anani àti Sebadaya, àti nínú àwọn ọmọ Arimu, Maaseiah àti Elijah àti Shemaiah àti Jeyeli àti Usia, àti nínú àwọn ọmọ Pashuri, Elioenai, Maaseiah, Ishmaeli, Natanieli, Josabadi àti Eliasa, àti nínú àwọn ọmọ Lefi, Josabadi àti Shimei àti Kelaya, èyí ni Kelita, Petalaya, Juda àti Eliezeri. Nínú àwọn akọrin pẹ̀lú, Eliashibu, àti nínú àwọn adènà, Ṣalumu àti Telemi àti Uri, pẹ̀lú nínú Israẹli, nínú àwọn ọmọ Paroṣi, Ramaya àti Jesaya àti Malkaya àti Miamini àti Eliasari àti Makija àti Benaya, àti nínú àwọn ọmọ Elamu, Mataniah, Sekaraya àti Jeyeli àti Abdi àti Jeremoti àti Elija, àti nínú àwọn ọmọ Satu, Elioenai, Eliashibu, Mataniah àti Jeremoti àti Sabadi àti Asisa, nínú àwọn ọmọ Bebai pẹ̀lú, Jehohanani, Hananiah, Sabai àti Athlai, àti nínú àwọn ọmọ Bani, Meṣulamu, Maluki àti Adaya, Jaṣubu àti Sheali àti Ramoti, àti nínú àwọn ọmọ Paatmoabu, Adma àti Kilali, Benaya, Maaseiah, Mataniah, Besalieli àti Binui àti Manase, àti nínú àwọn ọmọ Harimu, Eliezeri, Ishja, Malkaya, Shemaya, Shimeoni, Benjamini, Maluki, ati Shemaraya. Ninu awon omo Ashumu, Matenai, Matata, Sabadi, Elifeleti, Jeremai, Manase, ati Shimei. Ninu awon omo Bani, Maadai, Amramu, ati Weli, Benaya, Bedaya, Kelu, Fanaya, Meremoti, Eliashibu, Matanaya, Matenai, ati Jaasau, ati Bani, ati Binui, Shimei, ati Shilimaya, ati Natani, ati Adaya, Maknadibai, Sashai, Sharai, Asareli, ati Shilimaya, Shemaraya, Shalumu, Amaraya, ati Josefu, ninu awon omo Nebo, Yeyeli, Matitaya, Sabadi, Shebina, Jadau, ati Jueli, Benaya, gbogbo awon wonyi ni o mu ajeje obirin ba won gbe omiran ninu won si ni obirin nipa eni ti won ni omo eyi ni opin Esra.
2: This CLM Radio, the spiritual warfare is our concern.
1: Gbogbo Nehemiah ori ikini oro Nehemiah omo Akalaya o si se ninu osu Kisleu ile ogun odun nigbati mo wa ni Shushani afin ni Hanani okan ninu awon arakunrin mi won ati awon okunrin kan lati Juda wa sodo mi mo si bi won lere ni ti awon ara Juda ti o sala ti o ku ninu awon igbekun ati ni ti Jerusalemu won si wi fun mi pe awon iyoku ti a fi sile nibe ninu awon igbekun ni igberi ko nbe ninu wahala nla ati egan o di Jerusalemu si wolule a si fi ilekun re jona o si se nigbati mo gbo oro won yi mo joko mo si sokun mo si sofo ni iye ojo mo si gbawe mo si gbadura ni waju Olorun orun mo si wi pe emi nbebe lodo re Oluwa Olorun orun ti o tobi ti o si ni eru ti npa majemu ati anumo fun awon ti o fe ti won si pa ofin re mo te ti re sile ni isisiyi ki o si se oju re ki iwo ba le gbo adura iranse re ti mo ngba ni waju re ni isisiyi tosan toru fun awon omo Israeli iranse re ti mo si jewo ese awon omo Israeli ti a ti se si o ati emi ati ile baba mi ti se awa ti huwa ibaje si o awa ko si po ofin ati ilana ati idajo mo ti iwo pa ni ase fun Mose iranse re emi be o ranti oro ti iwo pa lase fun Mose iranse re wi pe bi eyin ba se emi o tu yin kakire saarin awon orilede sugbon bi eyin ba yi pada si mi ti e si pa ofin mi mo ti e si se won bi o tile se pe eyin ti a ti jade wa ni ipekun orun emi o ko won jo lati ibe wa emi o si mu won wa si ibi ti mo ti yan lati fi oruko mi si nje awon wonyi ni awon iranse re ati eniyan re ti iwo ti ra pada nipa agbara re nla ati nipa owo agbara re Oluwa emi be o te ti re sile si adura iranse re ati si adura awon iranse re ti o fe lati beru oruko re emi be o ki o si se rere si iranse re loni ki o si fun le anu ni oju okunrin yi nitori agbe agu oba ni emi je. Iwe Nehemiah ori ikeji o si se ni osu Nisani ni ogun odun Atasasta oba oti wine wa ni waju re mo si gbe oti wine na mo si fi fun oba emi ko si ti fajuro ni waju re ri nitori na ni oba se wi fun mi pe e se ti oju re fi faro iwo ko sasa isan eyi ki se ohun miran bi ko se ibanuje eru si ba mi gidigidi mo si wi fun oba pe ki oba ki o pe e se ti oju mi ki yo fi faro nigbati ilu ile ibodi awon baba mi dahoro ti a si fi ina sun ilekun re nigba na ni oba wi fun mi pe ebe kini iwo fe be be ni mo gbadura si Olorun orun mo si wi fun oba pe bi o ba wo oba ati bi iranse re ba ri oju rere lodo re ki iwo le ran mi lo si Juda si ilu ibodi awon baba mi ki mi ki o ba le ko oba si wi fun mi pe ayaba si joko ti ajo re yo ti pe to nigba wo ni iwo si pada be ni o wo oba lati ran mi mo si da koko kan fun pelu pelu mo wi fun oba pe bi o ba wo oba ki o fun mi ni iwe si awon baale yo ki odo ki won le mu mi koja titi emi o fi de Juda ati iwe kan fun Asafu oluso igbo oba ki o le fun mi ni igi fun aterigba enu ona odi leba ile Olorun ati fun odi ilu ati fun ile ti emi o wo oba si fun mi gege bi owo rere Olorun mi lara mi nigba na ni mo de odo awon baale li oke odo mo si fi iwe oba fun won oba si ti ran awon olori ogun ati eleshin pelu mi nigbati Sambalati ara Horoni ati Tobaya iranse ara Amoni gbo o bi won ni inu gidigidi pe eniyan kan wa lati wa ire awon omo Israeli pe ni mo de Jerusalem mo si wa nibe ni ojo meta mo si dide le oru emi ati okunrin die pelu mi emi ko si so fun eniyan kan ohun ti Olorun mi fi si mi le okan lati se ni Jerusalem pe ni ko si eranko kan pelu mi bi ko se eranko ti mo gun mo si jade le oru ni ibode ni afonipoji ani ni waju kan gadragoni ati ni enu ona atan mo si wo di Jerusalem ti a wo lule ati enu ona ti a fi ina sun nigba na ni mo lo si enu ona orisun ati si abata oba sugbon ko si aye fun eranko ti mo gun lati koja nigba na ni mo goke lo le oru leba odo mo si wo di na mo si yi pada mo si tun wo bode afonifoji mo si yi pada awon ijoye ko si mo ibi ti mo lo tabi ohun ti mo se emi ko ti so fun awon ara Juda tabi fun awon alufa tabi fun awon alagba tabi fun awon ijoye tabi fun awon iyoku ti o se ise na nigba na ni mo wi fun won pe eyin ri ibanuje ti awa wa bi Jerusalem ti di ahoro enu ona re ni a si fi ina sun e wa e je ki a mo di Jerusalem ki a ma ba je eni egan mo nigba na ni mo si so fun won ni ti owo Olorun mi ti o dara le ara mi ati oro oba ti o ba mi so won si wi pe je ki a dide ki a si mo di be ni won gba ara won ni iyanju fun ise rere yi sugbon nigba ti Sambalati ara Horoni ati Tobaya iranse ara Amoni ati Gesemu ara Arabia gbo won fi wa rerin eleya won si gan wa won si wi pe kini eyin se yi eyin wa so te si oba bi nigba na ni mo da won le ohun mo si wi fun won pe Olorun orun ohun o se rere fun wa nitori na awa iranse re yo dide lati mo di sugbon eyin ko ni ipin tabi ipa tabi ohun iranti ni Jerusalem.
2: This CLM Radio, the spiritual warfare is our concern.
1: We in Nehemiah, ori iketa, nigba na ni Eliashibu, olori alufa dide pelu awon alufa arakunrin re. Won si mo enu bode agutan. Won so di mimo, won si gbe ilekun re duro titi de ile iso Mia ni won so di mimo titi de ile iso Ananieli. Lowo kowo re ni awon okunrin Jericho si mo. Lowo kowo won ni Sakuri omo Imri si mo. Sugbon enu bode eja ni awon omo Azinaya mo eni ti o te igi idabu re ti o si gbe ilekun re ro agada godo re ati itikun re lowo kowo won ni Meremoti omo Urija omo ko si tun se ati lowo kowo won ni Meshulamu omo Berekaya omo Meshe Sabeli tun se ati lowo kowo won ni Sadoku omo Bana tun se ati lowo kowo won ni awon ara Teku tun se sugbon awon olola ko fi orun si ise Oluwa won Jehoida omo Pasia ati Meshulamu omo Besodaya si tun enu bode ati jose won te igi idabu re won si gbe ilekun re ro ati agada godo re ati itikun re lowo kowo won ni Milataya ara Gibeoni tun se ati Jadoni ara Mirono awon okunrin ti Gibeoni ati ti Mispa ti o je ti Itebale apa eyin odo lowo kowo re ni Usieli omo Araya alagbede wura tun se ati lowo kowo re ni Ananaya omo alapolu tun se won si ti fi Jerusalem sile titi de ode gbigboro lowo kowo won ni Refaya omo Huri ijoye idaji Jerusalem tun se lowo kowo won ni Jedaya omo Aramafu si tun se ani okankan ile re lowo kowo re ni Atushi omo Asabanaya si tun se Makija omo Harimu ati Ashubu omo Pahatimuabu tun apa keji se ati ile iso ileru ati lowo kowo re Shalumu omo Aloeshi ijoye apa kan Jerusalem tun se ohun ati awon omobirin re Anuni pelu awon ara Sanua si tun enu bode afonifoji se won ko won si gbe ilekun re ro agada godo re ati itikun re ati egberun igbonwo ode titi de enu bode atan ni Makaya omo Rekabu ijoye apa kan Beth Hakerem tun se o ko o gbe ilekun re ro agada godo re ati itikun re Shalumu omo Kolhose ijoye apa kan Mispa si tun enu bode orisun se o ko o si bo o si gbe ilekun re ro agada godo re ati itikun re ati o di adagun Shilua ile eba ogba oba ati titi de ategun ti o sokale lati ile Dafidi lo leyin re ni Nehemiah omo Asbuku ijoye daji Bethuri tun se titi de ibi okankan iboji Dafidi ati de adagun ti a se ati titi de ile awon alagbara leyin re ni awon omo Lefi Rehumu omo Bani tun se leyin re ni Asabaya ijoye daji Keila tun se ni apa tire leyin re ni awon arakunrin won tun se Bafai omo Enadadi ijoye daji Keila lowo kowo re ni Eseri omo Jeshua ijoye Mispa tun apa miran se ni okankan ti to lo si ile amora koro odi leyin re ni Baruku omo Saba ife itara tun apa miran se lati igun ogire titi de ilekun ile Eliashibu olori alufa leyin re ni Meremoti omo Urija omo Kosi tun apa miran se lati ilekun ile Eliashibu titi de ipekun ile Eliashibu leyin re ni awon alufa si tun se awon okunrin petele Jordani leyin won ni Benjamini ati Ashubu tun se ni okankan ile won leyin won ni Asaraya omo Masaya omo Ananaya tun se leba ile re leyin re ni Binui omo Enadadi tun apa miran se lati ile Asaraya titi de igun odi ani titi de koro Palali omo Usai ile okankan igun odi ati ile iso ti o yo sode lati ile giga ti oba wa ti o wa leba ile Tubu leyin re ni Padaya omo Paroshi ṣugbọn awọn netinimu gbe Ofeli titi de okankan enubode omi ni Haila Orun ati ile iso ti o yo sode leyin won ni awọn ara teku atun apa miran se ile okankan ile iso nla ti o yo sode titi de odi Ofeli lati oke enubode esin ni awọn alufa atun apa miran se olukuluku ni okankan ile re leyin won ni Sadoku omo Emeri tun se ni okankan ile re leyin re ni Shemaya omo Shekanaya olutoju enubode ile Orun tun se leyin won ni Ananaya omo Selamaya tun se ati Hanuni omo Salafu kefa tun apa miran se leyin re ni Meshulamu omo Berekaya ile okankan yara re leyin re ni Makaya omo Alagbede wura tun se titi de ile awon netinimu ati ti awon onisowo ile okankan enubode Mikfade ati yara oke egun odi ati laarin yara oke egun odi titi de enubode aguntan ni awon alagbede wura ati awon onisowo tun se
3: Eje ki a dede duro
0: loni bi a ti gbo eri ti awon elomiran je wo pe olorun da won nide o gba okan won la o pese fun won o mu won lara da awa paapa bi a ti wa loni o ye ki a gbagbo wo pe ni agbara olorun ko si ohun to soro lati se eje ki a gbohun wa soke lati gbadura lati so fun olorun ebe yowu ki a ni ki a so fun olorun ki o le gbọ ti wa ki o le da wa ni ide ki o si le ṣaanu fun wa.

ni orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé àwọn tí ilé ń létí ọ̀nà náà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣù wọn lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ̀mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀yìn wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ̀fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀ràn wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ kejìlá, nítorí tí èmi ó la ilẹ̀ Egypti já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Egypti ti ènìyàn àti ti ẹran

ìkókó ọ̀rọ̀ náà ni wípé nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà bí ó bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá ni ó ń sọ fún wa wípé nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ó re yín kọjá èmi ó re yín kọjá nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀, ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí tí a pa láṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́ síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíptì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn, ṣùgbọ́n ohun tí ó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn. Àwọn wọ̀nyí tí ò yé kò yé dáradára wọ́n bẹ̀rẹ̀ sí ní pa á mọ́, ṣùgbọ́n ìbùkún tí ó yẹ kí ó jẹ́ tiwọn kò jẹ́ tiwọn. Ohun tí a ṣe ń sọ eléyìí ni wípé kí àwọn àǹfààní wọ̀nyí kí wọn kí ó má bàá ré wa kọjá. Bí o bá wo Chronicle 2 orí 30 láti ẹsẹ̀ 17, nítorí ọ̀pọ̀lọpọ̀ ni ó wà nínú ìjọ ènìyàn náà tí kò ya ara wọn sí mímọ́, nítorí náà ni àwọn ọmọ Lefi ṣe ń tọ́jú àti pa ẹran ìré kọjá fún olúkúlùkù ẹni tí ó ṣe aláìmọ́ láti yà á sí mímọ́ sí Olúwa. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àní ọ̀pọ̀lọpọ̀ nínú Ephraimu àti Manasse, Isakari àti Sebuloni kò sáàwẹ̀ ara wọn mọ́ síbẹ̀ wọ́n jẹ́ ìrékọjá náà kìí ṣe gẹ́gẹ́ bí a ti kọ́. Èyí jẹ́ kí ó yé wa wípé bí àwọn ọmọ Ísíráẹlì wọ̀nyí bí wọ́n tilẹ̀ ń pa àjọ ìrékọjá mọ́ àwọn ìbùkún tí ó yẹ kí ó jẹ́ tiwọn kò jẹ́ tiwọn nítorí wípé wọ́n pa á mọ́ kìí ṣe gẹ́gẹ́ bí a ti kọ́. Nínú ìwé Máàkù, èyí ni nínú Májẹ̀mú titun orí 14 ẹsẹ̀ 1-2, Máàkù orí 14 ẹsẹ̀ 1-2, ó sọ wípé lẹ́yìn ọjọ́ méjì ni àjọ ìré kọjá àti ti àìwúkàrà àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé ń wá ọ̀nà bí wọn ìbá ti fi ẹ̀tàn mú kí wọn kí ó sì pa á, ṣùgbọ́n wọ́n wípé kì í ṣe lé ọjọ́ àjọ kí ariwo kí ó má ba wà nínú àwọn ènìyàn títí ìgbà tí Jésù Kristi fi wá sí ayé yìí ni àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n sì ń pa àjọ ìré kọjá mọ́, ṣùgbọ́n ẹ̀tàn tàbí àgàbàgebè tàbí ìwà búburú tí ó pọ̀ ni ó kún ọwọ́ wọn. Èyí ni ó jẹ́ kí àǹfààní tí ó pọ̀ yanturu tí ìbá dé bá wọn kí ó fò wọ́n kọjá. Ohun tí a fi ń sọ yìí ni wípé kí ó má ṣe sí ẹnikẹ́ni nínú wa tí yóò wá síhìn lásán. Àdúrà mi ni wípé gẹ́gẹ́ bí o ti ń gbọ́ ọ̀rọ̀ yìí, iyì tí ó wà nínú ọ̀rọ̀ náà yóò jẹ́ tirẹ̀. Ìwòsàn àti

ìbùkún tí ó wà nínú ọ̀rọ̀ náà yóò jẹ́ tirẹ̀. A ti rí i wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí bí ó tilẹ̀ jẹ́ wípé a ṣe ìlànà fún wọn, èyí tí ìbá fún wọn ní àǹfààní àti ìbùkún, àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ tiwọn nítorí wípé wọn kò fiyèsí àwọn àfiyèsí tí ó pọ̀ tí ó yẹ kí ó jẹ́ tiwọn. Nítorí bẹ́ẹ̀, bí a ṣe ń sọ̀rọ̀ lọ́rùn yìí, jẹ́ kí ó yí ọ wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n wá sí yìí ni wọ́n máa ń pàdánù oore ọ̀fẹ́ àti ìbùkún tí ó yẹ kí ó jẹ́ tiwọn. Nítorí wípé wọn kì í fetí sílẹ̀ láti gbọ́ àti láti mọ̀ ohun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wọn. Nísinsìnyí, jẹ́ kí a padà lọ sí Exodus orí 12 láti ẹsẹ̀ 1. Exodus orí 12 láti ẹsẹ̀ 1. Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Egypt pé, kí n tó tẹ̀síwájú, jẹ́ kí n sọ eléyìí fún ọ wípé, nígbàkúgbà tí o bá rí nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé Olúwa sì sọ pé, yálà ó ń bá Mose sọ̀rọ̀, tàbí ó ń bá Aaroni sọ̀rọ̀, tàbí Elijah, tàbí Elisha ni ó ń bá sọ̀rọ̀, tàbí Dáfídì, tàbí Dánielì, tàbí ẹnikẹ́ni. Bí o bá ti ń rí wípé Olúwa sì sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó yẹ kí o sán ṣòkòtò rẹ, tàbí kí o sún araki. Nítorí wípé ọ̀rọ̀ tí Ọlọ́run bá sọ yóò ṣe iyebíye fún wa bí a bá kọ́gbọ́n tí a sì tẹ̀lé ohun tí ó ń sọ. Níhìn-ín ni a rí wípé èyí kì í ṣe ọ̀rọ̀ Mose tàbí ọ̀rọ̀ ti Aaroni tàbí ọ̀rọ̀ láti ẹnu ẹnikẹ́ni. Ó ń sọ wípé èyí ni ọ̀rọ̀ Olúwa sí Mose, sí Aaroni, sí àwọn ọmọ Ísírẹ́lì àti sí Ọlọ́run pẹ̀lú. Ní àkókò yìí wọ́n wà nínú ilẹ̀ Egypt. Èyí ni a fi sọ wípé Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Egypt pé, kí ni ìtumọ̀ èyí já sí? Nígbà tí a sọ wípé wọ́n wà ní ilẹ̀ Egypt, èyí sọ wípé wọ́n wà nínú ìsìnrú, wọ́n wà nínú ìpọ́njú. Lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni Olúwa ń bá Mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ Ísírẹ́lì láti bá wọn sọ̀rọ̀, láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìnrú. Ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ Egypt nínú ìpọ́njú, nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀, bí a bá ń sọ̀rọ̀ Olúwa fún wọn, bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà, wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn. Rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ Egypt nínú ìpọ́njú ńlá, ni Ọlọ́run sọ fún Mose àti Aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ Egypt. Jẹ́ kí ó tún yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ Egypt, ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà. Ní ìgbésí ayé tí wọ́n wà yìí, tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú, àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà, nígbà náà ni Olúwa bá wọn sọ̀rọ̀. Ó rán Mose àti Aaroni sí wọn, ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde, àwọn tí ó wà ní àyíká rẹ, ó ṣeéṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà. Ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni Ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè, ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ tí ń túni sílẹ̀, ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni, ọ̀rọ̀ tí wo nísàn. Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Egypt, ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ Egypt, ó jẹ́ bí ẹrú fún èṣù, fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀, tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó, tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpàá ìdá ilẹ̀ Egypt ni ó ń kó tì ọ́. Ní ipò yìí kan náà ni àwọn ọmọ Ísírẹ́lì wà tí Olúwa fi ránṣẹ́ sí wọn. Bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpàá ìdá, àwọn ẹlẹ́bọlógun ayé yìí ni ó yí ọká, ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú. Ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ìdáǹdè yóò dé bá ọ, ìgbàlà yóò dé bá ọ, yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà. Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Egypt pé, jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa, bí
àwọn Mose àti Aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ Ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ Israel ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ Ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn Ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ Ọlọ́run gbígbọ́ nípa àti sin Ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run wípé bí Ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sì ń gbọ́ bí Ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní àgbọ́yé kí Ọlọ́run kí ó bá mú un kúrò ní orúkọ Jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ Íjíbítì láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ Íjíbítì kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ Jésù ò ní ìyè láìmọ Jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí Ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹde wọn ni Ọlọ́run sọ fún wọn wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn ní ọjọ́ tí o bá Jésù pàdé ní ọjọ́ náà ni ìyè àìnípẹ̀kun ìgbésí ayé tòótọ́ ìgbésí ayé rere ìgbésí ayé tó ṣàǹfààní yóò dé bá ìgbésí ayé rẹ ní àkókò náà ni Ọlọ́run rán Mose àti Aaroni sí àwọn ọmọ Israẹli èyí ni ìlànà tí ó fi lé wọn lọ́wọ́ láti ẹsẹ̀ ìkẹrin bí àwọn ará ilé náà bá sì kéré ju ìwọ̀n ọ̀dọ́ àgùntàn náà lọ kí òun àti aládùúgbò rẹ̀ tí ó súnmọ́ etí ilé rẹ̀ kí ó mú gẹ́gẹ́ bí iye àwọn ọkàn náà olúkúlùkù ní ìwọ̀n ìjẹ rẹ̀ ni kí ẹ̀ṣirò ọ̀dọ́ àgùntàn náà àìlábùkù ni kí ọ̀dọ́ àgùntàn yín kí ó jẹ́ akọ ọlọ́dún kan ẹ̀yin ó mú un nínú àgùntàn tàbí nínú ewúrẹ́ ẹ̀yin ó fi pamọ́ títí di ìjọ kẹrìnlá oṣù náà gbogbo àgbájọ ìjọ Ísírẹ́lì ni yóò sì pa á lé àṣálẹ́ wọn ó mú un nínú ẹ̀jẹ̀ náà wọn ó sì fi tọ́ ara òpó ìhà méjèèjì àti sára àtẹrígbà ilé wọn ni nínú èyí tí wọn ó jẹ́ wọn ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà àti àkàrà ìwú ewébẹ̀ kíkorò ni wọn ó fi jẹ́ èyí ni ìlànà tí a fún àwọn ọmọ Ísírẹ́lì tí a ń pè ní àjọ ìrékọjá ohun tí a sọ fún ọ ni wípé ìdájọ́ ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní ilẹ̀ Íjíbítì kí ìdájọ́ yìí kí ó lè rí wọn kọjá kí àwọn ìpọ́njú ńlá wọ̀nyí kí ó lè rí àwọn ọmọ Ísírẹ́lì kọjá òun ni a sọ fún ọ wípé ó yẹ kí wọn kí ó mú ọ̀dọ́ àgùntàn kan jáde ọ̀dọ́ àgùntàn yìí láti jẹ́ aláìléèrí ó ní láti jẹ́ èyí tí ó mọ́ ó ní láti jẹ́ èyí tí ó ṣe ìtẹ́wọ́gbà níwájú olúwa a sì sọ fún ọ wípé wọn ó pa ọ̀dọ́ àgùntàn náà pé bí a bá ti pa á a ó gba ẹ̀jẹ̀ rẹ̀ sínú àwo kòtò lẹ́yìn ìgbà náà lẹ ó fi ewé hísòpù a ó tẹ́ bọ inú ẹ̀jẹ̀ náà a ó sì fi wọ́n àtẹrígbà ilé wọn àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà ilé wọn ní ìwọ̀nyí ni bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ èyí yóò jẹ́ kí ó mú ọ̀dá wọn lójú wípé bí apanirun bá ti ń la ilẹ̀ Íjíbítì kọjá wípé apanirun yìí kò ní dé ọ̀dọ̀ wọn wo ẹsẹ̀ ìkọ́kọ́.
mọ́kànlélógún títí dé ìkẹtàlélógún. Ó ní nígbà náà ni Mose pé gbogbo àwọn àgbà Ísíráẹlì, ó sì wí fún wọn pé ẹ jáde lọ yín mọ́ ọ̀dọ̀ àgùntàn fún ara yín gẹ́gẹ́ bí ìdílé yín, kí ẹ sì pa ìrékọjá náà. Ẹ̀yin ó sì mú ìdì ewé hísọ́pù, ẹ ó tẹ́bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwokòtò, ẹ ó fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwokòtò kún ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò sì gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀, nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíbítì. Nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kì yóò sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlù yín. Èyí ni ìlérí tí a fún wọn, wípé nígbà tí apanirun bá rí ẹ̀jẹ̀ náà, kì yóò jẹ́ kí ó lè wọlé láti pa wọ́n run, láti dá wọn lẹ́jọ́, kì yóò jẹ́ kí ó lè wọlé láti ṣe wọ́n lọ́ṣẹ́. Báyìí ni àwọn ọmọ Ísíráẹlì ṣe. Èyí ni ó fún wọn ní ìgbàlà kíkún, tí ó sì jẹ́ kí wọn kí ó bọ́ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Íjíbítì kọjá. Ọmọ Ísíráẹlì àti ọ̀pọ̀ àwọn ẹlẹ̀sìn lónìí ni ó ń pàdánù ìbùkún Ọlọ́run, nítorí pé wọn kò ṣe àfiyèsí gbogbo ohun tí Ọlọ́run pa láṣẹ fún wọn kí ìbùkún wọ̀nyí kí ó lè jẹ́ tiwọn. Ẹ jẹ́ kí a wò ó ní fínífíní àwọn ohun mẹ́fà tí a lè rí kẹ́kọ̀ọ́ nínú rẹ̀, àwọn àfiyèsí tí a kò gbọdọ̀ gbójú fò dá. Ìkíní ni wípé a ó pa ọ̀dọ́ àgùntàn. Èyí ni ó jẹ́ fún ìgbàlà wọn, rántí wípé bí ọ̀dọ́ àgùntàn tilẹ̀ jẹ́ aláìlábàwọ́n, aláìléèrí, bí a kò bá pa ọ̀dọ́ àgùntàn náà, apanirun yóò wọlé tọ̀ wọ́n lọ. Bí kìí bá ṣe nítorí ikú ọ̀dọ́ àgùntàn náà, àwọn wọ̀nyí ìbá kú pátápátá sínú àwọn ìsìnró àti ìpọ́njú tí wọ́n wà ní ilẹ̀ Íjíbítì. Wò ó ní Exodus lẹ́ẹ̀kan sí i, Exodus orí 12 láti ẹsẹ̀ 6. Ẹ̀yin ó sì fi pamọ́ títí di ijọ́ 14 oṣù náà, gbogbo àgbájọ ìjọ ni yóò sì pa á lé àṣálẹ́. Rántí wípé ní pípa ọ̀dọ́ àgùntàn náà ni yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, ni yóò mú àìṣedédé àti ìpọ́njú wọn kúrò. Èyí ni à ń tọ́ka sí Jésù, wípé ọ̀dọ́ àgùntàn náà tí ó jẹ́ olùgbàlà fún wa, tí ó jẹ́ ẹni tí ó dá wa sílẹ̀ kúrò nínú ìpọ́njú, òun ni Jésù Kristì Olúwa wa. Wò ó láti Jọ̀hánù orí 1 ẹsẹ 21. Ní ijọ́ 2, Jọ̀hánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀, ó wí pé, wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Àwọn mìíràn máa ń sọ fún wa wípé wọ́n gba Jésù gbọ́ gẹ́gẹ́ bí olùkọ́ni ńlá, ṣùgbọ́n rántí kìí ṣe ìkọ́ni rẹ̀ nìkan ṣoṣo ni ó fún wa ní ìgbàlà, bí kìí ṣe wípé ikú rẹ̀ fún wa lórí àgbélébùú. Àwọn mìíràn máa ń sọ wípé wọ́n gba Jésù gẹ́gẹ́ bí wòlíì ńlá, ṣùgbọ́n kìí ṣe ìríran tàbí ìsọtẹ́lẹ̀ tàbí ìwàásù tí Jésù Kristì ṣe gẹ́gẹ́ bí wòlíì ni ó ń fún wa ní ìgbàlà, bí kìí ṣe nípa ikú rẹ̀ ní orí igi àgbélébùú. Ti pé lásìkò ayé àwọn ọmọ Ísíráẹlì, bí kìí bá ṣe wípé a pa ọ̀dọ́ àgùntàn náà, wọn kì bá lè ní ìgbàlà tàbí ìdásílẹ̀ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Íjíbítì kọjá. Wò ó ní Kọ́rintì 1 orí 5 ẹsẹ 7, ó ní, nítorí náà ẹ mú ìwúkàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwúkàrà, nítorí a ti fi ìrékọjá wa àní Kristì rúbọ fún wa.
ye ki o ye wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile oun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye tin bo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wipe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti an so nipa re yi ni lati wa lai ni aibuko kankan rara tun pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun oni ailaboko ni ki odo agutan yin ki o je akọ ọlọdun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti ọlọrun be lọwọ ọmọ israel ni wo pe bi won ba fe ni igbala kuro ninu ipunju ti o wa ni ile egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si jesu christi nitori pe jesu christi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye christi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni heberu toka si ni ori keje heberu ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be le o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbe gaju awon orun lo eyi ni eje Jesu Christi sese yebiye fun wa eyi ni o fi je wipe eje yebiye yi ni a fi gba wahala kuro lowo idajo olorun ninu peteru kini ori kini ese ikokandinlogun peteru kini ori kini ese ikokandinlogun ko se pe bi ko se eje iyebiye bi ti odo agutan ti ko li aboko ti ko si li abawon ani eje kristi awon elomiran ma gbekele awon oludasile ile isin won ranti wi pe gbogbo eni ti abi lati inu obirin elese ni nitori be ko si oludasile esin oludasile ijo tabi oludasile tabi enikeni nibi kibi ti o wa ni ailabawon aileri ailegan nitori be ni o fi je wipe Jesu Kristi ni kan soso o ni odo agutan alailaboko eni ti o le ko ese wa lo siranti wipe nigba ti a kan Jesu Kristi mo agbelebo a se yi ni akoko irekoja lasiko awon omo Israeli ranti ni eketa wepe afiyesi keta ti o ye ki ani wo exodus ori kejila ese ikerindini aadota exodus ori kejila ese ikerindini aadota ni ile kan le a o je iwo ko gbodo mu ninu eran ara re jade sode kuro ninu ile na bẹẹli ẹyin kò gbọdọ fọ ọkan nínú egungun rẹ ẹyin kò gbọdọ fọ ọkan nínú egungun rẹ ta ni èyí ń tọ́ka sí nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ ísírẹ́lì nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà wọ́n ní ìdáǹdè a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Egypt ní àkókò náà a sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn wọn kò gbọdọ̀ fọ egungun rẹ̀ ta ni èyí ń tọ́ka sí yẹ kí a wo Johanu orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná wọn kò ṣẹ́ egungun itan rẹ̀ kí ni ìtumọ̀ èyí ẹsẹ̀ ìkẹrìndínlógójì
nkan wo yi si se ki iwe mimo ki o le se ti o wi pe a ki yo fo egungun re eyi ni o je ki o da wa loju wi pe Jesu Christi ni odo agutan na nitori pe awon afiyesi pupo ti o wa ninu majemu lailai awon won yi ni ari ninu majemu titun ti o ntoka si Jesu Christi eni ti o ku fun wa lati yo wa kuro ninu Egypt lati yo wa kuro ninu iponju lati yo wa kuro ninu aye lati mo wa kuro ninu okunkun tabi awon kan ti o wa ninu aye afiyesi kerin eje ti atasile yi koto bi ki ba se wi pe a fi igbagbo won eje na si aterigba ati opo ile na mo so fun ni isaju wi pe ani lati pa odo agutan na sugbon yi koto ikeji o pe odo agutan na lati je alai laboko alai leri alai legan eyi koto iketa wi pe a ko fo egungun re sugbon ni itesiwaju ni a so fun a wi pe bi eje yi ba wa ninu awo koto bi a ko ba fi eje na si aterigba ile won bi a ko ba fi eje na si awon opo ile won sibe sibe bi o tile je wi pe ati pa odo agutan na bi o tile je pe ati gba eje re si ibi kan bi o tile je wi pe ati se awon nkan won yi gege bi ilana oro olorun bi a ko ba lo eje yi gege bi olorun ti pa lase sibe sibe awon eniyan woyi ba se pe patapata wo exodus ori kejila exodus ori kejila lati ese ikejilelogun eyin o si mu idi ewe hisopo el si fi bo eje ti o wa ninu awo koto el fi el si fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fi di oworo nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje na lara aterigba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wipe ni toto ni Jesu Christi ti ku ni toto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Heberu ori kokanla Heberu ori kokanla ese ikeji din logbon ni a so wi pe nipa igbagbo le o da ase ire koja sile ati ibo won eje ki eni ti n pa awon akobi omo ki o ma ba fi owo kan won nipa igbagbo le a da nkan won yi sile nipa igbagbo le a fi awon eje won yi kun aterigba ile ati opo mejeji ti o wa li enu ona nipa igbagbo ni won duro ninu ile nibi ti ami eje na wa nipa igbagbo ni won gbe gbogbo awon isise wonyi ki olupanirun ki o ma ba wole to won lo eyi si jasi fun wa wi pe awa paapa ni won gba ti atimo wi pe ati pa Jesu Christi ati ta eje re sile o je ojuse wa lati ni igbagbo ninu eje na nitori nipa igbagbo yi ninu eje Jesu Christi le a le fi ni igbala tabi idande tabi ipamo tabi iwosan je ki o yi o wi pe bi ki ba se wi pe o gbadura o je wa awon ese re fun olorun o si so fun olorun wi pe o se olaanu wi pe o ti je elese ti o boruju o si so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Christi ti atasile fun o bi ki ba se wi pe o se be apanirun yo wo ile re bi ki ba se wi pe o gbagbo ninu eje Jesu Christi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Christi ti atasile fun o logan
ni eje yowe okan re mo ti a mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbalo olorun ninu lokan ni ile re ikarun jije eran odo agutan na akoko ko si fun wa lati ka opolopo ibi ti o ye ki aka sugbon ranti wi pe aso fun won wi pe won ni lati je eran ara odo agutan na wo exodu ori kejila ni ese ikejo won o si je eran na ti a fi ina sun le oru na ati akara aiwo ewebe ki koro ni ki won ki o fi je kini itumo yi wi pe won o je odo agutan na ranti pe odo agutan ja si Jesu Kristi o n toka si Jesu Kristi fun wa ki wa ni itumo wi pe won ni lati je odo agutan na o Johanu ori kini lati ese ikini le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ese ikerinla oro na le o di ara o si n ba wa gbe awa si n wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa o kun fo ore ofe ati otito itumo wi pe ki a je odo agutan na ni wi pe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wi pe ki a gba awon oro won yi sokan nitori pe o so ni ori kefa Johanu ese ketale ni ogota ori kefa ti Johanu ese ketale ni ogota emi ni so ni di aye ara ko ni ere kan oro won ni ti mo so fun yin emi ni iyesi ni oro olorun ti an so fun wa lati enu Jesu Kristi oro olorun ti o ranse si wa onu ye ki agba si okan wa eyi ni o n toka si wipe bi ati wa labe ami eje Jesu Kristi nipa igbagbo be ni an lati fi odiwon aye wa si oro olorun be ni an lati fi oro olorun se odiwon igbesi aye wa o n so fun wa wipe oro na ti emi n so fun yin iyi ni o ni emi si ni pelu ikefa ni we pe won ni lati je akara aiwo pelu re gbogbo iyi ni ati ka fun wa ni exodo ori kejila a si ti ka fun wa ninu korinti kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo Korinti kini ori karun lati ese ikeje nitori na e mu iwokara atijo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwokara nitori ti ati fi ere koja wa ani Kristi robo fun wa nitori na e je ki a se ajo na ki se pelu iwokara atijo be ni ki se pelu iwokara aran kan ati iwa buburu bi ko se pelu aiwokara ododo ati otito opolopo ni won ma n lo si lesin ti won ma n so wi pe won gbagbo ninu eje Jesu sugbon iwa buburu eyi ti a n pe ni iwokara atijo o wa ni igbesi aye won aran kan tabi ki a ma huwa ti ko ba bibeli ti ko ba oro olorun mu eyi si wa ni igbesi aye won sugbon a so fun wi pe bi a ba fe je anfani ti a si fe ni ibukun ti o wa ninu irekoja ti a n ko nipa re loni wi pe a ni lati je eni ti o ko ese sile wi pe aiwokara aran kan iwa boboro agbere panṣaga ole ofofo oju kokoro awon nkan wonyi ko gbodo si ni igbesi aye wa bi a ba ti se awon afiyesi wonyi ki wa ni awon anfani ati ibukun ti o wa lori wa bi a ba wa labe eje odo agutan ni kiakia je ki a wo exodo ori kejila leekan si lati ese iketala
oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigbati mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigbati mo ba ri eje na ko so nipa aso funfun nigbati mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigbati mo ba ri wi pe oni igbagbo ninu eje Jesu Kristi ti ata sile nigbati emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypt eni ti ko ba si labe abo eje Jesu o dabi eni ti o n gbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini a ti mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wipe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wipe bi o ba si labe eje Jesu Christi ole tabi apanirun ni eti an pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbese aye re yo ma da olamu yo ma pon oloju nitori wipe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Christi o je bi eni ti n gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o n gbe iru ile be awon eranko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Christi ejo lai lai ni iyi ni esu yo ma wole ni igba gbogbo pelu awon emi esu yo ma wole bi abari eni ti o n gbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile ti ko ni orule ile ti ko ni ferese ti o je wipe awon eye awon eye oju orun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon wonyi n jiya lopo lopo kini ki a so nipa bi ojo ba n ro bi iji ba n ja fun eni ti o n gbe ile ti ko ni orule tabi ti ko ni ferese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe eje odo agutan na nitori wipe ojo idajo olorun ojo ajakale arun iji aisan o n ja ni ile iru eni be bi ara ba san ti o n gbe ile ti ko ni ilekun bi ara ba san bi ti o n gbe ile ti ko ni ferese tabi ti ko ni orule o mo wipe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wipe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikankan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o n se iru awon eniyan be ko lonka eje ki a wo Dafidi orin Dafidi ori kejidini ogorin orin Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan wonyi ni ese ikokandini aadota o mu kikoro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi n so nipa awon omo Israeli
eyin so nipa awon omo Egypt se gafa fun mi awon ti ko si labe eje odo agutan na so wi pe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbo na olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Christi ki dande ipamo igbala olorun ki o le je tire ikeji ni wi pe awon woyi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo exodus so fun wa ninu ori keji lati ati kale kan o so wi pe idajo yo ba awon omo Egypt wi pe a o pa akobi gbogbo awon ile won nitori be bi o ba wa si abe abo ti o wa ninu eje Jesu abo kuro ninu idajo ninu aye yi ati idajo ninu aye raye yo le je tire bi a se le bo lowo idajo Olorun ni pe ki a gba Jesu Christi gbo ki a ba le bo lowo ibinu Olorun opolopo ni won se wahala ninu aye yi ti o dabi eni wi pe nkan o tora won ni igbese aye won erede eyi ni wi pe idajo Olorun ti aye esinsin yi o wa lori won bi won ba si ku si ru ipo be idajo aye raye ni o je ipin won pelu iketa a fi yato si aarin awon omo Israeli ati ti Egypt nipa wi pe eje odo agutan na o je abo fun won ninu aye wahala wa iponju wa aisan wa ise jamba popo lo wa sugbon bi o ba fe ki iyato ki o wa laarin igbese aye tire ati igbese aye awon ti o wa ninu aye iyato ti o le ni ni wi pe ki o wa se abe abo ti o wa ninu eje Jesu Christi nipa be ni awon nkan ti nsele si awon ti o wa ninu aye ki o le fi sele si o ninu exodus rike edogun ese ikerin dilogbon o si wi pe bi iwo ba teti sile gidi gidi si ohun oluwa olorun re ti o ba si se eyi ti o toli oju re iwo ti iwo ba peti si ofin re ti iwo ba si pa gbogbo ase re mo emi ki yo fi okan ninu arun won ni ti mo mu wa sara awon ara Egypt si o lara nitori emi le olowa ti o mu o lara da awon ti o wa ninu aye aisan popo ni o wa lara won aisan ko gbogun aisan ti pani lo wa lara won bi iwo paapa ko ba fe ma jiya bi iwo paapa ko ba fe ni iponju bi awon ti o wa ninu aye ohun ti o ye ki o se ni pe ki o wa si abe abo ti o wa ninu eje Jesu Christi ikerin iwosan je ti awon omo Israeli wonyi nitori we pe won wa labe eje odo agutan na ninu orin Dafidi lekan si orin Dafidi ori karundini adofa orin Dafidi ori karundini adofa arun le ni ogorun ese iketa le ese iketa din logoji o si mu won jade ti awon ti fadaka ati wura ko si si ailera kan ninu eya re bawo ni o seseese fun ogun logo awon eniyan won yi egberun lona meta lati wa ni ara dida sasa lai ni aisan kankan ni ago ara won nitori eje Jesu ti a fi bo won ti a fi daabo bo won eyi ni o je ki o seese ni igbese aye won ranti pe bi iwo paapaa ba fe ni iwosan kuro ninu gbogbo arun ohun ti o ni lati se ni lati gbagbo ninu eje Jesu Christi ti a ta sile ranti pe anfani tabi ibukun ti o wa labe eje odo agutan ni we pe a o gba o lowo iparun wi pe o bo lowo iparun lati owo apanirun ni ikeji o bo lowo idajo ninu aye yi ati idajo ninu aye ti nbo iketa a o fi yato si arin re ati awon ti o wa ninu aye ikerin iwosan pepe kuro ninu gbogbo arun yo je ti re
nisisin ya o to olorun lo a o so fun olorun wi pe agbagbo wi pe fun wa ni jesu kristi ku wi pe jesu kristi ni odo agutan ti a pa nitori ese wa ti a ta jere sile nitori ti wa ati wi pe agbagbo ninu eje ti o ta sile fun wa bi o ba tin fi igbagbo wa ninu eje na ti o so fun olorun ti o n ko ese re sile be ni igbala olorun iwosan latoke wa idande tooto yo je tire eje ki adidi duro lati ba olorun soro ranti pe jesu kristi ni kan soso ni odo agutan ti a pa fun wa eje re ni kan soso le o le gba kuro ninu idajo olorun eje re ni kan soso ni o le fun wa ni igbala eje re ni kan soso ni o le fun wa ni idande so fun olorun awon iwukara ti o wa ni igbesi aye re mo koro ese ti o wa ni igbesi aye re aran kan ti o wa ni igbesi aye re oju kokoro ti o wa ni igbesi aye re agbere tabi panshaga ti o wa ni igbesi aye re awo ohun aito ti o wa ni igbesi aye re bi o ba tin je o ti o tin kan won sile be ni o mu iwo kara kuro ni igbesi aye re ti o si so fun olorun wi pe o gbagbo wi pe ata eje jesu kristi sile fun o ata eje jesu kristi sile fun o ata eje jesu kristi sile fun o gbagbo ninu eje na gbagbo ninu eje na ki o ba le bo lowo idajo ninu aye yi ki o ba le bo lowo idajo aye raye tin bo lori awon elese gbagbo ninu eje jesu kristi ti atasile fun o ki o ba le bo lowo idajo aye raye ki o ba le bo lowo apanirun tin kaakiri aye lode oni ki yato ki o ba le wa laarin iwo ati awon ti o wa ninu aye gbagbo ninu eje na ti atasile fun o gbagbo ninu eje na ti atasile fun o bi o ba ni aisan ni ago ara re eje yi kan na ti atasile ni yo wo san sugbon ranti wi pe bi ese ba nbe le owo re abo ti o wa ninu eje jesu kristi ki o le je ti re bi ise buburu iwa buburu irinkurin ifekufe ba wa ni igbesi aye re abo ti o wa ninu eje jesu kristi ki o le je ti re sugbon bi o ba ko ese sile bi o ba ko ese sile bi o ba ke pe oluwa bi o ba fi igbagbo ran mo eje jesu kristi ti ata sile fun o igbala kikun yo je ti re a o dari ese re je o a o gba okan re la o de atunbi gẹrẹ ti o ba ti di atunbi ni idajo ayeraye kuro lori re ati idajo fun awon ese ti o ti da awon nkan wonyi pelu yo kuro Olorun yóò máa tọ́jú rẹ bí apanirun ti ń kọjá ní ìgboro bí agbẹ̀sán ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ bẹ́ẹ̀ ni yóò máa rí ọ kọjá nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ àìsàn ká àìsàn yòówù kó jẹ́ bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ jésù kristi ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ò rè yín kọjá àìsàn yóò rè ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ jésù kristi lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́.
ìpọ́njú yóò rí ọkọ̀ já, wàhálà ayé yìí yóò rí ọkọ̀ já. Ìsìnrú lábẹ́ agbára Sàtánì yóò rí ọkọ̀ já. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe Nehemiah, ori ikerin. O si se nigba ti Sambalati gbo pe awa mo di na, inu re ru, o si binu pupo, o si gan awon ara Juda, o si so niwaju awon arakunrin re ati awon omo ogun Samaria pe kini awon alailera Juda won yi se yi, won a dawa fun ara won bi, won a rubo, won a se asepari ni ijo kan, won a mu okuta ti ati sun lati inu okiti soji. To bayi ara amuni si wa ni eti odo re, o si wipe eyi ti won mo gidi bi kolokolo ba gun yo ti le wo di okuta won lule. Gbo Olorun wa, nitori ti awa di eni egan, ki wo ki o se da egan won si ori ara won, ki o si fi won fun ikogun ni ile igbekun, ki o ma si bo irekoja won, ma si je ki awo ese won nu kuro niwaju re, nitori ti won bi oni inu niwaju awon omole. Pe ni awa mo di na, gbogbo odi na ni a si mo kan ara won titi de ida meji re, nitori awon eniyan na ni okan lati sise. O si se nigba ti Sambalati ati Tobaya ati awon ara Arabia ati awon ara Amoni ati awon ara Ashdodi gbo pe amo odi Jerusalem di oke, ati pe a bere si tun ibi ti o ya se, inu won ru gidigidi, gbogbo won si jo gbimopo lati wa ba Jerusalem ja ati lati se ikase. Sugbon awa gba adura wa si Olorun wa, a si yan iso si won losan ati loru nitori won. Juda si wipe agbara awon ti ru eru dinku, alapa pupo ni o wa, to be ti awa ko fi le mo di na. Awon ota wa si wipe won ki yo mo, be ni won ki yo ri titi awo fi de arin won, ti a fi pa won, ti a si da ise na duro. O si se nigba ti awon ara Juda ti o wa ni agbegbe won de, won wi fun wa nigba mewa pe lati ibi gbogbo wa ni eyin o pada to wa wa. Nitori na ni mo yan awon eniyan si ibi ti o rele leyin odi ati si ibi gbangba, mo ti le yan awon eniyan gege bi idile won pelu ida won, oko won ati orun won. Mo si wo, mo si dide, mo si wi fun awon ijoye ati fun awon olori ati fun awon eniyan yoku pe e ma se je ki eru won ba yin. Eran ti Oluwa ti o tobi ti o si ni eru, ki e si ja fun awon arakunrin yin, awon omokunrin yin ati awon omobirin yin, awon aya yin ati ile yin. O si se nigba ti awon ota wa gbo pe o di mimo fun wa, Olorun ti so imo won di asan, gbogbo wa si pada si odi na, olukuluku si ise re. O si se lati ojo na wa, idaji awon omokunrin mi se ise na, idaji keji di oko, apata ati orun ati ihamoramu. Awon olori si duro leyin gbogbo ile Juda, awon ti mo odi ati awon ti nru eru ati awon ti o si di eru, olukuluku won fi owo re kan se ise, won si fi owo keji di ohun ijamu. Olukuluku awon omo ko ida re ni egbe re, be ni won si mo odi, eni ti n fan ipe wa ni eti odo mi. Mo si so fun awon ijoye ati fun awon olori ati fun awon eniyan yoku pe ise na tobi o si po, a si ya ara wa lori odi, eni kini jina si eni keji. Ni ibi ti eyin ba gbo iro ipe ki e wa sodo wa, Olorun wa yo ja fun wa. Be ni awa se ise na, idaji won di oko mu lati kutukutu wuro titi irawo fi yo. Ile akoko kan naa pelu ni mo so fun awon eniyan mi pe je ki olukuluku pelu omokunrin re ki o sun ni Jerusalemu, ki won le je eso fun wa leoro, ki won si le se ise ni osan. Be ni ki se mi tabi awon arakunrin mi tabi awon omokunrin mi tabi awon oluso ti n to mi leyin, ko si enikan ninu wa ti o bo aso kuro. Olukuluku mu ohun ija re le owo fun ogun.
2: Iwe Nehemiah, ori ikarun. Awon eniyan ati awon aya won si n kigbe nla nla si awon ara Juda arakunrin won, nitori awon kan wa ti won wipe awa, awon omokunrin wa ati awon omobirin wa je pupo, nitori na awa gba oka, awa si je a si ye. Awon elomiran wa pelu ti won wipe awa ti fi oko wa, ogba ajara wa ati ile wa sofa ki awa ki o le ra oka ni igba eyan. Elomiran si wipe awa ti si owo lati san owo ori oba le ori oko wa ati ogba ajara wa, ati sibe eran ara wa si dabi eran ara awon arakunrin wa, omo wa bi omo won. Si wo awa mu awon arakunrin wa ati awon arabinrin wa wa si oko eru lati je iranse, a si ti mu ninu awon omobirin wa wa si oko eru na, awa ko ni agbara lati ra won pada, nitori awon elomiran le o ni oko wa ati ogba ajara wa. Emi si binu gidigidi nigba ti mo gbo igbe won ati oro won yi, mo si ronu oran na, mo si ba awon ijoye ati awon olori wi, mo si wi fun won pe eyin gba eda olukuluku lowo arakunrin re, mo si pe apejo nla ti won, mo si wi fun won pe awa nipa agbara wa ti ra awon ara Juda arakunrin wa pada, ki ata fun awon keferi, eyin wa si mu ki ata awon arakunrin yin tabi ki ata won fun wa, wọn sì dákẹ́ wọn kò rí nǹkan kan dáhùn mo sì wí pẹ̀lú pé ohun tí ẹ ṣe kò dára wá yẹ kí ẹ má rìn nínú ìbẹ̀rù ọlọ́run wa nítorí ẹ̀gàn àwọn kẹfẹ́rí ọ̀tá wa èmi pẹ̀lú àti àwọn arákùnrin mi àti àwọn ọmọkùnrin mi ń yá wọn ní owó àti ọkà ẹ jẹ́ kí a pa ìlé gbígbà yìí tì mo bẹ̀ yín ẹ fi oko wọn ọgbà àjàrà wọn ọgbà ọlífì wọn àti ilé wọn ìdá ọgọ́rùn-ún owó náà pẹ̀lú àti ti ọkà ọtí wáìnì àti òróró wọn tí ẹ fi agbára gbà fún wọn padà lónìí yìí wọn sì wí pé àwọ fi fún wọn padà àwa kì yóò sì béèrè nǹkan kan lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni àwọ ṣe bí ìwọ ti wí nígbà náà ni mo pe àwọn àlùfáà mo sì mú wọn búra pé wọn ó ṣe gẹ́gẹ́ bí ìlérí yìí mo sì gbọ́n àpò aṣọ mi mo sì wí pé báyìí ni kí ọlọ́run kí ó gbọn olúkúlùkù ènìyàn kúrò ní ilé rẹ̀ àti kúrò nínú iṣẹ́ rẹ̀ tí kò mú ìlérí yìí ṣẹ àní báyìí ni kí a gbọn kúrò kí ó sì di òfo gbogbo ìjọ sì wí pé àmì wọn sì fi ẹ̀yìn fún olúwa àwọn ènìyàn náà sì ṣe gẹ́gẹ́ bí ìlérí yìí pẹ̀lúpẹ̀lú láti àkókò tí a ti yàn mí láti jẹ baálẹ̀ wọn ní ilẹ̀ júdà láti ogún ọdún títí dé ọdún 22 àtàsásà ọba èyí ní ọdún 12 èmi àti àwọn arákùnrin mi kò jẹ oúnjẹ baálẹ̀ ṣùgbọ́n àwọn baálẹ̀ ìṣáájú tí ó ti wà ṣáájú mi di ẹrù wíwolé orí àwọn ènìyàn wọn sì ti gba àkàrà àti ọtí wáìnì láìka 40 ṣékélì fàdákà pẹ̀lúpẹ̀lú àwọn ọmọkùnrin wọn tilẹ̀ lo agbára lórí ènìyàn náà ṣùgbọ́n èmi kò ṣe bẹ́ẹ̀ nítorí ìbẹ̀rù ọlọ́run mo sì ń bá iṣẹ́ òdì yìí lọ pẹ̀lú àwa kò sì ra oko kan gbogbo àwọn ọmọkùnrin mi ni ó sì gbàjọ síbẹ̀ sí iṣẹ́ náà pẹ̀lúpẹ̀lú àwọn tí ó jókòó ní tábìlì mi jẹ́ 50 ènìyàn nínú àwọn ará júdà àti nínú àwọn ìjòyè láìka àwọn tí ó wá sọ́dọ̀ wa láti àárín àwọn kẹfẹ́rí tí ó wà yí wa ká ǹjẹ́ ẹran tí a pèsè fún mi jẹ́ màálùú kan àti ayò àgùntàn mẹ́fà fún ìjọ kan ni a pèsè adìẹ fún mi pẹ̀lú àti lẹ́ẹ̀kan ní ìjọ mẹ́wàá onírúurú ọtí wáìnì ṣùgbọ́n fún gbogbo èyí èmi kò béèrè oúnjẹ baálẹ̀ nítorí iṣẹ́ náà wíwo lórí àwọn ènìyàn yìí rántí mi ọlọ́run mi fún rere gẹ́gẹ́ bí gbogbo èyí tí mo ti ṣe fún ènìyàn yìí.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ìwé Nehemiah, orí ìkẹfà. Ó sì ṣe nígbà tí Sanballati àti Tobiah àti Geshemu ara Arabia àti àwọn ọ̀tá wa ìyókù gbọ́ pé mo ti mọ odi náà àti pé kò kú ibi yíya kan nínú rẹ̀. Bí èmi kò tilẹ̀ tí ì gbé ilẹ̀kùn wọn nìró ní ibodè ní àkókò náà ni Sanballati àti Geshemu ránṣẹ́ sí mi wípé wá jẹ́ kí a jọ pàdé nínú ọ̀kan nínú àwọn ìletò ní pẹ̀tẹ́lẹ̀ Ono. Ṣùgbọ́n wọ́n ń gbèrò àti ṣe mí ní ibi. Mo sì rán iṣẹ́ sí wọn pé èmi ń ṣe iṣẹ́ ńlá kan, èmi kò lè sọ̀kalẹ̀ wá. Èé ṣe tí iṣẹ́ náà yóò fi dúró nígbà tí mo bá fi í sílẹ̀, tí mo bá sì sọ̀kalẹ̀ tọ̀ yín wá. Síbẹ̀ wọ́n ránṣẹ́ sí mi nígbà mẹ́rin báyìí, mo sì dá wọn lóhùn bákan náà. Nígbà náà ni Sanballati rán ọmọ ọ̀dọ̀ rẹ̀ sí mi bákan náà nígbà karùn-ún tí ó ń ti ìwé ṣíṣí lọ́wọ́ rẹ̀. Nínú rẹ̀ lè kọ pé a ń ròyìn láàrin àwọn kẹfẹ́rí. Gáṣímù sì wí pé ìwọ àti àwọn ará Júdà rò láti ṣọ̀tẹ̀ nítorí ìdí èyí ni ìwọ ṣe mọ odi náà kí ìwọ lè jẹ́ ọba wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọ̀nyí. Ìwọ pẹ̀lú sì ti yan àwọn wòlíì láti kéde rẹ ní Jerusalemu wípé ọba wà ní Júdà. Ní ìsinsìnyìí ni a sì rò fún ọba gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọ̀nyí ǹjẹ́ wá ní ìsinsìnyìí kí a jọ gbìmọ̀ pọ̀. Nígbà náà ni mo ránṣẹ́ sí i wípé a kò ṣe irú èyí tí ìwọ sọ ṣùgbọ́n ìwọ rò wọ́n ní ọkàn ara rẹ ni nítorí gbogbo wọn mú wa bẹ̀rù wípé ọwọ́ wọn yóò rọ nínú iṣẹ́ náà kí a má lè ṣe é. Ǹjẹ́ ní ìsinsìnyìí Ọlọ́run mú ọwọ́ mi le. Mo sì wá sí ilé Shemaiah ọmọ Delaiah ọmọ Meatabeeli ti Ahamo. Ó sì wí pé yẹ kí a péjọ ní ilé Ọlọ́run ní inú tẹ́ḿpìlì kí a sì ti ilẹ̀kùn tẹ́ḿpìlì nítorí wọn ó wá láti pa ọ́ ní tòótọ́ ní òru ni wọn ó wá láti pa ọ́. Mo sì wí pé ènìyàn bí èmi a máa sá ta ni ó sì dàbí èmi tí ó jẹ́ wọ inú tẹ́ḿpìlì lọ láti gba ẹ̀mí rẹ̀ là èmi kì yóò wọ̀ ọ́ lọ. Ṣáà kíyèsí mo wòye pé Ọlọ́run kò rán.

lójú ara wọn, nítorí wọ́n wòye pé láti ọwọ́ Ọlọ́run wá ni a ti ṣe iṣẹ́ wọ̀nyí. Pẹ̀lúpẹ̀lú ní ọjọ́ wọn ni àwọn ìjòyè Júdà rán ìwé púpọ̀ sí Tobiah, ìwé Tobiah sì dé ọ̀dọ̀ wọn, nítorí ọ̀pọ̀lọpọ̀ ni Júdà ti bá a mulẹ̀, nítorí tí ó jẹ́ àna Sekaniah ọmọ Ara, ọmọ rẹ̀ Johanani sì ti fẹ́ ọmọ Meṣulamu ọmọ Berekiah. Wọ́n sọ̀rọ̀ rere rẹ̀ pẹ̀lú níwájú mi, wọ́n sì sọ ọ̀rọ̀ mi fún un. Tobiah rán ìwé láti dá àyà já mi. Ìwé Nehemiah, orí ìkeje. Ó sì ṣe nígbà tí amòdì náà tán, tí mo sì gbé ilẹ̀kùn rẹ̀ ró, tí a sì yan àwọn olùdènà àti àwọn akọrin àti àwọn ọmọ Léfì, mo sì fún Hanani arákùnrin mi àti Ananiah ìjòyè ààfin ní àṣẹ lórí Jerusalemu, nítorí olódodo ènìyàn ni ó ṣe. Ó sì bẹ̀rù Ọlọ́run ju ènìyàn púpọ̀ lọ. Mo sì wí fún wọn pé ẹ má jẹ́ kí ilẹ̀kùn ó di Jerusalemu ṣí títí òòrùn ó fi mú. Bí wọ́n sì ti dúró, jẹ́ kí wọ́n sí ilẹ̀kùn, kí wọ́n sì há wọn, kí wọ́n sì yan ẹ̀ṣọ́ nínú àwọn tí ń gbé Jerusalemu, olúkúlùkù nínú ìṣọ́ rẹ̀ àti olúkúlùkù nínú ilé rẹ̀. Ṣùgbọ́n ìlú náà gbòòrò, ó sì tóbi, àwọn ènìyàn inú rẹ̀ sì kéré, a kò sì kọ́ ilé tán. Ọlọ́run mi sì fi sí mi lé ọkàn láti kó àwọn ìjòyè jọ àti àwọn olórí àti àwọn ènìyàn kí a lè kà wọ́n nípa ìdílé wọn. Mo sì rí ìwé ìdílé àwọn tí ó kọ́ gòkè wá, mo rí pé a kọ́ sínú rẹ̀. Wọ́n yí ni àwọn ọmọ ìgbèríko tí ó gòkè wá láti ìgbèkùn, nínú àwọn tí a ti kó lọ, tí Nebukadnesari ọba Babiloni ti kó lọ, tí wọ́n tún padà wá sí Jerusalemu àti sí Júdà, olúkúlùkù sí ìlú rẹ̀. Àwọn tí ó bá Serubabeli wá, Yeshua, Nehemiah, Asaraya, Rahamiah, Nahamani, Mordecai, Bilshani, Mispereti, Likfai, Nehumu, Baana, iye àwọn ọkùnrin ènìyàn Israẹli ni èyí. Àwọn ọmọ Paroṣi 2,172, àwọn ọmọ Ṣefataya 142, àwọn ọmọ Ara 652, àwọn ọmọ Pahat-Moabu ti àwọn ọmọ Jeṣua àti Joabu 2,018, àwọn ọmọ Elamu 6,454, àwọn ọmọ Satu 2,075, àwọn ọmọ Sakai 2,080, àwọn ọmọ Binui 2,608, àwọn ọmọ Bebai 2,128, àwọn ọmọ Asgadi 2,128, àwọn ọmọ Adonikamu 3,007, àwọn ọmọ Bigfai 2,073, àwọn ọmọ Adini 3,075, àwọn ọmọ Ateri ti Esikaya 2,80, àwọn ọmọ Ashamu 1,408, àwọn ọmọ Besai 1,404, àwọn ọmọ Harifu 2,50, àwọn ọmọ Gibioni 5,80, àwọn ọkùnrin Betliemu àti Netofa 1,080, àwọn ọkùnrin Anatoti 2,70, àwọn ọkùnrin Bet Asmafeti 2,40, àwọn ọkùnrin Kiriajiarimu, Kefira àti Beeroti 3,073, àwọn ọkùnrin Rama àti Gaba 2,121, àwọn ọkùnrin Mikmasi 2,60, àwọn ọkùnrin Beteli àti Ai 3,60, àwọn ọkùnrin Nebo mìíràn 2,50, àwọn ọmọ Elamu mìíràn 6,454, àwọn ọmọ Harimu 1,400, àwọn ọmọ Jeriko 3,405, àwọn ọmọ Lodi, Hadidi àti Ono 1,901, àwọn ọmọ Senaya 1,780, àwọn àlùfáà, àwọn ọmọ Jedadaya ti ilé Jeṣua 1,037, àwọn ọmọ Imeri 2,250, àwọn ọmọ Paṣuri 6,073, àwọn ọmọ Harimu 2,017, àwọn ọmọ Lefi, àwọn ọmọ Jeṣua ti Kadmieli nínú ọmọ Hodafa 74, àwọn akọrin, àwọn ọmọ Asafu 72, àwọn olùdènà, àwọn ọmọ Ṣalumu, àwọn ọmọ Ateri, àwọn ọmọ Talmoni, àwọn ọmọ Akubu, àwọn ọmọ Hatita, àwọn ọmọ Ṣobai 32, àwọn ọmọ Netinimu, àwọn ọmọ Siha, àwọn ọmọ Haṣufa, àwọn ọmọ Tabaoti, àwọn ọmọ Kerosi, àwọn ọmọ Sia, àwọn ọmọ Padoni, àwọn ọmọ Lebana, àwọn ọmọ Agaba, àwọn ọmọ Salmai, àwọn ọmọ Anani, àwọn ọmọ Gideli, àwọn ọmọ Gahari, àwọn ọmọ Reaya, àwọn ọmọ Resini, àwọn ọmọ Nekoda, àwọn ọmọ Gasamu, àwọn ọmọ Usa, àwọn ọmọ Fasia, àwọn ọmọ Besai, àwọn ọmọ Meunimu, àwọn ọmọ Nefishesimu, àwọn ọmọ Bakbuku, àwọn ọmọ Hakufa, àwọn ọmọ Hahori, àwọn ọmọ Basliti, àwọn ọmọ Mehida, àwọn ọmọ Hasa, àwọn ọmọ Bakosi, àwọn ọmọ Sisera, àwọn ọmọ Tama, àwọn ọmọ Nesia, àwọn ọmọ Hat.

0: Ifa, àwọn ọmọ àwọn ìránṣẹ́ Solomoni, àwọn ọmọ Sotai, àwọn ọmọ Sofereti, àwọn ọmọ Perida, àwọn ọmọ Jala, àwọn ọmọ Dakoni, àwọn ọmọ Gideli, àwọn ọmọ Shefataya, àwọn ọmọ Hatili, àwọn ọmọ Pokereti ti Sebaimu, àwọn ọmọ Amoni, gbogbo àwọn Netinimu àti àwọn ọmọ àwọn ìránṣẹ́ Solomoni jẹ́ 480. Àwọn wọ̀nyí ni ó sì gòkè láti Tel Harisha, Kerubu, Adoni àti Imeri wá, ṣùgbọ́n wọn kò lè fi ilé baba wọn hàn tàbí ìran wọn bí wọ́n ṣe ti Israeli, àwọn ọmọ Delaya, àwọn ọmọ Tobaya, àwọn ọmọ Nekoda 2,862, àti nínú àwọn àlùfáà, àwọn ọmọ Habaya, àwọn ọmọ Kosi, àwọn ọmọ Basilai tí ó ní ọ̀kan nínú àwọn ọmọbìnrin Basilai ara Gileadi ní aya, a sì ń pè é nípa orúkọ wọn. Àwọn wọ̀nyí wá ìwé orúkọ wọn nínú àwọn wọ̀nyí tí a kọ orúkọ wọn nínú ìdílé, ṣùgbọ́n a kò rí i. Nítorí náà ni a ṣe yà wọ́n kúrò nínú oyè àlùfáà. Baálẹ̀ náà sì wí fún wọn pé kí wọ́n má ṣe jẹ nínú omi mọ́ jùlọ títí àlùfáà kan yóò fi dúró pẹ̀lú Urimu àti Tumimu. Iye gbogbo ìjọ já sí 21,480 láìka àwọn ìránṣẹ́kùnrin wọn àti ìránṣẹ́bìnrin wọn. Iye wọn jẹ́ 87,500. Wọ́n sì ní 2,500 akọni ọkùnrin àti akọni obìnrin. Ẹṣin wọn jẹ́ 84,000. Ìbáaka wọn jẹ́ 2,500. Ràkúnmí wọn jẹ́ 84,500. Kẹ́tẹ́kẹ́tẹ́ jẹ́ 80,000. Òmíràn nínú àwọn olórí nínú àwọn baba fi nǹkan sí iṣẹ́ náà. Baálẹ̀ fi 1,000 dráàmù wúrà, 50 àwo kòtò, 450 ẹ̀wù àlùfáà sínú ìṣura náà. Nínú àwọn olórí nínú àwọn baba fi 200 dráàmù wúrà àti 1,100 mínà fàdákà sí ìṣura iṣẹ́ náà, àti èyí tí àwọn ènìyàn yòókù mú wá jẹ́ 200 dráàmù wúrà àti 1,000 mínà fàdákà àti 1,017. Bẹ́ẹ̀ ni àwọn àlùfáà àti àwọn ọmọ Lefi àti àwọn olùdènà àti àwọn akọrin àti nínú àwọn ènìyàn àti àwọn Netinimu àti gbogbo Israeli ń gbé ìlú wọn. Nígbà tí oṣù keje sì pé, àwọn ọmọ Israeli wà ní ìlú wọn.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Baba, àwa láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí. Ẹ̀bẹ̀ wa ni pé kí ẹ bá wa sọ̀rọ̀, kí ẹ ṣe wa lójú ẹ̀mí, kí àwọn ìbùkún ti ẹ̀mí tí ẹ ti pèsè sílẹ̀ fún wa kí ó lè jẹ́ tiwa. Ẹ fún wa ní ẹ̀mí ìgbọràn àti ìgbàgbọ́ láti gba àwọn ìpèsè yín fún wa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí ni a ti kẹ́kọ̀ọ́ nínú wa inú ìwé mímọ́ nípa àwọn èso ti ẹ̀mí. Mo sì rò wípé ó yẹ kí a tún wo ìwé mímọ́, kí a wo ohun tí ìwé mímọ́ sọ fún wa nípa gbígba ẹ̀mí mímọ́. Nítorí náà, ohun tí a ń sọ̀rọ̀ lé lórí nísinsìnyí ni gbígba ẹ̀mí mímọ́. Jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún ọ nípa wípé a ń gba ẹ̀mí mímọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni ohun tí a ń gbà lọ́wọ́ Ọlọ́run. Bí a bá ń sọ nípa ìgbàlà, èyí jẹ́ nípa ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí a bá ń sọ nípa ti ìwẹ̀nùmọ́ tàbí nípa ìsọdi mímọ́, èyí jẹ́ ìrírí kan tí a máa ní lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà. Bí a bá ń sọ nípa wípé a gba ìwòsàn tàbí a gba àwọn ẹ̀bùn mìíràn, àwọn nǹkan wọ̀nyí jẹ́ àwọn ẹ̀bùn láti ọ̀dọ̀ Ọlọ́run. Ìbáṣe ìwòsàn, ìbáṣe ìgbàlà, ìbáṣe ìsọdi mímọ́, ìbáṣe ìtúsílẹ̀ tàbí ìdáǹdè. Ṣùgbọ́n nígbà tí a bá ń sọ wípé kí a gba ẹ̀mí mímọ́, ó jẹ́ ohun tí ó tayọ, èyí tí a ti ń sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Irú àpèjúwe tí mo lè ṣe fún ọ ni wípé bí ẹnìkan tí ó jẹ́ ọ̀gá ilé iṣẹ́ tí wọ́n ti ń ta mọ́tò, bí ó bá fún wa ní mọ́tò ayọ́kẹ́lẹ́ kan, ó ṣeéṣe kí a gba mọ́tò ayọ́kẹ́lẹ́ yìí, èyí jẹ́ wípé a gba ẹ̀bùn. Ṣùgbọ́n bí ẹni tí ó jẹ́ ọ̀gá ilé iṣẹ́ yìí gan, bí ó bá wá tí ó sọ fún wa wípé ó jẹ́ ẹ̀fẹ́ Ọlọ́run, wípé kí òun kí ó jẹ́ ọkọ obìnrin yìí, ti o ti gba ebun moto tele tele bi obirin yi bi o ba gba ti o si gba okunrin yi lati je bi oko re o gba sinu ile a o ri wipe ebun o ko to olufuni ni ebun e je wipe eni ti obirin ti o gba si ile nisisin gege bi oko o je eniyan o je oga ibi ise o je eni ti o ju ohunkohun ti a le gba gege bi ebun lo eni apere ti a le se fun wa wipe iwosan idande ati awon nkan miran won je ebun ni tooto sugbon emi mimo o je iketa ninu meta lokan o je eni ti o tobi eni ti o lagbara eni ti o ti wa lati ayeraye ti yo si ma wa ti ti ayeraye eni ti o je wipe bi a se nko eko bibeli ari wipe dogba dogba ni emi mimo yi pelu baba ati omo oni o ma fun wa ni agbara fun ise isin ninu ijo oni o si ma fun wa ni agbara lati se awon ohun ti olorun lana sile fun wa ninu aye bi ati ngba kristi gege bi olugbala be ni o ye ki a tun mo bi ati gba emi mimo gege bi eni ti o fun wa ni agbara ati okun lati se awon ti olorun lana sile fun wa ki a wo johanu orikeje ese iketa din lo ese ikokan din logoji johanu orikeje ese ikokan din logoji sugbon o so eyi ni ti emi ti a o gba o so eyi ni ti emi ti awon ti o gba gbo nbo wa gba nitori a ko ti fi emi mimo fun ni nitori a ko ti se jesu logo nihin ni a tin so nipa emi mimo wipe o se dandan o je ohun ti o se pataki ni iriri igbagbo wa wipe ki a gba emi mimo ninu ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigbati emi mimo ba bale yin eyin o gba agbara nigbati emi mimo ba bale yin oro ti mo fe ki o se ayewo re ni wipe ki a gba nkan lowo olorun awon elomiran bi won ba ngbadura won ma so wipe olorun fun mi ni emi re fun mi ni emi re fun mi ni emi re ohun ti olorun so ni wipe ohun ti fi emi ohun fun ijo o wa ku si owo enikokan wa lati gbe awon isise ti o ye lati se awon ti o ti lana sile ki emi mimo ti o ti tu jade sara ijo ki o ba le je ti enikokan ninu wa e ni ki a wa papa pelu igbagbo ki a ba le gba emi mimo ninu ise awon aposteli ori keji ese ikeji dini ogoji Peteru si we fun won pe eronu pe oada ki a se baptisi olukuluku yin le oruko Jesu Kristi fun idariji ese yin eyin o si gba ebun emi mimo e je wi pe olorun yo tu jade sugbon yo je ojuse enikokan wa lati gba sinu aye re bi alejo ba de bi a ba fe gba alejo yi sile ohun ti a ni lati se ni wipe ilekun ti a ti ti ki a si ki a le gba alejo bi a ba ri enikan ti a ri wipe o n gba ile o si n fo ile awon ohun ti o ye ki o se tele tele ti ko se to be si ni mu won se ta ri wipe o n fo gbogbo ile ile mo ki se be enikan o n pese yara kan sile a bere lowo re wipe a ki lo de o ma dabi eni wipe ekun fun ise ni ojo meta yi o ni mo fe gba alejo ni o wa so wipe alejo na ma je eni ti o je pataki ti a tori ti e n gba ile ti a n fo gbogbo ile ti a je ki gbogbo nkan ki o wa ni imototo o ni be ni wipe tori alejo yi o se pataki pupo o je alejo ti ko fe idoti eyi ni ni o n fi se gbogbo ile ki o wa ni imototo be na ni o mo wipe bi a ba ndaruko emi mimo eyi ni idakeji emi aimo nitori be o ye ke mo we pe bi e ba fe gba emi mimo alejo pataki lati orun wa ni oju angeli lo oju awon eniyan pataki ti o wa ninu aye lo ninu emi mimo yi ni ari agbara agbara atorun wa ti fun wa ni okun ti son ni di alagbara ti a o le segun gbogbo nkohun to ba doju ko wa nitori be bi a ba fe gba alejo pataki yi ki o wa inu wa ki o ma ba wa gbe ki o ma ba wa jade ki o ma ba wole o ni ohun ti a ni lati se ki a pale mo ki a ba le gba alejo pataki lati orun wa lati inu ise awon aposteli ni mo tun wo ori kokandinlogun ise awon aposteli ori kokandinlogun ese ikeji o si we fun won pe eyin ha gba emi mimo na nigbati eyin gbagbo nihin ni ati ri ti Paul aposteli ti o nbere lowo awon ti o ba pade ni Efeso we pe nje e ti ri emi mimo gba nitori be o ye ki a fiye si ohun ti a gbe yewo loni ki a le mo bi a se le gba emi mimo ni igbese aye wa awon eko ti a fe ko yi o je eko ti o se pataki nitori be o ye ki a farabale ki a si teti lele ki a ri won lese lese ki a wo ohun ti o ye ki a se ki a ba le ri emi mimo gba opolopo ni o ni ife ati idunnu si ati gba emi mimo o awon ijo kan wa ti a ma npe ni ijo emi o je ede ti a nsilo nitori pe bi a ba nso nipa ijo emi awon ijo ti a n toka si wonyi won ko mo nipa emi mimo tooto won ko mo nipa iketa ninu meta lokan won ko mo bi emi mimo bo se n gun wa bo se n joba ni igbese aye enikookan awon ma n fi aye sile fun emi esu won ma n fi aye sile fun emi kemi lati sakoso won lati ma gbe won yile lati ma se ohun ti ko to ninu ile isin sugbon bi a ba nso nipa ijo emi tooto o je ijo majemu titun nitori wipe ni ibere pepe ijo yi ni a ri pe won gba emi mimo gbogbo isise won gbogbo igbese won gbogbo isoro won gbogbo isesi won ohun gbogbo ti won se a n topa won lati owo emi mimo bi won si ti n ko bibeli lati Matthew ni titi de ifihan bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ ń darí wọn májẹ̀mú láéláé pàápà ó jẹ́ ọ̀rọ̀ tí a kọ láti ọwọ́ ẹ̀mí mímọ́ bí a bá ń sọ nípa ìjọ ẹ̀mí ó jẹ́ ìjọ májẹ̀mú titun ṣùgbọ́n àwọn tí a rò wípé wọ́n jẹ́ ìjọ ẹ̀mí wọ̀nyí wọn kò mọ nípa ẹ̀mí mímọ́ ní tòótọ́ nítorí bẹ́ẹ̀ yẹ kí a farabalẹ̀ kí a wò lẹ́sẹlẹ́sẹ kí a wò ní ìkókó de ìkókó kí a mọ ohun tí ọlọ́run fẹ́ kí a ṣe kí a ba lè rí ẹ̀mí mímọ́ gbà ṣe o mọ̀ wípé bí o bá fẹ́ lọ sí orí ilé kan tí ó jẹ́ wípé ilé yìí ilé pẹ̀tẹ́sì ni a ní ibi ìyàrá ní ìsàlẹ̀ a tún ní èyí tí ó gun òkè jù bẹ́ẹ̀ lọ bí a bá fẹ́ lọ a ó lo àtẹ̀gùn a ó gbé ẹsẹ̀ ní ìkọ̀ọ̀kan bí a ti ń gbé ẹsẹ̀ ní ìkọ̀ọ̀kan a ó lọ sí òkè níbi tí a bá fẹ́ lọ gbígba ẹ̀mí mímọ́ ó jẹ́ bákan náà wípé ó ní àwọn ìṣísẹ̀ tí a ní láti gbé kí a ba lè gòkè nípa ti ìgbàgbọ́ kí a ba lè rí ẹ̀mí mímọ́ gbà ìṣísẹ̀ kínní ni wípé kí a gba Kristi àti ìgbàlà lákọ̀ọ́kọ́ ìkejì kí a gba ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ìsọdi mímọ́ ìkẹta kí a gba ẹ̀mí mímọ́ gbàtí a ṣe àyẹ̀wò bíbélì a rí wípé àwọn ìṣísẹ̀ wọ̀nyí ni àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì ti àkọ́kọ́ àwọn ìṣísẹ̀ wọ̀nyí ni wọ́n gbé lákọ̀ọ́kọ́ wọ́n gba Kristì wọ́n sì gba ìgbàlà Ọlọ́run ìkejì wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run a sì sọ wọ́n di mímọ́ ìkẹta wọ́n rí ẹ̀bùn ẹ̀mí gbà abaptisí wọn pẹ̀lú ẹ̀mí mímọ́ yẹ kí a bẹ̀rẹ̀ láti ìṣísẹ̀ àkọ́kọ́ nínú Jòhánù orí kìíní ẹsẹ̀ ìkejìlá Johanu ori kini ese ikejila shugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon na ti o gba oruko re gbo an so nipa awon ti o gba Jesu gege bi olugbala awon yi ni won mo we pe abi won ninu ese aloyun won ninu ese won si n gbe igbesi aye elese o je igbesi aye ti ko wo Olorun o je igbesi aye ti o le fa idajo Olorun lese sugbon nigba ti won gbo ihinrere wi pe ninu anu Olorun o ti pese igbala fun wa ninu anu Olorun o ti ran Jesu Christi omo bibi re nikan sosho lati dariji wa lati wo ese wa nu lati mu wa ki a le ba Olorun laja lati mu wa wa sodo Olorun ki a le ni idapo ati irepo pelu re awon wonyi ni won gba oro yi nipa rironu po ada ati nipa gbigba Jesu Christi gbo o wa so fun awi pe iye awon ti o gba won iba se meji ninu idile kan won iba se mewa ninu agbole kan iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon ti o gba oruko re gbo nitori be isise akoko ki se gbigba emi mimo isise akoko ni wipe ki agba Jesu Christi gege bi Oluwa gege bi olugbala wa ki agba etutu ti Jesu Christi se lori igi agbelebu eyi ni isise akoko fun elese kokan ti o wa sodo Olorun ki o ba le ni idariji ki o ba le ni alaafia pelu Olorun ninu Romu ori karun Romu ori karun ese ikokanla ki si se be nikan sugbon awa nsogo ninu Olorun nipa Oluwa wa Jesu Christi nipase eni ti awa ti ri ilajagba nisinsiyi nipase eni ti awa ti ri ilajagba nisinsiyi ohun ti a n so nihin ni wepe elese kookan o je ota Olorun tele tele eyi ni a n so fun wa ninu oro Olorun wipe nigba ti awa je elese nigba yi gan ni Jesu Christi ko fun wa wo ese kefa nitori igba ti awa je alailera elese la n pe be li akoko ti o ye Christi ko fun awa alaiwa bi Olorun ni ese kejo sugbon Olorun fi ife ohun paapa si wa han ni eyi pe nigba ti awa je elese Christi ku fun wa eni o wa nso wepe nisinsiyi ti a ti gba Jesu gege bi eni ti o ku fun wa ti a ti gba Jesu gege bi eni ti a fi rubo fun wa e je wipe a ti gbagbo ninu eje etutu ti o se fun wa a se ti mo wipe a ti ba Olorun laja e je wipe a ti gbe isise akoko nitori be ohun ti o ni lati se gege bi elese ti o to Olorun wa gege bi eni ti ko mo ojubo Olorun tele tele sugbon ti o fe sin Olorun lemi ati lotito ni wo pe ki o ko ese sile ki o ke pe Oluwa ki o jewo ese re ki o ko sile ki o so pe ki o dariji o ki o si ba Olorun dore ki o ba laja nipase Jesu Christi wo iwe Jobu ori kokan le logun iwe Jobu ori keji le logun lati ese kokan le logun fara re sumo Olorun iwo o si ri alaafia nipa eyi rere yo wa ba o emi be o gba ofin re gba ofin lati enu re wa ki o si to oro re si aya re bi iwo ba yi pada sodo Olodumare a si gbe oro bi iwo ba mu ese jina rere kuro ninu ago re eni ohun ti Olorun be lowo wa wipe lakoko ani lati mu ese jina rere kuro ninu ago wa kuro ninu okan wa kuro ninu aye wa ninu oro ti a n so lati enu wa ki a je ki ese ki o kuro ninu iwoso ninu isowo wa ninu ohun gbogbo ti a nse awon ti a ri wipe ojo mo ese ki a jewo won ki a ko won sile ki a ni ki olorun ki o saanu fun wa ki o fi eje re ki o fi we wa ki o yi wa pada ki a si mo wipe ati ba olorun laja ninu kolose ori keji ese ikefa kolose ori keji ese ikefa nitori na bi eyin ti gba kristi jesu olowa be ni ke ma rin ninu re eni igbese akoko ti elese kokan ni lati gbe ki o ba le mo jesu gege bi olowa ati olugbala nigbati abasi ti mo jesu gege bi olowa ati olugbala wa ani lati ma rin gege bi eko oro olorun eni o je ki a wo akori keji nisinsin yi gbigba oro olorun ati isodi mimo lati odo olorun gbigba oro ati isodi mimo lati odo olorun jacobo ori kini jacobo ori kini lati ese ikokanlelogun nitori na e fi gbogbo eri ati buburu aseleke lele le apa kan ki e se fi okan tutu gba oro na ti agbin ti o le gba okan yin la bi abati di eni igbala ti ati wa si odo jesu o ye fun wa lati fi ara wa sile fun kiko oro olorun oni ki a gba oro na pelu okan tutu ki a je ki a gbin oro yi ki a gbin sinu okan wa ni ese ikejilelogun ni o tin so wepe sugbon ki e je oluse oro na ki e ma se se olugbo nikan ki e ma tan ara yin je eni a fi mo iyato laarin elese ati eni igbala elese le ma gbo oro olorun sugbon ki fe se koni agbara lati se koni ore ofe lati se sugbon eni ti o ti gba Jesu Kristi eni ti ati gba okan re la eni ti ati fun ni ore ofe eni ti ati sodotun ninu oro olorun iru eni be bi o tin gbo oro olorun nipa atunse kia kia o nfe se bi o tin gbo oro olorun nipa okokan aya kan kia kia o nfe se bi o tin gbo ti oro olorun ntako isoso aye iwoso aye ijeun aye isiku aye ati ikomojade bi aye ti man se be ni o nfe lati je ki igbese aye re ki o ba oro olorun mu oni bi o ba fe tan ara wa je bi o ba je pe ni toto ni an jewo igbala ti a si ni iriri igbala yi oni ki a je oluse oro na ki a ma je awon ti o je wi pe won tan ara won je awon ti ko ni iriri igbala lati odo olorun wa bi o ti le je wi pe won gbo nipa eso ti emi won gbo nipa ife won gba nipa ayo won gbo nipa alaafia won gbo nipa wi pe ani lati je eni ti o ma nfa ya ran nkan won gbo nipa wi pe ani lati je eni ti o ni okan tutu iwa tutu ni waju awon eniyan sugbon sibe sibe awon wonyi won ki le se ohun ti won gbo ipamora ti an so nipa re iwa pele ti an so nipa re isore ti an so nipa re iwa tutu ikora eni ni ijanu igbagbo ti an so nipa re won ko le se nitori wo pe won ko ni emi olorun won ko ni igbala olorun bi abani igbala olorun a o ri we pe eso ti emi yo ma jeyo ni igbese aye wa oni nitori be o bi abati gba Jesu Kristi ki a tesiwaju lati gba oro olorun bi abasi ti gba oro olorun a o ri we pe a nso awon eso ti o ye awon eso ti o fihan we pe a ti gbin oro olorun sinu okan wa daju daju bi a ba gbin eso o ye ki a le ri we pe eso yi hu o si mu awon eso miran jade ni toto bi a ba gbin oro olorun sinu okan wa awon eso ti o ye iwa olorun awon eso ti a fi da oro olorun mo yo ma jeyo ni igbese aye wa ye ki a wo Tesalonika kini ori keji ese ketala nitori eyi le awa se ndupe lowo olorun pelu le esimi pe nigbati eyin gbo oro ti eyin gbo lodo wa ani oro olorun eyin ko gba bi eni pe oro eniyan sugbon gege bi o ti je ni toto bi oro olorun eyi ti o sise gidi gidi ninu eyin ti o gbagbo pelu nihin ni ati riwe pe bi abati ni igbala o je dandan fun wa we pe ki a ma gbo oro olorun bi a si tin gbo oro olorun yi yo ma sise gidi gidi ninu awa ti a gba gbo ise kan ti o se pataki ti oro olorun ma nse leyin igba ti a ti ni igbala leyin igba ti a ti di atunbi ise gidi gidi ise pataki ti oro yi ma nse ni we pe oro yi o ma n fi han wa we pe anilo isodi mimo o ma toka wa si Jesu Christi eni ti o ku fun wa ti o ta jere sile ke a ba le so wa di mimo bi a ba si tin duro lori oro yi bi a ba tin gba oro yi gbo ti a ni ipongbe okan ti a ni igbogbe okan ti a n so fun olorun we pe ni toto a n fe isodi mimo yi ti a si n gbadura pelu igbagbo ati pelu ifa eni rubo ti o jinle be ni a ri we pe olorun yo ma so wa di mimo ye ke a wo efeso ori karun efeso ori karun lati ese ke dogbon eyin oko e feran awon aya yin gege bi Christi si ti feran ijo ti o se fi ara re fun ki ohun ki o le so di mimo leyin ti a ti fi oro we mo ninu agbada omi ni ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o li ogo le ni aba won tabi alebu kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alaini abuku eyi ni o ti oro olorun ma nse nigbati enikan ti o ti ni igbala ti o ti ni idariji lati atodo olorun wa bi o si tin gbo oro olorun o ri we pe gbongbo ese siku ninu ohun ti ani lati fatu o ri wipe ohun ti o dabi abinibi ti a ti bimo wa nitori pe a je iran adamu wipe ani lati fa nkan won yi tu o ri wipe ani lati ko okan ni ila ki a se je ki a so ohun di mimo iru eni be yo to olorun lo iru eni be yo gbadura iru eni be yo so fun olorun wipe o tun fe ki Jesu Christi ki o wa lati so ohun di mimo ki o ba le je wipe ki se ise ti o de ara nikan le ati yi pada wipe iro ti inu wa ilepa ti inu wa ipongbe lati inu okan wa ati gbogbo nkan ti a n safe lati inu okan wa wipe gbogbo won lo leto to si ba oro ati ogo olorun ati ogo Jesu Christi to ba won mu leyin igba ti a ba ti ni igbala ti a ti ni isodi mimo ti a si ti ni idaniloju wipe a ti so wa di mimo okan wa o si funfun laoju snow lo leyin igba yi ni a ri wipe a ni lati ni agbara emi mimo ni igbesi aye wa nitori be a o lo si iketa nisinsinyi eyi ni gbigba emi mimo gbigba emi mimo ninu ise awon aposteli ori kini ese ikejo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigba ti emi mo ba bale yin e o si ma se eleri mi ni Jerusalem ati ni Judea ati ni Samaria ati titi de opin aye e o gba agbara nigba ti emi mimo ba bale yin awon omo ehin ni lati duro won duro fun ojo bi mewa won gbadura lati le ri agbara emi olorun gba awa papa leyin igba ti a ti mo we pe a ti so wa di mimo o ye ki a gbadura o ye ki a ba olorun soro ki a le ri we pe agba agbara emi mo ni igbesi aye wa ileri yi wa fun o ileri yi wa fun eni kokan ninu wa ninu ise awon aposteli ori keji ese ikokandinlogoji nitori fun yin ni ileri na ati fun awon omo yin ati fun gbogbo awon ati fun gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti oluwa olorun wa o pe o ni fun ani ileri na fun ani ileri na ohun ti o ye ki a se ni pe gba ti a ti mo wipe ti wa ni ileri na wo pe olorun si n fe lati bokun wa Olorun fe lati fi emi mo re o n fe lati rojo re le wa lori ko ye ki a fi akoko sofo o ye ki a bere emi mo Olorun ki o ba le fi emi mo kun wa nitori be o ye ki a dide duro nisinsiyi o ye ki a so fun Olorun wi pe a n fe agbara emi mo Olorun se o ti ni igbala se o ti ni isodimo o ye ki o le kepe Olorun o ye ki o gba Olorun gbo nitori wi pe Olorun to se leri ki se ke o je olooto bi aba bere pelu igbagbo bi aba gbadura ki a ma je ki enikeni tabi ohunkohun ki o di wa lowo dede duro lori ese re ki o so fun Olorun wi pe igba ti a ti gba ola ti a ti so di mo wi pe o nfe agbara emi mimo lati oke wa so fun Olorun o daju wi pe yo se nitori o wi pe tiyin ni ileri na ati fun awon omo yin ati gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti oluwa Olorun wa yo pe dede duro bayi ki o so fun Olorun ki o je ki o fi emi re ki o tu ile olori bi o ba ti ni igbala bi o ba ti ni isodimo so fun wi pe ki o pe agbara ni mo Olorun.

0: ìwé Nehemiah orí ìkẹjọ. Nígbà náà ni gbogbo àwọn ènìyàn kó ara wọn jọ bí ènìyàn kan sí ìta tí ó wà níwájú ẹnubodè omi. Wọ́n sì sọ fún Ezra akọ̀wé láti mú ìwé òfin Mose wá tí Olúwa ti pàṣẹ fún Ísírẹ́lì. Ezra àlùfáà sì mú òfin náà wá iwájú ìjọ tọkùnrin tóbìnrin àti gbogbo àwọn tí ó lè fi òye gbọ́ ní ọjọ́ kìíní oṣù Èkeje. Ó sì kà nínú rẹ̀ níwájú ìta tí ó wà níwájú ẹnubodè omi láti òwúrọ̀ títí di ìdajì ọjọ́ níwájú àwọn ọkùnrin àti àwọn obìnrin àti àwọn tí ó lè yé. Gbogbo ènìyàn sì tẹ́tí sílẹ̀ sí ìwé òfin. Ezra akọ̀wé sì dúró lórí àga ìdúró sọ̀rọ̀ tí wọ́n ṣe nítorí èyí náà. Lẹ́bàá ọ̀dọ̀ rẹ̀ ni Mattitiah sì dúró, àti Shema, àti Anaya, àti Urijah, àti Hilkiah, àti Maaseiah lé ọwọ́ ọ̀tún rẹ̀, àti ní ọwọ́ òsì rẹ̀ ni Pedaiah, àti Mishaeli, àti Makaiah, àti Ashumu, àti Ashbadana, Sekariah, àti Meshulamu. Ezra sì ṣí ìwé náà ní ojú gbogbo ènìyàn, nítorí òun ga ju gbogbo ènìyàn. Nígbà tí ó sì ṣe, gbogbo ènìyàn dìde dúró. Ezra sì fi ìbùkún fún Olúwa Ọlọ́run tí ó tóbi. Gbogbo ènìyàn sì dáhùn pé, "Àmì, àmì," pẹ̀lú gbígbé ọwọ́ wọn sókè, wọ́n sì tẹ orí wọn ba, wọ́n sì sin Olúwa ní ìdojúbolẹ̀. Jeṣua pẹ̀lú àti Bani àti Ṣerebáyà, Jamini, Hakubu, Sebatai, Odija, Maaseiah, Kelita, Asaraya, Josabadi, Hanani, Pelaya àti àwọn ọmọ Lefi mú kí òfin yí àwọn ènìyàn. Àwọn ènìyàn sì dúró ní ipò wọn. Bẹ́ẹ̀ ni wọ́n kà nínú ìwé òfin Ọlọ́run ketekete. Wọ́n túmọ̀ rẹ̀, wọ́n sì mú kí ìwé kíkà náà yí wọn. Àti Nehemiah tí í ṣe baálẹ̀, àti Ezra àlùfáà, akọ̀wé àti àwọn ọmọ Lefi tí ó kọ́ àwọn ènìyàn wí fún gbogbo ènìyàn pé, "Ọjọ́ yìí jẹ́ mímọ́ fún Olúwa Ọlọ́run yín. Ẹ má ṣọ̀fọ̀ kí ẹ má sì sọkún," nítorí gbogbo àwọn ènìyàn sọkún nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ òfin. Nígbà náà ni ó wí fún wọn pé, "Ẹ lọ, ẹ jẹ ọ̀rá kí ẹ sì mu ohun dídùn, kí ẹ sì fi apá kan ìpín ránṣẹ́ sí àwọn tí a kò pèsè fún, nítorí mímọ́ ni ọjọ́ yìí fún Olúwa. Ẹ má ṣe banújẹ́, nítorí ayọ̀ Olúwa òní agbára yín." Bẹ́ẹ̀ ni àwọn ọmọ Lefi mú gbogbo ènìyàn dákẹ́jẹ́, wípé, "Ẹ dákẹ́, nítorí mímọ́ ni ọjọ́ yìí, ẹ má sì ṣe banújẹ́." Gbogbo àwọn ènìyàn lọ láti jẹ àti láti mu, àti láti fi ìpín ránṣẹ́, àti láti yọ ayọ̀ ńlá, nítorí tí ọ̀rọ̀ tí a sọ fún wọn yé wọn. Ní ọjọ́ kejì, àwọn olórí àwọn bàbá gbogbo àwọn ènìyàn, àwọn àlùfáà àti àwọn ọmọ Lefi péjọ sí ọ̀dọ̀ Ezra akọ̀wé kí ó lè fi ọ̀rọ̀ òfin yé wọn. Wọ́n sì rí akọ sínú ìwé òfin tí Olúwa ti pa lé àṣẹ nípa ọwọ́ Mose pé kí àwọn ọmọ Ísírẹ́lì gbé inú àgọ́ ní àsè oṣù keje, pé kí wọ́n fun fèrè, kí wọ́n kéde ní gbogbo ìlú wọn àti ní Jerusalemu wípé, "Ẹ jáde lọ sí òkè, kí ẹ sì mú ẹ̀ka igi ólífì, ẹ̀ka igi pínè àti ẹ̀ka igi mátìlì, ìmọ̀ ọ̀pẹ àti ẹ̀ka igi tí ó tóbi láti ṣe àgọ́ gẹ́gẹ́ bí a ti kọ́." Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn náà jáde lọ, wọ́n sì mú wọn wá, wọ́n sì pa àgọ́ fún ara wọn olúkúlùkù lórí òrùlé ilé rẹ̀, àti ní àgbàlá wọn, àti lé àgbàlá ilé Ọlọ́run, àti ní ìta ẹnubodè omi, àti ní ìta ẹnubodè Efraimu. Gbogbo ìjọ ènìyàn nínú àwọn tí ó padà bọ̀ láti oko ẹrú sì pa àgọ́, wọ́n sì gbé abẹ́ àwọn àgọ́ náà, nítorí láti àkókò Jeṣua ọmọ Nuni wá títí di ọjọ́ náà, àwọn ọmọ Ísírẹ́lì kò ṣe bẹ́ẹ̀, ayọ̀ ńláńlá sì wà. Ezra sì kà nínú ìwé òfin Ọlọ́run lé ojoojúmọ́ láti ọjọ́ kìíní títí dé ọjọ́ ìkẹyìn, wọ́n sì pa àsè náà mọ́ ní ọjọ́ méje, àti lọ́jọ́ kẹjọ wọ́n ní àpéjọ tí ó ní ìrònú gẹ́gẹ́ bí ìṣe wọn.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé Nehemiah orí ìkẹsàn-án. Ní ọjọ́ kẹrìnlélógún oṣù yìí, àwọn ọmọ Ísírẹ́lì péjọ nínú àwẹ̀ àti aṣọ ọ̀fọ̀ àti erùpẹ̀ lórí wọn. Àwọn irú ọmọ Ísírẹ́lì sì ya ara wọn kúrò nínú àwọn ọmọ àlejò, wọ́n sì dúró, wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn àti àìṣedédé àwọn bàbá wọn. Wọ́n sì dìde dúró ní ipò wọn, wọ́n sì fi ìdámẹ́rin ọjọ́ kà nínú ìwé òfin Olúwa Ọlọ́run wọn, wọ́n sì fi ìdámẹ́rin jẹ́wọ́, wọ́n sì sin Olúwa Ọlọ́run wọn. Nígbà náà ni Jeṣua àti Bani, Kadmieli, Ṣebaniah, Buni, Ṣerebáyà, Bani àti Kenani dúró lórí pẹ̀tẹ́sì àwọn ọmọ Lefi, wọ́n sì fi ohùn rara kígbe sí Olúwa Ọlọ́run wọn. Àwọn ọmọ Lefi, Jeṣua, Kadmieli, Bani, Aṣabáyà, Ṣerebáyà, Odija, Ṣebaniah àti Pelaniah sì wípé, "Ẹ dìde kí ẹ fi ìyìn fún Olúwa Ọlọ́run yín láyé àti láéláé." Ìbùkún sì ni fún orúkọ rẹ̀ tí ó ní ògo, tí ó ga ju gbogbo ìbùkún àti ìyìn lọ. Ìwọ àní ìwọ nìkan ṣoṣo ni Olúwa, iwo ni o ti dorun orun awon orun pelu gbogbo ogun won aye ati on gbogbo tin be ninu re okun ati on gbogbo tin be ninu re iwo si pa gbogbo won mo laaye ogun orun si nsin o iwo ni oluwa olorun ti o ti yan abrahamu ti o si mu jade lati uri ti kaldia wa iwo si so ruko re ni abrahamu iwo si ri pe okan re je olooto niwaju re iwo si ba adamajemu lati file awon ara kenani awon ara hiti awon ara amori ati awon ara perisi ati awon ara jebusi ati awon ara gagasi fun lati fi fun iru omo re iwo si ti mu oro re se nitori olododo ni iwo iwo si ri iponju awon baba wa ni egypt o si gbo egbe won leba okun pupa o si fi ami ati ise iyanu han ni ara farao ati ni ara gbogbo iranse re ati ni ara gbogbo eniyan ile re nitori iwo mo pe won ku iwa igberaga si won iwo si fi oruko fun ara re bi ti oni yi iwo si ti pin okun niwaju won won si laarin okun ja le ori ile gbigbe iwo so awon oninu ni bi ni won sinu ibu bi okuta sinu omi lile iwo si fi owon awo somo se amona won ni osan ati ni oru owon ina lati fun won ni imole le ona ninu eyi ti won rin iwo si sokale wa si ori oke sinai o si ba won soro lati orun wa o fun won ni idajo tito ofin otito ilana ati ofin rere iwo si mu ojo isimi mimo re di mimo fun won o si pase eko ilana ati ofin fun won nipa owo mose iranse re o si fun won ni onje lati orun wa fun ebi won o si mu omi lati inu apata wa fun orugben won o si se ileri fun won pe ki won lo ijogun ile na ti iwo ti bura lati fi fun won sugbon awon ati awon baba wa ku iwa igberaga won si mu orun won le won ko si gba ofin re gbo won si ko lati gboran be ni won ko ranti ise iyanu ti iwo se ni arin won sugbon won mu orun won le ninu isote won won yan lori lati pada si oko eru won sugbon iwo ni olorun ti o mura lati dariji olore ofe ati alaanu olora lati binu o si se ohun pupo o ko si ko won sile nitooto nigba ti won se egboro malu dida ti won si wi pe eyi ni olorun re ti o mu ogoke ti egypt jade wa won si se imuni binu nla sugbon iwo ninu opolopo anu re ko ko won sile ni aginju owon kuku ko kuro lodo won lojojumo lati se amona won bẹ́ẹ̀ sì ni ọwọ́n iná láti fún ọ ní ìmọ́lẹ̀ ní òru ní ọ̀nà tí wọ́n ìbá rìn ìwọ fún ọ ní ẹ̀mí rere rẹ pẹ̀lú láti kọ́ wọn ìwọ kò sì gba mánà rẹ kúrò ní ẹnu wọn ìwọ sì fún ọ ní omi fún òrùngbẹ wọn ní tòótọ́ ogójì ọdún ni ìwọ fi bọ́ wọn ní àgìnjù wọn kò sì ṣe aláìní aṣọ wọn kò gbó ẹsẹ̀ wọn kò sì wú pẹ̀lúpẹ̀lú ìwọ fi ìjọba àti orílẹ̀-èdè fún wọn ó sì pín wọn sí ìhà gbogbo bẹ́ẹ̀ ni wọ́n jogun ilẹ̀ Sihoni àti ilẹ̀ ọba Heshboni àti ilẹ̀ Ogu ọba Bashani àwọn ọmọ wọn pẹ̀lú ni ìwọ sọ di pípọ̀ bí ìràwọ̀ ọ̀run ó sì mú wọn wá ilẹ̀ náà sípò èyí tí ó ti lérí fún àwọn baba wọn pé kí wọ́n lọ sínú rẹ̀ láti gbà á bẹ́ẹ̀ ni àwọn ọmọ náà wọ inú rẹ̀ lọ wọ́n sì gba ilẹ̀ náà ìwọ sì tẹ orí àwọn ará ilẹ̀ náà bá níwájú wọn àwọn ará Kenani ó sì fi wọ́n lé ọwọ́ wọn pẹ̀lú ọba wọn àti àwọn ènìyàn ilẹ̀ náà kí wọn kí ó lè fi wọ́n ṣe bí ó ti wù wọ́n wọ́n sì gba ìlú alágbára àti ilẹ̀ ọlọ́ràá wọ́n sì gba ilẹ̀ tí ó kún fún ohun rere kànga ọgbà àjàrà ọgbà ólífì àti igi eléso ní ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni wọ́n jẹ wọ́n sì yòó wọ́n sanra wọ́n sì ní inú dídùn nínú oore rẹ̀ ńlá ṣùgbọ́n wọ́n ṣe aláìgbọràn wọ́n sì ṣọ̀tẹ̀ sí ọ wọ́n sì gbé òfin rẹ̀ sọ sí ẹ̀hìn wọn wọ́n sì pa àwọn wòlíì rẹ̀ tí ń sọ fún wọn láti yí padà sí ọ wọ́n sì ṣe ìmúnibínú ńlá nítorí náà ni ìwọ fi wọ́n lé ọwọ́ àwọn ọ̀tá wọn tí ó pọ́n wọn lójú àti lé àkókò ìpọ́njú wọn nígbà tí wọ́n kígbe pè ọ́ ìwọ gbọ́ láti ọ̀run wá àti gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ ìwọ fún wọn ní olùgbàlà tí wọ́n gbà wọ́n kúrò lọ́wọ́ àwọn ọ̀tá wọn ṣùgbọ́n ní ẹ̀yìn tí wọ́n ní ìsinmi wọ́n sì tún ṣe búburú níwájú rẹ nítorí náà ni ìwọ fi wọ́n lé ọwọ́ àwọn ọ̀tá wọn tó bẹ́ẹ̀ tí wọ́n jọba lé orí wọn ṣùgbọ́n nígbà tí wọ́n padà tí wọ́n sì kígbe pè ọ́ ìwọ gbọ́ láti ọ̀run wá ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ìwọ sì gbà wọ́n gẹ́gẹ́ bí àánú rẹ ìwọ sì jẹ́rìí gbé wọ́n kí ìwọ kí o lè tún mú wọn wá sínú òfin rẹ ṣùgbọ́n wọ́n ku ìwà ìgbéraga wọn kò sì fi etí sí òfin rẹ wọ́n sì ṣẹ̀ sí ìdájọ́ rẹ èyí tí bí ènìyàn bá ṣe òun ó yè nínú wọn wọ́n sì gún èjìká wọ́n mú ọ̀run wọn le wọn kò sì fẹ́ gbọ́ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọdún ni ìwọ fi mú sùúrù fún wọn tí o sì fi ẹ̀mí rẹ jẹ́rìí gbé wọn nínú àwọn wòlíì rẹ síbẹ̀ wọn kò fi etí sílẹ̀ nítorí náà ni ìwọ ṣe fi wọn lé ọwọ́ àwọn ènìyàn ilẹ̀ wọn ni ṣùgbọ́n nítorí àánú rẹ ńlá ìwọ kò rún wọn pátápátá bẹ́ẹ̀ ni ìwọ kò kọ̀ wọ́n sílẹ̀ nítorí ìwọ ni ọlọ́run olóore ọ̀fẹ́ àti aláàánú ǹjẹ́ nítorí náà ọlọ́run wa Olorun ti o tobi ti o ni agbara ti o si ni eru eni tin pa majemu ati anumo ma je ki gbogbo iyonu na dabi ohun kekere ni waju re o de ba wa awon oba wa awon ijoye wa ati awon alufa wa ati awon woli wa ati awon baba wa ati gbogbo awon eniyan re lati akoko oba asiria wa titi o fi di oni yi sibe iwo se olododo ninu gbogbo ti o de ba wa iwo si ti se otito sugbon awa ti se buburu awon oba wa awon ijoye wa awon alufa wa ati awon baba wa ko pa ofin re mo be ni won ko fi eti si ase re ati eri re ti won fi jeri gbe won nitori ti won ko sin o ninu ijoba won ati ninu ore re nla ti won fi fun won ati ninu ile nla ati olora ti o fi si iwaju won be ni won ko pada kuro ninu ise buburu won kiyesi eru ni awa ise ni oni yi ati ile ti won fi fun awon baba wa lati ma je eso re ati ire re kiyesi awa je eru ninu re ile na si mu opolopo wa fun awon oba ti iwo ti fi se olori wa nitori ese wa won ni ase lori ara wa pelu ati lori eran nla wa bi o ti wo won awa si wa ninu wahala nla ati nitori gbogbo eyi awa da majemu ti o daju a si ko we re awon ijoye wa awon omo lefi ati awon alufa si fi ekididi iwe Nehemiah ori ikewa awon ti o fi edididi ni Nehemiah baale omo akalaya ati sikija siraya asaraya jeremiah pashuri amaraya makija hatushi shebanaya maluki harimu meremoti obadaya danieli ginetoni baruki meshulamu abija mijamini maasaya bigai shemaya alufa ni awon wonyi ati awon omo lefi ati jeshua omo asanaya binui okan ninu awon omo henadadi kadmieli ati awon arakunrin won sebanaya hodija kelita pelaya hanani mika rehobu ashabaya sakuri sherebaya shebanaya hodija bani beninu awon olori awon eniyan paroshi pahatimuabu elamu satu bani Buni, Asgadi, Bebai, Adonija, Bigfai, Adini, Ateri, Hiskija, Hasuri, Hodija, Hashumu, Besai, Harifi, Hanatuti, Nebai, Nipiashi, Meshulamu, Hasiri, Meshesabieli, Sadoku, Jadua, Pelataya, Hanani, Hanaya, Hoshia, Hananaya, Hashubu, Halueshi, Pileha, Shobeki, Rehumu, Asabna, Maasiaya, ati Ahija, Hanani, Anani, Maluku, Harimu, Baana, ati awon eniyan yoku, awon alufa, awon omo lefi, awon adena, awon akorin, awon netinimu, ati gbogbo awon ti o ya ara won kuro lodo awon eniyan ile na si ofin Olorun, aya won, awon omo won okunrin, ati awon omo won obinrin, gbogbo eni ti o ni imo ati oye, won faramo awon arakunrin won, awon ijoye won. Won si wo inu epe ati ibura lati ma rin ninu ofin Olorun ti a fi lele nipo owo Mose iranse Olorun lati kiyesi ati lati se gbogbo ase Jehova Oluwa wa ati idajo re ati ilana re ati pe awa ki yo fi awon omobirin wa fun awon eniyan ile na be ni awa ki yo fi omobirin won fun awon omo wa bi awon eniyan ile na ba mu oja tabi ohun jije wa ni ojo isimi lati ta awa ki yo ra ni owo won ni ojo isimi tabi ni ojo mimo awa o si fi odun keje sile ati ifi agbara gba gbese awa si se ilana fun ara wa pe ki olukuluku ma san ida meta shekeli ni ododun fun ise ile Olorun wa nitori akara ifihan ati nitori ebo njije igba gbogbo ati nitori ebo sisun igba gbogbo ti ojo isimi ti osu titun ti ase ti ayan ati nitori ohun mimo ati nitori ebo ese lati se tutu fun Israeli ati fun gbogbo ise ile Olorun wa awa si dibo laarin awon alufa awon omo lefi ati awon eniyan fun ore ige lati mu wa si ile Olorun wa gege bi idile awon baba wa ni akoko ti ayan ni ododun lati fi dana ni ori pepe Oluwa Olorun wa gege bi ati ko ninu ofin ati lati mu akoso ile wa wa ati gbogbo akoso eso ige gbogbo ni ododun si ile Oluwa wa pelu akobi awon omo wa okunrin ati ti ohun osin wa gege bi ati ko ninu ofin akobi awon eran nla wa ati ti agutan wa láti mú ọ wá sí ilé Ọlọ́run wa fún àwọn àlùfáà tí ń ṣiṣẹ́ ní ilé Ọlọ́run wa. Kí àwa sì mú àkọ́so ìyẹ̀fun pípò wa wá àti ọrẹ wa àti èso onírúurú igi wa tí ó ti wáìnì àti ti òróró fún àwọn àlùfáà sí ìyẹ̀wù ilé Ọlọ́run wa àti ìdámẹ́wàá ilẹ̀ wa fún àwọn ọmọ Léfì. Kí àwọn ọmọ Léfì kí ó lè ní ìdámẹ́wàá nínú gbogbo ìlú àrọ́kọ wa. Àlùfáà ọmọ Áróní yóò sì wà pẹ̀lú àwọn ọmọ Léfì nígbà tí àwọn ọmọ Léfì yóò gba ìdámẹ́wàá. Àwọn ọmọ Léfì yóò sì mú ìdámẹ́wàá àti ìdámẹ́wàá náà wá sí ilé Ọlọ́run wa sínú ìyẹ̀wù sínú ilé ìṣúra. Nítorí àwọn ọmọ Ísírẹ́lì àti àwọn ọmọ Léfì ni yóò mú ọrẹ ọkà wá tí ó ti wáìnì tuntun àti òróró sínú ìyẹ̀wù níbi tí ohun èlò ibi mímọ́ gbé wà àti àwọn àlùfáà ti ń ṣiṣẹ́ àti àwọn adènà àti àwọn akọrin. Àwa kì yóò sì kọ ilé Ọlọ́run wa sílẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé Nehemiah, orí ìkọkànlá. Àwọn olórí àwọn ènìyàn sì ń gbé Jerusalemu. Àwọn ènìyàn yóò kó sídìbò láti mú ẹnìkan nínú ẹni mẹ́wàá láti máa gbé Jerusalemu ìlú mímọ́, àti mẹ́sàn-án ìyókù láti máa gbé ìlú mìíràn. Àwọn ènìyàn sì súre fún gbogbo àwọn ọkùnrin náà tí wọ́n yan ara wọn láti gbé Jerusalemu. Wọ̀nyí sì ni àwọn olórí ìgbèríko tí ń gbé Jerusalemu. Ṣùgbọ́n nínú ìlú Júdà, olúkúlùkù ń gbé inú ilẹ̀ ìní rẹ̀ nínú ìlú wọn. Èyí ni àwọn ọmọ Ísírẹ́lì, àwọn àlùfáà àti àwọn ọmọ Léfì àti àwọn Nítínímù àti àwọn ọmọ àwọn ìránṣẹ́ Solomoni. Àti nínú àwọn ọmọ Júdà ń gbé Jerusalemu. Àti nínú àwọn ọmọ Bẹ́njamínì. Nínú àwọn ọmọ Júdà, Ataiah, ọmọ Usaiah, ọmọ Sekariah, ọmọ Amariah, ọmọ Shefatiah, ọmọ Maalieli. Nínú àwọn ọmọ Peresi, àti Maaseiah, ọmọ Baruku, ọmọ Kolhose, ọmọ Asaiah, ọmọ Adaiah, ọmọ Joyaribu, ọmọ Sekariah, ọmọ Shiloni. Gbogbo ọmọ Peresi tí ń gbé Jerusalemu jẹ́ 70,000 alágbára ọkùnrin. Wọ̀nyí ni àwọn ọmọ Bẹ́njamínì, Ṣallu, ọmọ Meṣulamu, ọmọ Juedi, ọmọ Pedaiah, ọmọ Kolaiah, ọmọ Maaseiah, ọmọ Itieli, ọmọ Jesaiah. Àti lẹ́yìn rẹ̀, Gabai, Salai, 180. Jueli, ọmọ Sikrisi ni alábòjútó wọn. Àti Juda, ọmọ Sinua ni igbákejì ní ìlú. Nínú àwọn àlùfáà, Jedaiah, ọmọ Joyaribu, Jakini, Seraiah, ọmọ Ikaya, ọmọ Meṣulamu, ọmọ Sadoku, ọmọ Miraioti, ọmọ Ahitubu ni olórí ilé Ọlọ́run. Àwọn arákùnrin wọn tí ó ṣe iṣẹ́ ilé náà jẹ́ 182. Àti Adaiah, ọmọ Jeroamu, ọmọ Pelalaiah, ọmọ Amsi, ọmọ Sekariah, ọmọ Paṣuri, ọmọ Makaiah. Àti àwọn arákùnrin rẹ̀, àwọn olórí àwọn bàbá, 242. Àti Amashai, ọmọ Asarieli, ọmọ Ahasai, ọmọ Meṣilemoti, ọmọ Imeri. Àti àwọn arákùnrin wọn alágbára lé 72. Àti olórí wọn ni Sabdieli, ọmọ kan nínú àwọn ènìyàn ńlá. Nínú àwọn ọmọ Léfì pẹ̀lú, Ṣemaiah, ọmọ Haṣubu, ọmọ Asrikamu, ọmọ Aṣabaiah, ọmọ Buni, àti Ṣabetai, àti Josabadi. Nínú olórí àwọn ọmọ Léfì ni alábòjútó iṣẹ́ òde ilé Ọlọ́run. Àti Mataniah, ọmọ Mika, ọmọ Sabdi, ọmọ Asafu ni olórí láti bẹ̀rẹ̀ ìdúpẹ́ nínú àdúrà. Àti Babukaiah, ẹnì kejì nínú àwọn arákùnrin rẹ̀. Àti Abda, ọmọ Ṣamua, ọmọ Galali, ọmọ Jedutuni. Gbogbo àwọn ọmọ Léfì nínú ìlú mímọ́ jẹ́ 240. Àti àwọn adènà, Akubu, Talmoni, àti àwọn arákùnrin wọn tí ń ṣọ́ ẹnu ọ̀nà jẹ́ 72. Àti ìyókù Ísírẹ́lì tí àwọn àlùfáà àti àwọn ọmọ Léfì wà ní gbogbo ìlú Júdà olúkúlùkù nínú ilẹ̀ ìní rẹ̀. Ṣùgbọ́n àwọn Nítínímù ń gbé Ofeli, àti Siha, àti Gispa wà ní olórí àwọn Nítínímù. Àti alábòjútó àwọn ọmọ Léfì ní Jerusalemu ni Usi, ọmọ Bani, ọmọ Asabaiah, ọmọ Mataniah, ọmọ Mika. Nínú àwọn ọmọ Asafu, àwọn akọrin wà lórí iṣẹ́ ilé Ọlọ́run. Nítorí ó jẹ́ àṣẹ ọba nípa tiwọn pé kí ìpín kan tí ó yẹ kí ó jẹ́ ti àwọn akọrin ní ojoojúmọ́. Àti Petaiah, ọmọ Meṣesabieli. Àti nínú àwọn ọmọ Sera, àwọn ọmọ Júdà wà ní ọwọ́ ọba nínú gbogbo àwọn ènìyàn. Àti fún ìletò pẹ̀lú oko wọn, nínú àwọn ọmọ Júdà ń gbé Tijataba àti ìletò rẹ̀, àti ní Diboni àti ìletò rẹ̀, Jekapsieli àti ìletò rẹ̀, àti ní Jeshua, àti ní Mulada, àti ní Betfeleti, Hasashuali, ati ni Beersheba, ati ileto re, ati ni Siglagi, ati ni Mekona, ati ninu ileto re, ati ni Enrimoni, ati ni Saria, ati Jamuti, Sanua, Adulamu, ati ileto won, ni Lakishi, ati oko re, ni Aseka, ati ileto re. Wọ́n sì ń gbé láti Beersheba títí dé àfonífojì Hinomu, àti àwọn ọmọ Benjamini láti Geba dé Mikmashi, àti Aija, àti Beteli, àti ìletò wọn. Ní Anatotu, Nobu, Anania, Hasori, Rama, Gitaimu, Hadidi, Seboimu, Nibalati, Lodi, àti Ono, àfonífojì àwọn oníṣọ̀nà, àti nínú àwọn ọmọ Lefi, àwọn ìpín Júdà sì ń gbé ilẹ̀ Benjamini.
2: Eje ki a gbadura Olorun Baba Atundupe lekan si wepe bi ati wa siwaju nisinsin yi wepe e o ba wa soro Eje ki a je ileti omo to ngbo tara lati odo Baba ati bi e tin ba wa so ten ba wa wi ten la wa loye ten to wa sona ten je ki ife inu yin ki o di mimo fun wa abebe wepe igboran pepe gege bi omo gege bi onigbagbo to to ninu Jesu Christi e o je ki a fi han ni oruko Jesu abere wepe emi lati je olooto si on ti an gbo ati si eyi ti an ko e fi fun wa ni oruko Jesu e je ki awon ohun emi ki o ye wa E je ki ona ijoba Olorun ki o ye wa bi a si tin fi ese wa le ona ijoba Orun a nbebe wi pe esu ati awon omo ogun re ara ati ise ti ara ki o le fa wa pada ni oruko Jesu e saanu fun wa ki e si mura wa sile fun bibo Jesu ni oruko Jesu Kristi Oluwa wa loni Monso lori ohun ti o se pataki fun awon omo Olorun lati mo daju o je ohun ti emi o si je ohun ti o se yebiye bi aba wi pe ansin Olorun bi aba wi pe ati fi ese le ona igbala bi aba wi pe ajetu lowa ati wi pe igbala Jesu je ti wa ṣùgbọ́n tí a jẹ́ òpè sí ohun tí a fẹ́ fẹnu kan lónìí.

àwọn nǹkan wọ̀nyí sí wa lọ́kàn kí a má baà pàdánù oore ọ̀fẹ́ àti ohun tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa. Mo ń sọ̀rọ̀ nípa ìpamọ́ àti ààbò onígbàgbọ́. Ìpamọ́ àti ààbò onígbàgbọ́. Bí a ti mọ̀, bí o bá jẹ́ ẹni tí ó ti tọ́ ẹ̀bùn ọ̀run wò, bí o bá jẹ́ ẹni tí a ti là lójú sí nǹkan ti ẹ̀mí, bí o bá jẹ́ ẹni tí a ti fi ìgbàlà Jésù ta lọ́rẹ, o mọ̀ wípé nípa oore ọ̀fẹ́ lè a fi gbà wàhálà nígbà tí a gba Ọlọ́run gbọ́. Èyí ni a sọ fún wa nínú Éfésù orí kejì ẹsẹ̀ kẹjọ. Éfésù orí kejì ẹsẹ̀ kẹjọ. Nítorí oore ọ̀fẹ́ lè a ti fi gbà yín là nípa ìgbàgbọ́, àti èyí ni kì í ṣe ti ẹ̀yin tìkára yín, ẹ̀bùn Ọlọ́run ni. Ẹsẹ̀ kẹsàn-án kì í ṣe nípa iṣẹ́, kí ẹnikẹ́ni má ba ṣògo, nítorí àwa níṣe níṣe ọwọ́ rẹ̀ tí a ti dá nínú Kristi Jésù fún iṣẹ́ rere tí Ọlọ́run ti pèsè tẹ́lẹ̀ kí àwa kí ó lè máa rìn nínú wọn. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà wọ̀nyí, ó ń sọ fún wa nípa oore ọ̀fẹ́. Gẹ́gẹ́ bí èdè yìí kò ní ìtumọ̀ ìkọ̀kọ̀, ó ń sọ fún wa nípa oore àtọ̀runwá tí a kò rà, oore àtọ̀runwá tí a kò ṣiṣẹ́ fún, oore àtọ̀runwá tí a kò lẹ́tọ̀ọ́ sí. Ó ń sọ nípa oore tí ó jẹ́ ọ̀fẹ́ tí a fi ta wá lọ́rẹ láti ọ̀dọ̀ Ọlọ́run. Nípa èyí ni a fi ní ìgbàlà. Bí a bá ń sọ nípa ìgbàlà, àwọn ẹlòmíràn wọ́n máa ní àríwísí tí a bá ń sọ nípa ìgbàlà tí Jésù tí ó fún wa. Kò yé wọn wípé ìgbàlà tí a ń sọ kì í ṣe nípa bíbọ́ nínú ewu, tàbí bíbọ́ lọ́wọ́ àjàkálẹ̀ àrùn, tàbí níní ìmúláradá. Wípé ìgbàlà tí a ń sọ ó jẹ́ ohun ti ẹ̀mí. Ìgbàlà yìí ó túmọ̀ sí wípé a ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa. Ó túmọ̀ sí wípé a kọ orúkọ wa nínú ìwé ìyè Lọ́run. Ó túmọ̀ sí wípé àwa tí a ti jẹ́ ọ̀tá Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nípa ẹ̀ṣẹ̀, wípé a ti bá Ọlọ́run dọ́rẹ̀ẹ́, a ti di ọmọ Ọlọ́run nípa ìdáríjì, ìdáǹdè àti ìgbàlà tí Ọlọ́run fún wa. Ó yẹ kí ó yé wa wípé dídùn ìfẹ́ Ọlọ́run ni láti jẹ́ kí gbogbo ayé pátápátá pé kí wọn kí ó ní ìgbàlà. Bí o bá wo Tímótì kínní orí kejì láti ẹsẹ̀ ìkẹta, Tímótì kínní orí kejì láti ẹsẹ̀ ìkẹta títí dé ẹsẹ̀ ìkẹfà. Nítorí èyí dára, ó sì ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run olùgbàlà wa, ẹni tí ó ń fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà, kí wọ́n sì wá sínú ìmọ̀ òtítọ́. Nítorí Ọlọ́run kan ní ń bẹ, onílàjà kan pẹ̀lú láàrin Ọlọ́run àti ènìyàn, òun pàápàá ènìyàn àní Kristi Jésù, ẹni tí ó fi ara rẹ̀ ṣe ìràpadà fún gbogbo ènìyàn. Ẹ̀rí lí àkókò rẹ̀. Bí o bá wo ẹsẹ̀ ìkẹrin, ó wí pé ẹni tí ó ń fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà. Bí ó sì ti ń sọ nípa ìgbàlà yìí, ni ó wá ń ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ohun tí a ń pè ní ìgbàlà. Wípé kì í ṣe wípé a bọ́ lọ́wọ́ ewu, a bọ́ lọ́wọ́ jàm̀bá, a bọ́ lọ́wọ́ àwọn ọ̀tá. Ó sọ ní ẹsẹ̀ kẹrin yìí kan náà wípé ìgbàlà tí a ń sọ yìí ni wípé a ti wá sínú ìmọ̀ òtítọ́. Àwa tí a ti ra níyè tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a kò mọ ọ̀tún yàtọ̀ sósì, àwa tí a kò mọ rere ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a jẹ́ ènìyàn búburú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wípé a ti fà wá sínú ìmọ̀ òtítọ́. Nínú ẹsẹ̀ ìkarùn-ún, ó sọ fún wa wípé Jésù di olùlàjà, onílàjà láàrin àwa àti Ọlọ́run. Àwa tí a ti jẹ́ ọ̀tá sí Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ wa.

Ọ̀dọ́ nísinsìnyí, wọn ó di arúgbó ní gbòóṣe. Àwa tí a sì ń dàgbà, ó dájú wípé a ó fi ayé sílẹ̀ nítorí kò sí àwa yé má lọ. Nítorí bẹ́ẹ̀, ayé tí a ń gbé gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, ó ní òpin. Ó yẹ kí a sì máa rò lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kí a tilẹ̀ wípé kí a máa rò ní ìgbà gbogbo ìgbẹ̀yìn ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan. Wo Isaiah orí 57. Isaiah orí 57, ẹsẹ̀ 1.

Wọ́n sì wí pé, èmi ó máa jẹ́ ìyálóde títí láé. Bẹ́ẹ̀ ni, ìwọ kò fi nǹkan wọ̀nyí sí àyà rẹ. Bẹ́ẹ̀ ni, ìwọ kò rántí ìgbẹ̀yìn rẹ. Àwọn ọ̀dọ́, wọ́n máa ń rò wípé wọ́n ó jẹ́ ọ̀dọ́ títí. Nítorí bẹ́ẹ̀, wọ́n máa ṣe ń sọ wípé, jẹ́ kí n jayé orí mi. Gẹ́gẹ́ bí ẹni wípé ayé kò lópin. Àwọn ẹlòmíràn tí wọ́n fara fún ijó jíjó, ọtí mímu, ìrédé oru, wọ́n máa rò wípé.

gbogbo ọkàn lónìí pé ìsọjí yóò wà nínú gbogbo ìgbé ayé ẹni kọ̀ọ̀kan nínú ọkàn ìsọjí tí ò dodo tòótọ́ láti mú gbogbo àwọn ẹ̀sìn ayédèrú kúrò gbàdúrà pé ìsọjí ti ìwà mímọ́ tòótọ́ yóò wà láti mú gbogbo àgàbàgebè kúrò tàbí àgàbàgebè nínú gbogbo ìgbé ayé ènìyàn lónìí gbogbo ẹnì kọ̀ọ̀kan láò mú kúrò lénìí la ẹnu rẹ kó gbàdúrà wípé ìsọjí ti ìsìn tó jẹ́ òtítọ́ yóò wà nínú gbogbo ọkàn lónìí ní orúkọ Jésù la gbàdúrà nínú Jòhánù kínní ó ní nítorí ìdí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn kí ó lè pa iṣẹ́ ìṣùrun a ó gbàdúrà lówùúrọ̀ yìí wípé gbogbo iṣẹ́ sàtánì gbogbo iṣẹ́ ìṣù nínú ayé ẹnikẹ́ni bí lónìí ni a ó parun lẹ́nu rẹ kó gbàdúrà wípé agbára ẹ̀mí mímọ́ yóò pa gbogbo iṣẹ́ ìṣùrun nínú gbogbo ìgbé ayé ẹni kọ̀ọ̀kan tó wà ń bí lónìí ẹ̀ṣẹ̀ jẹ́ iṣẹ́ ti èṣù àjàgà ti ẹ̀ṣẹ̀ la ó fọ́ nínú gbogbo ayé ẹni kọ̀ọ̀kan lónìí àìsàn jẹ́ iṣẹ́ ti èṣù àjàgà ti agbára ti àìsàn la ó parun nínú ayé àwọn ènìyàn lónìí àwọn ènìyàn Ọlọ́run yóò sì bẹ̀rẹ̀ sí gbádùn májẹ̀mú ìwòsàn Olúwa yóò ṣe iṣẹ́ ìyanu láàrin wa lẹ́nu rẹ kó gbàdúrà ìbànújẹ́ jẹ́ iṣẹ́ sàtánì gbàdúrà pé kí Olúwa kó mú ìbànújẹ́ kúrò nínú gbogbo ọkàn kó sì kún ọkàn wa pẹ̀lú ayọ̀ ti ẹ̀mí mímọ́ ní orúkọ Jésù la gbàdúrà Hebrews orí ìkejì ẹsẹ̀ kẹrin ó ní ọ̀rọ̀ Ọlọ́run ó sì mú ju ìdàkídà olójú méjì lọ tó ń gún ni wọ ọkàn àti ti inú oríkèríkè òun sì ní olùmọ ọkàn a ó gbàdúrà lónìí pé ọ̀rọ̀ Ọlọ́run yóò ṣiṣẹ́ nínú rẹ ọ̀rọ̀ Ọlọ́run yóò ṣiṣẹ́ takuntakun nínú ayé rẹ lónìí ọ̀rọ̀ Ọlọ́run tó lágbára ọ̀rọ̀ Ọlọ́run tó múná ju ìdàkídà olójú méjì lọ yóò ṣiṣẹ́ nínú ayé rẹ lónìí yóò sì yí gbogbo ayé padà fún ògo rẹ gbàdúrà pé ọ̀rọ̀ Ọlọ́run yóò ṣiṣẹ́ yìí takuntakun iṣẹ́ ńlá nínú ayé rẹ láti yí ayé rẹ padà láti sọ ayé rẹ dọ̀tun láti sọ ọkàn rẹ jí àti láti bá ẹ̀ní rẹ pàdé gbàdúrà pé ohun tí Ọlọ́run ní fún ọ lónìí kò ní fò ọ́rú ohun tí Ọlọ́run ti ṣètò sílẹ̀ fún ọ lónìí láti gbà kò ní fò ọ́rú lónìí wípé ohun gbogbo tó ní láti ṣe gẹ́gẹ́ bí ẹnìkan láti gba èyí tó dára jùlọ nínú ìsìn ìjọsìn tí ò ní Olúwa yóò jẹ́ kó o ṣe ẹ̀mí láti orí ọ̀fẹ́ láti wà níbí láti jẹ́ kí ọkàn rẹ papọ̀ sí ibi ìjọsìn yìí àti láti gbájúmọ́ Kristi kó o ba lè gba èyí tó dára jùlọ láti inú ọ̀rọ̀ Ọlọ́run nínú ìdàpọ̀ tí ò ní ká gbàdúrà wípé ẹnì kọ̀ọ̀kan wa yóò gbájúmọ́ ohun tí a wá ṣe níbí lónìí kò ní sí ohun tó ń gba àfiyèsí rẹ gbàdúrà pé gbogbo ẹ̀mí tí ń tà tí ń rà wípé kí ó jáde kúrò nínú ayé rẹ gbogbo ọkàn tó ń ṣáko tó máa ń dí ènìyàn lọ́wọ́ láti gba èyí tó dára jùlọ láò mú kúrò nínú ayé wa lónìí ẹ jẹ́ ká gbàdúrà wípé ẹ̀mí Ọlọ́run yóò gba ìṣàkóso gbogbo ìjọsìn tí ò ní ipa kọ̀ọ̀kan nínú ìjọsìn tí ò ní láti àkókò orin àjùmọ̀kọpọ̀ àti wanú ìwé mímọ́ àti àdúrà ìṣìpẹ̀ gbogbo ìpele kọ̀ọ̀kan nínú ìdàpọ̀ tí ò ní ẹ̀mí mímọ́ kí ó gba ìṣàkóso rẹ̀ pé kí agbára Ọlọ́run kí ó rìn lọ́nà àkànṣe kó sì bẹ̀ wá wò lọ́nà àkànṣe gbàdúrà ìránṣẹ́ Ọlọ́run tí Olúwa fẹ́ lò lónìí a ó fi wọ́n lé Ọlọ́run lọ́wọ́ wípé ẹ̀mí Ọlọ́run yóò bà lé wọn.
wọn ṣiṣẹ́ ránṣẹ́ gẹ́gẹ́ bí agbẹnusọ fún Ọlọ́run. Wọn ò ní gbára lé ara wọn, ṣùgbọ́n wọn gbára lé ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ yóò sì gba ìṣàkóso. Láẹnu rẹ kí o gbàdúrà. Láẹnu rẹ kí o gbàdúrà lẹ́ẹ̀kan sí i pé ète ikú Kristi, ikú arọ́pò Kristi lórí àgbélébù yóò di múṣẹ nínú gbogbo ayé ènìyàn tó ń kópa nínú ìjọsìn tòní. Yóò sì bí ọmọ kan, ìwọ yóò sì pe orúkọ rẹ̀ ní Jésù, nítorí pé òun ni yóò gba àwọn ènìyàn rìn là kúrò nínú ẹ̀ṣẹ́ wọn. Eléyìí ni èrèdí pé kí àjàgà ẹ̀ṣẹ̀ kó di fífọ́ nínú ayé gbogbo ayé ènìyàn lónìí. Àwọn ẹ̀ṣẹ̀ tó farasin pé kí ẹ̀mí mọ́ àti ẹ̀jẹ̀ Kristi tó ń rani padà kí ó wẹ gbogbo rẹ̀ mọ́. Ní orúkọ Jésù la gbàdúrà. Bàbá máa dúpẹ́ fún àkókò àdúrà yìí. A gbàdúrà wípé bá a ṣe ń bẹ̀rẹ̀ báyìí, ẹ ó bẹ̀rẹ̀ pẹ̀lú wa. Ẹ gba ìṣàkóso gbogbo báyìí o. Ní orúkọ Jésù tó lágbára la gbàdúrà. Àmì. Ẹ jẹ́ ká tẹ́tí sí ìfilọ̀ yìí. Bí a ṣe ń kọrin látinú ìwé orin ìyìn rere fún ìlú ìjọ wa. A ó kọ látinú hymn 38. O wa ti tọ Jésù fún ìwẹ̀nùmọ́. Àwẹ̀ ọ nínú ẹ̀jọ̀dọ́ àgùntàn. Ìwọ agbẹ́kẹ̀lé orí ọ̀fẹ́ rẹ̀. Àwẹ̀ ọ nínú ẹ̀jọ̀dọ́ àgùntàn. O wa ń bá olùgbàlà rìn lójoojúmọ́. Àwẹ̀ ọ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. O wa ń sinmi lé ẹni tí a kàn mọ́gi. Àwẹ̀ ọ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Aṣọ rẹ afunfun mọ́ láwú láti pàdé Olúwa, ó mọ́ láwú nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Ọkàn rẹ múra fún ilé dídán lókè. Káwẹ̀ ọ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Bọ́ ẹ̀wé rí ẹ̀ṣẹ̀ sí apá kan, kó o sì wẹ̀ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Ìsun kan ṣàn fún gbogbo ọkàn àìmọ́, jọ lọ wẹ̀ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Àwẹ̀ ọ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn fún ọkàn. Aṣọ rẹ afunfun ó sì mọ́ láúláú. Àwẹ̀ ọ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn.

ẹ jẹ́ kí adìjú wa fún àdúrà. Bàbá wa ti ń bẹ lọ́run, a dúpẹ́ fún òwúrọ̀ yìí, a dúpẹ́ fún àǹfààní láti wá inú ìwé mímọ́. Bàbá ń gbàdúrà wípé bá a ṣe ń lọ sínú ẹ̀kọ́ yìí lówùúrọ̀ yìí, ẹ ó la ojú wa láti ṣàwárí ohun tí ẹ fẹ́ kí a ṣàwárí. Ẹ ràn wá lọ́wọ́ Olúwa láti yàgò fún gbogbo àwọn ohun tó ti gbé àwọn kan ṣubú ní ìran tó kọjá, àti láti gbójú wo Kristi fún ìwẹ̀nùmọ́ pátápátá tí a ti fi fún wa ní orúkọ Jésù. A dúpẹ́ Bàbá nítorí pé amọ̀pẹ́ ti dá wa lóhùn, ní orúkọ Jésù la gbàdúrà. Ní òwúrọ̀ yìí, à ń wo àkọlé àwọn ìrúbọ àti ẹ̀ṣẹ̀ tí ó lè gbé ni ṣubú ọ̀ṣẹ̀ kùgbù, òun là ń wò lówùúrọ̀ yìí. A ó wo Númẹ́rì orí kẹẹ̀dógún láti ẹsẹ̀ ìkọkàndínlógójì àti ẹsẹ̀ ogójì. Yóò sì máa ṣe bí wajawaja fún yín, kí ẹ̀yin kí ó lè máa wò, kí ẹ sì máa rántí gbogbo òfin Olúwa, kí ẹ sì máa ṣe wọ́n, kí ẹ̀yin kí ó má sì ṣe tètè èrò ọkàn yín àti ojú ara yín tí ẹ̀yin ti máa ń ṣe àgbèrìtọ̀ lẹ́yìn. Gbé Bíbélì rẹ kí o ka ibi kíkà fún wa. Númẹ́rì orí kẹẹ̀dógún ẹsẹ̀ kínní sí ìkọkànléníogójì. Ẹ jẹ́ ká wo Númẹ́rì orí kẹẹ̀dógún ẹsẹ̀ kínní sí ìkẹrin. Olúwa sì sọ fún Mósè pé, sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì kí o sì wí fún wọn pé, nígbà tí ẹ̀yin bá dé ilẹ̀ ibùjókòó yín tí mo fi fún yín, tí ẹ̀yin yóò bá sì ṣe ẹbọ iná sí Olúwa, ẹbọ sísun tàbí ẹbọ láti san ẹ̀jẹ́ tàbí ẹbọ ìfẹ́ àtinúwá tàbí nínú àjọ yín láti ṣe òórùn dídùn sí Olúwa nínú agbo ẹran tàbí ọ̀wọ́ ẹran, nígbà náà ni kí ẹni tí ó ń rú ọrẹ ẹbọ rẹ̀ náà sí Olúwa kí ó mú ẹbọ ohun jíjẹ wá ìdámẹ́wàá òṣùwọ̀n ìyẹ̀fun tí a fi ìdámẹ́rin òṣùwọ̀n hínì òróróòpò lọ sí ẹsẹ̀ ìkẹtàlá sí ìkẹrìndínlógún. Gbogbo ìbílẹ̀ ni kí ó máa ṣe nǹkan wọ̀nyí báyìí nígbà tí wọ́n bá ń rú ẹbọ tí a fi iná ṣe tí òórùn dídùn sí Olúwa, àti bí àlejò kan bá ń ṣe àtìpó lọ́dọ̀ yín tàbí ẹnikẹ́ni tí ó wù kí ó ṣe nínú yín ní ìran yín tí ó sì fi ṣe ẹbọ rú ẹbọ tí a fi iná ṣe tí òórùn dídùn sí Olúwa, bí ẹ̀yin ti ṣe bẹ́ẹ̀ ni kí òun kí ó ṣe. Ìlànà kan náà ni ó wà fún ẹ̀yin ìjọ ènìyàn àti fún àlejò tí ń ṣe àtìpó lọ́dọ̀ yín, ìlànà títí láláyé ní ìran ìran yín, bí ẹ̀yin ti rí bẹ́ẹ̀ ni kí àlejò kí ó sì rí níwájú Olúwa. Ẹsẹ̀ ìkẹrin ó lé ní ogún, ẹsẹ̀ ìkẹrin lógún yóò sì ṣe bí a bá fi àìmọ̀ ṣe ohun kan tí ìjọ kò mọ̀, kí gbogbo ìjọ kí ó mú ẹgbọrọ akọ màálù kan wá fún ẹbọ sísun fún òórùn dídùn sí Olúwa pẹ̀lú ẹbọ ohun jíjẹ rẹ̀ àti ẹbọ ohun mímu rẹ̀ gẹ́gẹ́ bí ìlànà náà, àti òbúkọ kan fún ẹbọ ẹ̀ṣẹ̀, kí àlùfáà kí ó sì ṣe tutù fún gbogbo ìjọ àwọn ọmọ Ísíráẹ̀lì, a ó sì dáríjì wọn nítorí pé àìmọ́ ni wọ́n ti ṣe ọrẹ ẹbọ wọn, ẹbọ tí a fi iná ṣe sí Olúwa àti ẹbọ ẹ̀ṣẹ̀ wọn níwájú Olúwa nítorí àìmọ́ wọn. A ó sì dáríjì gbogbo ìjọ àwọn ọmọ Ísíráẹ̀lì àti àlejò tí ṣe àtìpó lọ́dọ̀ wọn nítorí pé gbogbo ènìyàn wà ní àìmọ́, bí ọkàn kan bá sì fi àìmọ́ ṣẹ̀, nígbà náà ni kí ó mú ẹbọ ewúrẹ́ ọlọ́dún kan wá fún ẹbọ ẹ̀jẹ̀, kí àlùfáà kí ó sì ṣe tutù fún ọkàn náà tí ó ṣẹ̀ nígbà tí ó bá ṣẹ̀ ní àìmọ́ níwájú Olúwa láti ṣe tutù fún, a ó sì dáríjì. Òfin kan ni kí ẹ̀yin kí ó ní fún ẹni tí ó ṣẹ̀ ní àìmọ́, àti fún ẹni tí a bí nínú àwọn ọmọ Ísíráẹ̀lì, àti fún àlejò tí ń ṣe àtìpó nínú wọn, ṣùgbọ́n ọkàn náà tí ó bá fi ìkùgbù
se un kan iba se ibile tabi alejo o soro buburu si oluwa okan na ni a oke kuro ni waju awon eniyan re nitori o ti gan oluwa o si ru ofin re okan na ni a oke kuro patapata ese re yo wa lori re ese bi a se nwo eko wa ti oni oye gbodo ye wa wi pe olorun je olorun alaanu o gbo a isipe mose fun awon eyan fun imupada bo sipo o si fun won ni idani loju wi pe won o wo ile ileri ati o se pataki lati mo wi pe ipese fun ese gege bi a se so ebo ese fun awon to sa fa imo se o yato fun awon ti o momo se to kugbu se awon to momo se o ye ki amo eleyi pe won yato sira won bibeli so nipa ese ikugbu ibere kini ohun to n duro de awon to lo sinu ese ikugbu lati nu ohun ta ti so nisin ki la awon kan to n duro de awon idajo to n de awon to fi ikugbu lo sinu ese to momo dese awon to lo sinu ese to momo lo sinu ese idajo ati ibinu olorun n duro de won ese ikilo nla wa fun awon to je wi pe o je wi pe ti won rin oro olorun fin ti won si n kugbu lo sinu ese ninu eberu orike wa eberu orike wa lati ese ikerin o din ni ogbon nitori bi awa ba mo dese leyin igba ti awa ba ti gba imo otito ko tun si ebo fun ese mo bi ko se ireti idajo ti o ba ni leru ati ti ibinu ti o muna ti yo si pa awon otarun awon to mo kugbu lo sinu ese awon to mo lo dese awon to n dese lemo ti won lero wi pe ipese wa fun ese yen alati kilo fun won oluwa yo ran wa lowo loruko jesu a fe wo koko akoko bayi a n wo awon ofin fun awon opolopo oniruuru irubo ninu numeri orike dogun ofin fun oniruuru awon irubo ni ese keji numeri orike dogun ese keji o ni so fun awon israeli ki o wi fun won pe nigbati eyin ba de ile ibujoko yin ti mo fi fun yin iyen ni ese keji eleyi ni idani loju lati odo olorun o ni ile ti mo fi fun yin o je idani loju wi pe olorun to se leri fun awon israeli pe yo mu ileri yen se yo fi ile to se leri fun won ki se pe ka ma se meji pe se o se se ko se abi ko ni se o je yi to daju wi pe oluwa yo mu ileri re se eleyi tun fi han wi pe ninu aye re o ileri ki ileri ti oluwa ba ti fi fun o oluwa yo mu se loruko jesu o fun won ni ile na gege bo ti se leri olorun reti wi pe awon mo israeli ki won ma se irubo fun ni ile na gege bi eni to ti ran won lowo o wa fun won ni awon ofin awon ilana ti won ma tele pe te ba de ile na o awon ona te o to ni be o se simire o be o se se ijosin ni o be o se sise re o eleyi wa so fun wa ara wi pe ba se wa sinu ijoba na oluwa ni ilana ati eto fun wa bi a o ba kopa ninu idapo pelu olorun a gbodo tele ilana ti oluwa ni sile fun mo gbagbo wi pe bo se wa bi loni wa gbo opolopo awon ilana yi oluwa yo si bukun wa ni oruko jesu numeri orike 15 mo nka ese 15 ati ese 16 numeri orike 15 ese 15 ilana kan ni ki o wa fun eyin ijo eniyan ati fun alejo tin se atipo lodo yin ilana titi lae ni iran yin bi eyin ti ri
bẹ́ẹ̀ ni kí àlejò kí ó sì rí níwájú Olúwa. Ẹsẹ̀ kẹrìndínlógún òfin kan àti ìlànà kan ni kí ó wà fún yín àti fún àlejò tí ń ṣe àtìpó lọ́dọ̀ yín. Ìbéèrè láti ibi tá a ti kà yìí. Kí ni báwo ni ọ̀rọ̀ Ọlọ́run ṣe ń fún àti àwọn ará Júù? Kí ni a lè kọ́ láti inú Ọlọ́run tó ń gbé àgbékalẹ̀ kan náà fún àwọn Júù àti fún àwọn àlejò? Ẹ̀kọ́ wo la lè rí kọ́ níbẹ̀? Pé Ọlọ́run fi ìlànà kan náà sílẹ̀ fún àwọn Júù àti fún àlejò, irú ẹ̀kọ́ wo ni? Ohun tá a kọ́ níbẹ̀ ni pé Ọlọ́run jẹ́ Ọlọ́run tí kìí ṣojú ṣáájú. Ìlànà kan náà ló ní fún àwọn Júù àti fún àwọn àlejò. Ọlọ́run kìí ṣojú ṣáájú ẹnikẹ́ni. Bó tilẹ̀ wù kí o, bóyá ọ̀mọ̀wé ni ẹ́ o, bóyá o wá láti inú ẹ̀yà kan tàbí òmíràn ni o, tàbí inú ẹ̀sìn kan o, àgbékalẹ̀ kan náà ni Olúwa ní fún gbogbo ènìyàn. Nítorí ìdí èyí, kò sí o ní sọ wípé mi ò kìí ṣe òṣìṣẹ́, mo lè ṣe eléyìí rárá o. Ìlànà kan náà ni, òfin kan náà ni, àgbékalẹ̀ kan náà ni, òun l'Olúwa gbé kalẹ̀ fún gbogbo ènìyàn. Ó ní àní àwọn àlejò tí wọ́n wà láàárín yín, òfin kan náà, ìlànà kan náà ni mo ní fún gbogbo yín. Bákan náà ló ṣe rí lónìí. Ẹnìkan wá lọ sí abúlé, ó wá ní mi ò sí ní ìlú báyìí o, mi ò ń ṣe òṣìṣẹ́ o, ohun tó ń ṣe lábúlé ẹ jẹ́ kí n ṣe é nítorí mi ò sí ní ìlú rárá o. Kò rí bẹ́ẹ̀ o, Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ọ̀rọ̀ Ọlọ́run ó ní ṣe pẹ̀lú òṣìṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run àti gbogbo ọmọ Ọlọ́run tó ti dàtún bí. A ó sin Ọlọ́run, Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. A gbọ́dọ̀ gbé ìmọ́lẹ̀ ìhìnrere àti ìmọ́lẹ̀ ìrònú pàdà tá a ti ní lọ síbi gbogbo tá a bá ń lọ. A gbọ́dọ̀, ohun tó tún fi hàn ni pé àwọn àlejò, àwọn aláìgbàgbọ́ tó wà ní àdúgbò rẹ, àwọn tó gbà ọ́ síṣẹ́, àwọn tó ń ṣiṣẹ́ nínú ilé rẹ, gbogbo wọn pátápátá wọ́n wà lára ìlànà Ọlọ́run fún ìgbàlà ọkàn. Àti pé wọ́n ní láti gba Jésù nínú ayé wọn gẹ́gẹ́ bí olùgbàlà wọn. Nínú orí 15, ẹsẹ̀ 17, Númeri orí 15, ẹsẹ̀ 17, Olúwa sì sọ fún Mósè pé, sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì kí o sì wí fún wọn pé nígbà tí ẹ̀yin bá dé ilẹ̀ náà níbi tí èmi fi fún yín, yóò sì ṣe nígbà tí ẹ̀yin bá rí jẹ nínú oúnjẹ ilẹ̀ náà, kí ẹ̀yin kí ó mú ẹbọ ìgbésókè wá fún Olúwa. Olúwa ń bèèrè lọ́wọ́ wọn wípé kán bọlá fún òun, wípé kán fi ohun ìní wọn bọ̀wọ̀ fún un, kí wọ́n sì fi hàn wípé Ọlọ́run ni ẹni tó ń pèsè fún wọn. Eléyìí túmọ̀ sí pé gẹ́gẹ́ bí onígbàgbọ́ ní àkókò ẹ̀májẹ̀mú tuntun yìí, a gbọ́dọ̀ bọ̀wọ̀ fún Ọlọ́run. Yàtọ̀ sí eléyìí tí a ń yà sọ́tọ̀, eléyìí ni ìdá mẹ́wàá ní gbogbo ọjọ́. Ẹ jẹ́ ká máa fi ohun ìní wa bọ̀wọ̀ fún Olúwa. Gẹ́gẹ́ bí onígbàgbọ́ ní àkókò ẹ̀májẹ̀mú tuntun yìí, a gbọ́dọ̀ san ìdá mẹ́wàá wa. A ti gbọ́dọ̀ fi ọrẹ àti inú wá ní ìtókù lẹ́yìn tá a bá ti san ìdá mẹ́wàá wa. Nínú Ezekiẹ́lì orí 44, ó ní kí òun kí ó lè jẹ́ kí ìbùkún rẹ̀ kó wá sínú ilé rẹ. Lọ́dún ní ìbùkún Ọlọ́run yóò wá sínú ilé rẹ lórúkọ Jésù. Eléyìí a lọ sí kókó kejì. Ohun tí a ń béèrè fún ìrúbọ fún ẹ̀ṣẹ̀. Levítíkù orí kẹrin ní ẹsẹ̀ 13, Bíbélì sọ fún wa níbẹ̀, ó ní bí gbogbo ìjọ ènìyàn Ísíráẹ̀lì, àwọn ìlànà tí Olúwa ń bèèrè lọ́wọ́ àwọn ọmọ Ísíráẹ̀lì ó pọ̀, ó sì ṣeéṣe fún wọn kí wọ́n ṣe àṣìṣe Ọlọ́run wá fún wọn ní àwọn nǹkan tí wọ́n ní láti ṣe láti fi rúbọ ṣètùtù fún ẹ̀ṣẹ̀
ẹ̀ṣẹ̀ tí wọn ò mọ̀ mọ̀ ṣe. Ẹ̀ṣẹ̀ yìí jẹ́ ẹ̀ṣẹ̀ tí wọn kò mọ̀ mọ̀ dá. Lónìí, Ọlọ́run kò ń gbójú fọ ẹ̀ṣẹ̀ dá. Nítorí ìdí èyí, ẹ̀ṣẹ̀ kẹ̀ṣẹ̀ tí ẹnikẹ́ni bá fi àìmọ̀ dá, ẹ̀ṣẹ̀ kí ẹnikẹ́ni bá fi tí kò mọ̀ mọ̀ dá, a lè darí jiru ẹni bẹ́ẹ̀ lẹ́yìn tí ẹlẹ́ṣẹ̀ yẹn tó mọ ẹ̀ṣẹ̀ tó ti dá tó ronú padà, tí ó sì fi ìgbàgbọ́ hàn nínú Jésù Kristo Olúwa wa. Lónìí o, bóyá ẹ̀ṣẹ̀ rẹ jẹ́ èyí tí o mọ̀ mọ̀ dá o, tàbí eléyìí tó kù gbùdá o, àti ìsun náà ń ṣàn báyìí, ẹ̀jẹ̀ Jésù yóò wẹ̀ ọmọ lónìí lórúkọ Jésù. Ohunkóhun ipòkípò tó kò le wà gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, ẹ mo ṣe eléyìí, mi ò mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀ yẹn, mo ṣe àṣìṣe ni. Lónìí, o gbọ́dọ̀ kúrò ń bí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, nítorí pé Jésù ti ṣí ilẹ̀kùn náà sílẹ̀. Nígbà tó bá wọlé wá, tí o sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, a ó sọ òmìnira ní orúkọ Jésù. Eléyìí ni ìròyìn ayọ̀ fún ọ lónìí. Nínú ìṣe àpọ́stélì, ìṣe àpọ́stélì orí kẹtàdínlógún, ìṣe orí kẹtàdínlógún ẹsẹ̀ ọgbọ̀n, ní ẹsẹ̀ ọgbọ̀n, ó ní àkókò ìgbà ìmọ̀ yìí ni Olúwa ti gbójú fò dá, ṣùgbọ́n nísìn ó ń pàṣẹ fún gbogbo ènìyàn níbi gbogbo láti ṣe kíni o. Ààyè wà fún ìrònú padà lónìí. Ohunkóhun ipòkípò tó le wà gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, ààyè wà fún ìrònú padà lónìí. Olúwa yóò sì gbà ọ́ ní orúkọ Jésù. Mo ní Olúwa yóò gbà ọ́ ní orúkọ Jésù. Báwo ni ẹlẹ́ṣẹ̀ ṣe lè gba ìwẹ̀nù mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀? Ẹlẹ́ṣẹ̀ gbọ́dọ̀ mọ̀ wípé òun jẹ́ ẹlẹ́ṣẹ̀, pẹ̀lú ìrẹ̀lẹ̀ kó sì lọ sí Kávárì láti gba àánú lọ́dọ̀ Olúwa. Lówùúrọ̀ yìí, kò sí ẹlẹ́ṣẹ̀ tó máa fi bí sílẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ ní orúkọ Jésù. Ìsun kan ṣàn, Jésù sì ń dúró. Wọ́n gba ohun tí Jésù ti ṣe. Kókó kẹta, ẹ̀san fún àwọn ẹlẹ́ṣẹ̀ tó kù gbùdẹ́ṣẹ̀. Ẹ̀san wà nígbà tá a bá sọ nípa ẹ̀ṣẹ̀ ìkùgbù, àwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ onígbéraga, àwọn tó jẹ́ pé wọ́n gbéra lé ara wọn, àwọn tó jẹ́ wípé wọ́n rí ọ̀rọ̀ lọ́wọ́.

kí a ba lè máa rántí rẹ̀. Lówùúrọ̀ yìí, a ní ọ̀nà àbáyọ fún gbogbo ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ máa mú èèyàn kúrò nínú ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ kì í jẹ́ kéèyàn ní ìsinmi nígbà tá a wà láyé yìí, ṣùgbọ́n ètùtù wà lónìí, ọ̀nà àbáyọ wà fún ọ lónìí fún ẹnikẹ́ni. Ẹnikẹ́ni tó bá wa mọ̀ tó lọ dẹ́ṣẹ̀ ẹ̀sán wa o. Èrèdí ni lówùúrọ̀ yìí, wonú ayé rẹ o. Ọlọ́run ò fẹ́ kó lọ sọ́run àpáàdé o, kò fẹ́ kó kàn máa gbẹ́sìn lórí. Ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tó kò lè ti dá lónìí o, ìpèsè wà láti mú ẹ̀ṣẹ̀ yẹn kúrò. Ọlọ́run sọ pé gbogbo èyí tó ti kọjá yẹn àwọn ti gbójú fò dá, ronú pé àdá nísìn. Bó ṣe ń ronú pé àdá, a ó gbà ẹ́ padà sí ọ̀dọ̀ Olúwa ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká tẹrí wa ba ká gbàdúrà o, ká ké pe Olúwa. Tó bá jẹ ẹlẹ́ṣẹ̀ níbí, ẹ̀ṣẹ̀ tó kù gbùdá, ẹ̀ṣẹ̀ àìgbọ́ràn, ẹ̀ṣẹ̀ tinú ara ẹni. Ẹ jẹ́ ká gbàdúrà ká sọ fún Olúwa, Olúwa ràn mí lọ́wọ́. Ní orúkọ Jésù la gbàdúrà. Bàbá tí ń bẹ lọ́run, a dúpẹ́ fún òwúrọ̀ yìí, fún òtítọ́ tẹ ti fi hàn fún wa. Ẹ fẹ́ràn wa, ẹ ò fẹ́ kí a lọ sí ọ̀nà táwọn ọmọ Ísíráẹ̀lì lọ nígbà náà, ọ̀nà àìgbọ́ràn. Olúwa, ẹ ti fi ohun tó dára fún wa ní àkókò yìí ju àkókò tí wọ́n lọ. À ń gbàdúrà wípé orí ọ̀fẹ́ láti gba ohun tẹ ti fún wa yẹn láti mú ṣẹnu ayé wa. Olúwa, pé àwọn ẹlẹ́ṣẹ̀ tó wà níbí, wọn ó la ojú, wọn ó sì rí ìpèsè Ọlọ́run fún wọn, wọn ó sì dẹni ìgbàlà ní orúkọ Jésù. A dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́ wa, ní orúkọ Jésù la gbàdúrà. Ẹ ṣe àmín.

0: Amen.
1: Amen.
0: We remain standing as we
1: Lẹ́nu rẹ kó gbàdúrà pé kí Olúwa kó ṣe ohun tuntun nínú ayé rẹ ní gbogbo agbègbè ayé rẹ ohun ńlá ohun ìyanu gbàdúrà
0: tí o bá Ọlọ́run sọ̀rọ̀
1: pé kí Olúwa kó ṣe ohun tuntun ní gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ayé rẹ a fẹ́ kí Olúwa ṣe ohun tuntun nínú ayé wa ní orúkọ Jésù la gbàdúrà nínú Kọ́rìntì kínní orí
0: 4:20
1: ní ọjọ́ ìkínní
0: ọ̀sẹ̀ lay by him in store as God has prospered him that there be no gathering when I come. It's time now for tithe and
1: offering. Ohunkóhun tó bá ti mú wa nà sókè ká lè gbàdúrà Ọlọ́run a máa dúpẹ́ a dúpẹ́ fún àwọn èèyàn yín a dúpẹ́ fún pé wọ́n ṣe tán láti fi fún yín bí wọ́n ṣe na ọrẹ àti ìdámẹ́wàá yìí sókè fún yín níbi gbogbo ẹ̀bùkún wọn kí ẹ sì pa gbogbo iṣẹ́ ìṣùrun nínú ayé wọn lórúkọ Jésù Olúwa dúpẹ́ nítorí pé àmọ̀pẹ ti dáhùn ní orúkọ Jésù la gbàdúrà àwọn adarí wa wà lẹ́gbẹ̀ẹ́ rẹ níbẹ̀ fi ọrẹ àti ìdámẹ́wàá rẹ sínú àpò tí wọ́n gbé sí yíká ní ẹ̀gbẹ́ rẹ ń bẹ̀ bí a ṣe ń tẹ̀síwájú a ó gbàdúrà fún ìjọ fún orílẹ̀-èdè nínú Matthew 4:14 ẹsẹ̀ ìkẹrìnlá bíbélì sọ fún wa wípé ìyìn rere yìí a ó sì wàásù rẹ̀ ní gbogbo àgbáńlá ayé gẹ́gẹ́ bí ẹ̀rí nígbà náà ni òpin yóò sì dé a ó gbàdúrà pé kí Olúwa kó ṣí ilẹ̀kùn sílẹ̀ gbagada fún ìjọ pé àwọn ibi tó a ti ń tako ìrere a ó gbàdúrà pé níbẹ̀ gan o kí Olúwa kí ó jẹ́ kí ìrere tàn kalẹ̀ lọ síbẹ̀ nípasẹ̀ rédíò àti tẹlifíṣàn pé gbogbo ìdíwọ́ ní gbogbo àwọn ibi tí wọn ò ti gba fààyè gba ìrere láàyè pé kí Olúwa kó ṣí ilẹ̀kùn sílẹ̀ fún ìrere láti wọlé síbẹ̀ kí ìrere kó tàn kalẹ̀ kí Olúwa kó mú gbogbo ìdíwọ́ àti gbogbo ìdènà kúrò lọ́nà ìrere láẹnu rẹ kó gbàdúrà pé lónìí ní gbogbo àgbáńlá ayé Olúwa yóò mú gbogbo ìdènà fún ìrere láti tàn kalẹ̀ kúrò ní orúkọ Jésù la gbàdúrà a ó gbàdúrà fún olùṣọ́ àgùntàn wa àgbà bàbá wa nínú Olúwa nínú Sáàmù 111 ẹsẹ̀ ìkẹjọ Olúwa yóò pa àlọ àti àbọ̀ rẹ mọ́ láti ìsinsìnyí lọ àti títí láéláé kí ìjọ kí ó wípé àmì a ó gbàdúrà fún bàbá wa nínú Olúwa olùṣọ́ àgùntàn àgbà wípé kí Olúwa kó bẹ̀rẹ̀ kó máa pa wọ́n mọ́ kí Olúwa kó sì máa dáàbò bò wọ́n ní gbogbo ìrìn àjò wọn àti ní gbogbo ìsọjí tí wọ́n ń ṣe ní Nàìjíríà àti lóde Nàìjíríà ẹja gbàdúrà fún wọn lówùúrọ̀ yìí pé kí Olúwa kó pa wọ́n mọ́ kó fún wọn ní oore ọ̀fẹ́ sí ìfàmìrẹ́yàn sí agbára sí kí Olúwa kó fún wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣiṣẹ́ ìránṣẹ́ ní gbogbo àgbáńlá ayé ní orúkọ Jésù la gbàdúrà a ó gbàdúrà fún ìjọ nínú Chronicle 2:29 ní ẹsẹ̀ ìkarùn-ún Chronicle keji ori kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ karùn-ún, ó sì wí fún wọn pé ẹ gbọ́ tèmi ẹ̀yin ọmọ Lefi, ẹ ya ara yín sí mímọ́ nísinsìnyí, kí ẹ sì ya ilé Olúwa Ọlọ́run àwọn bàbá yín sí mímọ́, kí ẹ sì kó ohun àìmọ́ náà jáde kúrò ní ibi mímọ́. A ó gbàdúrà fún ìjọ káàkiri jákèjádò pé kí Olúwa kó pèsè gbogbo ọmọ ìjọ sílẹ̀ láìsí ìdọ̀tí, láìsí àìṣòdodo. Kí Olúwa kó pèsè gbogbo ọmọ ìjọ sílẹ̀ fún bíbọ̀ Olúwa láti sísìn lọ. Ẹ jẹ́ ká lanu wọn, ká gbàdúrà o pé ọmọ ìjọ kọ̀ọ̀kan kí Olúwa kó pèsè wọn sílẹ̀, kó sì pa wọn mọ́, pé nígbàtí ìgbàsókè bá wáyé kí ẹnikẹ́ni má pàdánù ìgbàsókè. Gbàdúrà pé kí Olúwa kó pèsè rẹ sílẹ̀, kó pèsè mi sílẹ̀ fún bíbọ̀ Olúwa. Ní orúkọ Jésù la gbàdúrà. A ó gbàdúrà lónìí pé bá a ti wà níbí lówùúrọ̀ yìí, kí Olúwa kó bùkún ọ, kí Olúwa kó ṣiṣẹ́ ránṣẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa ní ọ̀nà àkànṣe. Ní orúkọ Jésù la gbàdúrà. Bàbá ayérayé, a dúpẹ́ ní òwúrọ̀ yìí. A fi ọpẹ́ fún yín fún àǹfààní tẹ́ fi fún wa láti gbàdúrà sí yín. À ń béèrè, a sì ń gbàdúrà pé ohun gbogbo tá a ti fi ṣọwọ́ sí yín Olúwa nípa orílẹ̀-èdè wa, ní gbogbo àgbáláyé, nípa ti olùṣọ́ àgùntàn wa àgbà àti àwa náà tá à ń pèsè sílẹ̀ fún bíbọ Olúwa, ẹ ó dá wa lóhùn ní orúkọ Jésù. A gbàdúrà pé bá a ti wá lónìí, ẹ jẹ́ kí ọ̀run ṣí sílẹ̀ fún wa, kí òwàrà òjò ìbùkún kó sì rọ̀lé wa lórí ní orúkọ Jésù. A dúpẹ́ nítorí pé a mọ̀ pé ti dá wa lóhùn ní orúkọ Jésù la gbàdúrà. Àmì. A fẹ́ kí gbogbo yín káàbọ̀ sí ìsìn ti ìjọsìn ọjọ́ ìsinmi ti kárí ayé lónìí. A fẹ́ kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wá síbí fún ìgbà àkọ́kọ́, a fẹ́ sọ fún yín wípé bàbá wa nínú Olúwa, inú wọn dùn wípé ẹ wà láàrin wa ń bí lónìí. Níbikíbi tó kẹ́ lè wà, ẹ dìde dúró ká lè dá yín mọ̀ pé àwọn adarí wa kí wọ́n lè mọ̀ yìí, kí wọ́n sì lè sọ nǹkan tẹni láti ṣe fún yín. Bí ẹ ṣe ń gba ìfitónilótì yìí, wọ́n á fún yín ní àwọn ìwé pélébépélébé kan, ẹ gbà á, kí ẹ sì rí dájú pé ẹ kọ ohun gbogbo tí a ẹ dáhùn ohun gbogbo tí a kọ síbẹ̀, kí a ba lè jẹ́ ìrànlọ́wọ́ fún yín. Ẹ ṣe ẹ jókòó ìfilọ̀. A fẹ́ sọ fún yín pé ìsọjí kárí ayé yìí, a ti ṣètò rẹ̀ láti bùkún gbogbo ènìyàn jákèjádò àgbáńláyé. Mo sì gbọ́ Ọlọ́run gbọ́ pé lówùúrọ̀ yìí, Olúwa yóò bùkún wa lọ́nà àkànṣe lórúkọ Jésù. Ìjọ Deeper Life, a ń ní ìpàdé àkànṣe mẹ́ta lọ́sọ̀ọ̀sẹ̀. Ní ọjọ́ Ajé tí ń ṣe ọjọ́ Monday, ìyẹn ní ọ̀la, a ń ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ṣísẹ̀ntẹ̀lé àti lẹ́sẹsẹ. Ẹ̀kọ́ Bíbélì yìí ni bàbá wa nínú Olúwa alákòóso àgbà ni wọ́n ń kọ́ wa lẹ́kọ̀ọ́ Bíbélì fún ara wọn ní aago márùn-ún. A sì ń ṣiṣẹ́ ránṣẹ́ fún àtààrà láti olú ìjọ wa, a sì fi ń ṣọwọ́ sí gbogbo àgbáńlá ayé. Ní ọjọ́ ìjọsìn, a ń sin Olúwa nínú ẹ̀mí àti ní òtítọ́. Gẹ́gẹ́ ọjọ́ ìsinmi bí òní, a ń bẹ̀rẹ̀ ìpàdé wa ní aago mẹ́jọ ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Ní ọjọ́bọ̀ yẹn, ọjọ́ Tọ́sdee, ó jẹ́ àkókò ìsọjí àti ìdánilẹ́kọ̀ọ́ nípa ìjèrè ọkàn. Ó jẹ́ àkókò tí à ń jẹ́rìí, ó jẹ́ àkókò tá à ń gbàdúrà ìṣìpẹ̀, ó jẹ́ àkókò tí a sì ń jẹ́rìí ohun ńlá tí Ọlọ́run gbé ṣe láàrin wa, tí a sì ń rán wa jáde lọ fún ìjèrè ọkàn. Ní aago mẹ́fà àbọ̀ ni à ń níyẹn ní gbogbo ọjọ́ Tọ́sdee. A tún fẹ́ sọ fún wa wípé ìsọjí GCK ń tẹ̀síwájú ní alẹ́ yìí o, ní aago márùn-ún ní ibi ìsọjí tó súnmọ́ ìní ìtísìn ṣe ọjọ́ àṣekágbá Olúwa fún ti GCK ọ̀tẹ̀ yìí. Mo sì fẹ́ sọ fún yín pé Ọlọ́run pèsè ohun ńlá fún gbogbo wa. O lè pàdánù ète Ọlọ́run fún ayé rẹ, o sì ní láti pe àwọn ẹlòmíràn wá láti bá ẹ wá, láti wá gba ohun ńlá tí Olúwa fẹ́ ṣe fún wa. Bàbá wa nínú Olúwa ń dúró dè ọ́. Mo sì fẹ́ sọ fún ọ wípé Olúwa yóò bùkún ọ lọ́pọ̀lọpọ̀. Ìfitónilẹ́ni àkànṣe, àpèjẹ fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ ní ìyípadà ọkàn yóò wáyé ní ọjọ́ kẹsàn-án, ọjọ́ Sunday, ní gbogbo olú ìjọ Deeper Life. fun awon ifitoni leti miran tun los si ijo to sumo ijo Deeper Life to sumo e nibe ijo kan wa Deeper Life kan wa to sumo e a si n boju soke lati ri o nibe a si mo wi pe Oluwa yo bukun o e seun ki Oluwa ko bukun yin.

láti ní ìjọ Deeper Life. Peter Wagner, ẹni tó jẹ́ ọ̀jọ̀gbọ́n ní iléèwé ìkọ́ni Bíbélì wá, ó sì rí ìjọ, ó ti ẹ̀ ṣiṣẹ́ ìránṣẹ́ nínú ìjọsìn márùn-ún. Ó ṣe àkọsílẹ̀ wípé ìjọ yìí ni ìjọ karùn-ún tí ó tóbi jùlọ ní gbogbo àgbáyé. A bẹ̀rẹ̀ sí mọ̀, a sì ń kẹ́kọ̀ọ́ pé okun àti títóbi ìjọ kìí ṣe nípa iye èèyàn tó ń jókòó sínú ìjọsìn, ṣùgbọ́n nípa àwọn tí à ń rán jáde. A bẹ̀rẹ̀ sí rán àwọn ajíhìnrere jáde báyìí. A ti ní àwọn ajíhìnrere ní àwọn orílẹ̀-èdè Áfíríkà ju 50 orílẹ̀-èdè lọ ní Áfíríkà. A sì ti dé àwọn Amẹ́ríkà, Yúróòpù. A ní àwọn ajíhìnrere ní àwọn ibi gbogbo káàkiri àgbáyé. Bẹ́ẹ̀ ni a ní ìwàásù ìta gbangba yìí. À ń pè é ní ìwàásù kárí ayé. Ibikíbi tí a bá wà tí ìsọjí ìbá ti wáyé, à ń fi sọwọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ju orílẹ̀-èdè tó lé ní 120 lọ, tàbí 180. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà mú Olúwa gẹ́gẹ́ bí olùgbàlà wọn. Bákan náà la sì rí iṣẹ́ ìránṣẹ́ ìwòsàn tí Olúwa wa Jésù Kristì tó fọwọ́ ka ayé àwọn èèyàn tó ń yé ayé àwọn èèyàn padà. Ó sì jẹ́ àgbàyanu àǹfààní ńlá tí Olúwa fi fún wa. Àìlẹ̀kùn tó ṣí sílẹ̀, a ní àwọn ọ̀rẹ́ olùṣọ́ àgùntàn, àwọn ìránṣẹ́ Ọlọ́run tí ń ràn wá lọ́wọ́. Bẹ́ẹ̀ ni iṣẹ́ Ọlọ́run báyìí, ó wá ń lọ sí ìhà agbègbè Asia. Ó jẹ́ àǹfààní ńlá fún mi láti wà pẹ̀lú yín, láti ní àìfọwọ́sowọ́pọ̀. Ìrìn ló ń pọn ìrìn. Ohun tèmi ò lè ṣe, ẹ̀yin lè ṣe. A sì lè ṣiṣẹ́ papọ̀, ká gbàdúrà papọ̀ láti dé àwọn ibi gbogbo ní Asia fún Olúwa. Bí a sì ṣe ń fọwọ́sowọ́pọ̀ láti ṣiṣẹ́, mo gbàgbọ́ pé Ọlọ́run yóò lo gbogbo wa lápapọ̀ láti ṣe ìfẹ́ rẹ̀ àti láti kéde ìhìnrere, kó sì dé ọkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní àwọn orílẹ̀-èdè wa. Ẹ̀ṣẹ́ Ọlọ́run yóò bùkún yín. Báyìí màá pe olùṣọ́ àgùntàn Reverend Babu láti India. A pè wọ́n, ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún wọn. Àti Mrs. Ellison, aṣojú àwọn tó ń ṣe àkọsílẹ̀ ìwé, kí àwọn pẹ̀lú wá. A ó sì pe olùṣọ́ àgùntàn Chari, Apostle Wee, Mama Esther, kí àwọn pẹ̀lú wá darapọ̀ níwájú pẹpẹ. Ẹ jọ̀wọ́ ẹ wá. Pastor Dean, ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún wọn. Ẹ fẹ́ sọ̀rọ̀ díẹ̀. Ẹ ṣe. Ẹ kúrọ̀ lẹ́ arákùnrin àti arábìnrin. Ó jẹ́ ohun tó dára pé a lè wá papọ̀ gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run. Ó jẹ́ àkókò tí Ọlọ́run ti ṣètò fún wa láti ṣe ẹlẹ́rìí ohun ńlá tó ń ṣẹlẹ̀ nínú ayé bàbá wa ní Olúwa. Olùṣọ́ àgùntàn ọ̀mọ̀wé WF Kumuyi, wọ́n jẹ́ ènìyàn Ọlọ́run tí wọ́n sì ń darí ẹgbẹ̀gbẹ̀ lọ́nà ẹgbẹ̀gbẹ̀rún àwọn èèyàn. Ìjọ wọn sì jẹ́ ìjọ tó bá ìgbà mu. Bẹ́ẹ̀ ni wọ́n sì mú àwọn ìránṣẹ́ Ọlọ́run dàgbà. Bẹ́ẹ̀ ni nípa ti ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú, mo ń lo àǹfààní yìí láti jẹ́ kẹ́ ẹ mọ̀ pé eléyìí ni ọjọ́ tí Olúwa ti yàn. Ẹ jẹ́ ká yọ̀ kí inú wá sì dùn nínú rẹ̀. Ẹ jẹ́ kí n mú ọ̀rọ̀ Ọlọ́run láti inú Bíbélì. Bíbélì wí báyìí, Timotiu 2:17, ó ní àwọn èèyàn, àwọn alàgbà tí ó ṣe àkóso dáradára ni kí a kà yẹ sí ọlá ìlọ́po méjì. Eléyìí jẹ́ àgbékalẹ̀ ẹ̀kọ́ pẹ̀lú àwọn tí ó ṣe làálàá ní ọ̀rọ̀ àti ní kíkọ́ ni ká bọlá fún wọn. Ìgbéga.
ati ola gbogbo won yi o wa latodo Oluwa bayi e je kin se afihan fun yin eni to se akosile iwe kaakiri agbaye o je ise iranse to la gbogbo aye ja o bere ni London nipa o pa igbe aye ati ise iranse baba wa ni Oluwa be ni won si la eko to po koja awon eyan wa ti an lowo si idamo ati iwe eri sugbon awon to mu ki won keko ki o gboye ki an je adari ki an si je eni ti o se agbekale ikede kaakiri agbaye ati awon modagba awujo ti an si nipa lori egbegbe ran awon eyan kaakiri aye pelu igbagbo gege bi adari bayi fun idagbasoke eko ati awon eranlowo ati irunisoke awon igbese nitori na iwe to se akosile iwe kaakiri agbaye ni London be ni won se afihan olanla awon orilede awon adari nla ati aye bayi arakunrin arabirin inu mi dun lati ni pelu wa asoju ati akowe to se akosile iwe ni London with Eliazari won wa nbi lati fi ola ati lati kede ati lati fi oye eni ti o lola julo lati nu iwe akosile kaakiri agbaye e je ki n pe omowe Eliaza lati fun won ni eku rele arakunrin arabirin emi ni Eliaza akowe ile ise iranse to se akosile iwe kaakiri aye ni London oluso agutan WF kumuyi fun iwe eri titayo yi gege bi omowe lati nu ile ise iranse to se akosile be ni a fi iwe eri fun won on to lo lori pepe mo fe pe Pastor Jacob Dele oluso agutan lati ile ise iranse Deeper Life ni America a ni anfani lati peyin wa si waju pepe ara ati arakunrin ninu Christi awon onirunru aworan wa sugbon amo opolopo awon baba lo wa baba opolopo ati arunisoke ati eni to tayo ninu si bani soro eniyan Olorun ti a ti bukun fun opolopo kan kaakiri agbaye won je eni to ni oye to jele won je eni to ga julo ti a sin se itoju ti a fi kaanu han si awon eyan ti a n gbe opolopo adari dide kaakiri agbaye sinu ise iranse ijo Deeper Life ni Lagos ni Eko be ni won mu ise iranse won wa nipase GCK o jamon kan sugbon to tumo si ni pe ki a wa so re kaakiri agbaye nipase oluso agutan WF o je apele to dara lati gege bi ohun ti a fi han lori ero amoworan to mi awon orilede ko si omiran ki se wi pe awon to se afihan tori ati kowo jo be ni won si fi anfani fun gbogbo awon eyan kaakiri agbaye lati wa so ojulowo iherere bene nipasẹ Sonic TV ni India bayi ani anafewa ati lati se atileyin fun oluso agutan WF kumuyi ati omowe Eliaza bi won se fi fun won ni oye lati le ise iranse awon to se akosile iwe ni London bawo lo se jeun to dara to eje ka sajoyo ijoro looto olorun eje a se ajoyo aye oluwa baba dupe lowo yin fun igbe aye oluso agutan William Kumuyi iranse adupe fun tokotaya yi ti an tin nipa lori opolopo awon eyan ni Africa ni India ati kaakiri agbaye adupe fun igbe aye ifare ni rubo won
a dúpẹ́ fún ìfaraẹnijì, a dúpẹ́ fún ìfàmíyàn àti agbára Ọlọ́run tí ẹ fi sínú ayé wọn, gẹ́gẹ́ bí ẹni tó kéde ìrìn Ọlọ́run láti mú ògo wá fún orúkọ yín Jésù Olúwa àti Olùgbàlà káàkiri àgbáyé ní orúkọ Jésù àmì. Ẹ ṣe àdúpẹ́ fún àǹfààní yìí, àwa àti àwọn adarí àti àwọn èèyàn Ọlọ́run ní India. A fẹ́ kí yín kú oríire bàbá wa ní Olúwa fún àṣeyọrí ńlá báyìí. Ìdáhùn látọ̀dọ̀ bàbá wa ní Olúwa. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. Mo mọ rírì ọlá àti àǹfààní tí a fi fún mi láti ilé iṣẹ́ ìránṣẹ́ tó ń ṣe àkọsílẹ̀ ìwé. A gba ohun ọlá yìí kìí ṣe fún èmi àti fún aya mi, ṣùgbọ́n mo gbé eléyìí fún ògo Ọlọ́run, nítorí Kristi ò ní ẹni náà, ẹni tó ṣe ìrúbọ tó ga jùlọ fún ìgbàlá gbogbo ayé. Ọlọ́run sì fẹ́ràn ayé tó bẹ́ẹ̀ gẹ́, tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo pé ẹnikẹ́ni ní gbogbo orílẹ̀-èdè, ní gbogbo ibikíbi, gbogbo ìran tó bá gbà á gbọ́ kò ní ṣègbé, ṣùgbọ́n yóò ní iyè àìnípẹ̀kun. Ó pè wá ní kọ̀ọ̀kan láti ṣiṣẹ́ ìsìn fún ìran ènìyàn àti láti ṣiṣẹ́ fún àwọn ẹ̀dá tí Ọlọ́run dá. Ó sì jẹ́ àǹfààní ńlá nípa orí ọ̀fẹ́ rẹ̀, kìí ṣe nítorí pé a jẹ́ ẹni tó yẹ, kìí ṣe nítorí pé ohunkóhun tó wà náà wa, nípa orí ọ̀fẹ́ àti fún ni. Ní àbáyọrí eléyìí nípa ipa rẹ̀ lórí ìgbé ayé mi, lórí ayé mi àti aya mi àti èmi àtaya mi, a fi ara wa jì fún Olúwa láti sin àwọn èèyàn rẹ̀, kìí ṣe fún èrè, kìí ṣe fún ohunkóhun, ó ti ṣe ohun tó tó fún wa náà. Ní gbogbo ìgbà, gbogbo ọjọ́ ayé wa tó kù, a ti fi jì fún un, débi pé ìfẹ́ rẹ̀, iṣẹ́ rẹ̀ àti ìfẹ́ rẹ̀ yóò jẹ́ èyí tó jẹ́ olúborí ohun tí a fàyè wa jì fún. Bó tiẹ̀ jẹ́ wípé ọjọ́ orí ó ti ń pọ̀ sí, ọmọ ọdún 95 ní oṣù tó kọjá, ṣùgbọ́n mo gbàgbọ́ pé àwọn èèyàn tí wọ́n ti gbégbé ayé, iye ọdún tí àwọn èèyàn lérò fún wọn lọ, Ọlọ́run ti bùkún fún wa, èmi àti àwọn mọ̀mọ́, fún ìlera pípé. Mo gbàdúrà pé àwọn ìpele tó kù yìí yóò jẹ́ ìbẹ̀rẹ̀ àti àpele láti dé gbogbo agbègbè Asia. Mo ń fojú sọ́nà láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú yín. Ohun ọlá yìí ó wà fún gbogbo wa papọ̀ gẹ́gẹ́ bí ìmúlọ́kànle. A ó lè dọ́dọ̀ àwọn èèyàn táwọn èèyàn ò tí ì dé ju ti àtẹ̀yìnwá lọ lẹ́ẹ̀kan sí. Mo fi ìmoore hàn pé a kà mí sí gẹ́gẹ́ bí ẹni tí ọlá yẹ fún láti ilé ìwé tó ń ṣe àkọsílẹ̀ ìwé, eléyìí sì jẹ́ ìmúlọ́kànle láti dìde kí a sì ṣe ohun tá ò tí ì ṣe tẹ́lẹ̀ rí. Ẹ ṣé, Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ ṣé olùṣọ́ àgùntàn àti ọ̀mọ̀wé WF Kumuyi kí n tó kù. Ẹ jẹ́ kí n sọ pé ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí aṣojú fún ìjọ Deeper Life ní Nàìjíríà àti èyí tí olùṣọ́ àgùntàn W Kumuyi Asonit TV ní India. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé a ní yín, a sì ní yín pẹ̀lú wa. A dúpẹ́ fún àǹfààní kí Ọlọ́run kó bùkún fún yín àti Sonic TV àti àwọn èèyàn Ọlọ́run. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀, Ọlọ́run á bùkún fún yín.

0: There are men whose lives become a sermon.
1: Ọ̀pọ̀lọpọ̀ ni àwọn èèyàn ní ìgbé ayé wọn di èyí tí a mọ̀ síwájú kí wọ́n tó lẹ́nu wọn. Ọ̀pọ̀ ló ti wà nígbà mìíràn àwọn bàbá. Ọlọ́run jó lóòótọ́. Olùsọ àgùntàn WF Kúmúyì. Wọ́n jẹ́ irú ọ̀kan. Wọ́n wà sí ìwà mímọ́. Kìí ṣe gẹ́gẹ́ bí ènìyàn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹwà. Kìí ṣe gẹ́gẹ́ bí ẹni tó ń wá ojú rere Ọlọ́run ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìgbé ayé tí a fi orí ọ̀fẹ́ kún. Ọlọ́run kan náà ẹni tó ń dá àwọn ẹlẹ́sẹ̀ láre nípa ìgbàgbọ́ ló ń so nígbàgbọ́ di mọ́ nípa orí ọ̀fẹ́ kan náà. Ìwà mímọ́ yìí kìí ṣe pé ọ̀nà sí ipa ìfẹ́ Ọlọ́run ó jẹ́ ẹ̀rí pé a ti rí ọ nípa rẹ̀. Ìdánilójú yìí ó ná wọn ní nǹkan a lé wọn a kọ̀ wọ́n a lé wọn jáde a ní ohun wọn a ò fààyè gbà. Ọlọ́run sàmì ọ̀rọ̀ yàn wọ́n láti bẹ̀rẹ̀ wọ́n tẹ̀síwájú wọ́n ń na owó wàásù wọ́n ń kéde ọ̀rọ̀ Ọlọ́run. Iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n gbé sí ọkàn ọwọ́ adì iṣẹ́ ìránṣẹ́ ìjọ Deeper Life. Ohun tí ìjọ lóòótọ́ fi hàn nìyí. Ohun tí orí ọ̀fẹ́ mú jáde nìyí. Láti àwọn ẹni mẹ́ẹ̀ẹ́dógún tó kóra jọ nípa sisi bélì ní ilé ní yunifásitì bẹ́ẹ̀ ni ẹgbẹẹgbẹ̀rún káàkiri Áfíríkà Yúróòpù Àríwá Amẹ́ríkà àti Yúróòpù wọ́n gbé ohun ẹni yìí kìí ṣe fún ẹ̀sìn ṣùgbọ́n láti wá sọ́dọ̀ Kristi láti ṣiṣẹ́ ìránṣẹ́ fún ìgbé ayé tí kò wọ́pọ̀ agbára ìwà mímọ́ tí a gbé wọ̀ wọ́n. Wọ́n ń wọṣọ lọ́nà tó rọrùn. Wọn ò gbé apáta ìpè mojẹ́ni ńlá sókè kìí ṣe nípa kíkọ́ ìjọba ní orúkọ wọn ṣùgbọ́n nípa nǹkan pé kí Ọlọ́run di àyínlógo kí ìgbé ayé di mímọ́ nípa orí ọ̀fẹ́. Ẹ dara mọ́ Alan Isaacson ẹni tí ó ṣe ìwádìí ìjọ Deeper Life ó sọ àsọkágbá pé ìjọ yìí ń dàgbà nípa ìdáhùn sí àdúrà àti ìgbé ayé ìgbọ̀jẹ̀gẹ́ ti kíkéde ìhìn rere kìí ṣe gẹ́gẹ́ bí ohun tá à ń polongo ṣùgbọ́n gẹ́gẹ́ bí kìí ṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́ nìkan ṣùgbọ́n ó jẹ́ ẹ̀rí àti ìgbé ayé láti ṣe àfihàn pé nígbà tí èèyàn bá jọ̀wọ́ ara rẹ̀ pátápátá fún Ọlọ́run ìjọ lóòótọ́ Ọlọ́run yóò di ohun tí ó ń farahàn. Ìjọ Deeper Life lónìí ó dúró gẹ́gẹ́ bí àpẹẹrẹ ńlá káàkiri kìí ṣe fún nǹkan bí kò ṣe ìgbọràn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkàn ọ̀pọ̀ ìgbé ayé tá a sọ̀dọ̀tun àti ìsẹ̀ránṣẹ́ tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú bíbélì bẹ́ẹ̀ ni àwọn ọkàn mẹ́ẹ̀ẹ́dógún tó ń pòǹgbẹ tí a ò mú kúrò nínú ìwàásù tí a bẹ̀rẹ̀ pẹ̀lú Ọlọ́run ìwàásù ìwà mímọ́ agbára nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Olùsọ àgùntàn WF Kúmúyì ẹni tí nípa agbára Ọlọ́run tí wọn ò dáwọ́ dúró nípa Ọlọ́run ń lò wọ́n. Lónìí a ò kàn ṣe àfihàn ènìyàn Ọlọ́run à ń ṣe àfihàn ènìyàn tí ó jẹ́ ẹni tó kún fún ọ̀rọ̀ náà ẹni tó ń ṣiṣẹ́ náà ẹni tó kún fún ìfẹ́ bàbá. Pèsè ọkàn rẹ sílẹ̀ fún alákòóso àgbà ìjọ Deeper Life olùdásílẹ̀ GCK olùsọ àgùntàn ọ̀mọ̀wé WF Kúmúyì ẹ ṣé. Lónìí ó jẹ́ àǹfààní ńlá láti wà pẹ̀lú yín. Ó sì jẹ́ àǹfààní ńlá láti sọ nípa Jésù. Jésù ni olùgbàlà wa. Ó fún wa ní ìyà ìnípẹ̀kọ. Ó fún wa ní ìyè lọ́pọ̀lọpọ̀. Ohun tó fi fún wa ó fẹ́ ká ṣe àjọ pẹ̀rẹ̀pẹ̀ láwọn ẹlòmíràn. A ó bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà. Bàbá ọ̀run a dúpẹ́ nítorí pé ẹ mú wa wá sọ́dọ̀ Jésù ọmọ bíbí yín kan ṣoṣo. Nípasẹ̀ rẹ̀ lẹ fún wa ní ìyè àti ìgbàlà. nipasẹ re e so wa di omo ibile ijọba olorun e je ki a le gbe ki a si ma se on gbogbo gege bi omo ibile ijọba na e si ti pese ibi kan sile fun wa ninu ijọba yin ni orun e fun wa ni gbogbo ore ofe lati gbe pelu yin ki a si wa pelu yin e bukun fun wa ki a le bukun fun awon elomiran ni oruko Jesu ni agbadura adupe fun olorun to fun ani oru ojo bi oni ojo ijosin awa sodo re nitori pe ati gba latodo re awa nitori pe a fe gba si latodo re awa n josin si be ni a n fi yin wa sowo si oro bi adura wa se n goke ri orun be ni ileri ati awon ipese re n to wa wa ohun to wa wa sodo wa awa n se ajopin re pelu awon aladugbo wa idi ni ti a fi n so nipa gbigba si ati mimu lati inu agbon agbe kristi eyi ti ko le ti orisun re o le pin kristi ni orisun ti a o le gbogbe o so nu Juanu ori ikewa ese ikewa o le ki wa bi ko se lati jale ati lati pa ati lati parun o wa wi pe emi wa ki won le ni iye ani ki won le ni ni opolopo a n gba iye lopolopo awon ibukun re je agbon agbe nitori na a n gba lati inu agbon agbo orisun yi a n gba idariji a n gba idariji yi si lopolopo ohun ti a n gba lawa naa n fi fun ni a n gba idariji awa na dariji awon elomiran a n gba ife re a si won gba ife re yi siwaju ati siwaju si ohun ti a wa n gba lati inu ife re la n fi fun awon elomiran a n gba anu re gbogbo igba ti a ba wa a wa n gba anu to po to le kinka si a n gba lati inu aanu re to fi han ohun ta wa wa n gba a wa n fi fun ni si ati si iwaju si ko wa fe ko dabi okun to ku epo kan gba ko fi ohunkohun fun enikeni okun to je okun to ku ohun lo n gba ti ki fi fun enikeni o gba ihinrere ayo ti ihinrere iwo na fi fawon elomiran olorun feran araye to bege ki o fi omo bibi re kan soso fun ni ki enikeni ti o ba gba gbo ki o mo ba asigbo sugbon ki o le ni iye aini pekun eleyi ni ihinrere eleyi ni igbala oluwa owo ore ti te iwo na fi fawon elomiran iwo ro n pa eleyi akoko gbigba si lati inu ise iranse to ga julo ti olugbala torun wa agba igbala o wa so pe olorun feran re o wa fi jesu omo bibi re kan soso fun o gbagbọ agbọla adariji o anu olorun ti dodo re o fun o ni ayo igbala o fun ọ ni alaafia nu igbala yii o fun ọ ni agbara igbe aye titun o ohun to wa ti gba wa fi fun awon elomiran gbogbo eniyan ni olorun da gbogbo awon eyan ti olorun da patapata kaakiri agbaye awon la npe ni aye ti fun iwo ni igbala igbala to ti gba ye fi fun awon eyan mo se eleya meya mo so pe ah emi je dudu awon je fofun emi je dudu awon je alawo ofefe be ko igbala to ti gba yen fi fun awon okan to ku Olorun fun o ni ife ki se ikorira o fun o ni ife ki se ikorira o le fun awon eyan ni ikorira nitori pe o gba yen latodo olugbala lati orun wa akagbo laye ohun to ti gba yen ni ko fi fun awon elomiran o le fun awon eyan ni ikoro nitori pe o gba yen lati odo olugbala lati orun wa ni lati koko gba na ko to le fi fun elomiran gbogbo igba to ba wa ka bibeli gbogbo igba to ba wa gbadura o n gba si lati odo olorun be ni o si ni lati ma gba si ati gba si siwaju si nigba to ba pari adura gbigba boya lati nu ile ijosin tabi gbogan re bo se wa n jade lo ohun to ti gba yen olorun reti ko fi fun awon elomiran ikeji awari ohun ti a gba leyin igba ti a ko gba igbala bayi o wa gba ori ofe lati gbe igbe aye iwa mimo Olorun je mimo. Jesus toka si Olorun gege bi baba mimo, baba wa orun. Jesus je ni mimo. Awon to gbadura won toka si gege bi Jesu omo re mimo. Emi mo o je mimo idini ti a fi npin ni emi mimo. Awon angeli je mimo. Iwo re David toka si awon angeli gege bi awon angeli mimo. Orun je mimo. Nitori ibe ni Olorun to je Olorun mimo ngbe. Awon ti o di orun gbogbo eni to nlo si orun gbodo je mimo. Nitori pe bibeli so yi pe lai si wa mimo ko seni ti o ri Olorun. Idi ni yi to pe leyin igba ti a ba ti deni igbala a nwa sodo Olorun ko ba le so wa di mimo ki o ba le so wa di pipe. Ninu Eberu ori kejila ese ikerinla. Eberu ori kejila ese ikerinla 12:14. E ma lepa alaafia pelu eniyan gbogbo ati iwa mimo ni aisi eyi ni ko seni ti yo ri Oluwa. Opolopo lo nya lenu pe ke lo ntumo si lati je iwa mimo. Bawo la se le gba ka si ni iriri re. Nigba ti a ba gba a gbodo fi jade. Eran ti pe bi a se ngba si lati odo Oluwa awa na gbodo fi opolopo si fun awon aladugbo wa. Ninu ede Gẹ̀ẹ́sì mo fe se itumo iwa mimo ninu leta ti a fi ko. Eran ti agba ki a ba le fi fun awon elomiran. EH E méjèèjì nínú ìwà mímọ́ ó túmọ̀ sí ìrẹ̀lẹ̀ àti ìsòtítọ́ ìrẹ̀lẹ̀ àti ìsòtítọ́. Nígbà tí a bá wá sọ́dọ̀ Olúwa, a gbọ́dọ̀ wá pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀. O lè mọ yangàn kó máa gbéraga nítorí ẹ̀sẹ̀ rẹ kó wá ti torí ẹ̀dẹ́ ní ìgbàlà. O ní láti rẹra rẹ sílẹ̀ kó o sì káàánú fún ẹ̀sẹ̀ tó ti dá nígbà náà ló tó lè ní ìgbàlà. Ìdí nìyí tí Jésù fi sọ pé alábùkún fún ni àwọn òtòsí ní ẹ̀mí nítorí tiwọn ni ìjọba Ọlọ́run. Ìdí nìyí Jésù fi sọ pé láì bá jẹ pé o bá rẹra rẹ sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ kékeré o lè dé ìjọba Ọlọ́run. Ọwa ni kí gbogbo yín pátá kí ẹ fi aṣọ ìrẹ̀lẹ̀ wọ ara yín. Wà á yàn láti jí onírẹ̀lẹ̀, wà á jẹ́ ẹni tó rẹra rẹ sílẹ̀. Wà á yàn láti jẹ́ mímọ́, wà á yàn láti jẹ́ ni ìrẹ̀lẹ̀. Ó túmọ̀ sí pé o ní láti jẹ́ ẹni tó gbọ́ràn. Nínú Pétérù kíní orí kíní ó ní gẹ́gẹ́ bí ọmọ tó gbọ́ràn. Ó ní kí ẹ mọ́ fi ara yín sí ìfẹ́kúfẹ́ àtijọ́ gẹ́gẹ́ bí ẹ ti ń ṣe látẹ̀yìnwá. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin náà sì jẹ́ mímọ́ nínú ìwà yín gbogbo. Nípa ìgbàgbọ́ Abrahamu ngbà tí Ọlọ́run pè é láì mọ ibi tí òun ń rè ó gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Lẹ́yìn ìgbàgbé o ti fi ayé rẹ fún Olúwa ngbà tí Olúwa pè ọ́ báyìí wà á wá gba oore ọ̀fẹ́ láti jẹ́ ẹni tó ń gbọ́ràn. Lí nínú ọ̀rọ̀ tí a pè ní ìwà mímọ́ ó túmọ̀ sí ìfẹ́. Ṣùgbọ́n òye gbọ́dọ̀ yọ irú ìfẹ́ wo lèyí jẹ́. Bó gbogbo eyan lo nso nipa ife awon iwe itan ti anka o nso nipa ife awon afihere ori itage o nso nipa ife awon odomokunrin ati odomobirin won so nipa ife sugbon ru ife yi ko ni olorun so nipa re Jesu ti ran wa leti pe ka fi gbogbo okan wa gbogbo aya wa ati gbogbo agbara wa fi Oluwa Olorun wa O le se yen lai je pe o ba pada wa sodo Olorun ko wa si nkan pato nu aye ninu okan re Olorun da Adamu ati Efa. O da won ni aworan ara re. Bi Olorun bo se fe omo re ti omo si fere mi mimo bakan na ni Olorun fi ife yi sinu okan Adamu ati Efa wa eje ki a da eniyan ni aworan wa gege bi ire wa awa ri pe olorun da wa gege bi ife okan re olorun wa fun won ni ase olorun fun won ni ase lati gboran si to ba wa fere olorun wa gboran si olorun lenu emo itan na adamu ati efa sa igboran si olorun won padanu ife olorun ni okan won bi efa to ba sa igboran to je eso ti a ko fun wa lati je wo to ba feran mi ohun ti mo je yi iwo na ni lati

láti inú ọkàn wọn. Ìdí nìyí tí Ọlọ́run fi ní láti ṣe nǹkan láti ní ìfẹ́ Ọlọ́run yí padà nínú ọkàn wa. Ìdí nìyí tí Ọlọ́run fi sọ́nà òwe Deuteronomy orí 30:6. Olúwa Ọlọ́run rẹ yóò sì kó àyà rẹ ní ilà àti àyà irú ọmọ rẹ láti máa fi Olúwa Ọlọ́run rẹ pẹ̀lú àyà rẹ gbogbo àti pẹ̀lú ọkàn rẹ gbogbo kí ìwọ kí ó lè yè. Lẹ́yìn ìgbà tí adẹni ìgbàlà àtọ Ọlọ́run lọ pé kó sọ ọkàn wa di mímọ́, kó gbe ìfẹ́ rẹ̀ lọ́tún sínú ọkàn wa, kí a ya ayé wa sí mọ́, ká lè gbé ìgbé ayé tó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú rẹ̀, nítorí náà a ó fi ọ̀pọ̀lọpọ̀ fún àwọn ẹlòmíràn nípa rẹ̀. Ẹran tí pé ohun tá a gbà làwa náà ń fi fúnni. Ìdí nìyí tí Jésù sọ pé òfin titun ni mo fi fún yín kí ẹ̀yin kí o fi ọmọ nìkejì yín gẹ́gẹ́ bí mo ti fẹ́ràn yín. Ìwọ gbà á kó wá ti fífẹ́ ẹlòmíràn. Kò sí ẹlẹ́yàmẹ̀yà. Onígbàgbọ́ yẹn bó tiẹ̀ jẹ́ pé ẹ kìí ṣe ọmọ ìjọ àdúgbò kan náà nítorí pé Ọlọ́run ti gba ọkàn rẹ̀ là nítorí náà kó jẹ́ ọmọ ìbílẹ̀ ìjọba ọ̀run nítorí náà o gbọ́dọ̀ fi ìfẹ́ hàn sí. Ọ̀rọ̀ tó tẹ̀lé nínú ìwà ìmọ́ni òtítọ́. Ayé ò lótítọ́. Àwọn jìbìtì lílù ìwà ìdíbàjẹ́ wà nínú ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ tí a ti ń ṣiṣẹ́. Ìdíbàjẹ́ wà nínú gbogbo àwọn àgbékalẹ̀ ètò ìjọba tó wà nínú ayé. Kódà lílura ẹni jìbìtì ó wà ní ẹbí kéréje.

0: nígbà tí a bá tọ ọlọ́run wá tó sọ wá di mọ́ a mú ká lè gbé ìgbé ayé òtítọ́ nú ayé wa àti nú ìhùwàsí wa. Nítorí náà ohunkóhun tó wù ú ṣẹlẹ̀ tàbí ohun tó wù ú mọ̀ ṣẹlẹ̀ a ó gbìyànjú láti pa ìṣòtítọ́ yìí mọ́. Àwọn nítorí náà àwọn èèyàn tó kù nú ayé wọ́n lè fẹ́ wá tọ̀ wá wá pé akélódé tí ìwọ́n mú gbogbo lọ́kùnkúndọ̀ bẹ́ẹ̀ ó ṣe jẹ́ aláṣeréǹgẹ́ bẹ́ẹ̀ nú ọ̀rọ̀ ìṣòtítọ́ nítorí pé iye tó dúró fún òtítọ́ yìí tí a bá tẹ̀ díẹ̀ a di sí iye a wá túmọ̀ sí ìdíbàjẹ́. Nígbà mìíràn ká sọ pa ó ṣòtítọ́ o lè mú kí ẹ ṣe lónìí bí ni sí wa. Òtítọ́ sísọ o lè mú kí àwọn ènìyàn kí wọ́n gbé wa tì sẹ́gbẹ́ kan kí ẹ ṣe aláìkà wá sí. Sísọ òtítọ́ wa ó lè mú kí a fi ẹ̀tọ́ wa dùwà. Nítorí náà nǹkan tó bá fẹ́ ní ìwà mímọ́ látọ̀dọ̀ Ọlọ́run ìwà mọ́ látọ̀dọ̀ Kristi o gbọ́dọ̀ pa òtítọ́ yìí mọ́. Job jẹ́ irú ọkùnrin náà tí ó pa ìṣòtítọ́ mọ́. Àwọn ọ̀rẹ́ rẹ̀ fẹ̀sùn kàn án. Ó sì pa ìṣòtítọ́ rẹ̀ mọ́ síbẹ̀. Sátani mú ìnira àti ìjìyà wá bá a. Síbẹ̀ ó pa ìṣòtítọ́ rẹ̀ mọ́. Kódà ìyàwó rẹ̀ sọ fún un pé pẹ̀lú ipò tó wà yìí ṣé wàá sì pa ìṣòtítọ́ rí mọ́. Ó sọ pé bẹ́ẹ̀ ni ó pa ìṣòtítọ́ rẹ̀ mọ́. Ọlọ́run nìkan ló lè fún wa ní irú ìṣòtítọ́ bẹ́ẹ̀. À ń tọ Ọlọ́run lọ a sì wá ń gba orí ọ̀fẹ́ láti jẹ́ ẹni tó ń ṣòtítọ́. Lọ́gán tó bá wá ti gbà á ìwọ fi fún àwọn ẹlòmíràn. Fi fún àwọn ọmọ rẹ. Fi fún ẹbí rẹ. fi fun awon omo ijo fi fun awon omo eyin to nko leko to mu dagba ni oni okan titun Olorun so ninu iwe Ezekieli ori ikeredini ogoji ese iketa keredini ogbon o so pe okan titun ni emi o fi fun yin ni ese ikarundini ogbon o ti we gbogbo eri won kuro bayi o fun won ni igbala ni ese to tele o ni emi o si fi okan toto fun yin emi yo si mu okan okuta ku ni ara yin leyin igba ti a ba ti wa sodo oluwa ta de ni igbala a o gbadura si olorun oluwa mo fi okan titun fun mi leta to tele ni a iforiti tabi ifarada Jesu so pe enikeni to ba fori ti titi di ope la o gbala Nigba miran afefe yo fe lodi si igbagbo re afefe to fe yi o le gbe awon yi orupe dani a wa mu orupe ye abu sinu oju re o wa nlo ninu ire ajo ye afefe yi nfe lodi si o wan tesiwaju lati ma lo lai boju weyin eleyi la npe ni iforiti leyin igba ti o ti gba iya inipekun o nilo ori ofe olorun ko le foriti ko foriti siwaju ko foriti titi de opin si oni ijoware ni ijoware ni mo jowo gbogbo re fun Jesu mo fi gbogbo re fun nígbà tó dẹni ìgbàlà. Ohun búburú tó wà nù ayé rẹ wà á jọ̀wọ́ rẹ̀ fún Olúwa. Wà á jẹ́wọ́ ẹ̀sẹ̀ rẹ, wà á sì jọ̀wọ́ ayé rẹ. Débi pé o ò ní padà sínú ẹ̀sẹ̀ náà mọ́, wà á jọ̀wọ́ ara rẹ fún Olúwa. Bẹ́ẹ̀ ni wà á jọ̀wọ́ gbogbo fún Ọlọ́run. Nítorí náà bí a ṣe ń tẹ̀síwájú pẹ̀lú Olúwa. Àwọn oore kan wà tó lè fẹ́ ṣe ìdíwọ́ fún ohun tó dára jù nínú ayé rẹ. Nígbà tí Pétérù wá láti mọ Jésù, ó ní àwọ̀n tó fi ń pẹja tó ń fi ṣiṣẹ́. Àwọn yìí kì í ṣe ẹ̀sẹ̀. Ó ti kọ́ sọ fún Olúwa pé Olúwa kò lọ́dọ̀ mi torí pé mo jẹ́ ẹlẹ́sẹ̀. Àwa rí pé ó jẹ́ wẹ́sẹ̀ rẹ̀, ó jọ̀wọ́ ara rẹ̀ fún Olúwa. Jésù sọ fún un pé máa tọ̀ mí lẹ́yìn láti òní lọ, wà á di ẹni tó ń pẹja ènìyàn. Bó tiẹ̀ jẹ́ pé àwọ̀ tó fi ń pẹja tẹ́lẹ̀ dára, ṣùgbọ́n ó ní láti fi eléyìí sílẹ̀ kó mú èyí tó dára jùlọ nípa kíkéde ìhìnrere, nípa sísọ̀rọ̀ ìjọba Ọlọ́run fáwọn ẹlòmíràn. Fún Jésù ni mo jọ̀wọ́ ohun gbogbo sílẹ̀. Mo jọ̀wọ́ ohun gbogbo sílẹ̀ kí n bá lè gba èyí tó dára jù, èyí tó ga jù lọ, èyí tó sàn jù. Sí tó gbẹ̀yìn, ó ní ìtẹ́rí ara ẹni bá. Ìtẹ́rí ara ẹni bá. Ìtẹ́rí ara ẹni bá, òní jíjẹ́ ẹni ìrẹ̀lẹ̀, ẹni tó tẹríba fún Ọlọ́run, ẹni tó jọ̀wọ́ ohun gbogbo fún ìfẹ́ Ọlọ́run.
1: When you surrender the things I will
0: nígbà tí o bá jọ ohun tó wà lóde ayé rẹ àwọn tí pẹ́tẹ́rù ń lò ohun tó wà lóde àgọ́ ara rẹ̀ ni ó ní láti jọ̀wọ́ rẹ̀ sílẹ̀ láti ṣe ìfẹ́ ọlọ́run láti ṣe èyí tó dára jùlọ láti ṣe ohun tó ga jùlọ. Ìtẹ̀rí ara ẹni bá ó túmọ̀ sí pé kìí ṣe ohun tó wà lóde ayé wa ṣùgbọ́n tó wà nínú wa lọ́wọ́ gbogbo ohun tá a jẹ́ nínú epo wa oyè wa ọlá wa gbígbajúmọ̀ wa gbogbo ẹ̀ la ó jọ̀wọ́ pátápátá láti ṣe ìfẹ́ ọlọ́run. Rántí pé ohun tó o gbà ló lè fi fún ni. Nítorí náà ìwà mímọ́ inú ọkàn yìí ìgbé ayé ìwà mímọ́ wàá fi sí ìṣe wàá máa ṣe àfihàn rẹ̀ ń bi kíbi tó o bá lọ láì bìkítà ohun tó wù kó máa ṣẹlẹ̀. Ìkẹta báyìí à ń gbà sí láti inú ẹ̀mí rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ẹ̀yin ó gba agbára. Lẹ́yìn tí ẹ̀mí mọ́ bá ti bà lé yín. Ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi. Ní Jerusalemu ní Judea ní Samaria àti tí dé òpin ilé ayé. Adamu àti Efa wọ́n fi ìbẹ̀rù àti ìsojo wọ́n fi sọwọ́ sínú ayé wa gẹ́gẹ́ bí ẹ̀dá. Ìṣubú wọn ó mú kí wọn máa sojo ó mú kí wọn jẹni tó ń bẹ̀rù. Nígbà tí Kristi dé ó fẹ́ ṣe àtúnṣe sí ohun gbogbo tó dé bá ìran ènìyàn nípa ìṣubú ènìyàn. Nítorí náà ó fún wa ní ìgbàlà. Ìdáríjì àti àlàáfíà nínú ọkàn. Wọ́n padà lọ sọ́dọ̀ rẹ̀. Ó fún wa ní òmìnira láti inú ìwà funfun. A rí pé ẹ̀dá ìsojo ní sí wà níbẹ̀ síbẹ̀. lati duro ni waju awon eyan gege bi elegbe wa lati so fun won otito to wa lati orun wa a o le se leyi awa n pada sodo olorun lati gba agbara atoke wa agbara to n fagile isojo agbara to n fagile iberu eniyan agbara to n duro fun otito agbara to n fi ore ofe olorun ni awujo ti a ba wa Jesus wa wi pe eyin o gba agbara eran ti pe on ti a ba gba la le fi fun ni a ki fi sojo sowo tabi ki a fi fun awon ti o nde ni igbala nipa wa tabi awon eyan lawujo wa lati je eleri ni Jerusalem ni Judea Samaria ati opin aye ni Asia ni ni America ni ni Europe ni alaafia wa lati orisun agbon egbe latodo Kristi ewa funfun ewa mimo o wa lati orisun agbon egbe orisun Kristi agbara pelu n wa lati orisun agbon egbe latodo Kristi ebere eyin o si ri gba e wa kiri eyin o si ri e kankan a o si sisile fun yin nítorí ẹnikẹ́ni tó bá béèrè ń rí gbà bí a ṣe ń gbà á ó fi fún àwọn ẹlòmíràn à ń gba ọ̀pọ̀lọpọ̀ sí a sì ń fi ọ̀pọ̀lọpọ̀ fúnni sí i a ń gbà lẹ́ẹ̀kan sí i a sì tó ń fi fún àwọn èèyàn lẹ́ẹ̀kan sí i lówùúrọ̀ yìí orísun látọ̀dọ̀ Kristi ó jẹ́ èyí tó kún fọ́fọ́ o je yi to kun rere o je yi to jele o je yi to gboro gbogbo okan lo le wa ki an si gba latodo re nigba to ba gba opolopo si wa fi opolopo si fun awon elomiran How did they buy lati gbadura? Adura o ni lati bere lowo Olorun ko bere pe Oluwa kini to ni fun mi. Gbadura lati gba opolopo si loni. Opolopo ori ofe gba opolopo idariji gba opolopo anu gba opolopo ife Olorun gba opolopo alaafia gba enikeni to ba bere yo ri gba igbala o le gba leyin igbala tesiwaju lati bere le owo oluwa ko si gba iriri isodi mimo opolopo irele gba si opolopo igboran gba si opolopo ife gba si opolopo ijoloto gba si opolopo okan tito gba opolopo ori ofe lati foriti gba opolopo ipa lati jowo ara eni gba opolopo ife lati jowo ara eni gba opolopo agbara agbara emi mimo ki o mu ko je eleri to gbona jaja fo Jesu Christi gba ni oruko Oluwa ki o si dupe lowo re pe o ti dahun adura re Baba dupe lowo yin loni eyin ni baba wa baba unife ati baba ti ki soju saju e pe wa pe ki a bere si lati gba si adupe nitori pe fun wa ni opolopo si ki e wa fun wa ni ore ofe lati to aye to yi wa ka lo ki a si fun wa ni opolopo opolopo opolopo si adupo oluwa pe e ti dan adura wa ni oruko Jesu ni agbadura ki gbogbo eyan se amen
1: ki hallelujah adupe lo olorun fun ona ti won gba bukun wa loni ranti pe ni ale yi isoji GCK yo waye ri daju pe o wa nbe ki o si pe opolopo eniyan lati wa ese o ki oluwa ko bukun yin

wípé ìgbésí ayé wa ó ń kọjá lọ. Ẹni yìí tí a kà níhìn ni ó ń jẹ́ láńkátó, ni ó ń sọ wípé èmi ó máa jẹ́ ìyálóde títí láé. Èrò tí ó ní ni wípé ẹwà tí ò ní, gbajúmọ̀ tí ò ní, dúkìá tí ò ní, àti àlàáfíà ìlera tí ò ní, wípé yóò máa wà títí. Ẹni tí ó bá jẹ́ aláìlóye ni ó máa hùwà bẹ́ẹ̀, ni ó máa wo inú díngí. Bẹ́ẹ̀ ni wípé ẹwà tí ó rí nísinsìnyí, ìlera tí ó ní nísinsìnyí, agbára ọ̀dọ́mọkùnrin tí ó ní nísinsìnyí, wípé àwọn nǹkan wọ̀nyí yóò wà títí. Nítorí bẹ́ẹ̀, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ro ti ìgbẹ̀yìn. Wọn kò mọ̀ wípé ayé tí a wá ó lópin, ayé tí à ń gbé ó lópin. Wípé bí Ọlọ́run bá bùkún wa, bí Ọlọ́run bá fojú àánú wò wá, wípé kí a máa fi ẹ̀sọ̀ gbé ìgbé ayé wa, kí a má ṣe bí àwọn òmùgọ̀, bí àwọn tí kò lọ́lọ́run, tí wọ́n rò wípé àwọn ò jẹ́ alágbára títí. Àwọn ẹlòmíràn, wọn a fi àwọn ilé tí a ń gbé tàbí àwọn ojú títì, wọn a kọ orúkọ ara wọn síbẹ̀. Àwọn mìíràn ní àdúgbò wa, wọn a lẹ orúkọ wọn mọ́bẹ̀, wọn a rò wípé àwọn ò wà títí. Ṣùgbọ́n ará mi kò rí bẹ́ẹ̀, nítorí pé àwọn tí ó ti jẹ ayé ìjẹkújẹ nígbàani, àwọn tí ó ti gbé ìgbésí ayé bẹ́ẹ̀ ni pé ayé ò lópin tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn náà dà nísinsìnyí. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwa tí a jẹ́ ọmọdé, a kò tí ì pẹ́ láyé púpọ̀, síbẹ̀síbẹ̀ a mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó jẹ́ wípé bí a sọ̀rọ̀ Ọlọ́run fún wọn, wọ́n ní ó ti o, àwọn ò fẹ́ gbọ́ yẹn, nítorí pé àwọn ò máa jẹ àǹfààní ayé yìí títí. Àwọn ò fẹ́ ro nípa tọrùn nísinsìnyí, àwọn ò fẹ́ ro nípa bíbọ̀ Jésù Kristì nísinsìnyí, nítorí pé kí làwọn tó ń wá, kí ndé táwọn ń gbàdúrà, kí ndé tí àwọn fẹ́ lọ sí ilé ìsìn, kí ni wọ́n ń wí? Wọ́n rò wípé àwọn ò máa jẹ́ ìyálóde títí láé. Ṣùgbọ́n àwọn náà dà, a fẹ́ wọn kò. Ilẹ̀ ti la ẹnu rẹ̀, ó ti gbé wọn mì. A rí wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n wà láàyè, wọ́n wà láyé, ṣùgbọ́n nísinsìnyí a ti gbé wọn sin. Ó yẹ kí àwa pàápàá kí a máa ronú. Bí a bá ti ń rí àwọn tí a ń gbé lọ sí itẹ́, àwọn tí a ń gbé lọ sí sàárè, bẹ́ẹ̀ náà ni ó yẹ kí a máa mọ̀ wípé irú àwọn ènìyàn wọ̀nyí, wọ́n jẹ́ ènìyàn ẹ̀dá bíi

àwa pàápàá àwọn nǹkan yìí wọ́n jẹ́ àpẹẹrẹ fún wa àti òwe fún wa wípé àwa náà kì yóò wà láàyè títí. Ohun tí a ń sọ ni wípé gẹ́gẹ́ bí ọjọ́ kọ̀ọ̀kan tí ó ti máa ń lọ sópin, gẹ́gẹ́ bí ọdún kọ̀ọ̀kan tí ó ti máa ń lọ sópin, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìgbésí ayé wa kọ̀ọ̀kan

0: òpin. Jẹ́ kí a wo Hebrew orí kẹsàn-án. Hebrew orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Níwọ̀n bí a sì ti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo, ṣùgbọ́n lẹ́yìn èyí ìdájọ́. Bí a bá ń ronú wípé ọjọ́ ìdájọ́ ń bọ̀, a ó jẹ ọlọgbọ́n. Ṣùgbọ́n aṣíwèrè ènìyàn ní máa ń kú wà, tí máa ń gbé ìgbésí ayé rẹ̀ bẹ́ni wípé ayé ò lópin, bẹ́ni wípé kò sí ọjọ́ ikú, bẹ́ni wípé kò sí ọjọ́ ìdájọ́. Ṣùgbọ́n ó dájú wípé gbogbo wa tí a wà láyé ni a ó ṣí lọ́wọ́, ni a ó ṣí nípò padà. Yálà ikú ni yóò pa ojú wa dé ni, tàbí ìpè Jésù Kristì nígbà tí ó bá pa àwọn ènìyàn mímọ́ láradà, tí ó gbà wọ́n sókè. Yálà èyí ni yóò ṣe wà lọ́wọ́, iṣẹ́ tí à ń ṣe nínú ayé ni, tàbí ikú ni. Ó dájú pé ọ̀kan yóò mú ayé tàbí ìgbésí ayé wa wá sí òpin. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a jẹ ọlọ́gbọ́n, ó yẹ kí a jẹ elétí ọmọ, kí a sì máa múra sílẹ̀ fún dídé Jésù Kristì, tàbí fún kíkúrò láyé. Nítorí pé a kò mọ ọjọ́ tàbí ìgbà tàbí àkókò tí Ọlọ́run yóò wí pé èyí tí a ṣe nínú ayé ti tó, wípé kí a wá jẹ́ ìpè Ọlọ́run tí ó jẹ́ ẹlẹ́dàá wa. Nínú Jeremiah orí kẹtàdínlógún, Jeremiah orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkọkànlá, bí àpáàrò ti ń sàbá lórí ẹyin tí kò yín, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹni tí ó kó ọrọ̀ jọ ṣùgbọ́n kìí ṣe ní òdodo, yóò fi sílẹ̀ lágbède méjì ọjọ́ rẹ̀, àti ní òpin rẹ̀ yóò jẹ́ aṣiwèrè. Níhìn-ín ni Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé àwọn ẹlòmíràn ti máa kó ọrọ̀ jọ ṣùgbọ́n tí kìí ṣe pẹ̀lú òdodo, pẹ̀lú òtítọ́, ṣùgbọ́n tí ó máa ń já ilé onílé bó tirẹ̀ lẹ́yìn, tí ó ń ṣe ìlọ́nilọ́wọ́gbà tàbí ó ń jalè. Yálà ó ń jalè nínú ìjọ, tàbí ó ń jalè níbi iṣẹ́, tàbí ó ń jalè nínú ilé. Ó dá wa lójú wípé ọjọ́ kan ń bọ̀ tí a ó ṣe lọ́wọ́, tí a ó sọ fún wípé ọjọ́ ìgbésí ayé rẹ̀ wọ́n dé òpin. Ó tilẹ̀ sọ wípé yóò fi àwọn dúkìá àwọn ọrọ̀ wọ̀nyí sílẹ̀ lágbède méjì ọjọ́ rẹ̀, àti ní òpin àkókò rẹ̀ nínú ayé yóò jẹ́ aṣíwèrè. Èyí jẹ́ wípé ikú yóò pàjù rẹ̀ dé, ṣùgbọ́n yóò fi ìka àbámọ̀ sẹ́nu wípé òun kò múra sílẹ̀ láti pàdé Olúwa ní ìgbà ìkẹyìn. Nínú ìwé òwe orí kọkàndínlógún ẹsẹ̀ ogún, fetí sí ìmọ̀ kí o sì gba ẹ̀kọ́, kí ìwọ kí o lè gbọ́n ní ìgbẹ̀yìn rẹ. Bí a bá fetí sílẹ̀ nísinsìnyí, tí a sì gba ẹ̀kọ́, ẹ̀kọ́ ìhìnrere, ẹ̀kọ́ ìrònú pọ̀ada àti ìgbàlà nínú Jésù Kristì, ó dájú wípé níkẹyìn a ó jẹ́ ọlọ́gbọ́n. Àwọn ẹlòmíràn wọ́n máa fi ọjọ́ ìgbàlà dọ́la, àwọn ẹlòmíràn wọ́n máa sọ wípé nígbà tí àwọn sì jẹ́ ọ̀dọ́, nígbà tí àwọn ní ìlera, nígbà tí àwọn ní owó àti ọrọ̀, nígbà tí àwọn ní ohun ìní ayé, àwọn kò nílò ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ ìrònú pọ̀ada. Nítorí bẹ́ẹ̀, àwọn fẹ́ dúró di ọjọ́ ogbó, nígbà tí àwọn ò ní àǹfààní láti fetí sílẹ̀ fún ọ̀rọ̀ ìgbàlà àti ọ̀rọ̀ àtúnṣe, àti ọ̀rọ̀ pé kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹni mọ́, kí ó fọni fún ju bí snow lọ. Ṣùgbọ́n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa kábàámọ̀ níkẹyìn. Ọ̀rọ̀ ọgbọ́n tí a ń sọ fún wa, ọ̀rọ̀ ọlọgbọ́n tí ó yẹ kí a fi sọ́kàn ni wípé nísinsìnyí tí a ní ìlera, nísinsìnyí tí a ní àǹfààní, nísinsìnyí tí Ọlọ́run bá wa sọ̀rọ̀, ni kí a fetí sí ìmọ̀, kí a gba ẹ̀kọ́, kí a ba lè jẹ́ ọlọ́gbọ́n ní ìgbẹ̀yìn ayé wa. Ó dàbí ẹni wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé ìgbà pẹ́ lọ títí, àti wípé àwọn ò wà láyé fún ìgbà pípẹ́. Ṣùgbọ́n bí a bá jẹ́ ọlọ́gbọ́n, ó yẹ kí a mọ̀ wípé kò sẹ́ni tó mọ̀la, wípé ọjọ́ ọ̀la ọwọ́ Ọlọ́run nìkan ló wà, òní nìkan la rí. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a ṣe ọlọ́gbọ́n, ki a se fi okan wa si oro Olorun bi a ko ba ti ni igbala ki a wa oju Olorun titi a o fi ni igbala wo orin Dafidi ori kokan din ni ogoji orin Dafidi ori kokan din ni ogoji ese ikerin Oluwa je ki emi ki o mo opin mi ati iwon ojo mi bi o ti ri ki emi ki o le mo igba ti mo ni nihin eyi ni adura oni samu o nso fun Olorun we pe ki Oluwa jo ninu anu re ki o je ki oni oye lati mo bi opin bi o se sumo to sisi o ye ki awa na papa ki a ma feti sile ki a se fi ara bale bi emi Olorun tin so fun wa loni we pe igba ti a ni laye ko pe mo we pe o sese ki Jesu Kristi ki o de ni igba kugba si akoko yi o se sese ki o je we pe iku ni o pa oju enikeni ninu wa de sugbon ohun ti onisamu wi ni we pe igba kugba ti iba je ki Olorun ki o fun ni ogbon lati mo igba ti o ni nihin ki o ba le mura sile fun dide Oluwa adura ti o ye ki o je ti wa ni adura ti o wa ni numeri ori ketalelogun ese ikewa numeri ori ketalelogun ese ikewa lati arin meji ese na je ki emi ki o ku iku olododo ki igbehin mi ki o si dabi eti re ki adura yi ki o to le gba ani lati run nipo ada eni ti o ba fe ku iku olododo oni lati gbe igbesi aye olododo bi a ba fe ki a ku iku olododo ani lati ni ore ofe Jesu Kristi ore ofe Jesu Kristi yi ni o je ki a le gbe igbesi aye wa mimo igbesi aye olododo igbehin wa yo si dabi ti olododo je ki a lo si akori keji ninu iwaso wa eyi ni igbehin aye nje o je mo we pe aye ti a wa ninu re yi we pe o nlo sopin o si daju we pe lojo kan opin yo de ba ohun gbogbo eyi ni Noah so fun awon ti o gbe ni akoko ti re ti o so fun won wipe aye igba na o nlo sopin sugbon ko seni ti o gba gbo won ro wipe bawo ni gbogbo ile ti o wa gbogbo awon ti o mere mere ti won fojuri bawo ni awon nkan won yi yo se lo sopin sugbon bibeli ninu majemu lailai ati ninu majemu titun lati enu awon aposteli lati enu Jesu ati lati enu awon woli majemu lailai gbogbo won ni won fi ohun sokan po ti won so fun a wipe aye ti a wa ninu re yi yo lo sopin ati orileede ati awon ile ati awon oyini ati ohun ti a fojuri ti o wa ninu aye wipe gbogbo won ni won lo sopin ye ki a wo Peteru kini ori kerin ese ikeje Peteru kini ori kerin ese ikeje sugbon opin ohun gbogbo ko si dede nitori na ki eyin ki o wa li aire koja ki esi ma sora ninu adura eni aposteli so fun wa pelu imisi emi Olorun wipe opin ohun gbogbo nlo sopin ohun gbogbo o ko si dede ati wipe nitori na o ye ki a wa ni aire koja ki a kuro ninu ese ki a je ki ododo Jesu Kristi ki o je ti wa ki a si ma sora ninu adura ninu Korinti kini ori keje lati ese ikokindinlogbon Korinti kini ori keje ese ikokindinlogbon sugbon eyi ni mo wi ara pe kukuru ni akoko lati isinsin yi lo pe ki awon ti o le aya ki o dabi eni pe won ko ni ri ati awon ti n sokun bi eni pe won ko sokun ri ati awon tin yo bi eni pe won ko yo ri ati awon ti mra bi eni pe won ko ni ri ati awon tin lo ohun aye yi bi eni ti ko saseju nitori asa aye yi nkoja lo apostle je ki o di imo fun wa nihi we pe aye ti a wa ninu re yi we pe ni igba die si yo koja lo ati awon asa ati awon ohun ni ti o wa ninu aye we pe gbogbo won yo koja lo ati pe igba kokoro le ani lati lo nihi pe eni ti o ni aya ki o ma se je ki aya ki o di ohun lowo ki o mura sile fun ijoba orun ati eni ti o ni ohun ni aye yi ki o ma se aseju ki o ma je ki oro ati awon ohun ni aye ki o di ohun lowo ki a ma se je ki asa aye tin re koja lo ki a ma se je ki won ki o di wa lowo nipa ti ijoba orun ati eni tin sokun ki o ma se ba inu je gege bi eni pe o ro pe ibanuje ko lopin nitori be ki a tujuka ki a mo we pe igba kokoro ni ani lo ninu aye yi we pe opin ohun gbogbo o sumo to si ninu Matthew ni Jesu Christi ni o ti mu da wa loju we pe opin yo de ni toto Matthew ori kewa ese ikeji lelogun Matthew ori kewa ese ikeji lelogun gbogbo eniyan yo si korira yin nitori oruko mi ṣugbọn eni ti o ba fori ti titi de opin ohun na ni a o gbala o so fun awe pe opin bo opin wa fun eni kokan wa opin si wa fun aye ti a wa ninu re yi aye ti a wa nisisin yi Matthew ori kerin le logun ese iketa bi o si ti joko lori oke olifi awon mehin re to wa ni ikoko we pe so fun wa nigba wo ni nkan won yi yo se kini yo se se ami wiwa re ati ti opin aye awon mehin mo we pe daju daju opin aye nbo we pe aye nlo sopin ohun ti won bere lowo Jesu ni wo pe kini awon ami ti a le fiye si ti a o fi mo we pe aye o ti fe lo sopin o si fun ni awon amo won yi awon ti o ti ko eko science ati eko imo ijile nipa awon ero opolopo ni won je ki o di imo fun a wi pe awon ami ti won ri o dabi eni wi pe aye nlo sopin ki a pa ti won ti segbe kan awon ti Jesu Kristi so fun wa o je ki o da wa loju wi pe aye ti a wa ninu re wi pe o nlo sopin o seese igba ki yo pe mo ti a o fi ka ohun gbogbo kuro ti aye yi yo fi dopin ninu Matthew ori ketala ese kokan dini ogoji Matthew ori ketala ese kokan din logoji ota ni o fun ota ti o fun won li esu igbehin aye ni ikore awon angeli si li awon olukore nihi Jesu Kristi so nipa igbehin aye ye ki a wo Ezekiel ori keje ki a wo bi Olorun ti si woli yi loju ti o si ri wi pe opin bo fun aye Ezekiel ori keje lati ese ikini oro Oluwa si to mi wa wi pe iwo omo eniyan bayi le Oluwa Olorun wi pelu si ile Israeli opin de sori igun mererin ile eyi ni oro Oluwa ti o da wa loju ti o si je ki a mo wi pe opin bo ese ikefa opin de o ji si o kiyesi o de bayi ni woli yi ni o je ki awon eniyan mo wi pe daju daju opin bo kini o ye ki o je ewa àwọn ènìyàn ọlọ́run ìwà ẹni tí ó mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà ìwà ẹni tí ń sin ọlọ́run nígbà tí a mọ̀ wípé òpin ayé yìí ó dé tán. Kí a wo Pétérù kejì orí kẹta. Pétérù kejì orí kẹta láti ẹsẹ ìkẹwàá. Ṣùgbọ́n ọjọ́ Olúwa ń bọ̀ wá bí o lè lé òru nínú èyí tí àwọn ọ̀run yóò kọjá lọ ti àwọn ti ariwo ńlá àti àwọn ìmọ́lẹ̀ ojú ọ̀run yóò sì ti inú oru gbígbóná gidigidi di yíyọ́ ayé àti àwọn iṣẹ́ tí ó wà nínú rẹ̀ yóò sì jóná lúlú. Ǹjẹ́ bí gbogbo nǹkan wọ̀nyí yóò ti yọ́ yọ́ ni irú ènìyàn wo lí ẹ̀yin ìbàjẹ́ nínú ìwà mímọ́ gbogbo àti ìwà bí Ọlọ́run? Kí ẹ máa retí, kí ẹ sì máa múra gidi de dídé ọjọ́ Ọlọ́run, nítorí èyí tí àwọn ọ̀run yóò gbiná, tí wọn yóò sì di yíyọ́, tí àwọn ìmọ́lẹ̀ rẹ̀ yóò sì ti inú oru gbígbóná gidigidi di yíyọ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìlérí rẹ̀, àwa ń retí àwọn ọ̀run titun àti ayé titun nínú èyí tí òdodo ń gbé. Nítorí náà olùfẹ́, bí ẹ̀yin ti ń retí irú nǹkan wọn ni, ẹ múra gírí kí a lè bá yín lé àlàáfíà, lé àìlábàwọ́n àti lé àìlábòkù lé ojú rẹ̀. Níhìn-ín ni Ọlọ́run jẹ́ kí ó yé wa nínú ọ̀rọ̀ rẹ̀ wípé pẹ̀lú ariwo, pẹ̀lú iná, pẹ̀lú ooru ni ayé yìí yóò kọjá lọ, wípé àwa tí a mọ Ọlọ́run, àwa tí a ní ìrètí nínú Jésù, a ní láti gbé ìgbésí ayé àìlábàwọ́n, àìlábòkù àti àìléèrí níwájú rẹ̀, kí a lè bá wa lé àlàáfíà nínú Jésù nígbà tí ohun gbogbo yóò lọ sópin. A ti sọ nípa ìgbésí ayé tiwa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan wípé ó ń lọ sópin. A ti sọ nípa ayé tí a wà nísinsìnyí wípé dájúdájú ìgbẹ̀yìn òpin yóò dé níkẹyìn. Ìkẹta ni ìjọba tí kò lópin. Ayọ̀ tí ó jẹ́ ti ọmọ Ọlọ́run ni wípé bí ó tilẹ̀ jẹ́ pé ayé tí a wà ó ń lọ sópin àti ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ó ń lọ sópin, ayọ̀ tí a ní nínú Ọlọ́run ni wípé ìjọba Jésù Kristì ó jẹ́ ìjọba tí kò lópin. Nínú Aesaiah orí kẹsàn-án, Aesaiah orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkẹfà sí ìkeje. Nítorí a bí ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà lé èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu, olùdámọ̀ràn, Ọlọ́run alágbára, bàbá ayérayé, ọmọ aládé àlàáfíà. Ìjọba yóò bí sí i, àlàáfíà kì yóò sì ní ìpẹ̀kun. A ń sọ nípa ìjọba Jésù Kristì àti àlàáfíà tí ó wà nínú ìjọba Jésù Kristì wípé àlàáfíà àti ìjọba rẹ̀ kì yóò lópin. Èyí ni ayọ̀ àwa ọmọ Ọlọ́run wípé bí ayé tilẹ̀ ń kọjá lọ, bí àwọn tí ó wà nínú ayé tilẹ̀ ń kọjá lọ, bí ayé yóò tilẹ̀ wá sí òpin àti bí ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa yóò tilẹ̀ lọ sí òpin, síbẹ̀ a mọ̀ wípé ìjọba Jésù Kristì tí a ti wọnú rẹ̀ nípa dídi àtúnbí wípé ìjọba yìí kò lópin. Èyí ni áńgẹ́lì lè sọ fún Màríà Wúndíá nígbà tí ó sọ fún wípé a ó bí Jésù Kristì nínú Lúkù orí kìíní láti ẹsẹ̀ 30. Áńgẹ́lì náà sì wí fún un pé má bẹ̀rù Màríà, nítorí ìwọ ti rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run, sáàsì kíyè sí i, ìwọ lóyún nínú rẹ, ìwọ ó sì bí ọmọkùnrin kan, ìwọ ó sì pe orúkọ rẹ̀ ní Jésù. Òun ó pọ̀, ọmọ ọ̀gá ògojì lọ, lí a ó sì máa pè é Olúwa Ọlọ́run, yóò sì fi ìtẹ́ Dáfídì bàbá rẹ̀ fún, yóò sì jọba ní ilé Jákọ́bù títí ayé. Ìjọba rẹ̀ kì yóò sì ní ìpẹ̀kun. Ayọ̀ tí ó jẹ́ ti ọmọ Ọlọ́run ni wípé ìjọba Jésù Kristi yóò wà títí láé. Gbogbo ìjọba tí ó wà nínú ayé ni yóò kásẹ̀ kúrò nílẹ̀. Gbogbo ìjọba tí ó wà nínú ayé ni yóò rí kọjá lọ nígbàtí ayé yìí pàápàá tí ó bá rí kọjá lọ. A ó sì fi ìjọba Jésù Kristi múlẹ̀. A ó sì rí wípé ìjọba yìí ó wà títí láé. Nínú wòlíì, ìwé wòlíì Dánielì orí kejì ẹsẹ̀ ìkẹrìnlélógójì, Dánielì orí kejì ẹsẹ̀ ìkẹrìnlélógójì, lí ọjọ́ àwọn ọba wọ̀nyí lé Ọlọ́run ọ̀run yóò gbé ìjọba kan kalẹ̀, èyí tí a kì yóò lè parun títí láé. A kì yóò sì fi ìjọba náà lé orílẹ̀-èdè mìíràn lọ́wọ́. Yóò sì fọ wọn túútúú. Yóò sì pa gbogbo ìjọba wọ̀nyí run. Ṣùgbọ́n òun ò dúró títí láé láé. Èyí ni ìjọba Jésù Kristi tí a ń sọ nípa rẹ̀, wípé ìjọba yìí yóò wà títí. Nítorí ìjọba Jésù ó jẹ́ ìjọba tí kì yóò lópin. Nínú Dánielì orí keje, Dánielì orí keje ẹsẹ̀ ìkẹrìnlá, a sì fi agbára ìjọba fún àti ògo àti ìjọba, kí gbogbo ènìyàn àti orílẹ̀ àti èdè kí ó lè máa sìn. Agbára ìjọba rẹ̀ sì jẹ́ agbára ìjọba àìnípẹ̀kun, èyí tí a kì yóò ré kọjá, àti ìjọba rẹ̀ èyí tí a kì yóò lè parun. Èyí ń sọ nípa ìjọba ti Jésù Kristi wípé yóò wà láéláé. Ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n àti ìjọba àti agbára ìjọba àti ipa gbogbo ìjọba ni gbogbo abẹ́ ọ̀run ni a ó sì fi fún ènìyàn, àwọn ènìyàn mímọ́ ti ọ̀gá ògo ìjọba, ẹni tí í ṣe ìjọba ẹ̀nípẹ̀kun, àti gbogbo àwọn alákòóso ni yóò máa sìn, tí wọn ó sì máa tẹríba fún un. Èyí ń sọ síwájú sí i nípa ìjọba Jésù Kristi. Báwo ni ìjọba yìí, báwo ló ṣe lè jẹ́ tirẹ̀? Báwo ni o ṣe lè wọ ìjọba ọ̀run èyí tí kò lópin? Rántí wípé ohun gbogbo tí o ní nínú ayé yóò lọ sópin. Ìgbésí ayé tí o ní pàápàá yóò lọ sópin. Ṣùgbọ́n bí o bá wà nínú ìjọba Jésù Kristi, o wà títí láé. Nínú Jòhánù orí kẹta, Jòhánù orí kẹta ẹsẹ̀ ìkẹta, Jésù dáhùn, ó sì wí fún un pé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ, bí kò ṣe pé a tú ènìyàn bí, òun kò lè rí ìjọba Ọlọ́run. Ohun tí o ní láti ṣe ni pé kí o ronú pọ̀wàdà, kí o sì gbàdúrà sí Ọlọ́run, kí o béèrè fún ìdáríjì, kí o jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristi kí o wẹ ọkàn rẹ mọ́, kí a sọ ọ́ di ọ̀tún, kí o ní ìyè àìnípẹ̀kun, kí a tún òbí, kí o sì máa gbé ìgbésí ayé ọ̀tún nípa orí ọ̀fẹ́ tí ó wà nínú Jésù Kristi. Bí o bá ṣe èyí, ó dájú wípé o wọ ìjọba ọ̀run. Àti bí o ti jẹ́ ọmọ ẹ̀yìn Jésù Kristi, tí o sì ní ìpín nínú ìjọba Ọlọ́run, níhìn-ín o ní ìpín nínú ìjọba Ọlọ́run ti ayérayé. Nínú Pétérù kejì orí kìíní láti ẹsẹ̀ ìkarùn-ún, àti nítorí èyí náà pàápàá, ẹ máa ṣe àìsinmi gbogbo, ẹ fi ìwà rere kún ìgbàgbọ́ àti ìmọ̀ kún ìwà rere. Bí o ti ní ìgbàgbọ́ nínú Jésù Kristi, tí a ti gba ọkàn rẹ là, tí o ti di àtúnbí, o ní láti fi ìwà rere kún ìgbàgbọ́. Ó yẹ kí oore ọ̀fẹ́ Ọlọ́run kí o yí ìgbésí ayé rẹ padà. bi o so wi po ti di atunbi o ye ki o re ofe olorun ki o je ki imole re ki o ma tan ki o kuro ninu okunkun ki o ni iwa ododo iwa rere iwa ire koja ati imokun iwa rere nigba gbogbo ni o ye ki iwo ti o je omo olorun ti o npese ara re sile fun bibo Jesu Christi ni o ye ki o ma ni imo si ninu oro olorun ese kefa ati ire koja kun imo ati suru kun ire koja ati iwa bi olorun kun suru o ye ki aire koja iwa ododo irin ododo ki o wa ni igbese aye re ati suru o mura sile lati gbe yawo ni abi o fe kole abi o fe ni nkan aye yi ki o je ki suru ki o wa ninu iwa re ati iwa bi olorun iwa ti o fi han wi pe o je ti olorun ati ife omo ni keji eyi ni ese ikeje kun iwa bi olorun ati ife ni kun ife omo ni keji wo ese ikokanla nitori bayi le o pese fun yin lopolopo lati wo ijoba ainipekun ti oluwa ati olugbala wa Jesu Christi oni bi abani igbagbo ninu Jesu ti ani iwa rere ti ani imo olorun ti a ni aire koja iwa ododo ti a ni iwa bi olorun ati ife ninu wa si omo ni keji wa gege bi ati fun ani ore ofe oni eyi ni yo pese wa sile lopolopo lati wo ijoba ainipekun ti oluwa ati ti olugbala wa Jesu Christi loni ni ati je ki o da wa loju wo pe igbese aye wa gege bi enikokan o nlo sopin gege bi odun tin yi lo odun ti ojo sin yi lo ojo ti ojo ati odun ti won re koja lo be ni an darugbo ju be lo be ni an fi ojo kokan somole an fi ojo kokan somo sare tabi an fi ojo kokan somo ipadabo Jesu Christi o ye ki o da wa loju nigba na we pe ojo n lo sopin aye wa n lo sopin o ye ki amura sile fun dide Jesu Christi ati pe aye ti a wa ninu re papa o fe di ogbologbo tan aye yi ohun re koja lo nitori be ke a ma je ki ohun ti o wa ninu aye ki o fa wa kuro ninu olorun kuro ninu Jesu Christi je ki a pese ara wa sile pelu adura pelu igboran pelu ore ofe olorun pelu atunbi ati isodi mimo ati igboran si gbogbo eko ti a nko wa je ki a pese ara wa sile fun ijoba Jesu Christi ti ki yo lopin je ki a dide duro lati gbadura lati so fun olorun we pe bi ati mo pe aye nre koja lo we pe aye yi nlo sopin we pe a fe wa ninu ijoba Jesu Christi ti ki yo lopin ki a ni idaniloju we pe ati ni igbala awon atunse ti o wa lona wa we pe ati se won ki a ma se je ki ese kankan ki o sopo pelu igbese aye wa ki a fi ododo ati ore ofe olorun ja awon ese yi kuro ki a ma gbe igbese aye aire koja ododo iwa bi olorun igbese aye iwa mimo ki a ba le mura wa sile fun dide ati bibo Jesu Christi so fun olorun pe ibi aye yi ti n koja lo ti a sin sumo opin aye wa ki olorun pelu ore ofe re ki o pese re sile ki o ba le je alabapin ninu ijoba ainipekun ti Jesu Christi
1: DCLM Radio. Your spiritual welfare is our concern.
2: Ye ki agbadura. Baba wa lanu ati olore ofe. Adupe lowo re fun Jesu Christi omo re ti o fi fun wa. Lati ku fun ese wa ati lati ku ese wa lo. Adupe fun anfani lati gbo oro re ati lati gbo eko ti hirere ti o ma yi aye pada ti o si ma fo kan funfun ju snow lo adupo wipe o npese ibi iye ayeraye fun wa a si n bebe wipe ohunkohun ti o ma n je ki eniyan ko eko ihinrere le jina si wa ni oruko Jesu. Bi a se wa loni a n bebe wipe oro re ti a o gbin gege bi irugbin sinu okan wa yo dagba yo so eso ni oruko Jesu. Pese wa sile fun ijoba re. Je ki gbogbo anfani ti o wa ninu irere ti o si ro mo eje Jesu Christi ki o je ti wa ni oruko Jesu. Gbogbo irin kiri okan ba wa ba won we. Ki o je ki a le gbekele oro re. Ki a si duro sinsin lodo re. Ni igbeyin ki ijoba run ki o le je ti wa. Ni oruko Jesu Christi lo wa wa. Mo n ka ìfihàn orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn-án wọ́n sì ń kọrin tuntun kan wípé ìwọ ni ó yẹ láti gba ìwé náà àti láti ṣe èdìdí rẹ̀ nítorí tí a ti pa ọ́ ìwọ sì ti fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìràpadà ènìyàn sí Ọlọ́run láti inú ẹ̀yà gbogbo àti èdè gbogbo àti inú ènìyàn gbogbo àti orílẹ̀-èdè gbogbo wá. Ìfihàn orí keje ẹsẹ̀ ìkẹsàn-án sí ìparí. Lẹ́yìn náà mo rí sì kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹnikẹ́ni kò lè kà láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn àti láti inú èdè gbogbo wá. Wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà. A wọ̀ wọ́n lé aṣọ funfun, ìmọ̀ ọ̀pẹ sì ń bẹ lé ọwọ́ wọn. Wọ́n sì ń kígbe lé ohùn rárá wípé ìgbàlà ni ti Ọlọ́run wá tí ó jókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn. Gbogbo àwọn áńgẹ́lì sì dúró yí ìtẹ́ náà ká àti yí àwọn àgbà àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà ká. Wọ́n wólẹ̀ wọ́n sì dojúbolẹ̀ níwájú ìtẹ́ náà wọ́n sì sin Ọlọ́run wípé àmì ìbùkún àti ògo àti ọgbọ́n àti ọpẹ́ àti agbára àti ipá fún Ọlọ́run wa láé àti láéláé àmì. Ọ̀kan nínú àwọn àgbà náà sì dáhùn ó bi mí pé ta lé àwọn wọ̀nyí tí a wọ̀ lé aṣọ funfun ni níbo ni wọ́n sì ti wá? Mo sì wí fún un pé olúwa mi ìwọ ni ó lè mọ̀. Ó sì wí fún mi pé àwọn wọ̀nyí lè ó jáde láti inú ìpọ́njú ńlá. Wọ́n sì fọ aṣọ wọn wọ́n sì sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nítorí náà ni wọ́n ṣe ń bẹ níwájú ìtẹ́ Ọlọ́run tí wọ́n sì ń sìn lé ọ̀sán àti lé òru níwájú tẹ́ḿpìlì rẹ̀. Ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà sì yóò sì ṣíji bò wọ́n. Ebi kì yóò pa wọ́n mọ́, bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò gbẹ wọ́n mọ́, bẹ́ẹ̀ ni oòrùn kì yóò pa wọ́n tàbí orukóoru. Nítorí ọ̀dọ́ àgùntàn ti ń bẹ lé àárín ìtẹ́ náà ni yóò máa ṣe olùṣọ́ àgùntàn wọn tí yóò sì máa ṣe amọ̀nà wọn sí ibi orísun omi iyì. Ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò lé ojú wọn. Ni ori karun ese ikesan ati ori keje ese ikesan ni ati ri ipese ti o ni imuse lori awon orile ede gbogbo awon eya gbogbo ati ede gbogbo on to je kin ka itoka si ninu awon oro won yi ni we pe ede gbogbo ti akosi awon ese won yi ni opolopo igba gbogbo anfani ti o wa ninu ihirere bi igbala kuro ninu ese bi atunse ti a gbo iwasu ni ori re lana bi isodi mimo abi sise okan ni funfun tabi agbara emi mimo ti o je anfani gbogbo awon ti a sodi mimo nipa ewe numo eje ti o wa ninu Jesu Kristi ati awon eko nipa iwosan nipa agbara Olorun ati ipadabo Jesu gbogbo anfani wonyi ti man fi ara han fun awon ti o gbo ede gesi o wa dabi eni wipe awon oniwaasu tabi ajere okan tabi awon ti won ti ba ehin rere pade lona kan tabi ni ona miran ohun ti o ye won ti won si mo gbangba ni wipe bi o ba mo ede gesi oni anfani lati je ere lori awon eko ihirere wonyi sugbon bi o ba je pe ede yoruba ni o mo ti o gbo ede gesi dara dara o dabi eni wipe bi o ti efe ni igbala ko se eni ti o le se alaye re fun oni kikun ni ede ti o gbo sugbon nigba ti a wo oro Olorun ari wipe awon ti won o wa ni iwaju ite ijoba Olorun ti won o si ma yo ninu olala ogo ti odo agutan ti apa ti o si wa laye won wa lati ede gbogbo ati orile ede gbogbo eyi je ki o je ki a ronu wipe o dara lati je ki iru idanileko bayi ki o wa neyi ti a o le ye oro Olorun wo o si wa je igbese fun awa ti a ti mo ihin rere sugbon ti o dabi eni wipe yala ni iwaasu wa tabi ni ori kiko tabi ni ijeri tabi ni ijere okan lati oju ile de oju ile o je igbese fun wa lati le mo anfani ti o wa fun ede gbogbo ke si je ke anfani ki o di mimo fun awon elegbe wa awon omo ati awon baba ati iya wa ti o je pe ede yoruba nikan ni won gbo ni Rome ori kini ni apostoli Paulu lo tin je ki o di mimo fun wa pe bi o se ti ohun ni ohun ka ara ohun si ajigbese lati je ki oro ihin rere igbala to je wipe ko se ma nini fun gbogbo eniyan lati je ki o di mimo fun awon ti o gbo ede ati awon alaigbede ori kini Rome ese kerinla mo di ajigbese awon heleni ati awon alaigbede awon ologbon ati awon alaigbon to be bi o ti wa ni ipa mi mo mura tan lati waasu ihin rere fun eyin ara Rome pelu nitori emi ko ti ju ihin rere Kristi nitori agbara Olorun ni si igbala fun olukuluku en ti o gbagbo fun ju saaju ati fun heleni pelu
3: àwọn ọ̀rọ̀ mẹ́ta tí mo fẹ́ kí o dì mú ni wípé ìkíní, mo di ajigbèsè. Mo fẹ́ kí gbogbo wa kí o sọ bẹ́ẹ̀. Ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ìkejì, láti wàásù ìhìnrere. Ẹ sọ bẹ́ẹ̀. Ìkẹta ní ẹsẹ̀ ìkẹrìndínlógún, nítorí èmi kò tijú ìhìnrere. Bí a bá pa mẹ́tẹ̀ta pọ̀, ó sọ wípé mo di ajigbèsè láti wàásù ìhìnrere, nítorí èmi kò tijú ìhìnrere. Ó jẹ́ ìgbèsè fún gbogbo wa láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí wọ́n gbọ́ èdè Yorùbá tí wọn kò sì mọ̀ jù bẹ́ẹ̀ lọ, láti wàásù ìhìnrere fún wọn. Nítorí wípé ibikíbi tí onígbàgbọ́ bá wà, ẹni tí a ti tún bí, kì í tijú ìhìnrere Jésù Kristi. Nítorí bẹ́ẹ̀, gbogbo ohun tí ó ń gbọ́ ní ìparí ọ̀sẹ̀ yìí, ó jẹ́ ìgbèsè sí wa lọ́rùn láti sọ fún olúkúlùkù ènìyàn tí a máa bá pàdé, yálà níbi òwò wa, níbi iṣẹ́ wa, níbi ọjà wa, nínú ilé wa, tàbí níbi kíbi, láti jẹ́ kí ó di mímọ̀ fún ọ wípé ohun kan wà tí ó tayọ ẹ̀sìn, ohun kan wà tí a ń pè ní ìhìnrere Kristi, tí ó máa ń pèsè ọkàn tí ó ṣetán, tí ó sì múra sílẹ̀, tí ó máa ń pèsè wọn láti lè wà pẹ̀lú Ọlọ́run títí láé. Ọ̀kan nínú àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́, ìpìlẹ̀ ìhìnrere, ni a fẹ́ mú ẹnu kan ní òwúrọ̀ yìí. Ẹsẹ̀ tí a ó fi bẹ̀rẹ̀ ní ìtọ́kasí ni orin Dáfídì. Orí ìkẹrìnléníogún, ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin. Ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa, tàbí ẹlòmíràn tí yóò gbọ́ wípé ìdánilẹ́kọ̀ọ́ wà níhìn-ín, láti jẹ́ kí a mọ ọ̀nà ìhìnrere, ọ̀nà ìgbàgbọ́ tòótọ́, láti jálánkáto, tàbí láti ṣògo wípé àwa náà mọ ìhìnrere. Kódà ìgbàgbọ́ ò ṣe àjòjì sí wa, nítorí pé láti kékeré ni a ti ń sìn, ni a sì ti ń ka Bíbélì. Bí Jésù pàápàá bó bá dé, yóò gba ẹ̀rí wa jẹ́ wípé ọmọ Ọlọ́run ni wá, tí ó sì jẹ́ pé irú ìṣògo bẹ́ẹ̀ ó dúró lórí àìmọ̀kan àti àìmọ̀kíni ọ̀rọ̀ Ọlọ́run wí. Òun ni ó jẹ́ kí a fẹ́ yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò nípa ìpìlẹ̀ ìhìnrere tí ó ṣe pàtàkì, tí ó jẹ́ pé bí o bá sáré nínú ẹ̀sìn láìmọ ohun tí a ń sọ nípa ọwọ́ mímọ́ àti àyà funfun, irú eré bẹ́ẹ̀ tàbí irú ẹ̀sìn bẹ́ẹ̀ a jẹ́ lásán, èyí tí kò ní ní èrè. Nítorí pé ìpìlẹ̀ mìíràn lé ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí ọ̀rọ̀ Ọlọ́run ti fi lélẹ̀. Àwa tí a jẹ́ àgbà, tí a sì mọ bí a ti ń kọ́ ilé, a mọ̀ wípé bí ilé kíkọ́, bí kò bá ní ìpìlẹ̀, irú ilé bẹ́ẹ̀, òjò àti ìjì ni yóò wo. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sì máa ń kọ́ ilé ìgbàgbọ́ wọn láì ní ìpìlẹ̀. Wọ́n máa ń sìn, wọ́n máa ń ka Bíbélì, wọ́n máa ń gbàdúrà, ṣùgbọ́n ilé tí wọ́n kọ́, ko ni ipile ni ori oro olorun ninu orin dafidi ori ikerin le ni ogun ese keta ni dafidi oba ni o tin bere lowo olorun wipe tani yogun ori oke oluwa lo tabi tani yo duro ni ibi mimo re olorun ko si fidi dafidi leti o je ki o mo daju daju wipe idahun si bere ti o se pataki bayi ni wipe eni ti o ni owo mimo ati aya funfun eni ti ko gbe okan re soke si asan ti ko se bora etan o wa so fun wa ni ese ikarun wipe ohun ni yo ri ibokun gba lowo oluwa ati ododo lowo olorun igbala re ese keta tani ese ikerin eniti ese karun ohun bi o ba bere pelu okan ti o nfe mo kini idahun si ibere ti o se pataki to yi wepe tani yo ti egun ori oke oluwa lo tabi tani yo le duro ni ibi mimo re ni ede ti o le ye o dara dara o nso wipe tani yo le gbe ibi ago olorun gba ti a ba nso nipa oke mimo olorun eyi o so nipa oke ti o wa ni aye nitori gbogbo oke ti o wa ni aye ni o je aimo sugbon nigba ti a nso nipa oke mimo olorun eyi nso nipa ibugbe olorun oga ogo eyi kan na ni Jesu Kristi menuba nigba ti o so ninu Johanu ese ori ikerinla lati ese ikeji wepe ninu ile baba mi opolopo ibugbe ni o wa iba ma se be emi iba ti so fun yin nitori emi nlo ipese aye sile fun yin eyin so nipa oke mimo olorun ni se awon aposteli ori keje mo feran leti wipe nigba ti a nso Stefanu lokuta a so fun wa ni ise awon aposteli ori keje yi wipe sugbon ese ikarun din ni ogota sugbon o n kun fun emi mimo o tejumo orun ko so wipe o tejumo ile o n wo oke o n wo ibi mimo olorun o n wo oke oga ogo o tejumo orun o si ri ogo olorun ati Jesu nduro le owo otun olorun o si wipe wo mo ri orun si sile ati omo eniyan nduro le owo otun olorun ese ogota o si kunle o kigbe le ohun rara pe oluwa maka ese yi si won le orun nigbati o si wi eyi o sun ni ese kokan din ni ogota ni o ti wi pe won so Stefanu le okuta o si n ke pe Oluwa wi pe Jesu Oluwa gba emi mi. Oke ti Dafidi n so nipa re gege bi oba o n so nipa ibi mimo Olorun o n so nipa orun rere nibi ti enikeni ti o ti wa si aye ti won fe lo nigbati won ba pajude ninu aye o si wa n bere we pe tani yo gun ori oke Oluwa lo tabi tani yo duro ni ibi mimo re Olorun wa n da lohun wi pe eni ti o li owo mimo eni ti o li owo mimo elesin popo lo wa ti owo won ko mo opolopo lo wa ni won ke pe oruko Oluwa ti won sin wi pe awon paapa je onigbagbo nitori pe won ti sami nitori pe won je onje ale Oluwa tabi nitori pe awon na ma nka bibeli nitori pe ni ojo isimi ni owuro won adide won si lo si ile isin tabi nitori pe won ma fun alagbe lowo nitori be bi o ba nso wi pe awon wo lo ti e ma lo si orun rere won ni won ti e dupe lowo Olorun nitori pe lati igba ti a ti bi won won sami won ma san owo apo alufa tabi ida mewa bi o ba si je awon ti o mo ona nipa adura won ma so wi pe won ma gbadura papa aso adura won ofunfun ko si le ri bo si je ona ti abela ati turari won o kere bo si je pe ati mo samu orin Dafidi ti amaka bi oso nle ni bi aje nle ni tabi bi abanpa owo si ajade apo gbogbo ona ti o ye ki won rin nipa aya omi si mimo nipa angba awe ko se eyin won won mo dara dara nitori be bi o ba nso wi pe ta lo ma lo sorun rere won ma nsogo wi pe nibi ti won se igbagbo de bi eni keni ba de orun rere awon lati wa nbe sugbon Olorun je ki a mo wi pe awon ti o lo si orun rere ni awon ti o ni owo mimo ati aya funfun iya to wa laarin wi pe awon ti won ni owo mimo tabi aya funfun bi a ba so pe owo mimo tabi aya funfun o tumo se wi pe bi o ba sare le owo mimo to ba to ni o tun le jije kade fun aya funfun boya ti o ba ni okan ninu meji o yege a o si le gba o si inu orun rere sugbon so wi pe awon ti won ni owo mimo ni akoko ati lekeji pelu re aya funfun ko pari sibe o so wi pe awon wonyi pelu won ko gbe okan won soke si asan ko si fi mo nibe nikan o so wi pe awon ti ko si bura etan o wa je ki o di mimo fun wa wi pe bi a ba nsare lati ni ibukun bi a ba ngbadura lati ni ibukun bi a ba nbere lowo Olorun lati ni ibukun o so wi pe ki a ma setan ara wa je awon wonyi ti a se apejuwe won ni ese ikerin awon nikan soso ni yo ri ibukun gba lowo Oluwa ati ododo lọwọ Olorun igbala re ṣùgbọ́n kí ni a ń pè ní ọwọ́ mímọ́? Ṣé kí a gbé omi síta bíi Pilatu gbàtí

agbe omi síta, kí a fọ ẹnu, kí a fọ ẹsẹ̀, kí a fọ ojú, kí a fọ ọwọ́. Ṣé èyí ni Ọlọ́run ṣe bí àpèjúwe tí ó ń sọ wípé bí a bá fẹ́ dé ọ̀run rere, bí a bá fẹ́ wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run ẹlẹ́dàá wa, bí a bá lè ṣe ìfọ ọwọ́, ìfọ ẹsẹ̀, ìfọ ẹnu, etí, bí a bá sì wẹ̀ nínú odò, tí a bá ṣe bẹ́ẹ̀ ní ojoojúmọ́ títí ọjọ́ ayé wa, ṣé ò ní Ọlọ́run pè ní ọwọ́ mímọ́ rárá? Ṣé ó ń sọ fún wa wípé bí a bá rántí Naamani, bí a ṣe wẹ ẹ̀tẹ́ rẹ̀ nù, kí àwa náà pàápàá kí a lọ sí etí odò bí ṣe ti Jọ́dánì tàbí ti òkun ní agbègbè wa, kí a jẹ́ kí àwọn wòólì kí wọ́n wẹ̀ fún wa kí a ba lè ní ọwọ́ mímọ́ rárá. Kí sì ni a ń pè ní àyà funfun? Gbogbo nǹkan wọ̀nyí ni Bíbélì ti ṣe àkàwé àti àpèjúwe ní yékéyéké, tí ó fìdí wípé bí àwọn ènìyàn náà tilẹ̀ jẹ́ òpè, wọn kì í ṣe ọ̀nà náà bí wọ́n bá ń fẹ́ láti mọ òtítọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run wí fún wa. Ní orin Dáfídì orí 15 ní ẹsẹ̀ ìkíní ni a tún ti béèrè ìbéèrè tí ó farajọ èyí tí a ti béèrè ní orí 14. Kí sì ni ìbéèrè tí ó ń kan onísàmù ní ọkàn, tí ó fi jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ ọba olówó tí ó sì jẹ́ gbajúmọ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó ń fẹ́ láti rí ìdáhùn sí ìbéèrè tí ó ń béèrè? Ìbéèrè náà ni ó tún sọ fún wa ní orí 15 ti Sáàmù, ẹsẹ̀ ìkíní: Olúwa, ta ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ? Ta ni yóò máa gbé inú òkè mímọ́ rẹ? Ìdáhùn ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ṣùgbọ́n kí ni àlàyé àti ìtumọ̀ ọwọ́ mímọ́ àti àyà funfun? Àlàyé ni wípé ẹsẹ̀ ìkejì: ẹni tí ó rìn déédéé, tí ń ṣiṣẹ́ òdodo, tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀. Èyí ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ó ju kí a fi omi fọ ọwọ́, ó ju kí a wẹ̀ ní etí odò, ó ju kí a wọ aṣọ tí ó funfun, ó ju kí a lọ sí ilé ìsìn, ó sì ju wípé kí a gbàdúrà. Ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ òtítọ́ ni ó wà lọ́kàn wa láti bá Jésù jọba, láti wà pẹ̀lú Ọlọ́run nígbà tí ayé yóò wá sí òpin, tàbí nígbà tí àwa pàápàá bí ayé ò tilẹ̀ tí wá sí òpin tí a ó fi ayé sílẹ̀. Bí ó bá jẹ́ wípé ó kàn wá ní ọkàn láti bá Ọlọ́run gbé, ọwọ́ mímọ́ àti àyà funfun, ó ń túmọ̀ sí wípé ẹni tí ó rìn déédéé, ẹni tí ó ń ṣiṣẹ́ òdodo, tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀, ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn, tí kò sì ṣe ibi sí ẹni kejì rẹ̀, tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹni kejì rẹ̀, lé ojú ẹni tí ènìyàn kénìyàn di gígàn

0: ṣùgbọ́n a máa bu ọlá fún àwọn tí ó bẹ̀rù Olúwa. Ẹni tí ó búra sí ibi ara rẹ̀ tí kò sì yí padà. Ẹni tí kò fi owó rẹ̀ gba èlé. Tí kò sì gba owó ẹ̀bẹ̀ sí aláìṣẹ̀. Ẹni tí ó bá ṣe nǹkan wọ̀nyí kì yóò yẹsẹ̀ láé láé. Ṣùgbọ́n kí n tó máa ṣe àlàyé lọ nípa ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti ẹni tí ó ní àyà funfun, mo fẹ́ kí o wo àwọn ẹsẹ kan nínú Bíbélì nípa àwọn tí Bíbélì sọ pàtó wípé wọn kò ní ọwọ́ mímọ́, wọn kò ní àyà funfun. Kí o má bàdí wípé ẹnikẹ́ni ń tan ara rẹ̀ jẹ wípé òun ní nígbà tí kò ní. Ìwé òwe orí kẹfà ẹsẹ ìkẹrìndínlógún títí dé ìkọkàndínlógún. Ìwé òwe orí kẹfà ẹsẹ ìkẹrìndínlógún títí dé ìkọkàndínlógún. Èyí ń jẹ́ kí ó di mímọ̀ fún wa àwọn tí Bíbélì sọ wípé kò ní ọwọ́ mímọ́, kò ní àyà funfun. Mo ń gba ẹ̀rí Ọlọ́run jẹ́ wípé kò ní tàn ọ́ jẹ. Bí o bá wà nínú ẹgbẹ́ àwọn tí ó jẹ́ ẹlẹ́sìn láì jẹ́ onígbàgbọ́ ti Bíbélì, tàbí o wà nínú ẹgbẹ́ àwọn tí ó máa ń tan ara wọn jẹ, tí ọwọ́ wọn kò mọ́, tí àyà wọn kò funfun, ṣùgbọ́n tí wọ́n ń bo nǹkan wọ̀nyí mọ́lẹ̀, bí o bá fẹ́ ṣe rere, tí o sì fẹ́ ní ìbùkún Ọlọ́run, tí o ń fẹ́ kí àwọn ìlérí Ọlọ́run kí ó di ṣíṣe sí ọ lára fún rere, bí Ọlọ́run bá fi hàn wípé o kò ní ọwọ́ mímọ́ àti àyà funfun, bí o bá ké pe Olúwa yóò gbọ́ àdúrà rẹ. Bí ọwọ́ rẹ tí kò mọ́, bí o bá lè fọ ọwọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù tí o sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí ó kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, ó dájú wípé bí o bá jẹ́wọ́ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ, àánú Ọlọ́run yóò farahàn fún ọ. Yóò sì pèsè rẹ sílẹ̀ fún ọ̀run rere nígbà tí ó ń pèsè ọ̀run rere sílẹ̀ fún ọ pẹ̀lú. Ẹsẹ̀ ìkẹrìndínlógún ohun mẹ́fà lé Olúwa kórira ní tòótọ́. Méje lé ó ṣe ìríra fún ọkàn rẹ̀. Ojú ìgbéraga. Ètè èké àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Àyà tí ń kùmọ̀ búburú. Ẹsẹ̀ tí ó yára ní ire sísá sí ìwà ẹ̀kà. Ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde. Àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin. Àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé ó ṣe ìríra lé ojú òun. Ó sì ṣe àlàyé lẹ́sẹlẹ́sẹ nípa àwọn nǹkan wọ̀nyí tí ó jẹ́ kí ọwọ́, kí ó jẹ́ àìmọ́, àti kí ọkàn kí ó di ìdíbàjẹ́. Ó ń sọ wípé ojú ìgbéraga. Èyí kò sọ nípa ojú rẹ nìkan ṣoṣo. Ó ń sọ nípa ìwà ìgbéraga, ìrìn ìgbéraga. Èyí jẹ́ ọwọ́ àìmọ́. Bí o bá fẹ́ mọ àwọn ìwà tí ó máa ń túmọ̀ sí ìgbéraga, O le wo Isaiah ori keta lati ese ikerin dini ogun pelu pelu Oluwa wipe nitori awon omo birin si oni gberaga ti won sin rin pelu orun giga ati oju ifekufe awon nkan wonyi ni o ntumo se wipe ani owo aimo a o si mura sile lati ba olorun rin ati lati je eni pipe ati mimo ni waju oluwa o si nse itumo igberaga fun wa wipe won rin pelu orun giga ati oju ifekufe oju agbere ti won rin ti won si yan bi won tin lo ti won si je ki ese won ro woro nitori na oluwa yo fi epa lu atari awon omobirin sioni oluwa yo si fi ihoho won han li ojo na oluwa yo mu ogo saworo won kuro ati awon oso won ati iweri won bi osupa ese ikokan leni ogun oruka ati oso imu ese ogun akete ati osho ese ati oja ori ati ago olorun didun ati oruka eti ese kejilelogun iparo aso wiwo ati aso ileke ati iborun ati apo ni ese ikerin le ni ogun ni o nso wipe yo si se pe orun buburu yo wa dipo orun didun akisa ni yo si dipo amure ori pipa ranti pe o nsoro nipa awon obinrin o si nso nipa ori pipa ni yo si dipo irun didi daradara sisan aso ofo dipo igbaya ijona yo si dipo ewa eyi nso iwa igberaga ranti pe a nse alaye lori nini owo ti ko mo iwe owe ori kefa ese keta dilogun oju igberaga ete eke eke ni a npe ni iro ete eke ni a npe ni ejeri si ohun ti oju e oto eke ni a npe ni ki a ma fi owo si iwe pe nkan kan se oju wa nigba ti a ko mo ohun ko nipase re ati owo ti n ta eje alaise sile ipaniyan omo ti o wa ni inu ti a ko ti bi o je alaise ko se orile ede ko se baba ko se iya ti o ru si inu ko si se awon egbon ti o saaju re ko se ijoba omo ti o wa ni inu ti a loyun re ko se si ofin ijoba tabi ofin orile ede omo yi ko ti se olorun ko mo nkan ti a npe ni ese awon won yi ni olorun pe ni alaise owo ti o si ta eje won sile ni owo ti n ta eje alaise sile o se se ki o je oko obirin ti o je aboyun ni o ni ipa ninu tita eje alaise yi sile o se se ki o je ni ti o ngbe oyun yi ru ka akiri fun ara re ni o ni owo ninu tita eje alaise sile o si se se ki o je awon dokita onisegun ti oyinbo ni o nfe je iranlowo lati ta eje alaise sile tabi awon obirin ti o nsise ni ile awon alaisan ni o ni owo ninu tita eje alaise sile tabi o le je omo le iwe ti ko mo wi pe ere ese pelu obirin wi pe o le din nkan mo ohun lowo ni o won sare kaakiri ti o si ni owo ninu tita eje alaise sile sugbon ni ona kona ti o fi le sele yala iwo ti o je abiyamo ninu ile ti bimo bi mefa tabi meje tabi mejo tabi mewa ni o wa ri wi pe o tun loyun fun oko re ni o wa ro wi pe ko si owo lati toju omo miran ko si ile lati fi omo yi si o dabi eni pe bi a ba gba omo yi laaye lati wa saye eya yo je omo yi o si je awa paapa o se se ki o je ironu be ni o sun o si wi pe ki o ta eje alaise sile sugbon ohun kan ni o daju ati obirin ati okunrin ati onisegun ati awon agbebi tabi eni keni ti o ni owo ninu iru ohun kohun be won le fi ori sin ki won fi orun sin won le ka bibeli lati ibere de ipari ni ododun won le lo si ori oke ninu aye tabi ki won ki o we ni okun o se se ki won ti e ma tan abela tabi ki won ma wo aso funfun o si se se wi pe ki won ro pe won ma lo si ijo onihin rere bi won ba nta eje alaise sile olorun so fun o wi pe bi o ba fe de orun rere ironu po ada ni o ye ki o ni ki o so fun olorun pelu ekun kikoro pelu omije pelu okan ti a faya pelu ironu po ada ti o jinle to to wi pe o ti je eni ti owo re nta eje alaise sile sugbon awon ti owo won ko mo ni ona won yi o se se o fe ile o fe kole ohun ta ma ni ninu aye ti a ki mu lo sorun ile ile moto tabi obirin o sese o fe gba iyawo lowo elomiran o wa di pe enja ajakadi lori obirin yi tabi lori ile tabi lori okohun o wa di wi pe ki a ma wa ogun kaakiri ki won ti so fun o wi pe eni ti o wa ni idile lagbaja o ni ko je ki ile yi ki o bo si olowo o wa sare titi yala nipa ogun dudu tabi nipa egbe awo tabi nipa gbigbe ada tabi ibon tabi nipa sise adehun pelu awon onimoto lati pa enikan tabi nipa fifi majele si inu onje fun eni ti o je eni ti o pe ni ota re ni ota eje ni yi sile ti o se pa gba ti o pa tan ile wa di tire o wa joko lori ile we pe ninu aye bo ba mo lati sare lati nile lati ni moto bo ba mo ibi to ye ko rin awon baba isale to ye ko lo ri awon balogun ni ilu ti o ye ki o be wo lati fun o ni ogun awon ti owo won gbo o ni le ni kankan o si ti nile nipa be o ti ni ohun ini nipa be nipa tita eje alaise sile olorun so wi pe ohun duro de o wi pe owo re ko mo opolopo ninu orile ede wa ni won ti pa awon elomiran nitori igbeyawo tabi nitori angba obirin o sese pe okunrin kan ti lo si idile kan lati fe yawo o wa je eni yi gan lohun o lati fe obirin po ni ilu sugbon sibe sibe eni yi gan ti a ti e tin se owo ori lori re sugbon ti o si je afesona o nikan lohun o lati fe igba miran o ti e ma sele wi pe o ti ni iyawo kan sile o ti e tun ti fi afowofa mu eni keji obirin keji wale o sese iketa papa ti n bimo fun o sugbon sibe sibe eyo obirin kan ti elomiran fe fe ohun gan lo wo loju lo tun so wi pe mo meta to wa nile e to ti lalaafia ten pari ija losan loru to le toju ikini tabi ikeji to mo ro njeje siga ato ti o si je ko gbadun iwo funra are ori buburu ati alakala ko je ko mo ibi ti wa fi ori aye ti reti si sugbon sibe sibe o tun ja fun obirin kerin pelu ogun tabi ija tabi ada tabi ibon to pa alaise nitori iyawo sugbon iwo ko ni akoko lati se be awon iran kan ti saaju to je pe ipa eja ati ipaniyan ni won fi ma ni ohun ni ti won lara won ni aso fun wa ni iwe awon ba kini ori ikokan le ni ogun awon ba kini ori ikokan le ni ogun lati ese kini o si se leyin kan wonyi ni Naboti ara Jezreeli ni ogba ajara ti o wa ni Jezreeli ti o sumo afin Ahabu oba Samaria gidigidi Ahabu si ba Naboti so wi pe fun mi ni ogba ajara re ke mi ki o le fi se ogba ewebe nitori ti o sumo ile mi emi o si fun o li ogba ajara ti o san ju lo dipo re bi o ba dara le oju re emi o si fi iye owo re fun o Naboti si wi pe se wi fun Ahabu pe Oluwa ma je ki emi ki o fi ogun awon baba mi fun o Ahabu si wa si ile re o wugbo inu re si baje nitori oro ti Naboti ara Jezreeli so fun nitori ti ohun ti wi pe emi ki o fun o ni ogun awon baba mi ohun si dobule lori akete re o si yi oju re pada ko si fe jeun Jezebeli ikan ninu won niyan o Jezebeli iran awon apaniyan aya re si to wa o si wi fun pe e se ti inu re fi baje ti iwo ko si jeun o si wi fun pe nitori mo ba Naboti ara Jezreeli so mo si wi fun pe fun mi ni ogba ajara re fun owo tabi bi o ba wu o emi o fun ni ogba ajara miran ni ipo re o si dahun wi pe emi ki o fun ni ogba ajara mi Jezebeli aya re si wi fun o pe iwo ko a joba lori Israeli nisisiyi dide jeun ki o si je ki inu re ki o dun emi o fun o ni ogba ajara Naboti ara Jezreeli. bẹ́ẹ̀ni ó kọ̀wé lórúkọ Ahabu. Ó sì fi èdìdí rẹ̀ dí i, ó sì fi ìwé náà ṣọwọ́ sọ́dọ̀ àwọn àgbààgbà àti àwọn ọlọ́lá tí ń bẹ ní ìlú rẹ̀, tí ó sì ń bá Naboti gbé. Ó sì kọ sínú ìwé náà pé, ẹ kéde ààwẹ̀, kí ẹ sì fi Naboti sí ipò ọlá láàrin àwọn ènìyàn. Èyí ni Yorùbá máa ń pè ní ọgbọ́n ẹ̀wẹ́, ọgbọ́n ìpànìyàn, ọgbọ́n kí a jẹni lẹ́sẹ̀, ọgbọ́n kí a gba ohun tí ó jẹ́ ti ẹlòmíràn, kí a sì ṣe bí ẹni wípé alára mímọ́ ni wá, kí a pànìyàn láì gbé àdá fúnra wa, láì gbé ìbọn fúnra wa, kí a pa ènìyàn láì ti ẹ̀rí lójúkojú fúnra ara wa. Ó ń sọ fún wa nísinsìnyí wípé Jezebeli dá ọgbọ́n yìí. Ó wá ń sọ ní ẹsẹ̀ ìkẹwàá, kí ẹ sì fi ènìyàn méjì ẹni búburú. Jezebeli mọ àwọn ẹgbẹ́ rẹ̀, àwọn apànìyàn, àwọn ẹlẹ́rìí èké, àwọn ẹni búburú bíi tirẹ̀. Ó mọ̀ wọ́n pé wọ́n wà, ó ní kí wọ́n fi sí iwájú rẹ̀ láti jẹ́rìí pa á wípé ìwọ bu Ọlọ́run àti ọba. Ẹ mú jáde, kẹsì sọ ọ́ lé òkúta kí ó lè kú. Wọ́n sọ fún wa wípé wọ́n ṣe bẹ́ẹ̀. Ó sọ fún wa ní ìparí ẹsẹ̀ ìkẹtàlá wípé nígbà náà ni wọ́n mú jáde kúrò ní ìlú, wọ́n sì sọ ọ́ lé òkúta, ó sì kú. Ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ó sì ṣe nígbà tí Jezebeli gbọ́ pé aṣọ Naboti lé òkúta, ó sì kú. Jezebeli sọ fún Ahabu pé dèdè, kí o sì jogún ọgbà àjàrà Naboti ara Jezreeli, tí ó kọ̀ láti fi fún ọ fún owó, nítorí Naboti kò sí láàyè, ṣùgbọ́n ó kú. Ó sì ṣe nígbà tí Ahabu gbọ́ pé Naboti kú, ni Ahabu dìde láti sọ̀kalẹ̀ lọ sí ọgbà àjàrà Naboti ara Jezreeli láti jogún rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run sì tọ Elijah ara Tishbi wá pé wípé dìde sọ̀kalẹ̀ lọ ìpàdé Ahabu. Ọlọ́run rí ọ. Ohun tí a ń ṣe ní ìkọ̀kọ̀, Ọlọ́run rí. Àwọn tí a ń pa, àwọn tí a ń ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ láìṣẹ̀ nítorí a fẹ́ gba ìyàwó lọ́wọ́ wọn, tàbí nítorí wípé a rò pé àwọn ni wọ́n ń dí wa lọ́wọ́ ìgbéga níbi iṣẹ́, tàbí a rò wípé àwọn ni wọn kò jẹ́ kí a gba iṣẹ́ contract tí a fẹ́ gbà. Nítorí bẹ́ẹ̀, a ti sọ pé bí a bá yanjú ti lágbájá, bí a bá mú kúrò, bí a bá ran lọ sí ọ̀run ègbé ní pàjáwìrì, ilẹ̀, mọ́tò, owó yóò jẹ́ tiwa, tàbí ó ṣeéṣe nípa ti olè kí ó jẹ́ pé ìwọ ń tiẹ̀. Ó máa ń dá àwọn èèyàn lọ́nà, àwọn tí wọ́n ṣiṣẹ́, tí wọ́n làágùn ọdún kan, ọdún méjì, ọdún márùn-ún, tí wọ́n kó owó jọ láti ra mọ́tò. Ohun tí wọ́n ṣe ní ọdún márùn-ún alẹ́ ọjọ́ kan ni wọ́n fẹ́ ni. Báwo ni wọ́n sì ṣe fẹ́ ní tirẹ̀, pẹ̀lú ìbọn, pẹ̀lú àdá, láti dúró lójú ọ̀nà wípé kí mọ́tò onímọ́tò kó sáà jẹ́ tirẹ̀, bí a tilẹ̀ pa ọmọdé tí ó wà nínú mọ́tò, tí a pa obìnrin, tí a pa ọkùnrin tí ó wà nínú mọ́tò, bí a ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ kí mọ́tò kí ó lè jẹ́ tiwa. Ọlọ́run rí ọ. Owó ẹ̀jẹ̀ kò ní ṣe iná. Bó o jẹun, àìsàn adé nípa oúnjẹ tó jẹ, nítorí owó tó fi ra oúnjẹ yìí kì í ṣe owó ẹ̀tọ́. Bó jẹ́ ìyàwó ló fi fẹ́ irú owó bẹ́ẹ̀, Àwọn tí wọ́n fẹ́ ìyàwó bẹ́ẹ̀ pẹ̀lú owó èrú wọn kì í gbádùn ìyàwó wọn. Ohunkóhun tó ní, bó jẹ́ mọ́tò, bó jẹ́ ilé, tó bá mọ irú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ béèrè lọ́wọ́ wọn, wọn kì í lè gbé irú ilé bẹ́ẹ̀. Ilẹ̀ tí wọ́n ta ẹ̀jẹ̀ sílẹ̀ láti rà tàbí láti ní, wọn kì í lè lo irú ilé lórí ilẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àlàáfíà. Ojú Ọlọ́run wò ọ́ níbikíbi tí o bá ń lọ. Ọ̀rọ̀ Ọlọ́run tọ Elijah wá wípé, dìde, sọ̀kalẹ̀ lọ ìpàdé Ahabu, ọba Israẹli tí ó wà ní Samaria, wò ó. Ó wà ní ọgbà àjàrà Naboti, níbi tí ó sọ̀kalẹ̀ lọ láti jogún rẹ̀. Ìwọ ó sì wí fún un pé, báyìí ni Olúwa wí. Ìwọ ti pa, ìwọ sì ti jogún pẹ̀lú. Ìwọ ó sì wí fún un pé, báyìí ni Olúwa wí pé, ní ibi tí ajá gbélá ẹ̀jẹ̀ Naboti ni àwọn ajá yóò lá ẹ̀jẹ̀ rẹ, àní tìrẹ. Ahabu sì wí fún Elijah pé, ìwọ rí mi, ìwọ ọ̀tá mi. Ó sì dáhùn pé, èmi rí ọ, nítorí tí ìwọ ti ta ara rẹ láti ṣe búburú níwájú Olúwa. Àwọn tí ọwọ́ wọn kò mọ́ ni a ń ṣe àlàyé rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú ìwé òwe ni a ń padà sí nísinsìnyí. Ìwé òwe orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún wípé, ojú ìgbéraga, ètè èké àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, àyà tí ń hùmọ̀ tàbí tí ń gbèrò tàbí tí ń ṣe àṣàrò, ohun búburú, ẹsẹ̀ tí ó yára ní ire sísá sí ìwà ìkà. Ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde, àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin. Èyí ń sọ nípa àwọn tí wọ́n máa ń fọ ilé onílé, àwọn tí wọ́n máa ń gbọ́ ti eku sọ fún ẹyẹ gẹ́gẹ́ bí èdè wa, àwọn tí wọ́n máa ń dá ìjà sílẹ̀ láàrin ọkọ àti aya, àwọn àna yálà ní ti obìnrin tàbí ní ti ọkùnrin, tí wọ́n máa ń ya ìyàwó pẹ̀lú ọkọ rẹ̀, tàbí àwọn olùdáni ní ìmọ̀ràn, àwọn àlùfáà tí wọ́n máa ń pe ìyàwó wípé, ọkọ rẹ̀ ń fìyà jẹ ọ́ ni. Ó jẹ́ má gbàrú bẹ́ẹ̀ fún. Tí wọ́n á sì dá ìjà sílẹ̀, tàbí tí wọ́n á sọ fún ìyàwó wípé, tàbí tí wọ́n á sọ fún ọkọ wípé, mo ń rí ìjáde ìyàwó rẹ, ó dàbẹ́ ni pé gbogbo owó Èkó tẹ ní, aṣọ lẹ fẹ́ fi rà tán, ìyàwó àpà tó gbé sílé, oúnjẹ, aṣọ nìkan ló mọ̀ rà. Ó sì sọ fún ìyàwó yìí wípé, ẹni tó bá mówó délé ni wọ́n máa yìn, kò sì bójú tó dáadáa gbà tí olùdámọ̀ràn yìí, olùdá ìjà sílẹ̀ láàrin ọkọ àti ìyàwó, tí ó bá ti sọ bẹ́ẹ̀, ó di kí ojú ọkọ kí ó wà lókè nílé, kó má gbọ́ ti ìyàwó mọ́. Kò sí ohun tí ìyàwó bẹ́ẹ̀ lè ṣe lẹ́yìn ìgbà tí olùdámọ̀ràn olùdá ìjà sílẹ̀ ti bá sọ̀rọ̀, tí ó máa gbọ́ sí ìyàwó rẹ̀ lẹ́nu. Ṣùgbọ́n àwọn olùdá ìmọ̀ràn bẹ́ẹ̀ ni a ń sọ wípé, wọ́n ní ọwọ́ àìmọ́, inú Ọlọ́run kò sì dùn sí wọn nínú Isaiah. Ìwé wòlíì Isaiah orí ìkíní, a ń kà á láti ẹsẹ̀ ìkẹwàá. Gbọ́ ọ̀rọ̀ Olúwa, ẹ̀yin olórí Sodomu, fi etí sí òfin Ọlọ́run wa, ẹ̀yin ènìyàn Gomorra. Àwọn ọmọ Israẹli ni Ọlọ́run bá sọ̀rọ̀ níhìn-ín, ṣùgbọ́n O pe won ni Sodomu ati Gomora nitori iwa eka, iwa eri, iwa aimo ti o wa lowo won. Oluwa ni kini opolopo ebo yin jasi fun mi. Eyi ni an pe ni ise esin lasan. Opolopo ebo, opolopo isin. Olorun wipe kini o jasi fun mi. Emi kun fun ore sisun agbo ati fun ora eran abopa. Beni emi ko si ni inu didun si eje ako maalu tabi si ti odo agutan tabi si ti obuko. Nigba ti eyin wa lati fi ara han ni waju mi, tali o bere yi lowo yin lati te agbala mi. O ye ki o bi ara re lere wipe, bi Olorun ba wo o ti o nso wipe tani o ni ki o te agbala ohun ninu aye, ti o nso wipe ile ti a fi owo ko ti a npe ni tempili tabi ti a npe ni ile isin ti Olorun ri o nibe, ti o nso wipe ele jade wipe tani o pe o wa. O gbo wipe won pe oruko Oluwa. Iwo na pelu owo ete, owo ete, owo ese, o ngbe bibeli iwe Olorun to ni afara egbe jade ko ninu ile aye, ile ti a fi owo ko melo melo ni ile Orun. Bi o ba je wipe Jesu gba ti o wa ninu aye, o ri awon ti won wa ni tempili, awon ti won so wipe won fe sin Olorun, bi iwo na ti wa ni oni to so pe o gbo wipe won se idanileko pelu ogun ninu apo re, pelu igbadi ni di re, pelu oruka ere lowo re. Iwo na gbo pe won ni gbe gbe gbe, iwo na ba gbe bibeli o n sare bo, bo lo n lo a fe lo sin Olorun ni. Awon dipa won gbe tuntun de o, won ni ki a ka lo, emi na n tele won lo pelu ogun dudu lapo e, e to fi senu, e to fi sidi, e to fi sorun, e to fi sapo. Iwo na gbe bibeli ode. Olorun wa ni tani, ewo lo nse nihin ele jade. Bọlọrun o ti e so be fun wa, awon angeli wa nbi won mo o, Jesu wa nbi, aye atijo egba lo fi le iru yin jade. Awon ti won ro pe won fe sin sugbon ti iwa ese ti o kuro lowo won ni Jesu mu egba. Jesu to fẹran omode, to ti e fẹran awon elese pelu to si ni e wa sodo mi, gbogbo eyin tin sise ti a si di eru wuwo le lori, sugbon sibe sibe ti o ri awon kan awon agabagebe to le won jade. Bi Jesu ba le awon kan jade ninu ile to wa ni aye ti a npe ni tempili, melo melo ni Orun. Bọlọrun ba mu fusu, to ba mu suru fun o, ti o ti ni ki awon adena ki won gbe o, ki won di o towo tese lati gbe o jade, o se beru e to wa lowo e, e to wa lapo e ko jule. O so fun o ni ese ikeji la wipe, nigba ti eyin wa lati fi ara han, lati fi ara han, eyi ti awon elesin se lojo oni ni yi, lati fi ara han, lati fi aso han, lesi tuntun to se jade, ka le mo wipe awon ni won koko je gbese e, won ko wo gba to woso to lo nbo ni ile Olorun, gbese wa lori gele to to we, lori bata e gbese, iru e gbese, boba e gbese,
1: o wa nsin olorun pelu gbese lorun aso keresimesi an se ijade jesu kristi ta bi jesu onirele an se ijade iranti bibi eni to ni irele an se iranti onirele pelu igberaga won la n se kore igberaga igbese won la n se basa igbese afesinku igbese abimo igbese lati farahan lati fi aso han asin so wipe aje onigbagbo onigba to wa lati fi ara han ni waju mi tele o bere yi lowo yin se olorun so fun o wipe ko to wa si ohun ki o ko sinu igbese aso igbese golu igbese yeti ki o to le sin olorun oni tani o bere yi lowo yin lati te agbala mi e ma mu ore asan wa mo ewo lore asan owo to wa lapo e naira marun mo fe fun olorun oji 100 naira iwo na gbo pe onigbagbo ma san ida mewa eyi ta gba lowo eni eleni loju titi eyi ta ri he to e ka da pada foni nkan olowo nsokun iwo nyo ninu ile isin owo mu lara owo ole o fe se itore anu won enikan tun ti bimo e wa o eyin ti eyin amuludun eyin tinu yin dun wipe lagbaja bimo e wa sanwo gbogbo owo ole e to je pe sina lo nse to nfi okunrin bara re je gbogbo owo agbere ti won ko wa lati ile awon oniregbe ma ko wa si ile olorun owo tete ma ko wa si ile olorun owo contract e ta fi owo eyin ti a fi gba a ko wa si ile olorun owo ta fi ebi pa iyawo wa ti iyawo mu gari ta wa muti owo oti to seku a ko wa si ile olorun ijo ye o lapejuwe ilu atewo gbogbo e lo wa nbe awa wa a feran olorun a san da mewa a dawo re ninu owo ole owo jibiti owo eru se olorun la nsin ni abi a nsin ara wa oni ta ni o bere yi lowo yin oni e ma mu ore asan wa mo torari jasi ohun irira fun mi se awon elesin turari o ka bibeli debi ni se awon ti won le emi olorun jade pelu efin se won ko ka bibeli ti won de Isaiah ori kini abi won si gege bi ronu won turari jasi ohun irira fun mi osu titun ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani apejo owo ni o wa nso ni ese ke dogun wipe nigbati eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin ese na po ti olorun fi so wipe bi ohun ti fẹran adura toni bi ohun ti fẹran ki awon eniyan ki o ma ke pe ohun toni wepe nigba ti awon wonyi ba na owo won jade owo pa oju ohun mo fun won ni toto nigba ti eyin ba gba adura pupo emi ki yo gbo asan gba awe asin yira nile asin se isoru sibe sibe adura ogba o se wa titi de ibi ti gbata gbadura titi tolorun ogbo la ba di Saul keji la ni tolorun o ba gbo awon ajeku ni gboro awon oso ti ikutan nitori be e ba mi wa won kaakiri awon ti owo won gbo nitori pe olorun so pe onko adura pe ohun ogbo mo nitori be awon oso ati aje toku ati awon elebo logun toku e ba mi wa won o ba nsare kaakiri nibo ni wo mo ni oko abekuta tan bi ton tin sare nibo lo mo ni agbegbe ijebu nitori pe ota okuro o de ti gbadura o ti gba awe omi adura o ti mumumu bo je wi pe o ma han lara ni be eyan ba ma yokun lori omi adura o ba ti yokun sugbon sibe sibe adura ogba o wa ni ti samu o ba lagbara mo ti adura o si je awon baba asale awon balogun awon elebo logun won ku bi Saul o sese niyan nigbati ojo ati lo to sumo to si eyi ti ba fi ronupo ada ko ronupo ada o pari ireje re sinu wiwa awon oso ati aje o ku sinu ese eni ti olorun fun ara re yan loba eni ti o ti ni iyipada okan tele tele bi o ba fi ohun ko nkun igbagbo aba eto ni lowo aba aje a ki fi ohun ko nkun hirere oni ni ese ike dogun pe owo yin kun fun eje se mo so fun o eyi ni olorun ki fi gbo adura awon ti owo won kun fun eje sugbon ko mo nibe ni Isaiah ori kokandin ni ogota Isaiah ori kokandin ni ogota lati ese ikini si ese ikerin kiyesi owo oluwa kokoro lati gbani be ni eti re ko wuwo ti ki yo fi gbo sugbon aise dede yin lo ya yin kuro lodo olorun yin ati ese yin le o po oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo nitori owo yin di alaimo fun eje owo yin di alaimo fun eje ati ikayin fun ase dede ete yin so eke ahan yin so ibi jade ko si eni tin wa eto be ni ko si eni tin dajo ni otito won gbekele ohun asan won so eke won loyun ika won bi iparun ese ikefa okun won ki yo di ewu eyi n so wipe okun alantakun ni gbogbo wahala ati ere sisa ti eni ti o ni owo aimo ti o se pe okun won a ki yo le se di ewu ti awon bẹẹni wọn kì yóò fi iṣẹ bo wọn bo ara wọn ó sọ wípé kò sí bí ẹlẹṣẹ bó ti lè sáré tó bó bá raṣọ kò ní bò ó bó lówó
0: ko ni ka wahala to wa nle boni moto moto yo ni le debi ti alaafia e wa oni ise won ni ise ika ise ipa nbe li owo won ese won sare si ibi won si yara lati ta eje ala ise sile emi olorun tenu mo fun wa ero won si ero won ero ibi ni ibaje ati iparun nbe ni ipa won ona nafia ni won ko mo ko si idajo kan ninu irin won won se ipa ona wiwo fun ara won eni keni ti o ba to ki o ma lafia nje bi o ba ri be o ni pada lati wa olorun nigba ti o le ri lati ke pe nigba ti o wa ni tosi bi o ba jewo ese re anu wa nitori ojo anu ati ojo ore ofe ni a wa loni sugbon bi o ba se ti agabagebe bi o ba gbadura bi ore re ti o wa ni iwe Luke ori ikejidinlogun bi o ba gbadura bi elesin yi ti a fe ka nipa re o daju wipe ni ojo ekeyin abamo ati ose ni o gbeyin fun iru eni be sugbon bi o ba je mara re gege bi elese ati elebi ti o si n fe so fun olorun wipe oni owo aimo ati okan ti ko funfun bi o ba ni se awa wi le kan si loni bi o ba ke pe oluwa yo gbo ti re ni Luke ori ikejidinlogun lati ese ikewa pe awon okunrin meji goke lo si tempili lati gbadura okan je farisi ekeji si je agbowo ode eyi farisi dide o si n gbadura ninu ara re bayi pe eyi farisi o dide o si n gbadura ko je gbadura sita sugbon gbadura ninu ara re bayi pe Olorun mo dupe lowo re nitori ti emi ko ri bi awon iyoku o nse awawi o nbo ese re mole oni emi ko ri bi awon iyoku awon aloni lowo gba awon alaisoto panshaga tabi emi ko ti le ri bi agbowo ode yi emi n gba awe esin awon elomiran ko ju eyi lo emi n gba awe ni erin meji le ose mo san ida mewa ohun gbogbo ti mo ni ese kerinla mo wi fun yin okunrin yi okunrin keji eyi ti o je agbowo ode sokale lo si ile re ni ilalari ju ekeji lo ekeji yi ni farisi mo totan mo ti josin tan ile isin la bimi si baba mi alufani awa la mu ihinrere esin igbagbo lo sabule abule wa awa ni apa iborisarun ni ojo kini ni abule wa sugbon sibẹsibẹ iro kuro lenu e eke sise ko kuro lenu e siseyun ko kuro lowo e owo eyin ko kuro ninu owo e sibẹsibẹ ajo ara re loju nitori iwe owe so fun wa ori ogbon
1: ese kejila wipe iran kan wa iran awon eniyan kan wa ti o mo le oju ara re sugbon a ko ti wenu kuro ninu eri re eje Jesu Kristi nikan lo ma nwe eri gbogbonu kuro ni igbese aye wa bi oko ba ni idani loju wipe eje Jesu Kristi ti we o oni ohun to le se awon miran saju wa won ti gbo iru oro yi won si ti se ohun ti o ye lati se bi iwo papa ba tele apere rere be o daju wipe eje Jesu o si wa sibe sibe lati wa lati we eri ati aba won gbogbo nu kuro owe ori ikeji din logbon ese ketala eni ti o bo ese re mole ki o se rere sugbon eni keni ti o jewo ti o si ko sile yo ri anu ebukun ni fun eni ti o beru ni igba gbogbo sugbon eni ti o ba se aya re le ni yo subu sinu ibi bi o ti gbo oro Olorun loni ti o si mo wipe eje Jesu ko ti we ese renu nitori pe iwo na ri pe owo re je alaimo sibe o si setan lati tu okan re paya fun Olorun wipe bibo ese mole ko ni je iwa re mo o si nfe jewo ki o si ko gbogbo ese re sile ileri Olorun ni wipe anu ati ore ofe yo je ti re o nso ni Isaiah ori ikarun din ni ogota ese ikefa ati ese ikeje wipe e wa Oluwa nigbati e le ri e pe nigbati o wa ni tosi je ki eniyan buburu ko ona re sile eniyan buburu ko ona re sile o sese ki awon eyan ti ma so lehin re pe a lagbaja eyan to buru to laye ko si o sese awon to ti ba ni sepo ki won ti ma so laarin ara won pe o ba lagbaja sise o wo wahala lagbaja eni buburu ni sugbon won ni so ni oju re o sese ko je aya to te ori re ba ninu ile to sunkun to nikan da sunkun ni inu iyara re ni o so fun awon omo wipe mo fe kan yi na eyan buburu won so leyin e sugbon laaro yi Olorun o so leyin e awon to so leyin e pe eyan buburu ni o eru n ba won tori won le soku o loju bon ba so be iwa ika iwa agbara iwa ipa won ri wipe o po lowo e ogbon ti a fi se eyan ni jamba won ri po po lowo e nitori be won o je so doju e sugbon Olorun lati enu woli re o so kan loju lo woro wipe eyan buburu ni o eni ti a o ti we ninu eje Jesu Kristi o je eniyan buburu wa so wipe bi eni buburu yi bi o ba ko ona re sile ati ki elese ki o ko ironu re sile si je ki o yi pada si Oluwa je ki o yi pada si Oluwa ohun o si saanu fun ati si Olorun wa yo si fi ji lopo lopo bi o ba ke pe Olorun loni mo gbagbo wipe yo dariji o.

0: rí wọ́n dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde wípé bí ó tilẹ̀ jẹ́ pé ajé aláìmọ́, aláìyẹ àti eléèrí àti ẹlẹ́ṣẹ̀ wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ olóríire púpọ̀, ìlérí rẹ̀ yóò sì ṣe sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wá di ẹ̀dá titun, a ṣe ọwọ́ wa ní mímọ́, a sì jẹ́ kí ìwà wa kí ó yí padà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin Dáfídì orí 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire, ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere.
1: Ìwé Nehemiah orí 13. Ní ọjọ́ náà, a kà nínú ìwé Mósè ní etí gbogbo ènìyàn, àti nínú rẹ̀ ni a rí pé kí ara Amoni àti ara Moabu kí ó má wá sínú ìjọ Ọlọ́run láéláé, nítorí tí wọn kò fi oúnjẹ àti omi kó àwọn ọmọ Ísíráẹ̀lì lọ́nà. Ṣùgbọ́n wọ́n bẹ Bálámù lọ́wẹ̀ sí wọn láti fi wọ́n gégún, ṣùgbọ́n Ọlọ́run wá sọ ègún náà di ìbùkún. Ó sì ṣe nígbà tí wọ́n ti gbọ́ òfin náà ni wọ́n ya gbogbo àwọn ọ̀pọ̀ ènìyàn tí ó darapọ̀ mọ́ Ísíráẹ̀lì kúrò. Àti ṣáájú èyí, Eliashibu àlùfáà tí ó jẹ́ alábòjútó ìyẹ̀wò ilé Ọlọ́run wá jẹ́ Anatubaya, ó sì ti pèsè ìyẹ̀wò ńlá kan fún un níbi tí wọ́n máa fi ẹbọ jíjẹ, tùràrí àti ohun èlò àti ìdámẹ́wàá àgbàdo, ọtí wáìnì tuntun àti òróró sí nígbà àtijọ́, èyí tí a pa ní àṣẹ láti fi fún àwọn ọmọ Léfì àti àwọn akọrin àti àwọn adènà àti ẹbọ rẹ àwọn àlùfáà. Ṣùgbọ́n ní gbogbo àkókò yìí, èmi kò sí ní Jerusalemu, nítorí ní ọdún 22 ti Atasasta ọba Babiloni, mo wá sí ọ̀dọ̀ ọba, àti ní òpin ọjọ́ wọn ni mo gba àyè láti ọ̀dọ̀ ọba. Mo sì wá sí Jerusalemu, mo sì mọ búburú tí Eliashibu ṣe nítorí Tobiah ní pípèsè ìyẹ̀wù fún nínú àgbàlá ilé Ọlọ́run. Ó sì bà mí nínú jẹ́ gidigidi, nítorí náà mo da gbogbo ohun èlò Tobiah jáde kúrò nínú ìyẹ̀wù náà. Nígbà náà ni mo pàṣẹ, wọ́n sì wẹ ìyẹ̀wù náà mọ́. Sí ibẹ̀ ni mo sì tún mú ohun èlò ilé Ọlọ́run wá pẹ̀lú ẹbọ ohun jíjẹ àti tùràrí. Mo sì mọ̀ pé a kò tí ì fi ìpín àwọn ọmọ Léfì fún wọn. Àwọn ọmọ Léfì àti àwọn akọrin tí ń ṣe iṣẹ́ sì ti sá lọ olúkúlùkù sí oko rẹ̀. Nígbà náà ni mo sì bá àwọn ìjòyè jà, mo sì wí pé èéṣe tí a fi kọ ilé Ọlọ́run sílẹ̀. Mo sì kó wọn jọ, mo sì fi wọn sí ipò wọn. Nígbà náà ni gbogbo Júdà mú ìdámẹ́wàá ọkà àti ọtí wáìnì tuntun àti òróró wá sí ilé ìṣúra. Mo sì yan olùpamọ́ sí ilé ìṣúra, Ṣelemáyà àlùfáà àti Sádókù àkọ̀wé, àti nínú àwọn ọmọ Léfì, Pedaya àti lọ́wọ́kọwọ́ wọn ni Anani ọmọ Sakuri ọmọ Mataniah, nítorí tí a kà wọ́n sí olóòótọ́. Iṣẹ́ wọn sì ni láti máa pín fún àwọn arákùnrin wọn. Rántí mi, Ọlọ́run mi, nítorí èyí kí o má sì nu iṣẹ́ rere tí mo ti ṣe fún ilé Ọlọ́run mi nù kúrò àti fún àkíyèsí rẹ. Ní ọjọ́ wọn ni mo rí àwọn kan tí ń fútí ní Júdà ní ọjọ́ ìsinmi, àwọn tí ń mú ètí ọkà wálé, tí ń di ẹrù kẹ́tẹ́kẹ́tẹ́, tí ọtí wáìnì pẹ̀lú èso àjàrà àti èso ọ̀pọ̀tọ́, àti gbogbo onírúurú ẹrù tí wọ́n mú wá sí Jerusalemu ní ọjọ́ ìsinmi. Mo sì jẹ́rìí gbé wọn ní ọjọ́ tí wọ́n ń ta ohun jíjẹ. Àwọn ará Tire ń gbé ibẹ̀ pẹ̀lú, tí wọ́n mú ẹja àti onírúurú ohun èlò wá, wọ́n sì ń tà ní ọjọ́ ìsinmi fún àwọn ọmọ Júdà àti ní Jerusalemu. Nígbà náà ni mo bá àwọn ìjòyè Júdà jà, mo sì wí fún wọn pé, ohun búburú kí ni ẹ̀yin ń ṣe yìí tí ẹ sì ń ba ọjọ́ ìsinmi jẹ́? Báyìí a kó àwọn baba yín ṣe. Ọlọ́run kò á mú kí gbogbo ibi yìí wá sórí wa àti sórí ìlú yìí, ṣùgbọ́n ẹ̀yin mú ìbínú tí ó pọ̀ jù wá sórí Ísíráẹ̀lì nípa bíba ọjọ́ ìsinmi jẹ́. Ó sì ṣe nígbà tí ẹnubodè Jerusalemu bẹ̀rẹ̀ sí ṣú òkùnkùn ṣáájú ọjọ́ ìsinmi, mo pàṣẹ pé kí a ti ilẹ̀kùn, kí ẹnikẹ́ni má ṣe títí di ẹ̀yìn ọjọ́ ìsinmi. Nínú àwọn ọmọkùnrin mi ni mo fi sí ẹnubodè kí ẹ má bàa mú ẹrù wọlé wá ní ọjọ́ ìsinmi. Bẹ́ẹ̀ ni àwọn oníṣòwò àti àwọn tí ń ta onírúurú nǹkan sùn lẹ́yìn òdì Jerusalemu ní ẹ̀rìn kan tàbí ẹ̀rìn méjì. Nígbà náà ni mo jẹ́rìí gbé wọ́n, mo sì wí

0: wọn pé e ṣe tí ẹ̀yin fi sùn lẹ́yìn òde. Bí ẹ̀yin bá tún ṣe bẹ́ẹ̀, èmi ó fọwọ́ bà yín. Láti àkókò náà lọ ni wọn kò sì wá lọ́jọ́ ìsinmi mọ́. Mo sì pàṣẹ fún àwọn ọmọ Léfì kí wọ́n ya ara wọn sí mímọ́, kí wọ́n sì wá ṣọ́ ẹnu bodè láti fọjọ́ ìsinmi mọ́. Rántí mi Ọlọ́run mi nítorí èyí pẹ̀lú, kí o sì dá mi sí gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àánú rẹ. Pẹ̀lú ní ọjọ́ wọn ni mo rí ará Júdà ti ń bá obìnrin àwọn ará Aṣdodì, Amnoni àti Tìmúábù gbé. Àwọn ọmọ wọn sì ń sọ apá kan èdè Aṣdodì, wọn kò sì lè sọ̀rọ̀ ní èdè àwọn ará Júdà, ṣùgbọ́n gẹ́gẹ́ bí èdè olúkúlùkù. Mo sì bá wọn jà, mo gàn wọ́n, mo lù nínú wọn, mo tu irun wọn, mo mú wọn fi Ọlọ́run búra pé ẹ̀yin kì yóò fi ọmọbìnrin yín fún ọmọkùnrin wọn, tàbí ọmọbìnrin wọn fún ọmọkùnrin yín, tàbí fún ara yín. Solomoni ọba Israẹli kò àdẹ́ṣẹ̀ nípa nǹkan wọ̀nyí. Bẹ́ẹ̀ ni ní àárín orílẹ̀-èdè púpọ̀ kò sí ọba kan bí òun tí Ọlọ́run rẹ̀ fẹ́ràn. Ọlọ́run sì fi jẹ ọba lórí gbogbo Israẹli. Bẹ́ẹ̀ ni òun ni àwọn àjèjì obìnrin mú kí ó ṣẹ̀.
1: Ǹjẹ́ kí àwa gbọ́ ti yín
0: láti ṣe gbogbo búburú ńlá yìí láti ṣẹ̀ sí Ọlọ́run ṣá? Ní gbígbé àwọn àjèjì obìnrin ní ìyàwó àti ọ̀kan nínú àwọn ọmọ Jehoiada, ọmọ Eliaṣibu, olórí àlùfáà jẹ́ àna Sanballati ará Horoni. Nítorí náà mo lè kúrò lọ́dọ̀ mi, rántí wọn Ọlọ́run mi, nítorí tí wọ́n ti ba oyè àlùfáà jẹ́ pẹ̀lú májẹ̀mú oyè àlùfáà àti ti àwọn ọmọ Léfì. Báyìí ni mo wẹ̀ wọ́n nù kúrò nínú gbogbo àwọn àlejò, mo sì yan ẹ̀ṣọ́ àwọn àlùfáà àti ti àwọn ọmọ Léfì olúkúlùkù nínú iṣẹ́ tirẹ̀, àti fún ẹ̀bùn igi ní àkókò tí a yàn, àti fún àkóso, rántí mi Ọlọ́run mi fún rere. Èyí ni òpin ìwé Nehemiah.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín wípé a ti wá síwájú yín nísinsìnyí láti gbọ́ gẹ́gẹ́ bí ọmọ ti máa gbọ́rọ̀ lẹ́nu bàbá. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ ṣe wa lójú, ẹ fún wa lókun láti jẹ́ kí a lè rìn ní ọ̀nà tí ó lọ sí ìjọba ọ̀run tààrà. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wo ìwé ìhìnrere ti Lúkù orí 13 láti ẹsẹ 17. Ẹnìkan sì bí i pé Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí ìbéèrè tí ó da ọkàn láàmú. A rí ìbéèrè tí ẹni yìí béèrè níhìn-ín. Ó ń béèrè lọ́wọ́ Olúwa, ó ní, Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Àwọn ìbéèrè mìíràn wà tí ó jẹ́ wípé lọ́wọ́ Olúwa nìkan ṣoṣo lè a ti lè béèrè. Ó máa ń jẹ́ ohun tí ń ṣini lọ́nà nígbà tí a bá béèrè ìbéèrè mìíràn, ìbéèrè ti ẹ̀mí, ìbéèrè tó jẹ́ wípé kò sí ẹ̀dá kan tí ó lè fúnni ní ìdáhùn. Bí a bá béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ènìyàn ẹlẹ́ran ara bíi tiwa, ó jẹ́ wípé a fẹ́ ṣe ara wa lọ́nà. Níhìn yìí, jẹ́ kí a wò ó dáradára. Bí oníbéèrè yìí bá béèrè lọ́wọ́ Pétérù, tàbí lọ́wọ́ Jòhánù, tàbí lọ́wọ́ àwọn Farisí, tàbí lọ́wọ́ àwọn olórí àlùfáà tí wọ́n wà ní sinagogo tàbí tẹ́ḿpìlì, tí ó bi wọ́n pé olórí àlùfáà sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Tàbí tí ó wí pé ọmọ Léfì sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Tàbí tí ó wí pé Pétérù tàbí Jòhánù, ṣé o lè sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Bí wọ́n bá béèrè lọ́wọ́ irú àwọn ènìyàn bẹ́ẹ̀, ó ṣeéṣe ki awon eniyan eleran ara ki won ki o ma le fun won ni idahun ti o pe oju osuwon sugbon eni yi o ni ogbon o mo wi pe ibere nipa igbala ibere nipa ijoba olorun ibere nipa orun rere owo olorun owo omo olorun ni ati le bere eyi ni o fi so wi pe olowa je ki mo die hali awon ti a o gbala awon miran ninu wa ama huwa bi alai logbon awon miran tun ma nlo si odo awon woli eke eni eleran ara won ma bere nipa igbala won ma bere nipa orun rere won ma bere nipa awon ohun amuye ti a le ni ki a ba le de orun tabi awon elomiran a ma lo bere lowo awon akonisina awon eleko keko awon ti o je pe akasori bibeli ni won ka won o ni emi olorun eni ti o gba ise igbala ori igi agbelebo ti o gbagbo eni ti o gba isodi mimo ti o gbagbo eni ti o gbagbo nipa ifikun ni emi olorun bawo ni o se le lo si odo iru eni be ki o ma bere nipa ona igbala tabi o sese ari awon elomiran won a lo ma bere ohun ti o se pataki ohun ti o se yebiye bayi won a lo ma bere lowo eni ti ko mo bibeli awon elomiran won a gbe bibeli sile won a tun gbe iwe miran sile iwe esin miran ti ko ba bibeli mu won a gbe sile iwa si lo si waju eni be wa ma so wi pe lami loye se die ni awon ti a o gbala o dabi eni wi pe iwo paapa onra iwe irina lo si orun apadi nigba ti o ba nbere iru ibere be lowo eni ti ko nigbala sugbon nihin ni eni yi nbere we pe olowa iwo nikan sosho ni a le bere lowo re iwo ni o mo awon oruko ti o wa ninu iwe iye iwo ni o mo okan eda kokan iwo ni o mo ibi ti a tin bo ibi ti a wa nisisiyi ati ibi ti a nlo iwo ni o mo ibi ti irin ajo olukuluku eyan ninu aye yi ibi ti o pari si nitori be so fun wa die hali awon ti a o gbala je ke awo ibere yi mo so wi pe o je ibere ti o le da okan eni laamu nitori wi pe ninu aimokan ati ainisoro wa a ma n gbagbe ohun ti o se pataki to bayi a ma n gbagbe igbala wa a ma n gbagbe bi a se le bo lowo idajo ati ibinu olorun irunu olorun lowo ijiya ayeraye ohun aye yi o ma n di wa loju si nkan ti orun ohun aye yi o ma n di wa leti si orin ogo latorun wa ohun aye yi o ma n je ki a dabi eni ti ko logbon eni ti ko niye ninu eni ti o dabi eni wipe se gafa fun mi lati lo ede yi eni to dabi eni wipe a n se were lati ma sa sebala sebolo kaakiri lati lepa awon nkan ti o wa ninu aye o dabi wipe opolopo ni won sa kaakiri ni won tele awon ohun aye ohun ti a ni sugbon ti a n file ohun ti ko se pataki ohun ti a mo wipe lojo kan a o fi won sile awon nkan wonyi ni o ma n gba ijoba olorun lowo opolopo eniyan eyi ni o ye ki a fi bere wipe olowa die hali awon ti a o gbala awon ibere miran wa ti o je wipe ani lati bere ani lati mo lati odo olowa o ye ki a fi akoko sile ki a ronu nipa idahun si awon ibere be nitori opolopo ni o n jalankato to n sogo ninu wipe awon je elesin ti o si je wipe bi won ti je elesin to ona igbala ko ye won bi a ba wo awon ti won ni oruko ninu ijo bi a ba wo opolopo ti won ti fi oruko sile ninu iwe wipe awon je toluwa awon je ti jesu bi a ba wo opolopo ti o je wipe bi a ba n ka awon ti n gba awe bi a ba n ka awon ti n gbadura bi a ba n ka awon to ni bibeli ninu ile yala labe irori ni tabi lori tabili be abaka oye awon ti o je wipe won ni bibeli ti won le ka die die ninu re won po yanturu opolopo eniyan ni won fi bibeli se irori sugbon won ko ni igbala won ko mo ona igbala be abaka opolopo awon ti won gbe omi lo si awon ile ise kokan ti won fe omi adura bi abaka opolopo ti o dabi eni wipe bi wahala die ba ti de won ma ka samu won po yanturu bi abaro wipe gbogbo eni tin ka samu lo nlo si joba orun bi abaro wipe gbogbo eni tin momi adura lo nlo si joba orun bi abaro wipe gbogbo eni tin ka bibeli lo nlo si joba orun bi abaro wipe gbogbo eni tin se ise isin lo nlo si joba orun bi abaro wipe gbogbo eni tin pe oluwa oluwa ni yo de joba orun o je wipe awa paapa a ko ti mo ona igbala melo ni opolopo awon eniyan ti won gbagbo wipe olorun wa sugbon won ko ni imo nipa olorun otito yi melo ni o wa ti o je wipe won pe oluwa gege bi oluwa won gege bi olugbala won sugbon die perete ni awon eniyan ti o je wipe won ti fi igbesi aye won ati on gbogbo ni igbesi aye won sabe akoso oluwa ati olugbala melo melo ni awon ti o wa sinu ile isin ki se nu ile isin ni gboro ni kan sugbon ile isin ti wa yi pelu ti o si je wipe ona igbala won ko mo ti o je wipe igbala to to pe ke abo lowo ese won ko ni melo melo ni awon tin gbadura ti o se se papa ki won ki o ma yira nile pelu adura won ki won ki o do bale gbalaja si waju olorun ki a ro wipe olusin ni to to ni be ba lori idobale ti o ba olorun wewe ti o ba olorun soro ti o ba olorun rojo wipe olorun ki lo se bayi bayi be ba gba adura lenu elomiran a ro wipe oni gbakeji awon angeli sugbon sibe sibe ona igbala won ko mo eyi ni o ye ki awa papa ki a wa si ijo ti o ni ironu eyi ni o fi ye fun awa papa ki a duro ki a ni suru ki a gba yewo wipe oluwa die hali awon ti a o gbala je ki a wo oro ti o se pataki to bayi ki a wo ni ikori meta ikini awon die ti a gbala ikini awon die ti a gbala ohun ti mo nso ni wipe ni igba atijo ni igba majemu lailai ni igba bibeli ni igba majemu titun ki a wo akosile ti a ni wipe awon die lagbala laarin ogun logo opolopo awon eniyan ti o wa ni aye ni igba na ki lo di won lowo ki lo di opolopo lowo loni eyi mu mi lo si ikori keji awon ohun ti n dena igbala awon ohun ti n dina igbala iketa ipe lati darapo pelu agbo kekere ipe olorun wa loni o wa si o o wa si mi pelu lati darapo pelu awon agbo kekere awon die ti o ni igbala ye ki a be lati ikini die ti agbala awon die ti agbala ye ki a wo Genesis ori kefa lati ese ikarun Genesis ori kefa lati ese ikarun olorun si ri pe iwa buburu eniyan di pupo le aye ati pe gbogbo iro okan re kiki bini lojojumo inu oluwa si baje nitori ti o da eniyan si aye o si dun de okan re oluwa si we pe emi o pa eniyan ti mo ti darun kuro lori ile ati eniyan ati eranko ati ohun ti n rako ati eye oju orun nitori inu mi baje ti mo ti da won sugbon Noah ri oju rere loju oluwa won yi ni itan Noah Noah se olooto ati eni ti o pe le ojo aye re Noah n ba olorun rin je ki a duro nibe nihin ni a ri lati ese ikini asofun wa wipe awon eniyan be si ni re lori ile eje wipe won po lori ile eje wipe won bi si bi won si tin bi omo le omo lati odun de odun awon eniyan po to be lori ile asi so wipe abi awon omo birin fun won lati igba yi ni awon eniyan ari wipe won gbagbe oruko olowa ari wipe won gbagbe ase olowa ari wipe won gbagbe ilana ti olorun ti la sile wipe ke a ma se igboran si ese ikarun ni o wa so fun wa wipe iwa buburu dido iwa buburu po ninu aye olorun si ri pe iwa buburu eniyan di pupo le aye bi abawo aye igba na o je aye ikobirin jo o je aye se bi o ti won mi o je aye emi ni mo ni aye mi je kin se bi mo ti fe o je aye ori kunkun aye aigboran eni olorun fi ri wi pe iwa buburu eniyan di pupo le aye oni lati ri be nigba ti okunrin ba nsare le awon obirin nigba ti okunrin meji meta ba nja lori omi dankan nigba ti obirin meta merin ba du okunrin kan na iwa buburu ni lati wa nigba ti o ba ri wi pe afẹ nigba ti o ba di wi pe afẹ se tinu eni nigba ti o ba di wi pe ori kunkun aigboran ni o wa ninu o kan aya eda ninu eni kokan ari wi pe iwa buburu oni lati po asiri pe gbogbo iru okan eniyan kiki bini lojojumo ki se iwa nikan okan won ironu won ati ohun ti won lepa ife inu won ati ise owo won gbogbo re je buburu ni waju olowa inu olowa si baje wipe eniyan ri bi o ti ri ati wipe awon eniyan ti o ro wipe won agbe igbesi aye ti o mu inu ohun dun nitori wipe ohun ti da won won ko se be won gbe igbesi aye ti ko te olorun lorun igba yi gan ni awa daroko noah o se ni laanu wipe gege bi olorun ti ni ife to o se ni laanu wipe gege bi olorun ti fe ma bukun awon eniyan to wipe ki se pupo ni o moore ki se pupo ni o fe sin olorun lemi ati looto nje bi o ti ri nigba na nje be ko lori loni bi a ba wo arin wa a ri wipe akere niye eha se wipe awon eniyan ko mo wipe a npe jopo nihin iha se wipe won ko gbo ede enu wa kaaro ojire iha se wipe yoruba ti a nso lenu wipe won ko gbo won gbo ede gbogbo wa ni sugbon ohun ti o wa nibe ni wipe okan won jina si olorun o se se ki won ki o lo si ile isin kan ti won ti le gbo iwaasu iseju mewa iwaasu iseju meedogun bi alufa ba ti n koja iseju meedogun ni won fe serale ti won so wipe eyi ni na to atun bo lose to n bo igbala o si iwa rere o si iwa mimo o si eyi ni a fi ri pe ni akoko ti nua yi wipe nua nikan soso pelu iyawo re ati omokunrin re meta ati awon iyawo re meta awon wonyi ni o gboran awon wonyi ni o ni iteriba awon wonyi ni o ni irele awon wonyi ni o ni ore ofe awon wonyi ni o ri oju rere lati odo olorun awon wonyi ni won gbe igbesi aye iwon tun won si jesu si so fun wa o oni gege bi o ti ri ni akoko noah o ni be na ni yo ri nigba dide omo eniyan wipe nigba na awon eniyan je awon eniyan mu awon eniyan gbe yawo won fa yawo fun ni won ko si mo titi iku omi fide oni be gege ni yo ri nigba wiwa omo eniyan e je wipe nigba ti o je die ni o ni igbala ni akoko na nigba ti o je wipe die ni o ri oju olorun ni akoko na wipe ni igba wiwa jesu kristi igba ipada bo re lekeji wipe die pelu ni o ri die ni awon ti a ogbala oluwa die hali awon ti a ogbala o ni an fi dahun re han wa ninu bibeli yi je ki a wo peteru kini ori keta ese ogun peteru kini ori keta ese ogun awon ti o se alaigboran nigba kan nigba ti suru olorun duro pe ni saa kan li ojo noa nigba ti won fi nkan oko won fi nkan oko ninu eyi ti agba okan die la nipa omi eyi ni ni eni mejo wo bi awon eniyan ti po to ni igba na sugbon eni mejo ni agbala won kere niye awon won yi ni o fiye si oro olorun ari eko die eko ninu awon ti an kaye awon eko wo ni a le ri ko ikini ari wi pe awon elomiran won ma so wi pe ona hin rere ona igbala o ti leju pe o dabi eni wi pe ijo ti wa nikan ni agba gbogbo bibeli ni ekun rere o dabi eni wi pe ijo wa nikan ni a tin fi bibeli sakoso ohun gbogbo a n fi bibeli sakoso bi a o ti jeun bi a o ti woso bi a o ti gbe yawo bi a o ti gbe awon ebi wa bi a o ti gbe iseto ebi wa kale wi pe a n fi bibeli sakoso gbogbo re ise ti a o se ibi ti a ti le sise iru owo ti a le da owo le ati iru ohun ti a le se a n fi bibeli sakoso gbogbo re awon eniyan ma n so wi pe bi o ba je awa nikan ni a fe lo si ijoba orun ti agba bibeli gege bi oro olorun ni ekun rere o dabi eni pe die ni a le gbala be lori ni akoko ti noa awon eniyan mejo ninu awon ogoro eniyan ti won wa le aye ni igba na awon eniyan mejo die le agbala je ki a wo ti akoko noa ninu peteru keji lati ese ikefa ti aso awon ilu sodomu on gomora di eru nigba ti o fi efo afobaje da won lebi ti o fi won se apere fun awon ti o je alaiwa bi olorun o si yo loti olooto eni ti iwa wo bi awon eniyan buburu ba ninu je ni akoko ti loti ni a tun ri opolopo ni awon ti o wa ni sodomu ati gomora bi o ba je oluka bibeli ti o ba si je eni ti o ma nronu lori ohun ti o ka ti o nse akiyesi ohun gbogbo ni finifini o ri wi pe bi a ba soro sodomu ati gomora iwa wobia iwa nikan jopon iwa ti o je wi pe oju kokoro ni o gbile kan oni o gbile kan nigba na ki se be nikan iwa imoti paranko iwa ke a ma fi obirin ba ara eni je iwa sina iwa gbere iwa panshaga okun owo won awon ile ijo ni alale awon ile wobia ni osan ati opolopo ohun ti won se be na ni ni arowo to wa nisinsin yi bi abawo daradara afi awa ti a je olufokansin afi awa ti a je onigbagbo afi awa ti a mo olorun afi awa ti a nke lojojumo wi pe oluwa nigba wo lo de oluwa nigba wo lo wa mu wa lole bi ki ba se awa ti a mo wi pe a nreti oluwa wa an reti bibo Jesu Christi opolopo awon eniyan ni alale ni won lo si le cinema ni alale ni won lo si ibi ijo ni alale ni won lo si bi imoti para ni alale ni won lo si ibi ebo sugbon kere je awa eniyan ni a mo wi pe nitori Jesu Christi nbo o ye ki a gbe igbesi aye wa ni won tun won si be lori ni Sodomu ati Gomora ijo ni emoti ni eborisa ni ife obirin tabi ife okunrin ba ara won je ni ki okunrin kan ki o ni iyawo meta merin marun mefa bi ki obirin kan ki o ma ti ile okunrin kan bo si ile okunrin miran ki a ma ka okunrin mefa okunrin meje lori obirin kan ibi Sodomu ati Gomora ni iru iwa be ibe lo wa ibe lo po si sugbon arun awon ilu na lai ni won ko ni abayo won ko ni ona abayo sugbon agba loti ati omobirin re meji ati iyawo re sugbon ranti ni oju ona ni iyawo tun boju weyin ti o je wi pe onfa ti o wa ninu okan re ti o nfa si aye ti o nfa si awon ohun aye yi onfa ya ko ti mu won kuro e ni o fi di awon iyo ti a parun pelu olorun si wa nso fun wa wi pe awa paapa ti igbeyin aye deba awon nkan won yi je apere fun wa je kin ton ran leti wi pe oke aimoye ni o jade lati ile Egypt ti won lo si ile ileri awon ti o ti koja ogun odun laarin won opolopo won ni ari we pe won ko de ile ileri olowa die hali awon ti a ogbala gege bi iwe mimo ti wi gege bi awon apere ti a ri ninu iwe mimo ari we pe die ni awon ti agbala ni igba isaaju o sese ki enikan ki o ma we pe maje mu lai lai ni a ti nka awon nkan won yi o sese ki enikan ki o ma wi pe ninu maje mu titun o dabi eni pe gbogbo nkan ni o yi pada iru awon eniyan be o sese ki won ki o ri ese kan ka ninu bibeli ki won ki o ma se ka awon ese ti o tele je ki nka iru ese ti awon elomiran le ma ka ti won ma fi ro wi pe gbogbo eniyan patapata ni a o gbala ni gbo se je ki a wo Johanu ori kejila lati ese ikokanla Johanu ori kejila lati ese ikokanla nitori pe nipa se re le opo ninu awon ju jade lo won si gba Jesu gbo ohun ti akayi o je bi abaje onigbagbo o je ohun to le wo ni lori ke a ma ro we pe nkan ti yi pada ke a ma ro we pe ki se die ni awon ti o wo ijoba orun o ni nitori tire nitori lasaru ti a jidire kuro ninu oku ni a fi ri wi pe opo ninu awon ju jade lo won si gba Jesu gbo tun wo ese ikokan din logun nitori na awon farisi wi fun ara won pe e kiyesi bi e ko ti le bori li ohun kohun e wo bi gbogbo aye ti woto e wo bi gbogbo aye ti woto bi abanka nkan won yi ti a n gbo wi pe gbogbo aye woto a le ro wi pe ki wa se die le awon ti a o gbala sugbon ran ti o Jesu ti so fun wa ko fi di wa leti ko fi bopo boyo o so otito ti o wa ninu ona igbala o so fun wa o ni eni ti o ba fori ti titi de opin ohun la o gbala ati ka wi pe opolopo ni o woto leyin ati ka wi pe opo ninu awon Jew won jade lo won si gba Jesu gbo sugbon ranti se won fori ti titi dopin se won duro ti Jesu titi dopin se won duro ti Jesu titi ojo idajo wo ise awon apostle ori kini ise awon apostle ori kini ese ike edogun ni ojo won ni peteru si dide duro le awojo awon omo ehin iye awon eniyan gbogbo ninu ijo je ogofa kilanka yi ewolari kilode nigbati a gbo wi pe opo ijo eniyan won woto leyin won oforiti titi dopin won oforiti titi dopin nitori pe inu ni binide nitori wi pe amu Jesu Kristi nitori pe opolopo iro ni awon farisi ni won pa mo Jesu Kristi lese opolopo esun eke ni won fi sun Jesu nigba yi gan ni awon miran ti won ti ro pe awon gbagbo nigba yi gan ni ari wi pe won pada won o to Jesu leyin titi de opin ki ojo Pentecost la ki o to de ari wi pe ogofa eniyan perete ninu awon eniyan won yi ni won duro titi di ojo na nitori be je ki o ye o we pe a le ma pe Jesu Jesu lenu a le ma so we pe Oluwa mi ni Olorun mi ni ko je fi mi sile emi na o je fi sile mo ba Jesu lo losan ni lorun ni bojo nro bi na njo ma ba Jesu lo aha awa ti a ba fori ti titi dopin awon ti a si ri pe won fori ti titi dopin die ni awon won yi o ni a fi wo pe die le awon ti a o gbala e a se we pe Olorun ko fe gba opolopo eniyan la rara mo gbagbo we pe bi o ba je eni bi itinu Olorun iwo paapa le gba Olorun leri je wi pe o n fe gba gbogbo eniyan la sugbon opolopo ni won je ki ohun idiwo kan tabi ohun idiwo miran ki o de won lona lati ma ri oju Oluwa lati ma ri igbala Olorun je ki a wo Matthew ori kejilelogun Matthew ori kejilelogun ese ikerinla nitori opopolopo le ape sugbon die le ayan opopolopo le ape sugbon die le ayan nihin ni ati ri pe olorun pe gba gbogbo eniyan la sugbon die le ayan kini se ti o je wi pe die nitori pe awon die won yi awon ni won so fun olorun wi pe ninu ofi ati ola aye ninu gbogbo wahala ti o wa ninu aye awon fe ba olorun lo ni won so wi pe inu ni bi ni le wa ti won so wi pe ohun ko n le sele idan wo le de nitori pe inu ara la wa a o ti de orun nitori pe esu wa ninu aye wahala wa ninu aye inu ni bi ni wa ninu aye ti won so fun olorun wi pe ko so ohun to le sele ko so ohun to le de awon ofori ti titi de opin lati le ba Jesu joba opolopo ni o dabi eni wi pe won ki fi ohun olorun won ki ka si tabi ikilo olorun won ko ye wo igbala ki de nitori wi pe akan wa se lesin igbala ki de nitori wi pe akan mo oruko olowa igbala ki de nitori pe akan mo oruko tabi eko Kristi awon ohun idiwo awon ohun idena ani lati ja won kuro ani lati ko won sonu je ke a lo se apa keji ninu eko wa loni kini awon ohun idena ti o ndi awon eniyan lowo lati ma le je ki won ki o ni igbala eni mo wa se apa keji awon ohun tin dina igbala je ke a wo Johanu ori kefa Johanu ori kefa lati ese ikokandini ogota ati ogota nkan woyi le o so ninu sinagogu bi o ti nko ni ni Capernaum nitori na nigbati opo awon omo ehin re gbo eyi won wi pe oro ti o lele yi tani o le gbo oro ti o lele yi tani le gbo Jesu Christi o ko awon eniyan ni ijinle eko ihin rere ijinle eko ti ijoba olorun o duro ninu sinagogu o nlaaye won o nsi bibeli lawe lawe o si je ki o ye won awon ohun ti won ni se ohun ti won ni gba igbagbo ti won ni ki won ki o ba le ri ijoba olorun nigbati o fe pari eko re ni ari wi pe opolopo ninu awon ti o so wi pe bi na njo bojo nro awon o ba Jesu lo opolopo ninu awon ti o te oko leti ti won be si ni wa Jesu kaakiri ni won so pe Jesu nigba wo ni iwo wa sihin opolopo ninu awon ti o fe fi Jesu joba tipatipa opolopo ninu awon ti o so wi pe olugbala na ni eyi eni te ati reti na ni ti won sato Jesu leyin nipa ti Jesu re si ni so ijo oro ijoba Olorun eko yin rere eko iwa mimo ijile ninu ihin rere nigba ti o be si ni so fun won nigba na ni won be si ni we pe ohun ti o le oro ti o le li eyi tani le gbo adope lowo Olorun we pe awon die wa ti won jolo oto ti won so wi pe bi oro Olorun ti le n shami laake bi oro Olorun ti le n gun mi loko bi oro Olorun bi o ti le n we mi ni ona ti o dabi eni wi pe o n ta mi lara sibe sibe mi o ma ro lu Olorun ju be lo sibe sibe emi o ma bere ori ofe lowo Olorun ju be lo o sese ki oro Olorun ki o tagba igbeyawo mi o sese ki oro Olorun ki o taba ikobirin jo mi o sese ki oro Olorun ki o tagba iwoso mi o sese ki oro Olorun ki o taba awon owo ti mo nse o sese ki oro Olorun ki o so nipa ohun kan tabi nipa ohun miran bi o ti le nsami laake bi o ti le lu mi bi o ti le dabi eni wi pe ina oro Olorun o njo mi ninu okan mi sibe sibe bi o ma teramo emi o ma ro lu Olorun lati fun mi lori ofe lati se ife Olorun sugbon o se ni laanu ki se pupo ni awon ti o ni iru ipinu be nitori pe won so pe oro yi le be ni awon kan pada wese ikerin dini adorin ese ikerin dini adorin nitori eyi opo awon omo eyin re pada seyin won ko se ba rin mo je ko se ni laanu we pe imole atorun wa omo olorun ti kara re olugbala ara aye eni ti o ku fun ese wa nigba ti o wa se aye yi nje ko se ni laanu we pe oba laarin awon angeli nje ko se laanu omo bibi olorun ti o feran julo nje ko se laanu wi pe nigba ti iru eni be ti o wa se aye yi nitori oro ihinrere nitori eko ihinrere nitori eko ewa mimo ti o nko ni opo ninu awon omo ehin re won pada seyin won ko se ba rin mo nigba ti won aso wi pe won pada seyin won ko se ba rin mo kini itumo yi o je wi pe won pada si synagogue won tun lo ba awon farisi ati awon sadusi won so wi pe e se gafara fun wa o ati lo ba jesu tele ati koyin sile ati ro wi pe jesu ni ona igbala awon wonyi ti won ti so wi pe o daaro fun awon farisi ati fun awon sadusi won tun wa pada so wi pe atun ti de o nitori wi pe afe tele jesu kristi tele sugbon nisisiyi ati ko jesu sile ebi ti won ti po jade latenu won tun ko je nje ke se be ni opolopo loni ti won be sin sare ijoba orun ti won so wi pe awon fe lo si joba orun awon fe se ife olorun sugbon nitori wi pe won gbo eko atunse won tun pada si ijo ti won ti fi sile won tun pada si iborisa won tun pada sinu aye nje ke se be lori loni nigba ti awon elomiran ti won ba gbo eko nipa iwoso onigbagbo nipa eko ti igbeyawo okunrin kan obinrin kan ti won gbo eko wi pe ki a ma gbe igbese aye iwon tun won si won tun pada sinu aye nibi ti won ti wa tele won tun pada sodo ore abanideshe eni ti won ti ko iwe si tele wi pe mo ti ba jesu lo nitori be ko si agbere ko si panshagamo nitori be gbogbo owo to nfun mi tele mu owo re mowo mi o fe owo ese mo sugbon iru awon eniyan won yi won tun pada won tun ma fe serale ni waju ile ore abanideshe okunrin ya tun ma so pe kilode jesu to so pe o ti di oko re jesu to so pe o fe ba lo o tun tele jesu mo ni eni ti o ti gba jesu gbo tele atun ma so pe ki se be sa silekun fun mi je ka pari ija wa o fe pari ija pelu ore abanideshe o tun fe lo si orun apadi nitori be ni ari wi pe opo awon wonyi won ko le tele jesu kristi mo je ka wo Marko ori kewa lati ese keta dilogun bi o si tin jade bo si ona enikan sare to wa o si kunle fun obi lere we pe oluko ni rere kili emi o se ti emi o fi le jogun iye aini pekun e je ibere daada ti okunrin ibere lowo jesu kristi oluwa wa jesu kristi si fi ona han o so fun o to ni lati se okunrin yi koko so wi pe gbogbo re lo n ti se jesu wa so fun ijinle ife olorun ijinle ohun amuye lati de ijoba olorun sugbon kilari nipa ti okunrin yi wo ese kokanlelogun nigba naa ni jesu si wo o feran re o si we fun pe ohun kan li oku oku ohun kan li oku oku duro nibe jo je mo we pe ohun kan soso o le dina o le se idena fun ijoba olorun fun o elomirin a ma so wi pe olorun kunkan mo okan mi wi pe ohun kan soso loko bi ki ba se pe okunrin ti mo wa ninu ile re yi bi ki ba se wi pe mo je iyawo keji iyawo keta bi ki ba se yen nikan soso olorun na mo wi pe mo ti kese jari bi ki ba se wi pe ikan soso to ku yi mo si ro wi pe alaanu lo olorun koni wo eyo kan to ku yi ko so wi pe mi o ni le de ijoba orun elomiran a ma so wi pe gbogbo ohun ti won so lohun ti se ka gba jesu gbo ni ka ka bibeli ni ka ja fafa ninu ise olorun ni ikan soso loku wi pe owo ibi oja ti ohun wa o mo wi pe ohun ti ohun ta lati je bi onisowo wi pe ko ba ife olorun mo sugbon ikan na ni eyo kan yi kan soso na mi o ro wi pe eyi le di mi lowo ijoba olorun gbo Jesu Christi feran re ife Jesu ni o je ki o so otito fun o ni ohun kan le oku oku lo ta ohun kohun ti o ni ki o si fi fun awon talaka iwo si ni isura le orun si wa gbe agbelebo re ki iwo ki o si ma to mi leyin ohun ti Jesu so fun okunrin yi ni wepe egbe awon oloro ti o wa o je egbe awon agberaga egbe awon oloro ti o wa o je egbe awon aborisha je kin se alaye die fun o awon oloro won ma nfi oro won dipo olorun won ma ro wipe owo ni idahun ngbogbo won ma gbekele owo won ma farati owo won won ma ro wipe bi owo ba wa alafia wa won ma ro pe bi owo ba wa wipe ko si ohunkohun ti won fe laye tabi lorun ti won o le ni elomiran papa gege bi simoni o le fe lati ra emi olorun o le fe lati ra epo ninu ijo o le fe lati ra aga kan ninu ijoba olorun pelu owo re e ni jesu fi so fun wipe ah o wa ni ibi kan ti o je bi elege inu egbe to wa o je egbe awon agberaga egbe awon alai lolorun egbe awon ti o nfi owo ropo olorun oni nitori be nkan ti o di orisa si olokan sonu kodanu ki ko fun awon talaka ki o si wa ki o gbe agbelebo re ki o ma to mi leyin nje okunrin ile se nje o wo ijoba olorun inu re si baje si oro na o si jade lo ni ibinu je nitori ti o li oro popo jesu si wo yika o wi fun awon mehin re pe yo ti soro to fun awon ti o li oro lati wo ijoba olorun ma se je ki eyi ki o ya o lerun ti jesu nso ni wepe yo ti soro to fun awon ti o gbekele oro won lati wo ijoba olorun ti o ti ye o nso wipe yo ti soro to fun awon ti o so oro di olorun won lati wo ijoba olorun o nso wipe yo ti soro to fun awon ti o gbekele oro won ti won ko gbekele olorun ti won ko gbekele jesu ti won ko gbekele Kristi Messiah ti o ku fun lori igi agbelebo yo ti soro to fun iru awon be lati wo ijoba olorun eyi kan na ni a le so yo ti soro to fun awon ti o gbekele obi won ti o ro wi pe mi ba gba olorun gbo inu obi mi o ni dun si nitori be awon obi lo si pe so gbogbo fun mi mo si nfe ma te won olorun yo ti soro to fun iru eni be lati wo ijoba olorun ohun ti o so ni pe yo ti soro to fun awon ti o gbekele eniyan awon ti o gbekele eleran ara awon ti o fi eleran ase apa ati igbekele won yo ti soro to fun won lati wo ijoba olorun yo ti soro to fun awon ti o gbe ipo lori awon ti o ro wipe ipo won ninu aye ipo won ninu ijo wipe awon fe fi ipo won dipo olorun yo ti soro to fun iru eni be lati wo ijoba olorun eyi ni awon nkan ti Jesu Kristi ti o so fun wa loni eyi ni nkan ti o nfe ki o ye wa wipe bi a ba fe ni olorun bi a ba fe je ti olorun a ko gbodo gba ohunkohun laye lati di wa lowo a ko gbodo gba enikeni laye lati di wa lowo itooto ni olorun fe gba gbogbo eniyan sugbon opolopo ni o nfa idena fun ara won opolopo ni o nfa ohun idabo laarin awon ati olorun laarin awon ati igbala olorun ni igbesi aye won won ma nje ki awon isoro miran ninu ero won awon nkan aimo ninu ife inu won ati awon igbekele won ti won fi si ori eniyan sinu eda ati ti won fi si ori awon nkan miran won gba awon nkan won yi lati di won lowo awon elomiran o sese ki o je owo o sese ki o je gbajumo o sese ki o je wipe won fe kopa ninu oselu won ta ba si so fun won ta ba nkilo fun owo pe eni ti o ba fe se itoselu wipe ipo elege patapata gba lo wa wipe nitori eni to ba fe se ti oselu yo wa laarin awon aborisha yo wa laarin awon ti ko lolorun yo wa ni laarin awon ti won fa si fa sohun lati se ohun ti ko to o mo kini awon elomiran nse ti won wa ninu oselu o mo ti won se ni ikoko eni a fin ki awon eniyan ni ilo we pe ki asora nitori pe owo tabi ipo tabi gbajumo tabi iwa oselu elomiran o le je itiju ihin rere ìtìjú àgbélébù ó lè jẹ́ òní yóò di àwọn ẹlòmíràn lọ́wọ́ láti lè má wọ ìjọba ọlọ́run nítorí pé bí wọ́n bá ti wá tí wọ́n ń jáde náà sọ pé ìwọ náà ti lọ darapọ̀ mọ́ àwọn tó ń dà tún bí ìwọ náà lọ darapọ̀ mọ́ àwọn tí kì í lo yẹtí yẹrùn ìwọ náà lọ darapọ̀ mọ́ àwọn tí kò mọ fàárí ṣe àwọn tí kò gbajúmọ̀ akílódé ṣé àìní ló wà fún ọ ni àbí ṣé ìdààmú ọkàn ni àbí ṣé wàhálà nínú ilé ló jẹ́ kó lọ darapọ̀ mọ́ àwọn tó ń sọ wípé dàtúnbí àwọn oníwà mímọ́ àwọn tó jẹ́ pé ọ̀run nìkan náà ń wò wọn ò gbọ́ tayé mọ́ ó lọ darapọ̀ pẹ̀lú wọn ẹlòmíràn ìtìjú àgbélébò kristi ni kì í jẹ́ kí wọn kí ó lè forí tì í títí dópin àwọn ẹlòmíràn àwọn ọ̀ṣọ́ ayé ìmúra ti ayé ó ní kì í jẹ́ kí wọn kí ó lè forí tì í títí dópin tàbí àwọn mọ̀lẹ́bí àwọn ẹbí tán máa sọ wípé bó bá fẹ́ jẹ tẹbí nítorí ò gbọ́dọ̀ darapọ̀ mọ́ àwọn wọ̀nyí àwọn mìíràn pàápàá nínú àwọn ẹbí wa tí kò mọ ọlọ́run gbọ́ wọn a sọ wípé ohun ènìyàn òun ni ohun ọlọ́run wípé bí bàbá tàbí ìyá bá sọ pé kò sí ọ̀nà nínú ọ̀nà bíbélì ó jẹ́ pé kò sí ọ̀nà níbẹ̀ nìyẹn nítorí wípé ohun ènìyàn ni ohun ọlọ́run wọn a sọ wípé ọlọ́run pàápàá ti sọ pé bó o bá gbọ́ tòbí ẹ òbí ẹ tó ní kó bọ̀rìṣà òbí ẹ tó ní kó lọ fẹ́ ẹni tó ti ní ìyàwó ńlé òbí ẹ tó ní kó lọ ṣe ohun tí ò da wọn a ní tó o bá gbọ́ tòbí ẹ wọn a nínú ọlọ́run pàápàá ó lè dùn sí ẹ irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n máa ń jẹ́ kí àwọn ẹbí wọn kí ó dí wọn lọ́wọ́ láti lè wọ ìjọba ọlọ́run àwọn ẹlòmíràn máa ń jẹ́ kí àwọn ọ̀rẹ́ ọ̀mùtí àwọn ọ̀rẹ́ bòdà wá àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé nígbà tó bá dára ni a ó rí wọn nígbà tí nǹkan bá yí padà a ò lè rí wọn wọ́n máa jẹ́ kí irú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ wọ́n máa jẹ́ kán dí wọn lọ́wọ́ nítorí bẹ́ẹ̀ sọ fún ọlọ́run wípé ó jẹ ti ọlọ́run àti wípé ò ní gba ohunkóhun tàbí ẹnikẹ́ni láàyè láti dí ọ lọ́wọ́ ìpè tí a ń pè ọ nísinsìnyí ni ìpè láti darapọ̀ mọ́ agbo kékeré ìpè láti darapọ̀ mọ́ agbo kékeré yẹ kí a wo lúkù orí kejìlá ọlọ́run pè ọ́ ọlọ́run pè ọ́ àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí ilé ìsìn wa ó ṣeéṣe nítorí wípé ibi tí a ti ń péjọpọ̀ wọ́n á wo àwọn àga ìjókòó wa wọ́n á ní àga ìjókòó àwọn ọmọ kéékèèké ni wọ́n kó sílẹ̀ fún wa láti máa jókòó lé má jẹ́ kí àga ìjókòó kí ó di ọ lọ́wọ́ ìjọba ọlọ́run àwọn ẹlòmíràn wọ́n á wò ó bí a bá ń ṣe ìsìn wọ́n á wo wọ́n á ní àwọn dùrù tá a ní ó dàbí àwọn dùrù tí àwọn ọmọ kéékèèké tí wọ́n fi ń kọ orin kíkọ ni pé níbi tí àwọn ti wá wọ́n ní àwọn dùrù tó jẹ́ wípé ń kọrin orin àti ohun dùrù ó dúnlẹ̀ má jẹ́ kí dùrù tàbí ohun àfọwọ́bà fìlẹ̀ ayé má jẹ́ kí nǹkan wọ̀nyí má jẹ́ kí ó dí ọ lọ́wọ́ àwọn ẹlòmíràn máa ń sọ wípé nígbà tí àwọn dé sí inú ìjọ deeper life nítòótọ́ ni wọ́n ń ka bíbélì fún wa nítòótọ́ ni wọ́n ń kọ́ wa ní ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n àwọn wo ni mo wá darapọ̀ mọ́ yìí àwọn tí ó jẹ́ ọmọ kéékèèké àwọn tí ò tíì la ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá nínú ayé èmi tó jẹ́ pé níbi tí mo ti ń bọ̀ ìyálòde ni mí èmi tí ó jẹ́ pé níbi tí mo ti ń bọ̀ bàbá ẹgbẹ́ ni mí èmi tí ó jẹ́ pé bí mo bá ní ṣíṣe àwọn ènìyàn máa wá ni láti ilẹ̀ ibo láti ilẹ̀ haúsá láti gbogbo ilẹ̀ káàrọ̀ òjíire làwọn ènìyàn máa wá tán máa sọ ọ́pọ̀ pẹ̀lú mi nítorí pé mo jẹ́ ènìyàn jàǹkàn nínú ayé má jẹ́ ká wo nǹkan wọ̀nyí ìjọba ọlọ́run jù bẹ́ẹ̀ lọ àwọn tó rí nísinsìnyí àwọn tó wà níbí nísinsìnyí wọ́n jẹ́ agbo kékeré nítòótọ́ wọ́n jẹ́ àwọn tí àwọn tán wà nínú ayé tí wọn ò rò wípé a jẹ́ ẹnikẹ́ni ṣùgbọ́n o jẹ́ mọ̀ àwa ni ìmọ́lẹ̀ ọlọ́run ni ó ti mọ́lẹ̀ fún àwa bí a tilẹ̀ jẹ́ agbo kékeré a jẹ́ ẹni tí ó mọ inú ọlọ́run a jẹ́ ẹni tí ó mọ ọ̀rọ̀ ọlọ́run a jẹ́ ẹni tí ó ní ìhìn rere a jẹ́ ẹni tí ó ń fẹ́ bá jésù dúró kí a ba lè bá jésù jọba ní ìkẹyìn ìpè tí ọlọ́run ń pè ọ́ ni wípé kí o wá darapọ̀ pẹ̀lú àwọn onígbàgbọ́ kí o wá darapọ̀ pẹ̀lú àwọn tí ó mọ ọlọ́run kí o wá darapọ̀ pẹ̀lú àwọn tí ó fẹ́ ọlọ́run olúkò orí kejìlá ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n lúkò orí kejìlá ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n má bẹ̀rù àgbo kékeré nítorí dídùn inú bàbá yín ni láti fi ìjọba fún yín àgbo kékeré ni yóò jogún ìjọba ọlọ́run ó mọ̀ bẹ́ẹ̀ àgbo kékeré àwọn tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ àwọn tí wọ́n ń gbé ní ìwọ̀ntúnwọ̀nsì àwọn tí wọ́n gba olúwa gbọ́ àwọn tí a fi ẹ̀jẹ̀ jésù kristi ra padà àwọn tí a wẹ̀nàmọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn àwọn agbo kékeré yìí àwọn ni ó jẹ́ dídùn inú Ọlọ́run láti fi ìjọba Ọlọ́run fún ò ṣe dìde dúró ò ṣe sọ fún Ọlọ́run wípé ó rọ̀ mọ́ àgbélébò ò ṣe sọ fún Ọlọ́run wípé ohunkóhun tí ìbá jẹ́ lókè tàbí nílẹ̀ tàbí ní ìsàlẹ̀ òkun tàbí láhéré ni tàbí nínú ìlú ni tí yóò fà ọ́ kúrò nínú ìjọba Ọlọ́run wípé nínú àánú Ọlọ́run nínú agbára Ọlọ́run yóò bá ọ́ ké wọn kúrò ò ṣe sọ fún Ọlọ́run wípé ohunkóhun tí ìbá ṣẹlẹ̀ ìjìlèjà mímí lèmi wípé ṣùgbọ́n ó fẹ́ wà pẹ̀lú Ọlọ́run wípé ò ní fi Ọlọ́run sílẹ̀ ò ní fi ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ ò ṣe béèrè ìrànwọ́ lọ́wọ́ Ọlọ́run ò ṣe béèrè oore ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run ò ṣe sọ fún Ọlọ́run wípé Ọlọ́run ní kíkú ní yíyè ohunkóhun tí ìbá máa ṣẹlẹ̀ ìjìlèjà afẹ́fẹ́ lè fẹ́ ìkún omi lè dé inú ni bíní lè dé ohunkóhun tí ìbá máa ṣẹlẹ̀ àwọn ọ̀rẹ́ lè kọ̀ mí sílẹ̀ àwọn ojúlùmọ̀ wọn lè kọ̀ mí sílẹ̀ àwọn ẹgbẹ́ àti ọgbà wọn lè sọ wípé wọn ò fẹ́ fi tèmi ṣe mọ́ àwọn ènìyàn lè ṣe inú ni bíní ohunkóhun tí ìbá dé ìjọba Ọlọ́run yìí sẹ́ mo fẹ́ débẹ̀ sọ fún Ọlọ́run wípé bó o bá tí ní ìgbàlà bó o bá tí fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ sọnù bó o bá ti bọ́ pátápátá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ sọ fún Ọlọ́run wípé òun fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ òun fẹ́ jẹ́ ti Ọlọ́run òun fẹ́ wà pẹ̀lú Ọlọ́run sọ fún Ọlọ́run wípé kó ràn ọ́ lọ́wọ́ kó fún ọ lóore ọ̀fẹ́ kó o bá lè jẹ olóòótọ́ kó o bá lè forí tì í títí dé òpin Olúwa díẹ̀ hali àwọn tí a ó gbàlà sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ọ̀kan nínú àwọn agbo kékeré yìí nínú àwọn díẹ̀ tí a ó gbàlà tí wọ́n ó bọ́ lọ́jọ́ ìdájọ́ tí wọ́n ó bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé tí wọ́n ó bọ́ lọ́wọ́ inú iná ọ̀run àpáàdì tí wọ́n ó wà pẹ̀lú Ọlọ́run ní ọ̀run rere títí láé sọ fún Ọlọ́run wípé o fẹ́ dúró láti forí tì í títí dópin yóò sì ràn ọ́ lọ́wọ́.
4: Thank you.

0: kò ṣe sí ọba nìkan ṣùgbọ́n sí gbogbo àwọn ìjòyè àti sí gbogbo àwọn ènìyàn tí ó wà ní ìgbèríko Ahasuerusi ọba. Nítorí ìwà ayaba yìí yóò tàn dé ọ̀dọ̀ gbogbo àwọn obìnrin tó bẹ́ẹ̀ tí ọkọ wọn yóò di gígàn lójú wọn. Nígbà tí a ó sọ wípé Ahasuerusi ọba pàṣẹ pé kí a mú Fashti ayaba wá síwájú rẹ̀ ṣùgbọ́n òun kò wá. Àwọn ọlọ́lá obìnrin Pasia àti Media yóò sì máa wí bákan náà lónìí yìí fún gbogbo àwọn ìjòyè ọba tí wọ́n gbọ́ ìwà tí ayaba hù. Báyìí ni ẹ̀gàn pípọ̀ pípọ̀ àti ìbínú yóò dìde. Bí ó bá dára lójú ọba, kí àṣẹ ọba kí ó ti ọ̀dọ̀ rẹ̀ lọ, kí a sì kọ́ pẹ̀lú àwọn òfin Pasia àti Media kí a má ṣe lè pàádà pé kí Fashti kí ó má ṣe wá síwájú Ahasuerusi ọba mọ́, kí ọba kí ó sì fi oyè ayaba rẹ̀ fún ẹgbẹ́ rẹ̀ tí ó sàn jù lọ. Àti nígbà tí a bá sì kéde àṣẹ ọba tí wọn ó parí gbogbo ìjọba rẹ̀ ká nítorí òun ṣàpọ̀, nígbà náà ni gbogbo àwọn obìnrin yóò máa bọ̀wọ̀ fún ọkọ wọn àti àgbà àti èwe. Ọ̀rọ̀ náà sì dára lójú ọba àti àwọn ìjòyè. Ọba sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mímú kánì nítorí òun rán ìwé sí gbogbo ìgbèríko ọba sí olúkúlùkù ìgbèríko gẹ́gẹ́ bí ìkọ̀wé rẹ̀ àti sí olúkúlùkù ènìyàn gẹ́gẹ́ bí èdè rẹ̀, kí olúkúlùkù ọkùnrin kí ó lè ṣe olórí ní ilé tirẹ̀ àti kí a lè kéde rẹ̀ gẹ́gẹ́ bí èdè ènìyàn rẹ̀.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lónìí wípé a tún péjọ pọ̀ lẹ́sẹ̀ Jésù Kristì, olùkọ́ ńlá àti olùgbàlà wa. À ń bẹ̀bẹ̀ wípé bí a ti péjọ lónìí, ẹ̀mí àtọ̀run wá fún ara rẹ̀ tí ṣe ẹ̀mí mímọ́ ti Ọlọ́run yóò kọ́ wa, yóò là wá lójú láti jẹ́ kí a rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kà, àti wípé kí ọwọ́ Ọlọ́run, ìka Ọlọ́run, kí ó kọ nǹkan wọ̀nyí sí òkan àyà wa, kí a ba lè gbé ìgbé ayé tí yóò tẹ́ Ọlọ́run lọ́rùn, kí a ba lè gbé ìgbé ayé tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹni bíi ti inú Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa láti ìwé Kólósè. Èyí ni Epístẹ́lì ti Pọ́lù Apọ́stẹ́lì sí àwọn ará Kólósè, orí kẹta, ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkọkànlá láńkà tí a sì fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Mo bẹ̀ yín wípé kí olúkúlùkù wa kí ó máa ṣí Bíbélì wa bí a ti ń pe àwọn orí àti ẹsẹ̀ Bíbélì tẹ́ ọ máa kà. Mo sì ń gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí tìkára rẹ̀ kí ó ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí fún wa ní kíkún, kí ìgbésí ayé wa kí ó ba lè bá ẹ̀rí tí a ń jẹ́ nínú Kristì kí ó ba lè bá a mu. Ó jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì fún wa lọ́pọ̀lọpọ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a fiyè sí àwọn nǹkan tí a ń gbọ́ kí a má bàa gbá wa lọ kúrò nínú wa nígbà kan. Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n nísinsìnyí, ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú, ìrunú, àránkan, ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín. Ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀, ẹ sì ti gbé ọkùnrin titun nì wọ̀, èyí tí a sọ di titun ní ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa. Níbi tí kò lè sí Hélènì àti Júù, ìkọlà àti àìkọlà, aláìgbédè, ará Skitia, ẹ̀rú àti òmìnira. Ṣùgbọ́n Kristì lé ohun gbogbo nínú ohun gbogbo. Bí mo ṣe sọ tẹ́lẹ̀, àwọn ọ̀rọ̀ tí a kà wọ̀nyí, wọ́n jẹ́ ọ̀rọ̀ tí ó jinlẹ̀ púpọ̀. Wọ́n sì jẹ́ ọ̀rọ̀ tí ó ti ẹnu Apọ́stẹ́lì jáde gẹ́gẹ́ bí a ti darí rẹ̀ láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́. Ó fi ètò ìgbàlà tí Ọlọ́run ṣe, tí ó sì ṣe àṣekún rẹ̀ ní orí òkè Kálfárì nígbà tí a kan Jésù Kristì má gbélébò, ó fi nǹkan wọ̀nyí hàn fún wa. Ó sì jẹ́ kí a mọ̀ wípé bi a

àánú rẹ̀ kíyèsí gẹ́gẹ́ bí àánú rẹ̀ ni ó gbà wá là nípa ìwẹ̀nù àtúnbí àti ìsọdi títún ẹ̀mí mímọ́. Àwọn nǹkan tí a sọ níhìn-ín wọ́n níye lórí, wọ́n sì pọ̀ jọjọ. Ó ń sọ ó ní nítorí ìṣeun Ọlọ́run olùgbàlà wa. Ó tún sọ ó ní nítorí ìfẹ́ rẹ̀. Ó ní kì í ṣe nípa iṣẹ́ tí àwa ṣe nínú òdodo. Àwọn ẹlòmíràn tí òye ìgbàlà kò yé, wọ́n máa ń gbẹ́kẹ̀lé iṣẹ́ ọwọ́ wọn. Wọ́n máa ń sọ wípé láti kékeré ni àwọn ti ń lọ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi. Láti kékeré ni àwọn ti ń lọ sí ilé ìsìn. Wípé àwọn wá láti ìdílé onígbàgbọ́. Wípé láràárọ̀ nígbà tí àwọn ṣì wà ní kékeré ni bàbá náà máa ń lago. Tọ́ máa ń pè wọ́n jọ, tọ́ máa ń ka bíbélì, tọ́ máa ń gbàdúrà, wọ́n rò wípé nítorí àdúrà gbégbà wọn. Wọ́n rò wípé nítorí ohun tí wọ́n ń ṣe. Wọ́n rò wípé nípa iṣẹ́ ọwọ́ wọn ni a ó fi gbà wọ́n là. Rárá kì í ṣe bẹ́ẹ̀. Ẹlòmíràn tí òye ìgbàlà kò yé, a máa ń sọ wípé òun ò ṣe bí sẹ́nì kankan rí. Wípé bí ọwọ́ òun ti rí, bẹ́ẹ̀ nínú òun ti rí, òun ò ní kí tẹnikẹ́ni má dára. Wípé láti ìgbà tí òun ti wá sáyé yìí, bí wọ́n domi sóun lẹ́nu kì í bọ́ sílẹ̀. Wípé òun jẹ́ ẹni tútù, òun jẹ́ ẹni jẹ́jẹ́. Wọ́n máa ń rò wípé nítorí bẹ́ẹ̀ ni a ó ṣe gbà wọ́n là. À ń sọ fún wọn wípé kì í ṣe bẹ́ẹ̀. Ó ní kì í ṣe nípa iṣẹ́ ọwọ́ wa nínú òdodo. Àwọn ẹlòmíràn wọ́n máa ń sọ wípé láti ìgbà tí àwọn ti gbọ́njú, láti ìgbà tí àwọn ti dáyé, àwọn kì í bẹ́nikẹ́ni jà. Bí àwọn tilẹ̀ bínú, àwọn kì í fi hàn. Bí ẹnikẹ́ni tilẹ̀ ṣẹ̀wọ́n, àwọn máa ń lọ jẹ́ ẹni. Àti wípé àwọn máa ń ṣe iṣẹ́ òdodo. Àti pé àwọn máa ń fún àwọn alágbe, wọ́n máa ń fún wọn lówó. Àti pé gbogbo ènìyàn ló mọ̀ wọ́n sí ọmọlúàbí. Ó sọ fún wa, ó ní kò sí bí a ṣe lè jẹ́ ọmọlúàbí tó. Bí a ò tilẹ̀ ṣe àwọn nǹkan ẹ̀ṣẹ̀ wọ̀nyí síta, èrò ọkàn wa ń kọ́, ìlépa ọkàn wa ń kọ́. Bí a ò tiẹ̀ ṣe nǹkan wọ̀nyí ní gbangba, èyí tá ń ṣe ní ìkọ̀kọ̀ ń kọ́. Àbí Ọlọ́run ò rí èyí tá ń ṣe ní ìkọ̀kọ̀, kò rí èrò inú wa. Kò rí àwọn nǹkan mìíràn tí ó lòdì nínú ọkàn wa. Ta ni ó lè sọ wípé òun mọ́? Ta ni ó lè sọ wípé òun mọ́ ju àwọn áńgẹ́lì lọ? O mọ nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní kò tilẹ̀ bá ìwà funfun, ìwà mímọ́ lọ́wọ́ àwọn áńgẹ́lì. Ká má ṣe sọ nípa ti ènìyàn. Ó ní nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi lóyún mi. O mọ̀ wípé ọkàn ẹ̀ṣẹ̀ ni là ń gbé káàkiri. Ẹni tí kò mọ Ọlọ́run, ẹni tí kò gba Ọlọ́run gbọ́, ẹni tí kò ní ìgbàlà, ọkàn ẹ̀ṣẹ̀, ìrò ẹ̀ṣẹ̀, òun la ń gbé káàkiri. Nítorí bẹ́ẹ̀ kò sí ohun tí a lè ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ òdodo, gẹ́gẹ́ bí wípé a ń fún alágbe lówó tí ó lè gba ọkàn wa là. Ẹlòmíràn máa sọ wípé ìgbà gbogbo ló máa ń lọ sórí òkè láti lọ gbàdúrà. Àti wípé oṣù kan ò lè kọjá kó má lọ sórí òkè láti lọ gbàdúrà. Wọ́n máa ń jálánkátó nípa ti iṣẹ́ ọwọ́ wọn. Wọ́n máa ń rò wípé torí pé àwọn ń gbàdúrà, àwọn ń gbà àwẹ̀. Àti pé ní àkókò àwẹ̀ àti àdúrà bẹ́ẹ̀, àwọn máa ń ṣe iṣẹ́ àánú púpọ̀. Àwọn máa sọ wípé nítorí bẹ́ẹ̀ àwọn ní láti dé ọ̀run rere. Àwọn ò mọ̀ wípé kò sí ohun tí a lè ṣe bí kì í bá ṣe wípé ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ wá. Bí kì í bá ṣe wípé a fi àánú Ọlọ́run hàn fún wa. Bí kì í bá ṣe wípé ìfẹ́ Ọlọ́run fún ara rẹ̀ ó kọjú sí wa láti ṣe wá lóore óre ìgbàlà. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, a kò lè wọ ìjọba Ọlọ́run, wọ ẹsẹ̀ ìkarùn yìí lẹ́ẹ̀kan sí. Ó ní kì í ṣe nípa iṣẹ́ tí àwa ṣe nínú òdodo, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àánú rẹ̀ ni ó gbà wá là. Ọmọ Ádámù kan, ìran Ádámù kan, ìbá má lè ní ìgbàlà, ìbá má lè rí ojú Ọlọ́run. Ọmọ Ádámù kan, ìbá má lè bọ́ Ọlọ́run dọ́rẹ̀ẹ́ bí kì í bá ṣe wípé àánú Ọlọ́run. Nítorí pé Ọlọ́run ó jẹ́ ẹni mímọ́, Ọlọ́run jẹ́ ẹni tó kórira ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n àwa ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni momi, a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun. A fi ẹ̀ṣẹ̀ kọ́rùn gẹ́gẹ́ bí ẹ̀wọ̀n ọ̀ṣọ́. Ṣùgbọ́n nítorí àánú Ọlọ́run, kí ènìyàn kí ó má baà ṣègbé, òun ni a ṣe rán Jésù Kristì wípé àwa ẹlẹ́ṣẹ̀, àwa tí kò lọ́lọ́run, àwa tí a ò mọ ojúbọ Ọlọ́run, àwa tí a ò mọ bí a ti ń sin Ọlọ́run, wípé kí àánú Ọlọ́run kí ó lè fà wá súnmọ́ra, kí àánú Ọlọ́run kí ó lè mú wa wá sílé. Nítorí bẹ́ẹ̀, bí o bá ní ìgbàlà, rántí wípé àánú Ọlọ́run ni ó gbà ọ́ là. Àbí bí o bá tí ní ìgbàlà, kí o mọ̀ wípé kò sí ohun tí o ń dúró dè. Ó yẹ kí o sá wá sọ̀dọ̀ Ọlọ́run wípé ìgbà tí ó jẹ́ àánú Ọlọ́run lè fi ń gbà wá là. Àánú yìí sì jẹ́ àánú ńláńlá tí ó jẹ́ wípé ó ń ṣàn gẹ́gẹ́ bí odò ni, ó jìn ju odò lọ. Nítorí bẹ́ẹ̀, kí a wá sí ọ̀dọ̀ Ọlọ́run kí a ba lè ní àánú Ọlọ́run. Wo Pétérù kíní, orí kíní, ẹsẹ̀ ìkẹta.
olubukun le olorun ati baba jesu christi oluwa wa eni ti o tun wa bi eni ti o tun wa bi gege bi opolopo anu re sinu ireti aye nipa ajinde jesu christi kuro ninu oku woni oni eni ti o tun wa bi awon elomiran won ma npa wa jiyan won ma nfe ja wa ni koro eko oro olorun won ma nso wi pe ewo ni won ton pe ni atun bi nitori wi pe nkan ti awon mo ni wi pe ki awon ki o ma lo si ki o ma lo si ilesin ki awon ki o ma ka bibeli ki awon ki o se confirmation tabi ki awon ki o se ti iribomi tabi iribomi baptism ti omo kekeke eyi ni ni awon mo gba ti won ba ti dagba tan boya a pe won wa sinu ijo yi ti a sin so fun ni wi pe a ko le se alai to yin bi wi pe bi ki ba se pe atun eniyan bi o n ko le wo ijoba olorun ti won ba jade lesin bi a ba be lo won wi pe iwa su ta gbo oro olorun ti a gbo bawo la se risi a ni gbogbo o ti ede ye ohun wi pe lati kekere lohun ti je olusin olufarasin olufokansin lati kekere ni ohun ti je ni ti o feran olorun popo wi pe oruko jesu iru e le ti ohun bi ohun didun orin didun ni sugbon e ton tun won gbo ni nihin wi pe ki a di atun bi se ki se igberaga ni awon ejijo nihin rere se ki se igberaga lo nti won ti won ro wi pe awon ni nkan miran ti awon esin awon ijo ti o tin sin ki a to da awon ijo won sile se ki se igberaga lo je ka ro pe a ni nkan ta won ton wo ni ki se be jesu fun ara re lo wa so atun bi ohun lo so ohun la tun so fun anihin o ni olubukun le olorun baba jesu christ oluwa wa wo to so pe o se fun wa eni ti o tun wa bi eni ti o tun wa bi ati gege bi opolopo anu re o tun wa bi si re ti aye nipa jinde jesu christi kuro ninu oku nipa ni ti opolopo anu re opolopo anu re anu ti o jiji okun lo anu ti o gaju oke lo anu ti o gboro ju awo somo lo oni nitori opolopo anu re oni afiri wi pe ko si eni ti olorun o le gbala elomiran ton ma ro wi pe aye o ye fun elomiran ton ma ro wi pe odaran patapata ni elomiran ton ma ro wi pe o ti ese o ti dido ni igbese aye re wi pe ko le sese lati ni igbala oni anu olorun o jinju okun lo anu olorun o gaju oke lo o gboro ju awo somo lo oni opolopo anu re nitori opolopo anu yi ti o je agbon magbe ti latodo olorun to je pe angbon ambo ninu re ko le tan o nitori opolopo anu yi oni o fin gba eni kokan wala nitori be bo ba ti ni igbala ke lo nduro de nigbati anu olorun po nigbati anu olorun jin nigbati o je wi pe enikeni ti o ba ke pe oruko Oluwa ni a o gbala iwo lo tun duro de nitori be o ye ke mo wi pe anu olorun duro de eni kokan wa anu olorun ti a fin gba nila anu olorun ti a fin yi ni pada anu olorun ti a fin so ni di atun bi o duro de eni kokan wa sugbon ni soro wi pe nigbati olorun ti o ba ti fi oju anu wo wa ti o ti dari ese wa je wa ti o ti gba okan wa la ki lo n bere lowo wa nitori wi pe anu olorun ki se wi pe ki a gba anu olorun ki a wa sa lo ki a ma wa sodo olorun mo ki a ma se ife olorun mo ki lo olorun be lowo wa nigba ti a ba ti gba anu olorun ninu okan wa ninu igbesi aye wa ohun kan lo n be lowo wa ye ki a wo mika ori kefa ese kejo mika ninu majemu lailai o sumo ipari majemu lailai ninu mika ori kefa ese kejo ati fi han iwo eniyan ohun ti o dara ati ohun ti Oluwa n bere lowo re bi ko se ki o se otito ki o si fe aanu ati ki o rin ni irele pelu olorun re o ni ohun ti a fi han wa ninu oro olorun ati ohun ti a ti fi han wa tele tele ninu oro olorun ni wo pe gba ti awa paapa ti a ti mo nipa anu olorun gba ti awa paapa ti a ti ni idariji ese nitori anu olorun gba ti awa paapa ti a ti to ebun orun wo nitori anu olorun gba ti a ti tun wa bi nitori anu olorun o ni ohun kan loko fun wa wepe ki awa paapa
kí a fi àánú hàn fún àwọn ẹlòmíràn wé pé kí a fẹ́ àánú kí a ṣe àánú sí àwọn ẹlòmíràn báwo la ṣe lè ṣe àánú kí a kọ́kọ́ sọ wípé bí a bá fi àánú hàn ó jẹ́ wípé a ń fi ọkàn ìmoore hàn ó dàbí ẹni tí ó jẹ gbèsè jésù pàápàá sọ nípa rẹ ó sọ nípa àánú yìí báwo ló ṣe sọ ó sọ nípa ìdáríjì ó sọ nípa ẹnìkan tí ó jẹ ọ̀gá rẹ̀ ní ìgbèsè ìgbèsè yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí ó jẹ́ wípé kò lè san ìgbèsè náà bí a tilẹ̀ ta òun àti aya rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ bí a tà wọ́n sí oko ẹrú kò ṣeé ṣe fún wọn ní ọjọ́ ayé wọn láti san ìgbèsè yìí nítorí bẹ́ẹ̀ ọ̀gá wọn ó dáríjì ẹni yìí bí ó ti dáríjì ó gba àánú ó gba ìdáríjì ó gba ìfẹ́ láti ọ̀dọ̀ ọ̀gá yìí ṣùgbọ́n bí ó ti ń lọ ní orí ẹlòmíràn tí ó jẹ́ ní owó kékeré owó bíntín tó yẹ kí ọmọlúàbí tó yẹ kí ẹni tí a ti dáríjì tó yẹ kí ó bójú fòdá ni ó bá ga ẹni lọ́rùn ni ó sọ wípé san ìgbèsè tí ó jẹ mí ní ẹnì kejì rẹ wá sọ wípé ṣe sùúrù fún mi màá sanwó fún ọ owó náà òkùnkùn níye lórí owó náà òkùnkùn pọ̀ tó nǹkan ló bá jù ú sọ́gbà ẹ̀wọ̀n gbà tí ọ̀gá rẹ̀ gbọ́ ló wá sọ fún wípé ìwọ ẹni tí a dáríjì ìwọ ẹni tí a fi àánú hàn fún ó ṣe jẹ́ ohun roro ènìyàn tó bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé o lè dáríjì ẹnì kejì rẹ ohun tí jésù ń sọ fún wa níhìn ni wípé bí a ti rí àánú gbà láti ọ̀dọ̀ ọlọ́run tí a ti dáríjì wá tí a ti kọrúkọ wa ní sí ìwé ìyè lọ́run tí a ti sọ àwa ọ̀tá ọlọ́run tí a sọ wá di ọ̀rẹ́ ọlọ́run tí a sọ wá di ọmọ ọlọ́run wípé àwa pàápàá àánú tí a rí gbà yìí ó yẹ kí a fi àánú yìí hàn sí àwọn ẹlòmíràn wípé gbà tá a bá ṣe bẹ́ẹ̀ ni a ń fi hàn wípé a ní ọkàn ìmoore jẹ́ kí n ka díẹ̀ fún ọ nínú Matthew orí kejìdínlógún Matthew orí kejìdínlógún láti ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n nígbà tí olúwa rẹ̀ pè é tán ó wí fún un pé ìwọ ìránṣẹ́ búburú yìí mo fi gbogbo gbèsè nìjì ọ́ nítorí ìwọ bẹ̀mí ìwọ kìí sì ṣàánú ìránṣẹ́ ẹgbẹ́ rẹ gẹ́gẹ́ bí mo ti ṣàánú fún ọ ṣe o gbọ́ ìbéèrè yìí ó ní kí ni dé kí ló ṣe tó jẹ́ wípé o lè ṣàánú fún ìránṣẹ́ ẹgbẹ́ rẹ gẹ́gẹ́ bí èmi pàápàá ti ṣàánú fún ọ olúwa rẹ̀ sì bínú ó sì fi fún àwọn onítúbú títí yóò fi san gbogbo gbèsè èyí tí ó ti jẹ bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ ni bàbá mi ti ń bẹ̀lé ọ̀run yóò ṣe fún yín bí olúkúlùkù kò bá fi tọkàntọkàn rẹ̀ dárí ẹ̀ṣẹ̀ jí àwọn arákùnrin rẹ̀ bí olúkúlùkù kò bá fi tọkàntọkàn rẹ̀ dárí ẹ̀ṣẹ̀ arákùnrin rẹ̀ jí nítorí bẹ́ẹ̀ ohun tí ọlọ́run béè lọ́wọ́ wa ni wípé kí a gba àwọn ìlérí òun gbọ́ wípé àánú wà fún àwọn aláàánú àti pé ó wà fún ẹni tí ń gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run kí a fi ọkàn ìmoore hàn báwo ni ọlọ́run ṣe fẹ́ kí a ṣe àánú kí ló ń retí lọ́wọ́ rẹ̀ àti lọ́wọ́ mi kí a ba lè jẹ́ aláàánú kí ni àwọn nǹkan tí a lè ṣe tí yóò fi hàn wípé àwa pàápàá a jẹ́ aláàánú rántí wípé ìpìlẹ̀ wípé a ń ṣàánú ni wípé àwa pàápàá ti rí àánú gbà láti ọ̀dọ̀ ọlọ́run wá àti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá àti kọrúkọ wa sí ìwé ìyè lọ́run a ti di àtúnbí nítorí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ ó ti fi oore ọ̀fẹ́ hàn fún wa ó wá jẹ ojúṣe tiwa nísinsìnyí láti fi àánú hàn fún àwọn ẹlòmíràn báwo ni a ṣe lè fi àánú hàn fún àwọn ẹlòmíràn wo Luke orí kẹfà ẹsẹ̀ ìkẹrìndínlógójì ǹjẹ́ kẹ́yìn kí ó lé àánú gẹ́gẹ́ bí bàbá yín ti lé àánú kí ẹ̀yin kí ó lé àánú gẹ́gẹ́ bí bàbá yín ti lé àánú bí a bá ń ka bíbélì ó yẹ kí a gba ẹ̀mí ọlọ́run láàyè láti ṣe ìtumọ̀ bíbélì fún wa ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń rí àwọn ẹlòmíràn ó ṣeéṣe wọ́n ti fẹ́ ìyàwó wọ́n á pe ìyàwó wọn pé gbọ́ kí n tó fẹ́ ọ mo mọ nǹkan tí bàbá rẹ àti ìyá rẹ tí wọ́n fojú mi rí gbogbo nǹkan tí mo ní pátápátá tí mo ti ṣiṣẹ́ fún ni wọ́n gbà lọ́wọ́ mi kò tó délé nítorí bẹ́ẹ̀ yẹ kó yí ọ pé òdélé ná ṣùgbọ́n bí bàbá rẹ bó ṣe ṣe sí mi tí ò ní ojú àánú
ti mo bebe ti o to digba to gba gbo nkan ti mo ni patapata laye ko to fi e fun mi ahan o ye ko mo iru nkan ti wa banile nitori be owo ti baba e fi mu mi owo be ni ma fi mu o sugbon olorun so fun a wi pe anu ti wa ki se bi baba ayawo bo se sanu fun wa anu wa ki se wi pe a n gbesan lara ayawo wa gege bi baba e bo se se si wa o ni nje ki eyin ki o li anu gege bi baba yin ti li anu awon elomiran won ba n ba elomiran se nkan kan won ma so wi pe ah mo mo bi lagbaja se nse nitori be owo ti lagbaja fi mu mi owo be lemi na fi mu awon eniyan wonyi a ma ri iru iwa bayi lowo awon ti won di adari awon to je wi pe boya won ti wa ni adari ni abe elede geesi elede oyinbo tele tele eni ti o wa ni elede geesi ti an so yi nitori wi pe se amo an dagba si lojojumo ni nitori pe iwon igbagbo iwon ife iwon anu iwon ore ofe ti adari tele tele to ni yi to ni o ni bo se nse si won ohun si nigba ti o wa di adari a so pe emi na nsin mo ti di adari nitori be anu ti mo le fihan emi na mo ru anu ti mo ri lodo adari temi tele tele nisinsin temi na di adari anu ti mo le fihan o mo ni won nitori pe mo mo bi lagbaja se nse bi lagbaja se se si mi be na ni emi na be ni ma se si elomiran o ni anu wa odiwon anu wa ki se bi awon eniyan se se si wa o ni sugun bi baba wa ti nbe le orun bi o ti saanu fun wa be ni ki awa na ki o ma saanu bi o ba gbe nkan won yi yewo bi o ba wo ninu ile awon elomiran be ba so nipa ti igbeyawo won ma beere ibeere lo wa won ma ni kini iyawo le se ti ma fini koko gba isita kini iyawo le se ti ma so pe ka pin gari wi pe o to ge e to se ni e ta jo gbe papo ni wi pe o ti to mo ti mo eko oro olorun wi pe mi o le fe iyawo mi sugbon gbe ti e loto kemi na kin gbe temi loto ki la le kini iyawo le se ti a ko fini le se anu fun omo oni idaun ni wi pe ki a ma se anu fun iyawo wa gege bi baba wa ti nbe le orun bi o ti saanu fun wa so o ye ki awa na ki a mo wi pe gba ti a ti je elese tele tele awon nkan ko bakun gbe awon nkan ti o bi olorun ninu ti awa na ti se sugbon nitori ore ofe nitori anu ti olorun dariji wa o ye ki awa paapa ki a mo pe bi a ba se olorun bi a ba ti se olorun ti olorun dariji wa bi aya ba se wa bi oko ba se wa bi omo ba se wa o ye ki awa na ki a le ni anu ki a le dariji o ni ki eyin ki o li anu ani bi baba yin lorun bi o ti se anu fun yin elomiran o sese omo je janduku eniyan omo je ole omo je bi onikupa ni omo je eni ti o nkegbe buburu a se ti kilo fun omo yi o tete gbo gba to wa ya baba wa pinu wi pe omo yi o ni le ba wa gbele o wa ran omo jade o wa so fun yi pe lai ese o gbodo tenu leyi mo o fe je asunta lo ma sunta o sese ki o je igba yi gan ni oju omo wa wale o wa do balẹ pe baba e dariji mi o je se be mo baba so wi pe kin to mu ipinu lo pe si gba ti mo ti mu ipinu wi pe o ni ba wa gbenu leyi mo ko so to tun le gbebe ko to tun le be mi kin gbebe iya kunle ani e je dariji e je e kan yi ki a ti e tun ki a tun wo owo e a so ko ti e pe ohun ni le dariji awon aladugbo awon ara ninu jesu won tun wa won ni e je dariji omode yi o so wi pe sun ti fe ronu pada o n fe gba olorun gbo o n fe tele olorun o ni o ti o rara omo yi o ni ba gbenu le mo ki lo de o ni nje ki eyin ki o li anu gege bi baba yin ti li anu nitori be o ye ki a mo wi pe lakoko anu ti baba fi fe wa iru anu yi gan lo ye ki awa na ki a ni sugbon je ki n so nkan miran fun o nigba ti a omo ona igbala onigbagbo to seese fun lati duro ninu oko ero lai soro igbala onigbagbo to seese fun lati wa ladugbo lai soro igbala lai ke tantan fawon eniyan wi pe jesu christ ngbala kuro ninu ese iru eni be o fe ki awon eniyan yi ki o segbe iru eni be o fe ki awon eniyan yi ki o lo si orun apadi lai si anfani ati onuku ada lai si anfani ati ni igbala elomiran bi a ba pe wo pe ah arakunrin lati igba ti e tin wa si ile isin o ye ki e le ba wa dari idapo ju ile
o ye ke le ba soro igbala fun awon elomiran arabirin lati igba ti e tin wa si lesin o ye ke le di okan ninu awon osise eyin ti o le ma so a oro olorun fun awon elomiran ki won ki o ba le ni igbala ki won ki o ba le mo nipa anu olorun a lohun oraye ani ise di ohun lowo ani igba ti won ma nse ipade oju le gan igba yi gan lo ma dana ounje igba ti won ma nlo ni ojo saturday fun ikeko awon osise igba yi gan ni o ma nlo soja igba ti won ma npe awon osise wi pe ki a wa su ire ki a se tibi ki a se tohun igba yi gan ni awon onibara tohun igba yi no ma nwa si ibi atiraja bi abaje eni ti o le anu bi abaje eni ti o more ife olorun anu olorun fun wa ti a si fe se anu fun awon elomiran a o ni je ki on kun ki o di wa lowo lati so oro igbala fun awon elomiran wose iketa din logoji e ma se dan ile ejo a ki yo se dan ile ejo e ma se dan ile bi a ki yo se dan ile ebi e dariji a o se dariji yin o nso nihin o ni ki a ma se dan ile ejo awon elomiran bi won ba ti gbo ohun kan nipa oko lagbaja oko arabirin temedu won ti so pe lagbaja bo se nse niyan oro da lenu e eyan buruku ni o ti eya mi lenu pe ni gbogbo ijo bi gbogbo ijo se po to iru eni be lori fe ni gbese aye e nkan to wa na lori gba to ti fe lagbaja lagbaja mo mo gbata koko bere awon ipade ojule oni o je bi oga ni ibi ekun wa lagbaja le eyan buruku patapata gba ni awon oluso agutan mo lagbaja ni won mo we pe lagbaja o ni gbala lagbaja o lori ofe olorun oni ka ma se danile ejo oni bi abati n gbo nipa oko arabirin tabi aya arakunrin ki a ma se danile ejo ki a ma ba da awa na le ejo o sese ki o je wi pe ninu ekun ni ati ro pe nkan kan sele laarin enikan si enikeji enikini a so ti e fun wa lai gbo ti enu enikeji ati be si ri dajo gbata ba de gbata ma ri lagbaja ta ma ri pe won ti soro e fun wa bode ki wa ohun a gan ohun ti ko dara la o fi da lohun o se se papa bi abati so igbalanu ki a ma mo loju elese lo ma mo ni loju elese lo ma so wi pe ki a ko ti wa sohun elese lo ma ni oro ebu lenu lati aba arabirin pade tori pe nkan ton ti so fun o e ton ti gbin si e lokan to si bere lowo lagbaja pe won ma soro bayi fun mi se be ni abi be ko ki a je ki o le so ti enu e sugbon a o se be ati be sini mo won loju ati be sini so wi pe eyan buruku ni ati n dajo lai gbo ti enu eni ti a n dalejo ko dara be o ni bi abaje alaanu a o ni dani lejo ki a ma ba da wa paapa lejo a o ni dani lebi ki a ma ba da wa lebi o sese ki o je omo kan lo sese ni igbala sugbon omo to sese ni igbala yi igbala lo ni ko ti leko igbala lo ni ko ti mo bibeli lekun rere o sese ko be si ni so nipa iya re ko be si ni so nipa baba re ko be si ni so nipa egbon re okunrin egbon re obirin fun wa awa ti a je omo olorun ti a ni igbala ti a si leko ikan ni ki a ni igbala ikan ikeji ni pe leyin igba ti a ba ni igbala ki a keko ihin rere awa ti a ni igbala ti a si tun keko ihin rere o ye ki a le so fun wi pe igba ti olorun ti dariji o won ki soro baba eni be igba ti olorun ti dariji o won ki soro iya tabi egbon tabi aburo eni be nitori be bi o ti le je pon se o tele tele se ni ko dariji won se ni ko ma gbadura fun won eyi lo ye ko jade lenu eni to ni igbala to si ni eko ihin rere sugbon awa ti a ro pe a je omo olorun awa ti a ro pe a je eni ti emi bi omo ti o sese ni igbala bi o ba ti n soro baba re ni buburu o soro iya re ni buburu be la apa a ma ba dakun a so eyan buburu ni won awon elese won o le se ohun to da ko da be ki a ma se ma dani lejo ki a ma se ma dani lebi o wa n so pe ki a dariji ki a ba le dariji o o ni lojojumo ni leyin igba ta ti ni igbala o leyin igba ti a ti mo olorun leyin igba ti a ti de ile isin awon elomiran oye oye won won o mo we pe nigba ti a ba si wa ninu ara yi nigba ti a ba si gbe eru pe yi ti a ba si gbe wo nigba ti a ba wa ninu ago ara ko se se ki a ma se ara wa o se se ki a te omole
o se se ki a gbon o o se se ki o dabi eni wi pe nkan o se to ni aarin iwo ati lagbaja ati arakunrin ati arabinrin o ni a le se ara wa eyi o je wi pe anjale eyi o so wi pe atun lo muti eyi o so wi pe atun lo nsagbere sugbon a le se ara wa iwo na mo bi o ba je eni ti o ti ni igbala fun ojo die o mo wi pe oni igbagbo o se se ki a se ara wa ki se nipa ti jijale ki se nipa ti mimuti ki se nipa mi un siga ki se nipa ki kobirin jo sugbon o se se ki a se ara wa mo ro pe nkan ti mo so ye yin mo ni so ye yin aha nigba ti a mo wi pe a le se ara wa oni ki a ma dariji ara wa gba ti olorun ti dariji wa ki a wa paapa ki a ma dariji awon elomiran ki a ma soro pele pele si ara wa ki a si ma se ara wa lore se oran ti ninu luko orikewa ninu luko orikewa lati ese ikerindinlogoji jesu ti so oro nipa eni yi nipa okunrin rere ti samaria ti o se anu fun enikan ti ase ni jamba je wo lati ese ikerindinlogoji ninu awon meteta wonyi ta ni iwo ro pe ise eni keji eni ti o bo si owo awon olosa o si dahun wi pe eni ti o saanu fun ni jesu si wi fun pe lo ki iwo ki o si se be gege jesu so wi pe bi a ba ti to ebon run wo bi a ba ti di eni igbala ki a wa paapa ki a lo saanu ki a lo sore fun awon elomiran wi pe ki a ma fun awon alagbe awon alaini wi pe ki a ma se anu fun awon ti o sonu awon ti ko ti ni igbala awon ti a ni lara awon ti a n da loro ki a ri wi pe oro anu ise anu o wa ni igbese aye wa si awon eniyan wonyi ibere ti mo fe bere ti a se fe dahun ninu oro olorun ki a to lo si lati gbadura ni wi pe kini anfani ti o wa fun awon alaanu kini ibokun ti o wa fun awon alaanu kini ojurere atokewa ti o wa fun awon alaanu je ki n fi pelepele so fun o ki a to gbadura ki o ba le mo we pe ohun ti a n so nipa ti alaanu o je ohun ti o se iyebiye o je ohun ti o se pataki bi ki se ki a mo bibeli nikan a ri awon to je we pe bi aye ko to won ma da bibeli sile perepere bi won ba n soro won ma ka lati genesis won ma lo si exodus won ma lo si psalm won ma ibi ki won ma kan dale sugbon iwa bi olorun ko si ni igbesi aye won are ni to mo bibeli sugbon ti ko mo we pe o ye ki a je alaanu are ni to je pe o ka aka sori bibeli ti ko mo we pe o ye ki a ni igbala ati pe bi a ba ni igbala o ye ki a je eni ti okan re te eni to mu soro eni to nsore eni ti ki dani lebi eni ti ki dani lejo eni ti ki ja eni ti ki se ohun buburu kan si eni keni nitori be ki se pe ki a kan ma ka bibeli bi aye ko to ki se pe ki a ma ka aka sori bibeli opolopo elese lo wa nigboro to je wi pe ati ka bibeli won le ma da sile ki a ma ro wi pe ah wi pe ati ba eniyan olorun pade sugbon won buru ju nkan mi lo o ye ki a mo wi pe bi a ba ni igbala a o je alaanu a o je eni ti sore fun awon elomiran a o je eni bi ti inu olorun eni to ni iwa bi olorun bi a ba si je iru eni be o daju wi pe opolopo ore ise oyinfe olorun ni yo wa fun eni kokan wa nitori be ranti ibere ti mo n bere kini anfani kini ibukun ti o wa fun awon alaanu je ki a wo ninu oro olorun orin dafidi ori ketadinlogoji orin dafidi ori ketadinlogoji lati ese kedogbon emi ti wa le ewe emi si dagba emi ko ti ri ki a ko olododo sile tabi ki iru omo re ki o ma sagbe ounje alaanu li ohun nigba gbogbo a ma win ni a si ma bo si fun iru omo re ori nihi o ni alaanu li ohun nigba gbogbo kini awon anfani awon ibukun ti o wa fun eni ti o je alaanu nigba gbogbo alaanu ninu ile alaanu si oko alaanu si aya alaanu si omo alaanu si obi alaanu si alabagbe alaanu si awon ibi ise alaanu si awon ti a n ba pade alaanu si awon alejo
alaanu li ohun ni igba gbogbo kini ibukun ti o wa fun iru eni be ohun lo so fun ani ese ke dogbon wi pe iru eni be a ko le ko sile lati orun wa ati wi pe koni je agbe ati pe omo re ki yo sagbe onje wo iwe owe ori keta iwe owe ori keta ese keta ati ese kerin ma se je ke anu ati otito ki o fi o sile ranti o ni igba gbogbo eniyan se o ni ma se je ke anu ati otito ki o fi o sile o dabi eni pe are oje ma se je ke anu ati otito ki o fi o sile o dabi eni pe iyawo re se nkan ti o dun o ma se je ke anu ati otito ki o fi o sile o dabi eni pe omo lo se nkan to ku die ka to sugbon bi o se fe ba omo yi soro ati o nkan to fe se fun omo yi ma se je ki anu ati otito ki o fi o sile o se se ki ohun kan ki o sele laarin iwo ati arabirin ninu ijo laarin iwo ati arakunrin ninu ijo laarin iwo ati adari laarin ati awon elomiran ti o wa labe itoju re ma se je ki anu ati otito ki o fi o sile so won mo orun re ko won si wahala aya re kini anfani ati ibukun yo ti o ti be jade ese kerin be ni iwo ri oju rere Beni iwo ri oju rere ati ona rere loju Olorun ati eniyan bi a ba nwa oju rere awon elomiran ti oye oye won ma nlo se ogun won ma nlo se nkan boya won sin gbere ni abi won fi nkan paju won ni ki awon ki o ba le ri oju rere ki awon ki o ba le ri ona rere loju awon eniyan ti awon ba pade boya won wa se ni boya won wa nkan kan lodo enikan bi lodo elomiran wo pe bi awon ba fi nkan yi woju bi awon ba fi omi adura we bi awon ba fi ton we we pe awon ni o ma soju ere fun oni rara ohun ti olorun be lo wa ni we pe bi o ba fe ri oju rere lodo olorun ati lodo eniyan we pe ki anu ati otito ki o ma se fi o sile bi o ba ti duro ti otito yin rere eko yin rere eko ti ati ko ninu bibeli ti o se fi anu olorun pelu re o ni anu ati oju rere ati ona rere ko ni fi o sile ninu owe ori ogun owe ori ogun ese ikeji dilogbon anu ati otito pa obamo anu le asifin di itere mu anu ati otito pa obamo ya ba nso nipa ti oba o ye ki o ye wa wi pe gbogbo eni ti o di atunbi ni oba ati alufa ni waju olorun ayato si eyi ni o ye ki a mo wi pe oko ti o je ori aya o je bi oba ninu ile re o ye ki a mo wi pe oga ni ibi ise o je bi oba ni bi ise re elomiran ma nso wi pe gba ti awon je oga gba ti awon je adari tabi bi adari ninu ijo tabi bi oga ni bi ise gba ti awon je oko ninu ile baba awon omo ti o wa ninu ile wi pe bi awon ba de oju sile bi awon o ba mu nkan le fun aya ati fun omo wi pe awon rabi wonyi won o ni le mo eto ohun ati ipo ohun oni sugbon anu ati otito nipa oba mo anu nisin fi di itere mu bi a ba fe pa ipo wa mo bi a ba fe pa oju ere olorun mo bi a ba fe pa anfani ti ani ninu ijo ti ani ni ibise bi a ba fe pa mo o ye ki a mo wo pe ani lati je alaanu ninu iwe owe ori kokanlelogun ese ikokanlelogun eni ti o ba tele ododo ati anu ari iye ari ododo ari ola bi a ba nfe iye ododo ati ola o ye ki a tele ododo ati anu nitori be ati koro olorun ye ki n fi nkan kan han o ki a to gbadura ninu jakobo ori keji ese ketala nitori eni ti ko saanu le a o se idajo fun lai si anu anu sogo lori idajo nitori eni ti ko saanu le a o se idajo fun lai si anu o ye ki a mo wi pe ojo idajo nsurebo ojo idajo ko jina si wa lojojumo lojojo ni alale ni a nfi ojo kan ojo kokan somole ni a nfi ojo kokan somo ojo idajo o ni bi a ba se se anu nisinsinyi a se anu fun awon ara ninu olowa a se anu fun awon alejo awon ti ko mo olorun a se anu fun awon ti a o ba pade ri a se anu fun awon to wa ni tosi ati awon ti o jina rere
bi a ba tin se anu nisinsin yi e ni o mu ki olorun ki o se anu fun wa ni ojo idajo ati gba anu olorun ati gba ori ofe olorun o ye ki a wa pa ki a fi okan imori han ki a ma se anu fun awon elomiran bi a ba n fi anu nisinsin lati odo olorun ti a si n fe ki olorun ki o fi ojo anu wo wa ni ojo ikehin ni ojo idajo o ye ki a bere fun ori ofe lati odo olorun ki a wa pa pa ki a ba le ni anu ni igba gbogbo ki o je wi pe ojojumo ti a ba ji a ma di alaanu ibi kibi ti a ba nlo a ma di alaanu enikeni ti a ba npa pade a o ma di alaanu bi a ba di alaanu be ti a si gbe igbesi aye elese gege bi ori ofe olorun o daju pe nigba ti ipe ba dun a o ji awon oku dide ninu kristi awa ti a si wa laaye a o pa wa larada a o si gbe wa soke pelu awon ayan fe oni nitori be bi a ba n reti ore ofe olorun anu olorun bi a ba n reti iyonu olorun ni iru ojo be ni ojo idajo o ye ki a wa paapa ki a fi anu han nisinsin yi se a n fi anu han fun iyawo wa fun oko wa fun awon omo wa se a n dariji se a n ni anu gege bi baba ti ni anu si wa se a n soro pele abi a n binu ni abi a dani lejo ni abi a n kegan awon elomiran se a n sore fun awon elomiran se a n fun awon alaare ni ohun to le so won di alagbara awon eni ti ko ni nkan awon eni to di alagbe se a n fun oni nkan ti o le je ki ipese die ki o wa ni igbesi aye won awon ti o sonu ninu okunkun ese se a n pe won pada wa sile awon ti a n ni lara se a mu won wa sinu ihin rere je ki a dide duro ki a so fun olorun wipe a fe di alaanu gege bi baba wa ti n be le orun bi o ti di alaanu ati wipe ki olorun ki o ba le fi awon ibukun lati anu re opolopo anu re ki o ba le fi fun wa wipe awa paapa a fe je alaanu dide duro lati so fun olorun lati gbadura bi o ba ti ni igbala ki lo tun duro de se o mo wipe anu olorun ni o pese igbala fun wa nitori be so fun olorun wipe o fe ni igbala pe ki o dariji o nitori anu re yo mo awon ese re yo so won si ogun okun yo ja won kuro lorun re yo so di eni ti o ni dariji so fun olorun gbadura a o dariji o gbadura a o gba okan re la bi a ba si ti gba okan re la so fun olorun ki o fun ni ore ofe lati di alaanu bi baba wa ti n be le orun bi o ti di alaanu.

0: ìwé Ẹ́stérì orí ìkejì. Lẹ́yìn nǹkan wọ̀nyí, nígbà tí ìbínú Ahasuerusi ọba wá túká, ó rántí Fáṣítì àti ohun tí ó ti ṣe àti àṣẹ tí ó ti pa nítorí rẹ̀. Nígbà náà ni àwọn ọmọ ọ̀dọ̀ ọba ti ń ṣe ìránṣẹ́ fún un wípé ẹ kí a wá àwọn wúńdíá tí ó lé ẹwà fún ọba, kí ọba kí ó sì yan olórí ní gbogbo ìgbèríko ìjọba rẹ̀, kí wọn kí ó lè ṣa àwọn wúńdíá tí ó lé ẹwà jọ wá sí Ṣúṣánì ààfin sí ilé àwọn obìnrin sí ọ̀dọ̀ Hegai ìwẹ̀fà ọba olùtọ́jú àwọn obìnrin, kí a sì fi èlò ìwẹ̀nù mọ́ wọn fún wọn. Kí wúńdíá náà tí ó bá wu ọba kí ó jẹ́ ayaba ní ipò Fáṣítì, nǹkan náà sì dára lójú ọba. Ó sì ṣe bẹ́ẹ̀. Ọkùnrin ará Júdà kan wà ní Ṣúṣánì ààfin, orúkọ ẹni tí jẹ́ Mordekai, ọmọ Jairi, ọmọ Ṣemei, ọmọ Kiṣi, ará Bẹnjamini, ẹni tí a ti mú lọ láti Jerusalemu pẹ̀lú ìgbèkùn tí a kó lọ pẹ̀lú Jekoniah ọba Júdà tí Nebukadnesari ọba Babeli ti kó lọ. Òun ni ó sì tọ́ Adasa dàgbà. Èyí ni Ẹ́stérì, ọmọbìnrin arákùnrin bàbá rẹ̀. Nítorí kò ní bàbá, bẹ́ẹ̀ ni kò sì ní ìyá, wúńdíá náà sì lé ẹwà, ó sì dára láti wò. Ẹni tí nígbà tí bàbá àti ìyá rẹ̀ ti kú tán, Mordekai mú ṣe ọmọbìnrin òun tìkálà rẹ̀. Ó sì ṣe nígbà tí a gbọ́ òfin ọba àti àṣẹ rẹ̀, nígbà tí a sì ṣa ọ̀pọ̀lọpọ̀ wúńdíá jọ sí Ṣúṣánì ààfin sí ọwọ́ Hegai, a sì mú Ẹ́stérì wá sí ilé ọba pẹ̀lú sí ọwọ́ Hegai olùtọ́jú àwọn obìnrin. Wúńdíá náà sì wú, ó sì rí ojú rere gbà lọ́dọ̀ rẹ̀, ó sì yára fi èlò ìwẹ̀numọ́ rẹ̀ fún àti ìpín oúnjẹ tí ó jẹ́ tirẹ̀ àti obìnrin méje tí a yàn fún láti ilé ọba wá. Òun sì ṣí lọ àti àwọn wúńdíá rẹ̀ sí ibi tí ó dára jù ní ilé àwọn obìnrin. Ẹ́stérì kò tíì fi àwọn ènìyàn rẹ̀ tàbí àwọn ìbátan rẹ̀ hàn, nítorí Mordekai pàṣẹ fún un kí ó má ṣe fi hàn. Mordekai a sì máa rìn lójoojúmọ́ níwájú àgbàlá ilé àwọn obìnrin láti mọ àlàáfíà Ẹ́stérì àti bí yóò ti rí fún un. Ǹjẹ́ nígbà tí ó kan olúkúlùkù wúńdíá láti wọ ilé tọ Ahasuerusi ọba lọ, lẹ́yìn ìgbà tí òun bá ti gbé oṣù méjìlá gẹ́gẹ́ bí ìṣe àwọn obìnrin, nítorí báyìí ni ọjọ́ ìwẹ̀nùmọ́ wọn parí. Oṣù mẹ́fà ni wọ́n fi kun òróró òjíá àti oṣù mẹ́fà òróró olóòórùn dídùn àti pẹ̀lú ohun èlò ìwẹ̀nùmọ́ àwọn obìnrin. Báyìí ni wúńdíá náà yí wá sí ọ̀dọ̀ ọba. Ohunkóhun tí ó bá béèrè ni a sì fi fún un láti bá a lọ láti ilé àwọn obìnrin lọ sí ilé ọba. Lé àṣálẹ́ òun a lọ ní òwúrọ̀ ijọ́ kejì, òun a sì padà sí ilé kejì ti àwọn obìnrin sí ọwọ́ Ṣaṣgásì ìwẹ̀fà ọba tí ń ṣe olùtọ́jú àwọn obìnrin. Òun kò sì gbọdọ̀ wọlé tọ ọba wá mọ́ bí kò ṣe pé inú ọba bá dùn sí i tí a bá sì pè é ní orúkọ. Ǹjẹ́ nígbà tí ó kan Ẹ́stérì ọmọ Abihaili arákùnrin Mordekai, ẹni tí ó mú ṣe ọmọ ara rẹ̀ láti wọlé tọ ọba lọ, òun kò béèrè ohunkóhun bí kò ṣe ohun tí Hegai ìwẹ̀fà ọba olùtọ́jú àwọn obìnrin pàṣẹ. Ẹ́stérì sì rí ojú rere lọ́dọ̀ gbogbo ẹni tí ń wò ó. Bẹ́ẹ̀ ni a mú Ẹ́stérì wá sí ọ̀dọ̀ Ahasuerusi ọba sínú ilé ọba ní oṣù kẹwàá tí ṣe oṣù Tíbétì ní ọdún keje ìjọba rẹ̀. Ọba sì fẹ́ràn Ẹ́stérì ju gbogbo àwọn obìnrin lọ, òun sì rí oore ọ̀fẹ́ àti ojú rere lọ́dọ̀ rẹ̀ ju gbogbo àwọn wúńdíá náà lọ, tó bẹ́ẹ̀ tí ó fi gbé adé ọba kàálé orí, ó sì fi ṣe ayaba ní ipò Fáṣítì. Ọba sì ṣe àsè ńlá kan fún gbogbo àwọn olórí rẹ̀ àti àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀, àní àsè ti Ẹ́stérì. Ó sì fi ìsinmi fún àwọn ìgbèríko rẹ̀, ó sì ṣe ìtọrẹ gẹ́gẹ́ bí ọwọ́ ọba ti tó. Nígbà tí a sì kó àwọn wúńdíá náà jọ lẹ́ẹ̀rin kejì, nígbà náà ni Mordekai jókòó lé ẹnu ọ̀nà ilé ọba. Ẹ́stérì kò tíì fi àwọn ìbátan tàbí àwọn ènìyàn rẹ̀ hàn títí di ìsinsìnyìí bí Mordekai ti pàṣẹ fún un, nítorí Ẹ́stérì ń pa òfin Mordekai mọ́ bí ìgbà tí ó wà ní abẹ́ ìtọ́ rẹ̀. Lé ọjọ́ wọn ni nígbà tí Mordekai ń jókòó lé ẹnu ọ̀nà ilé ọba, méjì nínú àwọn ìwẹ̀fà ọba Bigtani àti Tereṣi nínú àwọn tí ń ṣọ́ ìloro, wọ́n bínú, wọ́n sì ń wọ ọ̀nà láti gbé ọwọ́ lé Ahasuerusi ọba. Nǹkan náà sì di mímọ̀ fún Mordekai, ó sì sọ fún Ẹ́stérì ayaba. Ẹ́stérì sì fi ọ̀ràn náà han ọba lé orúkọ Mordekai. Nígbà tí wọ́n sì wádìí ọ̀ràn náà, wọ́n rí ìdí rẹ̀. Nítorí náà a sọ àwọn méjèèjì rọ̀ sórí igi, a sì kọ́ sínú ìwé ìrántí níwájú ọba.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé lónìí a wà láyé, bẹ́ẹ̀ ni a wà láàyè nínú Kristi. A dúpẹ́ wípé ní ìgbà gbogbo ni ẹ ń fi àánú àti orí ọ̀fẹ́ yín hàn fún wa. A dúpẹ́ fún ìfẹ́ aláìlẹ́gbẹ́ tí ẹ fi hàn wá. A dúpẹ́ fún ìfẹ́ nínú Kristi Jésù. A dúpẹ́ fún ìyè àníkẹ̀kùn. adupe fun awon ileri yin ti o n ki wa laye we pe a o laaja adupe we pe emi yin so fun wa we pe bo ti won ko ri ojo ola yo dara adupe we pe e fi wa lokan bale adupe we pe e gbin igbagbo sinu okan wa igbagbo aye igbagbo isodomo igbagbo ti o je ki ani eri yi ninu okan wa wi pe ko sewu nitori wi pe Jesu Kristi Oluwa Oluso agutan wa omo alade alaafia balogun wa loju ogun wi pe o nje afun wa wi pe o wa nitosi wa ati wi pe nitori be bi ojo ti le nro bi ina ti le njo bi onkon ti le nsele amo wi pe ko sewu fun omo Olorun adupe wipe awa ni ese ni oloriire awa ni ese ni alabokun fun lati je alabapin ninu ibukun atorun wa nitori wipe loni ni agbe asia wa soke wipe nihi le ran wa lowode adupe egba pe ati yin wa baba lati igba ti ati gbagbo lati igba yi ni e ti nse ise arabara ni igbese aye wa baba e ku ise wi pe e pa wa mo wi pe e nto wa wi pe ani idakoro ninu okan wa wi pe Jesu Kristi je ti wa e gba pe ati yin wa ni oruko Jesu nje odun tuntun la tun bo si yi odun tuntun lati sin Oluwa odun tuntun lati ka oro Olorun odun tuntun lati je alabapin si waju si ninu ibukun atorun wa odun tuntun lati le gbekele yin ju be lo odun tuntun lati mo wi pe eyin sesho lori wa a nbebe wi pe ninu odun tuntun yi igbagbo wa yo re koja igbagbo ti odun ti o koja ibukun ti o ma dale wa lori yo re koja awon ibukun ti odun ti o koja ati isimi ifokanbale ti o ni ninu yin yo re koja ti odun ti o koja a nbe yin wo pe ninu odun yi ni ojo ojo e o ma je ki okan wa ki o ma simi leyin ki o ma feran yin si ki o ma gbagbo si ki o ma gbadura si ki o si ma ri ibukun ju be lo si waju ati si waju loruko Jesu loni e ba wa soro loni e fa wa mora loni e ko wa loni e je ki ife wa ki o fese mule ju be lo loni e je ki igbagbo wa ki o dagba ju be lo adupe wepe e ti gbo e se wa loju ti emi ke ba le ri awon ti e ti pese fun wa ninu oro yin loni adupe wepe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa adupe lowo Olorun wipe o je ki a wa laaye loni gege bi o ti mo oni ni isin akoko wa ninu odun titun paapa esin ti isoji ki a le ba Olorun da majemu ki a le gbadura si Olorun ki a le fi igbesi aye wa le Olorun lowo ninu odun titun yi ohun ti Olorun fe ba wa soro loni lori re ni Oluwa Oluso agutan wa Oluwa Oluso agutan wa eyi ni Oluwa ti se Oluso agutan wa ko si ohun ti o fini lokan bale ninu aye ti a wa yi ju imo wi pe Jesu Kristi o je olugbala ati Oluso agutan wa a n wo orin Dafidi ori ketalelogun ninu orin Dafidi yi ni a ti ri itoju ibukun ipese ipamo idakoro ti Olorun fun awon omo ti re o sese gba ti a pe orin Dafidi ori ketalelogun o sese ki a ri awon ti o mo orin Dafidi yi ti won ti ka ti won ti ko ni akosori sugbon o sese wipe ki eniyan mo orin Dafidi yi lai mo Oluso agutan ti a n soro nipa re ninu orin Dafidi na o si sese ewe wipe ki awon elomiran ki won ki o mo oluso agutan ki won ki o ni gege bi olugbala ki won ki o ni gege bi oluwa won sugbon lai mo awon ipese ati ibukun ti ati pese sile fun awon omo olorun ninu ori samu yi o ran mi leti itan kan timoka itan yi so nipa awon ipejopo kan ninu ipejopo yi ni ati ri agbedegbeyo ti o le ka orin dabidi ori iketalelogun awa pe eni yi wo pe ki o dide duro ki o ka fun awon eniyan ti o joko eni ti o pe je eni ti o dagba eni ti o mo oluwa eni ti o wa ninu kristi agbedegbeyo yi ti o dabi akede sugbon ti o je wi pe o kan mo orin dabidi nitori pe o le ka ni akasori o so fun agbalagba yi wi pe afi bi o na ba le ka bi o ba ka tan eni yi ti o je omo olorun ti o ti pe ninu jesu ti o ti ni iriri ti o ti la opolopo igba koja ninu jesu kristi sugbon ti o ti ri wi pe jesu to gege bi oluwa gege bi olugbala gege bi oluso agutan o gba wi pe ohun o ka orin dabidi yi pelu leyin igba ti eni yi ti o ba ka tan bi eni yi ti dide be ni o bere orin dabidi yi ti o be si ni ka o si ka dara dara ti o je wi pe nigba ti o ka tan gbogbo awon eniyan won be si ni patewo fun won ho ye nitori wi pe o je eni ti oro dun lenu re nigba ti o ka tan ni a wa pe eni ti o mo oluwa eni ti o mo oluso agutan eni ti o mo jesu eni ti jesu ti marin lojo ojo eni ti o ni dakoro ninu olorun eni yi o dide duro lati ka orin dabidi yi kan na o je mo nigba ti eni yi nigba ti o ka tan ko si atewo omije lo njade loju awon ti o gbo orin dabidi lenu eni yi be ni won be si ni mu nkan nuju won jade ko si eni ti ko sunkun lojo na nitori wi pe won mo wi pe eni ti nka bi o ti nka be ni o ndun ki lokan won be ni o nje ki won mo jesu kristi be ni o nje ki won mo oluso agutan ati oluwa ju be lo ni eyin ore yin nigba ti eni yi ka tan ti awon eniyan sunkun ti won nu omi je kuro le oju won be ni eni ti o koko ka orin dabidi yi be ni o wa si odo eni ti o mo olorun wi pe ohun ri iyato nitori wi pe ohun mo orin dabidi lai mo olugbala wi pe iyato ti o wa ni ti onigbagbo ti o ka orin dabidi ni pe o mo oluwa o tun mo oro oluwa o mo oluwa o mo anu oluwa o mo oluwa o mo itoni oluwa o mo oluwa o mo isimi ti o wa ninu jesu kristi o mo oluwa o mo ibukun atorunwa o mo oluwa o mo alaafia ti o wa ninu wi pe ati di atunbi iyato ni yi o sese ki a ri eni ti o mo orin dabidi ori ketalelogun sugbon ti ko mo jesu kristi ti a n soro nipa re o si sese ki a ri eni ti o mo jesu kristi sugbon ti ko mo kini jijin kini giga ibu ati fife anu olorun ati ipese olorun ti a pamo fun wa ninu orin dabidi yi adura mi ni wi pe bi a ti n keko ninu re loni wi pe olorun yo se wa loju olorun yo fowo to wa le okan wi pe eru kankan ko ni si ninu okan wa bi a ti wo ipese ati o ribiribi ti olorun ti lana sile fun awon ajogun igbala o ye ki a mo olugbala bawo ni a se le mo olugbala ke a mo ni oluwa gege bi oluso agutan wa ke a wa na ki o le so wi pe oluwa li oluso agutan mi emi ki yo se alaini bawo ni a se le mo gege bi olugbala iwe mimo je ki o ye wa gege

ṣako lọ bí àgùntàn ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin padà sí ọ̀dọ̀ olùṣọ́àgùntàn àti bíṣọ́ọ̀bù ọkàn yín níhìn ni a jẹ́ kó yé wa yékéyéké bí a ṣe lè mọ olúwa gẹ́gẹ́ bí olùṣọ́àgùntàn wa. Ó sọ nípa wípé ó fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ wa. Ó sọ nípa wípé ó kú lórí igi lórí àgbélébò. Ó sọ nípa wípé gẹ́gẹ́ bí ó ti kú fún wa, àwa pàápàá a di òkú sí ẹ̀ṣẹ̀, a di ààyè sí òdodo. Ó wá ń sọ fún wa ní ẹsẹ̀ 25 wípé nítorí tẹ́lẹ̀ àti ṣakolọ gẹ́gẹ́ bí àgùntàn tí ó sọnù, ṣùgbọ́n ó ní nísinsìnyí nípa ìrònú pọ̀ada, nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi, nípa jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa àti kíkọ̀ wọ́n sílẹ̀, nípa rírọ̀ mọ́ àgbélébò Jésù Kristi, nípa wíwẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi pẹ̀lú ìgbàgbọ́ wípé a ti di ẹni tí a dáni ìdè, ẹni tí a dáríjì, a ti di àgùntàn nínú agbo, àti wípé nísinsìnyí a ti padà sí ọ̀dọ̀ olùṣọ́àgùntàn àti bíṣọ́ọ̀bù ọkàn wa. Níhìn ni ó yé wa bí a ṣe ń di ọmọ Ọlọ́run, bí a ṣe ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí a ṣe ń jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, bí a ṣe ń rọ̀ mọ́ Jésù Kristi láti wọ ẹ̀ṣẹ̀ wa nù, nítorí wípé ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ni ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Nítorí bẹ́ẹ̀, bí a bá mọ èyí gẹ́gẹ́ bí ìrírí, bí a bá ní èyí gẹ́gẹ́ bí ìrírí ìgbàlà, ìrírí àtúnbí, ó jẹ́ wípé a jẹ́ ti Ọlọ́run. Kì í ṣe gbogbo ẹni tí ń lọ sílé ìsìn ni a ń pè ní ọmọlẹ́yìn Jésù. Kì í ṣe gbogbo ẹni tí ń ka Bíbélì ni ó mọ ẹni tí ó kọ Bíbélì. Kì í ṣe gbogbo ẹni tí ó wà nínú agbo ni ó ní Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́àgùntàn rẹ̀. Kìkì àwọn tí a ti dáríjì, kìkì àwọn tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù, kìkì àwọn tí ó ní ẹ̀rí yìí nínú ọkàn wọn wípé Jésù ti sọ wọ́n dòmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀, àwọn ni wọ́n mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà. Mo sọ lẹ́ẹ̀kan wípé ìkan ni kí á mọ olùgbàlà, ìkejì ni kí á mọ ìtọ́ni, ìtọ́jú, ìpèsè àti ìbùkún tí ó jẹ́ tiwa. Nítorí wípé a mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa, bí a bá wo orin Dáfídì yìí dáradára, bí a bá sì kà á ní àkàyé, a ó rí àwọn ìpèsè àti ìtọ́ni àti ìtọ́jú tí Ọlọ́run pèsè fún àwọn tí wọ́n mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà. Báwo ni a ṣe lè ní ìmọ̀ tí ó tó? Nínú orin Dáfídì yìí yẹ kí a wo òwe orí 4 ẹsẹ 20 àti ẹsẹ 21. Ọmọ mi, fetí sí ọ̀rọ̀ mi, dẹ̀tí rẹ sílẹ̀ sí ọ̀rọ̀ mi. Ọmọ mi, fetí sí ọ̀rọ̀ mi. Báwo ni a ṣe máa mọ ọmọ dáradára, ọmọ rere nínú ilé, ọmọ tó kẹ́kọ̀ọ́, tó gbẹ́kọ̀ọ́ nínú ilé? Nígbà mìíràn bí a bá ń bá ọmọdé sọ̀rọ̀, bí ọmọdé yìí bí ó bá fi wá sílẹ̀ ní ìdúró níbi tí a ti ń bá sọ̀rọ̀, tí ó bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan mìíràn, tí ó bẹ̀rẹ̀ sí ní bá àwọn ẹlòmíràn sọ̀rọ̀, a máa ń sọ wípé irú ọmọdé wo nìyí? Ṣé o mọ̀ wípé bàbá ń bá ọ sọ̀rọ̀ ni? Bí àwa pàápàá bí a bá jẹ́ ẹni tí ó súnmọ́ ẹbí yìí, bí a bá rí irú ọmọ bẹ́ẹ̀, a máa ń fọwọ́ tọ ọmọ bẹ́ẹ̀ wípé ọmọ dáadáa kì í ṣe bẹ́ẹ̀. Dúró títí bàbá fi sọ̀rọ̀ tán tó fi fetí sí ohun tó ń sọ, wípé lẹ́yìn náà ni o lè kúrò nígbà tí bàbá tàbí ìyá bá ti sọ̀rọ̀ tán. Bákan náà ni àwa tí a pe Ọlọ́run ní bàbá wa, àwa tí a mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ tiwa, àwa tí a ti di àtúnbí, àwa tí a ń wá sí ilé ìsìn, kò yẹ kí ó jẹ́ àṣà láàrin wa wípé bí a bá ń gbọ́ ìwàásù, kò yẹ kí ó jẹ́ àṣà láàrin wa wípé bí a bá ń sọ̀rọ̀ Ọlọ́run kí a má lè fetí sílẹ̀. Àwọn ẹlòmíràn ó ti jẹ́ àṣà wọn wípé bí a bá ti ń ka Bíbélì ni wọn ó dìde láti lọ sí ilé ìlòsí láti lọ gbọ̀nsẹ̀. Àwọn ẹlòmíràn bí a bá ń sọ̀rọ̀ Ọlọ́run àti fetí sílẹ̀, ó dẹ̀tì fún wọn, wọn a máa bá ara wọn sọ̀rọ̀. Àwọn ẹlòmíràn wọn a máa fọwọ́ tó ara wọn. Àwọn ẹlòmíràn wọn a tún máa ní ìpàdé ìdákọ́ńkọ́ nínú ilé ìsìn nígbà tí ìwàásù ń lọ. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó ní ọmọ mi, bí a bá sọ wípé a jẹ́ ti Ọlọ́run, ó ní kí a fetí sí ọ̀rọ̀ Ọlọ́run, kí a dẹ̀tì.

wá sílẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀ nínú ẹsẹ̀ ìkọkànlélógún, má ṣe jẹ́ kí wọn kí ó lọ kúrò lé ojú rẹ̀, pa wọ́n mọ́ lé àárín àyà rẹ̀, pa wọ́n mọ́ lé àárín àyà rẹ̀. Àwa tí a mọ èdè bíbélì, ó yé wa bí a bá sọ wípé kí a pa nǹkan mọ́ ní àárín àyà wa, ó jẹ́ wípé kí a má fi ṣeré, ó jẹ́ wípé kí a tọ́jú rẹ̀, kí a má jẹ́ kí ohunkóhun kí ó gba ọ̀rọ̀ yìí kúrò nínú ọkàn wa. Jẹ́ kí a lọ sí orin Dáfídì nísinsìnyí. Orin Dáfídì láti orí 23. Ó ní, Olúwa lí olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Níhìn-ín, Dáfídì fún ara rẹ̀ tí ó ń sọ nípa olùṣọ́ àgùntàn, òun pàápàá ti jẹ́ adaran tẹ́lẹ̀ tẹ́lẹ̀, òun pàápàá ti jẹ́ olùṣọ́ àgùntàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nítorí bẹ́ẹ̀, ohun tí ó ń sọ, ó ní ìrírí nípa rẹ̀. Ohun tí Dáfídì ń sọ níhìn-ín, ó jẹ́ ohun tí ó yé, ohun tí ó ní ìrírí, ohun tí òun pàápàá tí ó ti jẹ́ alábàápín, nítorí pé ó jẹ́ olùṣọ́ àgùntàn fún ara rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Wo orin Dáfídì orí 82. Orin Dáfídì, ṣègáfà fún mi, orí 82 láti ẹsẹ̀ 70 dé ẹsẹ̀ 71. Ó sì yan Dáfídì ìránṣẹ́ rẹ̀, ó sì mú un kúrò láti inú agbo àgùntàn wá, láti máa tọ àwọn àgùntàn lẹ́yìn tí ó tóbi fún oyún. Ó mú un láti bọ́ Jákọ́bù ènìyàn rẹ̀ àti Ísírẹ́lì ilẹ̀ ìní rẹ̀. Níhìn-ín ni a sọ fún wa iṣẹ́ tí Dáfídì ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Dáfídì mọ̀ nípa àgùntàn, ó mọ̀ nípa wípé kí a máa daran, kí a máa tọ́jú wọn, kí a máa bọ́ wọn, kí a máa dáàbò bò wọ́n, kí a gbà wọ́n lọ́wọ́ ìkẹ́kùn, àti wípé kí àwọn ẹranko búburú tí ó lè wá láti da agbooru, kí a lè dáàbò bo àwọn àgùntàn lọ́wọ́ àwọn ẹranko búburú wọ̀nyí. Ṣùgbọ́n Dáfídì mọ̀ jù bẹ́ẹ̀ lọ, ó mọ̀ wípé bí òun ti jẹ́ olùṣọ́ àgùntàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lórí agbo ẹran, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Olúwa jẹ́ olùṣọ́ àgùntàn fún òun. Èyí ni ó fún wa ní ẹ̀rí wípé ó jẹ́ ẹni tí ó ní ìrírí, ó jẹ́ ẹni tí ó mọ Olúwa. Bí a bá ń sọ nípa wípé kí a mọ Olúwa, a mọ̀ wípé ó ní ìdánilójú ìdáríjì ẹ̀ṣẹ̀, ó ní ìdánilójú wípé a ti wẹ òun mọ́. Bí o bá ti jẹ́ ẹni tí ó ka orin Dáfídì orí 22, ó rí ìrírí ìgbàlà, ìrírí ìsọdọmọ, ìrírí àtúnbí tí Dáfídì tí ó ní. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, nígbàtí ó fà sẹ́yìn nípa àìgbọràn, nípa ẹ̀ṣẹ̀. Bí o bá ka orin Dáfídì orí 51, ó rí nígbà tó ń bẹ̀bẹ̀ fún àánú, fún ìwẹ̀nàmọ́, fún ìdáríjì, fún ayọ̀ ìgbàlà láti padà wá sínú ọkàn òun. Ó rí wípé ó jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run. Èyí ni ó fi rọ̀ ọ́ lọ́rùn láti lè kọ orin sáàmù yìí wípé, Olúwa lí olùṣọ́ àgùntàn mi. Bí ìwọ pàápàá bí o bá ti mọ Ọlọ́run, bí ìwọ pàápàá bí o bá ti ní Jésù, bí ìwọ náà bá ti di àtúnbí, bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, nígbà náà ni ìwọ náà yóò lè wípé, Olúwa lí olùṣọ́ àgùntàn mi. Bí a bá wo ohun tí Dáfídì ń sọ níhìn-ín, a rí wípé àwọn ẹlòmíràn máa ní ìrírí ògbólógbò, ìrírí àtijọ́ tí kò bá wọn di ọdún tuntun. Dáfídì kì í ṣe irú ẹni bẹ́ẹ̀. Níhìn ló wípé, nítòótọ́, láti ẹ̀yìn wá, láti kékeré ni Olúwa ti jẹ́ olùṣọ́ àgùntàn mi. Ṣùgbọ́n ó ń fi ọpẹ́ fún Ọlọ́run wípé ní àkókò tí ó ń kọ sáàmù yìí, ó rí wípé Olúwa sì jẹ́ olùṣọ́ àgùntàn òun. Ìwọ pàápàá ìgbàlà tí ó ń jẹ́rìí nípa rẹ̀, ìdáǹdè tí ó ń jẹ́rìí nípa rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ tí ó ń jẹ́rìí nípa rẹ̀, ìrírí ìsọdọmọ ti àtúnbí tí ó ń jẹ́rìí nípa rẹ̀, ṣé èyí tí ó wà títí di ìsinsìnyí ni, tàbí èyí tí ó ti kọjá lọ, èyí tí ó ní ní ọdún tí ó kọjá ṣùgbọ́n tí kò bá wọ inú ọdún titun? Ó yẹ kí o ní ìdánilójú
wipe ninu odun titun yi o je ti olorun wipe o ki se bi ewore o je agutan ninu agbo olorun ki se agutan ti o sako agutan ti o sonu sugbon agutan ti o ti pada wale eti iwo ibale wipe oluwa li oluso agutan mi awon elomiran won ma fi ojo igbala won dola awon elomiran won ma sun ojo igbala won mo waju won ki won o mo oro olorun ti o so wipe loni ni ojo igbala loni ni ojo idande won ma so wipe ni gbo se awon o fi aye won fun jesu ni gbo se awon o fi aye won fun olorun lati ni igbala e je wipe won ko fe oluso agutan nisinsiyi won ko fe oludabobo nisinsiyi won ko fe idariji nisinsiyi sugbon won fe ki oluwa ki o je oluso agutan won ni ojo iwaju kini ru awon eniyan be yo se nigbati eranko boburu nigbati ejo lailae ni nigbati esu satani bi o ba deruba won ti o wa si igbese aye won ti o fe pa won je ti o fe da igbese aye won ru kini won yo se nigbati won ko ti ni oluso agutan bi o ba je eru eni be ti o n fi ojo igbala dola bi o ba je eru eni be ti ko mo oluso agutan ti ko mo oluwa gege bi oluso agutan re loni o ye ki o fe aye re fun jesu o ye ki o ko ese re sile o ye ki o so fun olorun wipe loni ni o fe ki oluwa ki o je oluwa olugbala ati olurapada ati oluso agutan re kini awon anfani awon ibukun ti o wa ninu wipe oluwa je oluso agutan wa won po ye ki a wo won ni ikokan wo ese kini oluwa le oluso agutan mi emi ki yo se alaini o ti dara to lati mo ninu aye ti a wa loni aye ti o je wipe ati jeun o deti ati woso o doran aye ti o je wipe a ko ni ani to ati ani seku aye ti o je wipe awon ti won ti le je olowo papa won kigbe wipe nkan le sugbon awa ti a mo olorun awa ti a ni oluwa gege bi oluso agutan wa ko si eru nitori wipe awa ki yo se alaini onkohun eyi ni eri ti a ri ninu bibeli wipe ni igba oda ni igba kugba wipe oluwa o ma n pese fun awon ti re aran ti itan omo israeli li aginju ki won ti le to kuro ni oko eru egypt se aran ti wipe bi won ti n pon won loju si be ni won dagba si be ni won tun po ju be lo be ni won lagbara ju be lo nitori wipe olorun lo koju si won lati se won lore nigba ti won si wa ni aginju ari wipe ki se wipe owo ni won fi ra ounje nitori wipe mana latoke wa ni olorun fi n bo won awon papa le so ni igba na wipe oluwa le oluso agutan won wipe won ko se alaini onkohun bi o ba dabe ni wipe aisan wa lai si ile iwosan be la mu won laada lofe ni to nje nko be la n pese fun won ni ti aso wiwo nko aso ti won wo sorun fun ogoji ojo ko ya be ni ko gbo mo won lara awon wonyi le korin awon wonyi le fofayo wipe oluwa le oluso agutan won wipe ni igba ti oluwa je oluso agutan won awon ko se alaini onkohun awa papa loni a le so pelu idaniloju a le so eri yi lati enu wa fun awon elomiran wipe lati igba ti oluwa ti je oluso agutan wa a ko se alaini ohun ti o dara ninu orin dafidi ori keta dilogoji orin dafidi ori keta dilogoji ese ike edogbon emi ti wa li ewe emi si dagba emi ko ti ri ki a ko olododo sile ati ki iru omo re ki o ma sagbe ounje orin dafidi yi lo tun je ki o ye wa dafidi yi kana le o nso gege bi eni ti o ni iriri gege bi eni ti o mo opolopo eniyan gege bi eni ti o mo opolopo lati gbogbo idile israeli o so wipe lati igba ti o ti wa li ewe titi ohun fi dagba nisinsiyi wipe ohun o ti ri ki a ko olododo sile
ati ki iru omo re ki o ma sagbe onje enje ki o da wa loju wi pe olorun ma npese fun awon ti re opolopo eri ni a le so fun wa gege bi ijo gege bi enikokan bi olorun ti npese fun awon ti re mo si mo daju wi pe ninu odun titun yi a o ri wi pe oluwa yo ma pese fun wa oluwa yo ma fun wa ni anito ati anisheku yo ma mu ki ibukun orun ibukun ajemonu ki o je ti wa loruko Jesu ninu orin Dafidi ori 84 ese ikokanla orin Dafidi ori 84 ese ikokanla nitori oluwa olorun li orun ati asa oluwa yo fun ni li ore ofe ati ogo ko si si ohun rere ti yo fa seyin lowo awon ti rin dede o ti ani lati boju to ni wepe ki arin dede gege bi oro olorun a o ri wipe ibukun ipese atorun wa yo je ti wa a o ri wipe oluwa le le so agutan wa wipe awa ki yo se alai ni ohun kohun ninu Filipi ori 4 ese 19 ni Paulo apostoli ni o ti je ki o da wa loju ipese ti olorun ni fun awon ti re sugbon olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re ninu ogo ninu Kristi Jesu ye ki a wo anfani keji ti a ni nipa wipe oluwa je oluso agutan wa ki a wo ninu orin Dafidi ori 23 ese ikeji o mu mi dubule ninu papa oko tutu o mu mi dubule ninu papa oko tutu ohun ti onisamu so fun wa nihin ni wipe o mu aniyan kuro ninu okan ohun opolopo nitori akoledo aye yi aniyan poju fun won opolopo ni o je wipe aniyan yi ni o ti di aisan si won lara opo ni o je wipe eje riru ati awon nkan miran ni o ti wa lara won nitori wipe won ni aniyan popo sugbon o so fun anihin wipe o mu mi dubule o fun mi ni isimi okan awa ti a je ti olorun o ye ki a ni isimi nitori eyi ni Jesu Kristi pe wa si o ye ki a ni alaafia ninu okan wa o ye ki a mo wipe nigba ti olorun fun ara re ti o sese wa ni olorire ti o je ki a ba Jesu pade ti o ti fun wa ni igbala olorun o ye ki a mo wipe nigba ti olorun ti je ti wa o ye ko si aniyan ninu okan wa ye ki a wo Matthew ori kefa Matthew ori kefa ese ikokanlelogbon nitori na e ma sese aniyan wipe kile a o je ati kile a o mu ati asowo li a o fi bo le a o fi wo wa aigbagbo ni o ma mu ki aniyan ki o wa ninu okan wa kile a o je kini ebi yo je bawo ni a o se toju aya bawo ni a o se toju omo bawo ni a o se ran omo lo si ile iwe bawo ni a o se san owo ile ti a n gbe iru asowo ni a o wo bi aso ba gbomo wa lara kini a o fi paaro re ki bawo ni a o se le gbe igbesi aye irorun ninu aye ti a wa o so fun wa wipe igba ti a ni oluwa gege bi oluso agutan wa a ni oluwa gege bi olugbala olurapada wa e se ti a fi n se aniyan o ni sugbon ki a ma tete wa ijoba olorun na ati ododo re o ni gbogbo nkan wonyi le o se fi kun fun yin ninu Matthew ori 11 lati ese 28 Matthew ori 11 ese 28 e wa sodo mi gbogbo eyin ti n sise ati ti a si di ero wuwo le lori emi o si fi isimi fun yin e gba ajaga mi si orun yin ki e si ma ko eko lodo mi
nitori oninu tutu ati onirele okan li emi eyin o si ri isimi fun okan yin isimi okan o je ohun ti olorun ma fun wa nigbati abamo jesu gege bi olowa ati olugbala wa nigbati abani jesu gege bi oluso agutan wa o ma fun wa ni isimi ninu okan wa eni o ma je ki onigbagbo ki o ni alaafia ati isimi

0: Amen.
1: Amen.
0: Amen.
1: Amen.
0: Please, let's remain on our feet
1: as we all together
0: go to the Lord God in prayer.
1: In Psalm 73, ni toto Olorun seun fun Israeli fun iru awon ti se alaya mimo eleyi ni eri nipase wa Olorun ti dara si wa lona iyanu ni awon ojo bi melo seyin ninu isoji Oluwa ti be wa wo Oluwa ti bukun wa Olorun Oluwa ti se awon iyanu ninu aye wa o ti lo Baba wa ninu Oluwa lati je ibukun fun wa nitori be a o yin nitori be a o fi ola fun wa fi gbogbogbo fun e je ka so fun yin pe a mo riri ohun to ti se fun opolopo kan ton ti gbala fun opolopo ibukun ti won ti tule wa lori fun iwosan fun imopada bo sipo e je ka yin Oluwa e je ka gbega o ti dara si wa ni toto A o bere wipe Oluwa pe ki Oluwa gbogbo awon kan to ti de atun bi ni akoko eto yi ati awon jisike ta ti se seyin pe ki Oluwa ko pa won mo Oluwa yo pa won mo ninu igbagbo won si tesiwaju lati ma gbe ninu re pe won o feran Olorun won si se ife re won o tele ko si ohun ko ohun ti o ya won nipa ku lodo Olorun mo ati da won nide ku ninu ijoba okunkun o si ni pada lo sibe mo sibe nipo re ofe ati agbara Olorun to nsise ninu won lojojumo ni sisentele awon pelu yo darapo mo awon mo ogun Kristi nigbati awon eniyan mimo ba sin ton wole lo awon na yo pelu won won wa ninu awon ti o wole ogo ni oruko Jesu la gbadura ninu ifihan ori keta ese ikejo Emi mo ise re ki esi mo gbe ilekun ti o sikale ni waju re ti ko si si eni ti o le ti Oluwa ti gbe ilekun to sikale ni waju wa gege bi ara Kristi ati ise ati gbe ilekun ti o sikale ni waju wa ni akoko GCK yi a fe gbadura wi pe iran isoji GCK yi ko ni ku ilekun yi ti a shi kale ni waju wa nipa ti GCK yo wa ni sisi sile awa na pelu a o si jere nipa re nipo ri ofe Olorun pe opolopo ilekun ni Oluwa yo tun shi sile ni waju wa bi Oluwa se nse opolopo ilekun sile yo tun gbe opolopo awon to ma fowo so opo awon to ma se agbateru atawon to ma fowo so opo fun aseyege iran ologo yi a gbadura pe ki Olorun ko fowo to okan awon eniyan ni tosi ati ni ona jijin rere ni gbogbo agbanla aye yo si fun won ni edun okan fun isoji GCK yi wi pe ko ni si aini kankan nigba ti Olorun ba dari wa lati lo si ibi kan ni gbo olosoosu ko ni si aini kankan ti o da wa duro ni oruko Jesu la gbadura ninu Psalm 22:2 Oluwa le apata mi ati ilu olodi mi ati olugbala mi Olorun mi agbara mi emi o gbekele asa mi ati iwo igbala mi àti ilé ìṣọ́ gíga mi. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ kejì ó lé lọ́gbọ̀n. Ó ní Ọlọ́run ló fi agbára dì mí lé àmùrè, ó sì mú ọ̀nà mi pé ara lọ́kùnrin àti lóbìnrin àti gbogbo ọ̀rẹ́. A ó gbàdúrà pé olùdásílẹ̀ ìsọjí GCK yìí, bàbá wa nínú Olúwa Pastor W.F. Kumuyi, pé wọ́n ó máa lọ láti inú okun dé okun. Olúwa yóò sì máa fún wọn ní agbára sí, wọ́n sì máa fún wọn ní ìmúlọ́kànlé sí, pé wọn ò ní lo, wọn ò ní mọ àìlera kan tàbí ìkáàárẹ̀. Ẹ jẹ́ ká gbé wọn sókè síwájú Olúwa, wípé èyí tí wọn bá fi máa káàárẹ̀ o, wọn a máa tẹ̀síwájú láti máa gbóná sí. Olúwa yóò sì darí wọn láti máa tẹ̀síwájú láti máa ṣẹ́gun ọ̀pọ̀lọpọ̀ agbègbè fún Kristi. Ẹnìkan ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, Kálẹ́bù ní ọmọ ọdún 85, ó ní fún mi ní òkè yìí o. Àwa náà ń fọ́ sọ́pọ̀ pẹ̀lú bàbá wa nínú Olúwa nínú àdúrà báyìí, wípé gbogbo àwọn òkè tí wọ́n bá ń sọ wípé àwọn fẹ́ lọ gbà, a ó fi fún wọn. Wọn ò ní padà sẹ́yìn, a ó fi àwọn òkè yẹn fún wọn. A ó sì fi màmá wa, màmá Esther Kumuyi, tí wọ́n sì ń ṣe àtìlẹ́yìn fún wọn. A ó gbàdúrà fún wọn pẹ̀lú wípé agbára Ọlọ́run tó ń gbé ni ró ní gbogbo ìgbà, yóò máa gbé wọn ró ní gbogbo ìgbà. Wọ́n á ó sì tẹ̀síwájú láti máa jẹ́ àtìlẹ́yìn fún olùdásílẹ̀ GCK yìí àti iṣẹ́ ìránṣẹ́ wọn níbi gbogbo àti ní gbogbo ìgbà. Bí ọjọ́ wọn ti ń pọ̀ sí, bẹ́ẹ̀ ni okun wọn yóò máa pọ̀ sí.

0: Orúkọ Jésù la gbàdúrà. Bí a ó ti múra láti mú àdúrà wá sí òpin, ẹ jẹ́ ká ka Jóòbù orí karùn-ún. Èmi ó wá Olúwa, àti sí Olúwa ni èmi yóò máa fi ọkàn mi lé, tí ó ń ṣe òun láláìníye. Ní àṣálẹ́ yìí, ní ọjọ́ karùn-ún yìí, ọjọ́ ńlá, a fẹ́ bèèrè wípé kí Olúwa kó ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu tí ó jẹ́ bá ń kálẹ́, ti ìmúpadàbọ̀sípò àti ìgbàpadà ní alẹ́ yìí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, bí ó ṣe ń wá láti ṣiṣẹ́ ìránṣẹ́ sí wa ní gbogbo àgbáláyé, pé Olúwa yóò jẹ́ kí ó jẹ́ ẹni tó jẹ́ pé kò yóò jẹ́ orísun ìbùkún sí gbogbo ènìyàn ní ibi tí ìpàdé yìí ti ń wáyé àti ní gbogbo àgbáláyé, níbi tá a ti ní àsopọ̀ pẹ̀lú ètò yìí, bóyá nínú ọkọ̀, bóyá nínú yàrá, bóyá ní ibi ìsọjí, níbikíbi tó kàn lè wà, wípé orísun ìbùkún yìí yóò gbé ìbùkún ti ìgbàlà, ti ìmúpadàbọ̀sípò, àti ìgbàpadà, àti ọ̀pọ̀lọpọ̀ ìbùkún fún gbogbo wa. Ọ̀rọ̀ Ọlọ́run yóò lọ tààrà, kò sí ohunkóhun tí yóò dí ọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́. Ní orúkọ Jésù la gbàdúrà. Olúwa fi ìbùkún fún orúkọ yín, Olúwa. A dúpẹ́ nítorí pé ẹ̀yin Ọlọ́run dáhùn àdúrà ju ohun gbogbo tá a ti béèrè lọ́wọ́ yín àti ohun tí à ń rò ẹ ń ṣe fún wa ná. Lálẹ́ yìí, a gbàgbọ́ wípé ohun gbogbo tá a ti mú wá síwájú yín ẹ ti ṣe fún wa. Àti pé ìgbàlà yóò wà lọ́pọ̀lọpọ̀ àti ìgbàpadà yóò wà lọ́pọ̀lọpọ̀. Ìránṣẹ́ yín yóò sì jẹ́ orísun ìbùkún, ọ̀rọ̀ yín yóò sì fẹsẹ̀ múlẹ̀ ní ẹnu wọn. A ó sì ní ìsọdọ̀tun káàkiri ayé. A dúpẹ́ nítorí pé ẹ ti dáhùn àdúrà wa. Ní orúkọ Jésù la gbàdúrà. Àmì lẹ́ẹ̀kan sí kó tó jókòó. Ẹ̀kẹ́ Alleluia. Mo ní ẹ̀kẹ́ Alleluia. Olúwa yóò ṣe ohun ìyanu nínú ayé rẹ lálẹ́ yìí ní orúkọ Jésù. Ó tó àkókò ìfilọ̀. Ẹ jẹ́ ká tẹ́tí sí àwọn ìfilọ̀ yìí. Gbogbo ẹ̀yin ará tẹ fi ayé yín fún Kristi láti ìbẹ̀rẹ̀ ìsọjí yìí ní ọjọ́rùú tó kọjá lọ. Àtẹ̀yìn tẹ́ ó fi ayé yín fún Kristi lónìí, ẹ mọ̀ dájú wípé àpèjẹ fún àwọn tó ní ìyípadà ọkàn yóò wà ní ọjọ́ ìjọsìn, ọjọ́ ìsinmi tó ń bọ̀ ní ọjọ́ kẹsàn-án oṣù tá a wà yìí, ní gbogbo olú ìjọ wa àti àwọn tó kẹ̀yìn wá sí ilẹ̀ ìsọjí yìí, wọ́n á darí yín lọ síbi tẹ́ ti fẹ́ ṣe àpèjẹ yìí. Ọlọ́run yóò bùkún wa ní orúkọ Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní orí ayélujára, ẹ̀yin pẹ̀lú lè ní àsopọ̀. Ẹ lè sopọ̀ pẹ̀lú ìsopọ̀ tí à ń wò níwájú ẹ̀rọ tó wà níwájú yín báyìí. Mo gbàdúrà wípé Ọlọ́run ọ̀run yóò bùkún gbogbo wa ní orúkọ Jésù. Mo ní Ọlọ́run yóò bùkún wa ní orúkọ Jésù. Tó bá jẹ́ wípé o ti gba iṣẹ́ ìyanu, iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kan, o ti gba iṣẹ́ ìyanu kan má pa mọ́ fún ara rẹ, jẹ́ kí Ọlọ́run kó di àyìn lógo àti kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gba ìbùkún. Tó bá jẹ́ pé o ti gba iṣẹ́ ìyanu, ṣe alájọpin iṣẹ́ ìyanu rẹ pẹ̀lú wa. Ẹ̀rí àwọn kan, ó gbé ìwọ ró, ẹ̀rí tiẹ̀ yóò gbé àwọn kan náà ró. O lè ka sílẹ̀ kí o sì fi ṣọwọ́ sí wa nípa àwọn àsopọ̀ tó rí nísàlẹ̀ ẹ̀rọ tó wà lọ́wọ́ yẹn, gck.htg.testimony.com/testimony. Tó bá lọ síbẹ̀, wa se alajopin eri re pelu wa eri re yo si je ibukun fun awon elomiran Oluwa fe rojo bukun re sinu aye wa lale yi ojo to keyin ti isoji GCK ti osu keje to je akoko iyipada toke wayi yo je ojo akanse fun o iwo yo ni eri te na ni oruko Jesu dupe ki Oluwa ko bukun yin
1: across the world.

0: Amen.
1: Amen.
0: Praise the Lord.
1: Okay, hallelujah.
0: According to the program now,
1: it is the time. Wa nwaju abayi. Akoko eri ni bayi. Akoko eri lati ibere eto yi. O bere lati ojoru. Oluwa ti gbala. Oluwa si ti. Mo si fe so fun o. Wi pe emi fun ara mi, emi na ni eri o. Ti eno yo wa laipe ni oruko Jesu. Mo se igbeyawo ni ijo Deep Life Bible Church. Oruko mi ni Peter Okiti. Oluso agutan sori ekun ni mi ni o isolo atijo. Mo se igbeyawo ni Deep Life leyin odun meta iyawo mi ko bimo. Nipa ori ofe Olorun o lo si bi ti awon obirin ti se ipade ti apero oluso agutan si gbadura fun awon ti o nwa omo ni adura oluso agutan yi fopin si yagan ninu aye won oluwa si fun won ni omo akobi won obirin ni oluwa seun ni oruko re ki se ninu aye mi nikan loluwa ti se ni isolo atijo ani opolopo ise iyanu ta won to je wi pe won ti yagan awon meji kan wa to je pe won yagan fun kan bi odun mejila oluwa si fun won ni isegun won bi mo ti won yato si eleyi awon bi kan wa to je pe fun odun meta le logun ni won fi yagan ti oluwa si wa fun won ni omo ti won ikanu won si wa to je npe arabirin to pin kan bi omo ogota odun o di kan 59 years nipase adura eniyan olorun o si wa bimo o ti en bo lale yo ise iyanu ti en bo bayi kepe oluwa bi iranse olorun yo se gbadura gba olorun gbo iwo na yo gba ise iyanu ti eni oruko jesus nisin a o gba awon erisi bayi fun ohun lati Olorun ti se e seun oluso agutan o je akoko iyipada atoke wa a o tesi waju nipa fun on ni awon ise iyanu iroyin ise iyanu eleyin wa latodo Emmanuel lati ota mo dupe lowo Olorun to wo mi san fun odun meje ni mo fi ni irora ninu aya mi leyin adura eniyan Olorun mo si gba iwosan mi irora yi o si pora eri miran lati lafia ni ipinle Nasarawa eni yi o saisan lati odun to koja ko si le rin ko le se nkankan fun rara re o lo se ayewo opolopo ayewo to se no ton pe ko si nkan nibe sugbon ohun mo wi pe ara ohun oya ni akoko GCK yi ni ojo keta re eniyan Olorun gbadura o adura eniyan Olorun si fopin si gbogbo irora ninu agu ara re o si ji ni ojo lowuro ojo keji ni o ri npe gbogbo awon ami irora yen ati ailera yen o si pora lati igba yen ko ri awon nkan wonyi mo ninu aye re ta ba lo si Facebook ti oluso atan agba eleyin wa latodo Daniel Adaba ni Iju Road o ni mo ni ijamba oko mo si ti wa ni ile iwosan fun opolopo osu nitori pe egungun eyin mi o da eni kan si wa pe ko sopo mo GCK yi ngba leyin adura eniyan Olorun o ni asopo pelu adura eniyan Olorun suaju eleyi ko le joko ko si le dide duro leyin adura yi mo joko mo si gbagbo wipe ma dide laipe loruko Jesu amu eleyi wa lati Facebook eleyi wa latodo Mba Austin Joseph lati Oyo oni omo mi oni obi to wu ni bi kolofin ara re lati 2021 iyan odun marun seyin lẹ́yìn àdúrà ènìyàn ọlọ́run ọmọ mi sùn ó jí ohun tó wú níbi kọ́lọ́fín ara yẹn ó sì pòórá olúwa ṣe ń ṣohun la o lẹ́yìn tó sùn ìjẹ́ ìyanu sì ṣẹlẹ̀ mo fẹ́ mú eléyìí wá tó fẹ́ rí lójú ẹ̀rọ tó ń wò báyìí Elizabeth Godwin láti ìpínlẹ̀ Abia àwọn nǹkan tó wú nínú ẹ̀ fún nǹkan bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó sì pòórá eléyìí wá láti Kano ọgbẹ́ inú tó ti wà ń bẹ̀ fún ọdún mẹ́rìnléníogún ó pòórá nínú rẹ̀ ẹ̀kẹ́ hallelujah ẹ̀yin olúwa lógo orúkọ mi ni arábìnrin Elizabeth Godwin láti ẹkùn Dynamic ní ìsọ̀rí Bethel ní Abia ara mo wà níbi láti jẹ́rìí ohun tí olúwa ti ṣe nínú ayé mi fún yín àkókò kan wà tí mo ní ọgbẹ́ inú eléyìí ti wà ń bẹ̀ fún ọdún mẹ́ẹ̀ẹ́dógún mo ti ń jìyà lọ́pọ̀lọpọ̀ mo wá lọ sí ilé ìwòsàn dókítà sọ fún mi wípé ó ní mo ní ihò nínú mi ni pé àwọn sì ṣiṣẹ́ abẹ mo wá gba ọlọ́run mi gbọ́ mo sì gbọ́kànlé ọlọ́run mi mo lọlé mo padà lọlé ní ọ̀kan nínú àwọn ìsọjí GCK ní ọdún tó kọjá ní 2025 bí ènìyàn ọlọ́run bàbá wa nínú olúwa bí wọ́n ṣe ń gbàdúrà ó dárúkọ ìṣòro mi ìyẹn ló sì fi òpin sí ìṣòro mi náà mo wá padà lọ sí ilé ìwòsàn yẹn dókítà tí mo rí nígbà yẹn ó tún wá yẹ̀ mí wò ó wá sọ wípé ihò tó wà nínú yẹn tó rí tẹ́lẹ̀ rí níbẹ̀ o kò sí níbẹ̀ mọ́ ìyẹn ni pé ọlọ́run alágbára olódùmarè ti fún mi ní ìwòsàn àtòkè wá ó ti bẹ̀ mí wò ọlọ́run tó ṣe ohun láyìí nínú ayé mi kí orúkọ rẹ̀ jẹ́ àyínlógo títí láéláé ní orúkọ Jésù àmì orúkọ mi ni arábìnrin Rebecca Yakubu láti Rijoni Moso ní Kano mo wà níbí láti jẹ́rìí sí ìṣeunfẹ́ ọlọ́run ayé mi ọdún mẹ́rìnlélógún ni mo fi ní ọgbẹ́ inú tó le mo ní ìrora yìí fún ọdún mẹ́rìnlélógún 24 years mo ti lo ọ̀pọ̀lọpọ̀ oògùn mo ti lọ sí ọ̀pọ̀lọpọ̀ ibi mo wá fi ohun gbogbo sílẹ̀ fún ọlọ́run ṣùgbọ́n mo fi gbogbo ògo fún ọlọ́run ní àkókò ìsọjí GCK ní Èkìtì mo gba ọlọ́run gbọ́ pé èmi yóò yọ ayọ̀ ìṣẹ́gun mo sọ fún àwọn ẹbí mi ní àkókò yẹn wípé mo ń lọ sí ìsọjí yìí o mi ò ní padà wálé bí mo ti lọ nítorí pé ẹni ọ̀tún ti èmi ló ń padà bọ̀ wálé àwọn ọmọ mi ń rẹ́rìn-ín ní kété tí ènìyàn ọlọ́run tó parí àdúrà ìkẹyìn àdúrà àṣekágbá yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo sọ àmì tó kẹ́yìn yẹn mo wá ní ìmọ̀lára bíi pé omi tútù kan dà sí àyà mi eléyìí ló fòpin sí ìṣòro yìí ìrora yẹn pòórá mo wá padà wálé mò ń yọ ayọ̀ ní tẹ́lẹ̀ rí mi ò lè rìn dáradára nígbà tí mo ń padà bọ̀ wálé ṣe ni mo ń rìn tí mo sì ń yọ ayọ̀ mo wá fi ògo fún ọlọ́run kí orúkọ rẹ̀ kó di àyínlógo ní orúkọ Jésù àmì kí a tó mú ìpàyè wá sí òpin Eunice Ibrahim eléyìí ni ìtàn ìdánidè kúrò nínú ìwà ipá àti ìdánidè kúrò nínú àìsàn orúkọ mi ni Eunice Ibrahim a bí mi nínú ìdílé kristẹni mo wa pada seyin mo bara mi ninu aye mo bere si wa isoro mo bere si wa ona abayo ku ninu gbogbo awon isoro mi iyi ti mi ba fi ni ona abayo ise mo ri npe ohun gbogbo nlo ko ohun gbogbo baje mo nlo sinu anjale ni an se iwa baje ni mo wa gbo wi pe baba wa ninu oluwa won bo ni ipinle Rivers mo wa lo sibe ni ojo akoko ise lo dabi pe ohun ko nkan o sele si mi lojo keji mo wa gbadura pe mo nilo ibewo olorun mo fe ki olorun ko ye aye mi pada ko si nkankan to sele ni ojo keta mo wa so fun mi wi pe awon odo fe ni eto ti a npe ni youth impact mi o se nu didun si sugbon mo lo ngba ti mo lo sibe ni kete ti eniyan olorun gori pepe ti won bere si waasu iwaasu yen o fowo kan mi mo wa so npe akoko mi leleyi o eleyi ni fun mi olorun ti seto iyipada mi mo wa gbajumo mo ni afojusun si ninu iwaasu yi leyin iwaasu yi mo wa ni oluwa yato si awon iwa ibi ti mo nse yi mo ni awon aisan kan ti mo la koja lara re si ni pe ni kete ti mo ba ti otutu akoko otutu ba de ise ni agwara mi ma bere si se bakan bakan ohun gbogbo a bere si yi pada nu ara mi lojo yen mo gba iwosan mo bere si lagun mo bere si lagun ni leyin eleyi mo bere si wa pe mo wa ibi ti mo ti fe gun ose ile losi mo wa lo si ile losi ara mi bale ko si awon nkan wonyi nibe mo gbogbo awon nkan to nfun mi ni ni inira tele ti lo adura mi fun eniyan olorun ni pe bi olorun se nlo won lati ye aye awon eniyan pada opolopo eyan oluwa yo pa won mo fun wa oluwa yo si ma tesiwaju lati lo won ki ogoko je ti oluwa.

fún ọ̀pọ̀lọpọ̀ ọdún olùṣọ́ àgùntàn Kumuyi, ó jẹ́ ẹni tí ń wa ọkàn Ọlọ́run kó tó di pé wọ́n sọ ọ̀rọ̀ rẹ̀. Àwọn ìwàásù rẹ̀ pẹ̀lú àwọn ìkíyèsí ìfihàn ọ̀rọ̀ Ọlọ́run èyí tó darí àwọn èèyàn sọ́dọ̀ Kristi láti sinmi lé ẹ̀mí mọ́. Ó sọ ìyà ìnípẹ̀kun ní orúkọ Jésù. Àwọn tó ń jọ́sìn nínú ìpàdé wọn fún ọ̀pọ̀ ọdún wọ́n jẹ́rìí pé àdúrà kúkúrú wọn àwọn ìdáhùn tó ṣe gbòógì ló tẹ̀lé tó tayọ ohun tẹ́nìyàn lè ṣàlàyé agbára tó ń ṣiṣẹ́ ìyanu lórí ayé ẹnìkọ̀ọ̀kan ẹ̀sùn ẹnìkọ̀ọ̀kan dòmìnira ní orúkọ Jésù ni a gbàdúrà. Níbi gbogbo iṣẹ́ ìyanu níbi gbogbo wọ́n bẹ̀rẹ̀ sí sáré bẹ́ẹ̀ ni mo wá ń fò ẹ̀mí yìí ń sọ ni jí à ń mú ẹrù wò kúrò aláìsàn gba ìmúláradá à ń sọkàn dọ̀tun ilé jẹ́ ẹ̀rí agbára Ọlọ́run tó ń ṣiṣẹ́ nípa ohun èlò tó ń lò pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ìmoore wọ́n tẹ̀síwájú láti máa fi ògo fún Ọlọ́run láti mọ̀ pé gbogbo ìgbé ayé tó ti fọwọ́ kàn gbogbo iṣẹ́ ìyanu jẹ́ tolúwa lónìí bí a ṣe múra tán láti gba iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀jẹ̀ á sí ọkàn wa payá ní ìgbàgbọ́ ká gbàgbọ́ pé Ọlọ́run tó ṣiṣẹ́ nínú ayé ọ̀pọ̀lọpọ̀ yóò ṣiṣẹ́ nínú ayé àwa náà lónìí ẹ̀yin ará lọ́kùnrin lóbìnrin arábìnrin àti arákùnrin nínú Kristi ǹjẹ́ ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa kí a sì kí ìránṣẹ́ Ọlọ́run káàbọ̀ olùṣọ́ àgùntàn Kumuyi. Ẹ kú rẹ̀ lọ gbogbo yín ó jẹ́ àǹfààní ńlá láti wà pẹ̀lú yín alẹ́ yìí tó jẹ́ alẹ́ ológo Ọlọ́run yóò bọ pàdé níbi tí ó ti ní àìní lálẹ́ yìí a ó sì tún sọ nípa Jésù Ọlọ́run bàbá sọ nípa Jésù Ọlọ́run ẹ̀mí mímọ́ ó sọ nípa Jésù àwọn áńgẹ́lì ní ọ̀run wọ́n sọ nípa Jésù àwọn ènìyàn nínú ayé wọ́n sọ nípa Jésù àwa pẹ̀lú ní táìládì nínú ayé nìhín à ń darapọ̀ mọ́ wọn lálẹ́ yìí ẹ ó gbọ́ sí nípa Jésù yóò fọwọ́ ka ayé rẹ yóò yí ayé rẹ padà yóò yí padà sí rere ọ̀rọ̀ àdúrà báyìí bàbá a dúpẹ́ fáǹfààní tí ẹ fi fún wa à ń sọ̀rọ̀ à ń kẹ́kọ̀ọ́ à ń mọ̀ sí nípa Jésù Olúwa Jésù a dúpẹ́ fún ohun tẹ́ ẹ ti ṣe lórí igi àgbélébùú ẹ ń fún aláǹfààní láti sọ nípa yín lálẹ́ yìí ẹ farayín hàn láti fọwọ́ kan ayé àwọn ènìyàn láti sáyé wọn dọ̀tun àti láti yí ayé wọn padà àdúpẹ́ olúwa ní orúkọ Jésù ni a gbàdúrà lálẹ́ yìí à ń wo
lale yi an wo Timothy kini ori kini ese ike edogun. Otito ni oro naa o si ye fun itewogba pe Kristi Jesu wa si aye lati gbe elese la ninu awon eni ti emi je pataki Jesu o ti orun so kale wa sinu aye lati wa gba elese la eso lona yi omo olorun o di omo eniyan ko le wa so omo eniyan di omo olorun o ti oke wa sodo awon eyan to wa ni isale ko le mu awon eyan to wa nile ile lati gbe won lo si ibi giga ni orun eni pipe ni orun o so kale wa sodo eni ki o je alaipe ninu aye lati wa lo sodi eni pipe ni orun lohun eni pipe to ni ilera saka ti o ni ailera kankan o so kale wa sodo awa ti a je alailera ninu aye lati wa so wa di eni ti o mu ailera wa kuro lo sodo olorun loke orun eleyi ni olu ati akori ti an gbe yewo lale yi wi pe o ti orun wa ki a wa le wa odo re otito ni oro na o si je itewogba fun gbogbo eniyan pe Kristi Jesu wa si aye lati gbe elese la ninu eni awon eni ti emi je pataki o gba elese to ga julo to buru julo to je lewu julo ari pe lati so eniyan die ni orun eni mimo idini yi to fi so ninu Matthew ori kokanla ese ikeji din ni ogbon 11:28
e wa sodo mi gbogbo eyin ti n sise ti a si di eru ole lori emi yo si fi isinmi fun yin o to wa ko ba le wa sodo re o pe o ko ba le to wa o wa so di on to le je lai si re o so do ton o so do ton so on to le je ati pe nipase re nikan ni o ti orun wa ki a wa pelu ba le wa sodo re je ki n so le kan si lori koko akoko ikeji ati iketa ipe krisi lati orun wa awotan nipase kristi oluwosan wa iketa didabi kristi eni mimo akoko ipe nipase kristi lati orun wa ko si ipe to dabi eleyi awon ipe miran lori aye wa je ti aye ipe ninu aye o je yi to rele pupo pupo owo ni ipe lati orun wa o ga o wa n pe wa lati ibi giga pe ka wa si ibi giga lodo re eleyi je ipe latodo kristi Luko ori karun ese ikeji le logbon 532 Emi ko wa ipe awon olododo Sugbon awon elese si ironu piwada awon ti a ro pa awon je olododo won je olododo n pa ilakaka won won je olododo nipa igbiyanju won be ni eko ododo be te won lorun be ni won ni ite lorun pelu ododo eyi ti ko to Ododo won je ododo fege yi o ni won gba
to si te won lorun sugbon Jesu so pe awon to ni ododo fege ko lo ho wa pe o wa wi pe mo wa lati pe awon elese si iruna pe wada awon to mo pe elese lawon ti an ni idalebi okan awon woyi ni mo wa pe awon woyi ni emi Jesu wa pe mo wa pe won si ronu pe wada awon to ma ara won gege bi elebi elese elese ta ti to je ni idibaje o wa pe won sodo ara re nipase irunu pi wada awon ti an mo pe awon fun ara awon won o le gba ara won la won o le mu ebi ese won kuro be ni won o le di eni ti adalare awon won ye lo wa pe awon ti won mo pe Kristi wa pe awon gege bi elese lati mo ibalaja wa laarin awon ati Olorun lati mo ebi ese won kuro lati mo pada wa sodo Olorun o pe o oni wa wa sodo mi pe ko ronu ku wada ko yi pada ko nu ese re emi o si wa fun ni isinmi awon elomiran ti wa egbegbe lona egbegbe awon eyan lo ti wa sugbon aye si wa fun iwo o pe o pe ko wa ikeji a wo awotan nipase Kristi oluwosan wa Kristi eni pipe to ni ilera pipe o ti orun so kale wa lati wa mu gbogbo awon to nsaisan lo sodo Olorun lo soke orun lati so won di eni to ni ara dida sasa oni lo wo so npe o oni lo ilera pipe oko josu won o npe o
fe pe ko mo gbogbo arun ati aisan to wa nu aye re kuro o npe o lale yi ti orun nibi ti ko si aisan ti bi ti ko si arun wa lati wa mo gbogbo okan to nsa aisan to ni ailera lo si orun lati mu aisan won kuro lati wo won san lati so won di alara da di dasasa titi di oni lo si je oluwosan pipe to wo gbogbo alaisan to wa lori ile aye san igba to wa ni inu aye o pe awon alaisan awon afoju awon aro awon to ni roparose o pelukuluku won won to wa o fun won ni iwosan to mo ti orun wa awotan nipase Kristi oluwosan wa ninu Marko ori kewa aw kese ikerin din ni adota 46 won si wa si Jericho bi o si ti n jade kuro ni Jericho pelu awon omo eyin re ati opo awon eniyan Bartimeu afoju omo Timeu joko leba ona o n sagbe ni ese iketa din ni adota 47 nígbà tí ó gbọ́ pé Jésù ti Nasareti ni ó bẹ̀rẹ̀ sí kígbe lóòrùn rárá wípé Jésù ìwọ ọmọ Dáfídì sàánú fún mi ó fọjú ó ń ṣàìsàn o wa mọ pe laisi Jesu eni to ti orun wa owo wa ni ifoju yi titi lai ese ikokan din ni adota Jésù si dẹsẹ̀ dúró ó pàṣẹ pé kí a pè é wá wọ́n sì pe afọ́jú náà wọ́n wí fún un pé tujuka dárayá dìde ó ń pè ọ́ àkọ́kọ́ ó pe ẹlẹ́ṣẹ̀ láti gbẹ ẹlẹ́ṣẹ̀ là ìkejì o pe alaisan o wo alaisan san
gbogbo awon eyan to wa wa laye ka nigba na ni o mu ki ipe re ko han daju won ni dide o npe o ni ese adota 50 o se ohun to ye ki iwo se o si bo ewu re sonu o dide o si to Jesu wa dide o npe o o dide o to Jesu wa ohun to ye ka se niyi o pe wa si ronu ku wada o pe wa si imobo sipo adeni ta mobo sipo o ni igbala fun gbogbo okan to saisan o si ni imosan molarada fun gbogbo okan ti a o saare to ba gbagbo pe yo fun o ni imolarada yo fun o ni iwosan a so fun wa ni ese ikeji le laadota Jesu wi fun o pe ma lo igbagbo re mu o larada igbagbo re mu o larada nibo ni igbagbo wa o pe Jesu nitori po gbagbo a awon eyan layika re won fe pa lenu mo ko mo le soro sugbon o kigbe soke lo rara yi pe Jesu iwo omo Davidi sanu fun mi dide o npo awa ri po tujuka o daraya pelu ayaya ti inu dido o dide to Jesu wa o gbe wu re sonu o gbe wu re sonu eyi ti se ami foju nitori pe wiwa sodo Jesu ko nilo iru ewu be mo nitori na nko bi bo so bo ewu yi sonu si afihan igbagbo Jesu bilere tarata wi pe keni iwo fa ki emi ki o se fun o lai si yemeji lai ma fi oton pe osi o ni emi fe ki emi ki o le riran netori na nko eyi ja fi han igbagbo re Jesu wi fun o pe ma lo igbagbo re mu o larada loju kan na o si riran
loju kan na o si riran o si to Jesu leyin ni ona ba kan na lale yi Jesu eni to nse awotan to fun wa ni iwosan ati imolarada o wa nbi lale yi nkan to re wa wa nipa okunrin yi o gba iriran re o si to wa tele Jesu ni ona nitori pe opo wa lati bi to ti wa iwosan wa latodo Kristi opo nkan lo si wa lati bi ti Jesu ti wa o wa tele loju ona bayi mo ti riran mo wa ni loju inu lati moye bayi mo ti gba iriran mi pada mo nilo iran nipa ojo waju bayi mo ti riran kedere mo wa nilo ore ofe lati pa iriran mi mo bayi mo ti gba iriran sugbon mo nilo ore ofe ti o mo ki le tele Jesu titi de paradise ni oke orun lohun idi niye to fi tele Jesu loju ona kan na lale yo fun ni igbala opolopo nkan lo wa si iwo tele lale yi yo fo ni iwosan sugbon iwo tele si waju si bayi ati gbo la bayi ati wo osan iwo lo sinu idapo ninu ijo lodo Kristi yo wa fi han bo se le je omo eyin Kristi bo se n tele Oluwa iketa bayi bayi a fe wo dida bi Kristi eni mimo nígbà tí baba ran ọmọ wá sí ayé lọ sínú ayé mú àwọn èèyàn jáde kúrò ní ẹsẹ̀ wọn kí wọ́n lè dàbí rẹ
ki o wa mo wa si orun. Yi won pada. Yi aye won pada. Ran won leti. Pe o ki orun wa si aye lati won lo si orun. Sugbon ran won leti. Wa o le gbe ni orun gege bi won se wa.

0: nínú Galatia orí kejì aókẹsí ogún. Ó ní àti kànmí máa gbélébù pẹ̀lú rẹ̀. Dídàbí Kristi ẹni mímọ́ jùlọ. Àti kànmí máa gbélébù pẹ̀lú rẹ̀. Ìgbé ayé ti ara a kàn máa gbélébù. Ìgbé ayé ẹ̀dá ti ènìyàn tó kún fún ẹ̀ṣẹ̀ a kàn máa gbélébù. Nítorí pé gbé ìgbé ayé mímọ́, ìgbé ayé tí a ti kàn máa gbélébù, nítorí náà ńkọ́ ìgbé ayé tó gbé dáyà èyí tó dá yàtọ̀, nítorí náà ńkọ́ àwa ní láti kan ara máa gbélébù pẹ̀lú rẹ̀. A kàn máa gbélébù fún wa. Kí a bá lè jọ̀wọ́ ara wa fún, kí a bá lè yọ̀ǹda ara wa fún, kí a bá lè kan ara wa máa gbélébù pẹ̀lú rẹ̀, kí a lè yọ̀ǹda ara wa fún Kristi. A ti kàn mí máa gbélébù pẹ̀lú Kristi ṣùgbọ́n mo wà láàyè. Síbẹ̀ kì í ṣe èmi mọ́. Mo wà láàyè ṣùgbọ́n kì í ṣe èmi mọ́. Báyìí gbígbé mi ó jẹ́ gbígbé fún ara, gbígbé fún ẹ̀dá ẹ̀ṣẹ̀, gbígbé fún ẹ̀dá tí kò tọ́, ṣùgbọ́n nígbà tí Kristi tí ó wá, èmi ti kan ara mi máa gbélé fún bú kí n lè dàbí rẹ̀. Kìí ṣe èmi mọ́ ṣùgbọ́n Kristi. Wà láàyè nínú mi. Kristi ń gbé nínú mi. Ó ń gbé nípasẹ̀ mi. Èmi o, èmi kìí jà mọ́ nítorí pé Kristi ti ń gbé inú mi, kò sí ìjà jíjà mọ́. Báyìí èmi ò mutí mọ́ nítorí pé Kristi ń gbé inú mi, èmi ò lè mutí mọ́, nítorí náà mo wà láàyè nínú Kristi. Kristi jẹ́ ẹni tó ń sọ òtítọ́, kìí parọ́, kìí tan ní jẹ, kìí fi ẹ̀tàn bá ẹnikẹ́ni lò. Nítorí náà ń kọ́, Kristi ti ń gbé inú mi báyìí, kò sí irọ́ pípa tàbí ìtanijẹ mọ́, nítorí pé Kristi kìí ṣe nǹkan wọ̀nyí. Wíwà tí mo sì wà láàyè nínú ara, mo wà láàyè nínú ìgbàgbọ́ ọmọ Ọlọ́run, ẹni tí ó fẹ́ mi, tí ó sì fi ohun fúnra rẹ̀ fún mi. Ó pè ọ́ lálẹ́ yìí, ó sì wá tọ́ wá. Ó jọ̀wọ́ ayé rẹ fún un. Ó darí ẹsẹ̀ rẹ jì ọ́. Ó mú àìsàn rẹ kúrò. Ó wá yí ayé rẹ padà láti wà ní ìbámu pẹ̀lú ayé rẹ. Ó pè, ó mú sáwòtán. Ó sì wá mú wa dàbí rẹ̀. Ó pè ọ́ wá. Ó yí ọ padà. Ó ṣe àwòtán gbogbo àrùn rẹ. Ọwá ràn jáde pẹ̀lú ìgbé ayé ọ̀tún láti dàbí Kristi ẹni mímọ́ náà. Ó sì wá pé ọba ẹ̀ ò fẹ́ wá sọ́dọ̀ rẹ̀. Ó jẹ́ ìpè àtọ̀run wá. Ó sì wá pé ọ sí ìrònú pìwàdà. Pé kò yí padà. Pé kò yí padà kúrò ní búburú, ohun tó ti di bárakú tó ń ṣe. Ó ní ẹ wá sọ́dọ̀ mi. Jáde kúrò ní ẹ̀ṣẹ̀ rẹ. Jáde kúrò ní ìgbé ayé ìwà búburú. Wà wá. Mo ní ìwọ yóò wá. Ayé èrè ò sì ní wà bákan náà mọ́. Ẹ tẹrí bẹ dijú. Ẹ ti gbọ́ ìpè rẹ̀. Ó sì ń wọlé wá. Ó sì wá pinnu pé mo wá. Ó ti pinnu pé mo wá. Gbọ́wọ́ rẹ sókè. Kò ní mo wá. Bó ṣe gbọ́wọ́ rẹ sókè, wà á dìde dúró. Mo wá sọ́dọ̀ Kristi, mo wá. Ó pè ọ́ sí ìrònúpìwàdà, ronúpìwàdà. Èmi ò ní tẹ̀síwájú. Nínú ìgbé ayé àti ìwà búburú àtijọ́. Bó ṣe dìde dúró sọ fún tààràtà níbi tó wà yẹn. Olúwa mo tọ̀ ọ́ wá. Mo wá sọ́dọ̀ Kristi. Mo yí padà. Kúrò ní ìgbé ayé mi àtijọ́. Dáríjì mi Olúwa. Yí ayé mi padà. Mo mi dàbí rẹ nínú ìgbé ayé ọ̀tún, ìgbé ayé ìwà mímọ́. Mo dúpẹ́ Olúwa. O kọ̀ mí. Mo gbà ọ́ tẹ́wọ́ gbà mí. Màá gbàdúrà pẹ̀lú rẹ báyìí. Bàbá, a dúpẹ́ fún ìfẹ́ yín. Olúwa wa Jésù, Olúwa wa Jésù, a dúpẹ́ pé o tọ̀ wá wá láti wá yí ayé wa padà, láti mú ìwà búburú kúrò, kí ìgbé ayé wa kó lè dàbí rẹ, ká kúrò ní ìgbé ayé àtijọ́ tó burú. Ẹ dáríji ọkàn kọ̀ọ̀kan tó ń wá pẹ̀lú ọkàn ìrònú pìwàdà. A gbàdúrà pé ọkàn yín yóò jẹ́rìí pẹ̀lú ọkàn kọ̀ọ̀kan tó ń gba ìdáríjì. A dúpẹ́ Olúwa fún ìgbàlà yín. Kí ẹ fi fún ọkàn kọ̀ọ̀kan tí ó gbàgbọ́. A ti gbà wọ́n là. A ti gbà wọ́n là. Fi ẹnu ara rẹ sọ pé a ti gbà mí là. A ti kọ orúkọ rẹ sínú ìwé ìyè ní ọ̀run. A dúpẹ́ Olúwa nítorí pé a gbàgbọ́ pé ẹ ti ṣe. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Kí gbogbo èèyàn kí ó wí pé àmì. Báyìí Ọlọ́run á bùkún fún yín, a ó pe ẹni tí ó darí ètò ìgbaninímọ̀ràn kí ẹ gorí àga ìwàásù wá.
1: O ti fi ayé rẹ fún Kristi ní alẹ́ yìí. O ti ṣe ìpinnu tó dára ló mú níbikíbi tó kó lè wà. Jẹ́ kí àwọn agbaninímọ̀ràn ní gbogbo ibi ìsọjí kí a súnmọ́ àwọn èèyàn yìí, kí a sì kọrúkọ wọn sílẹ̀. Bí wọ́n bá lè kọrúkọ wọn, jẹ́ ká fún wọn ní ìwé, kí wọ́n fọwọ́ sí ìwé yẹn, kí wọ́n sì kọ́ ní lẹ́tà gàdàgbà gàdàgbà. Kọrúkọ tí ò ń jẹ́ gan, bí orúkọ mìíràn bá sì wà tí ò ń jẹ́ tó wọ́pọ̀ tí a mọ̀ ẹ́ mọ̀, kọrúkọ yẹn sílẹ̀ kí a ba lè ràn ẹ́ lọ́wọ́. Kọ́ ní lẹ́tà ńláńlá, ó ṣe pàtàkì. Eléyìí jẹ́ ìpinnu ńlá tó sì dára jùlọ, ìpinnu tó ti mú nísìnyí. ti o ba n wo wa ni aye lujara ti o si fi aye re fun Kristi leyin wa su oluso agutan lale yi asopo kan wa gckhq.org/connect o wa ni oju ero ti o n wo yen lo sibe ki o si fowo si awon iwe to wa nibe ki a ba le ran e lowo si ninu igbese to sese gbe yi pelu Kristi bo ba si je lori radio ni wo tin wo ti o sese fi aye re fun Kristi lale yi fi oruko re sowo ati number phone re nipa boya nipase atejise tabi WhatsApp re si 234-915-444-9263 +234-915-444-9263 bi o ti se fi aye re fun Kristi ti o si n fowo si iwe ipinu to ti mu yi ri daju pe o ko daradara je olooto eleyi ni ami wipe o ti fi aye re fun Kristi ni tooto wa si ni iriri to dara igbe aye re o si ni ri bakan na mo o je ipinu to dara o je ipinu to ga julo eleyi ti o ti se bi o si se yonda aye re fun Jesu a koruko re sinu we ye o wa di lara ebi Olorun bayi mu lokundun ki o si ri daju wipe o te siwaju pelu Oluwa Olorun orun to lagbara julo yo bukun re ko si ranti o bi o se fi aye re fun Kristi yi pelu gbogbo awon to fi aye won fun Kristi ni ojo akoko ojo keji ojo keta ojo kerin ati oni ti je asekagba ranti wipe apeje akanse yo wa fun gbogbo awon to fi aye won fun Kristi ni ojo Sunday ojo kesan ni ojo kesan osu yi ni gbogbo olu ijo wa awon ifitoni loti to ba tun ta out ma fun eni awon itoni loti si oluso agutan wa ti o se oludasile GCK won fe ko darapo mo apeje yi Oluwa yo si bukun o koruko re dara dara address re nibi to ngbe ati number ero alagbeka re phone re ko sile mo daju wipe ipinu to se pataki lo mu bayi eleyi ni o si so ibi ti wa ti lo aye raye re ti o si tesiwaju pelu Oluwa orun yo ma duro de o eyin agbani moran e je ki ayara ki a se kankan nitori pe eni Olorun ma wa bayi lati gbadura adura ise iyanu ti gbogbo isoro yo pora iwosan yo jeun to wopo lale yi ba Olorun soro ko si bere si gbadura bo ba si fi aye re fun Jesu tele ri o le ma lo akoko yi lati gbadura to awon ohun to nilo ti waju Olorun lesese ko to di npe eni Olorun a wa fi ontelu leyin ami to keyin wa ni eri lati je gbadura ko si gbadura si Oluwa bere si ba Olorun soro bayi Jesu wipe bere iwo yo si ri gba ma ba Olorun soro bayi oni to ba bere ohun ko ni oruko mi pe mi yo se ileri re ni fun wa ki se oporo o ohun to ba se ileri o si le se yo si se gbadura si bayi eyin agbanimoran e je ka yara kankan eyin agbani nimoran e je ka se kankan be ni awon to si duro lokere yen e je ka lo sodo won

0: Ọlọ́run yóò wọ ọ̀sán yóò mú ọ lára dá pátápátá. Ó ṣe fún àwọn ẹlòmíràn yóò ṣe fún ọ. Ohun tó nílò láti ṣe. O ni pé kó o ṣe ìdámọ̀ àìsàn àti àrùn tó ní. O nílò ìwòsàn gbọ́wọ́ rẹ sókè. Wà á gbé ọwọ́ kejì lé ibi tó ti ní ìrora tó ti ní àìsàn náà amúratá àti gbàdúrà gbọ́wọ́ yẹn sókè. Gbọ́wọ́ kejì lébi tó ti ní ìpèníjà. Olúwa yóò wù ọ́ sàn báyìí. O múra tán. A ó gbàdúrà báyìí. Bàbá dúpẹ́ àfibùkún fórúkọ yín. Ọlọ́run agbára tí kìí kùnà. Olùwòsàn wa tó ń wo gbogbo àrùn sàn. Olùdáǹde wa já gbogbo àjàgà. Olúwa Jésù àgbàdúrà. Ẹ wo gbogbo ọkàn tó ń béèrè fún ìwòsàn sàn báyìí. Ẹ pa iṣẹ́ ìṣúrun nínú àgọ́ ara ẹnì kọ̀ọ̀kan. Ẹ wo àwọn adẹ́tẹ̀mọ́. Ẹ wo àwọn aláìsànsàn. Ẹ ṣe etí àwọn adití kí ẹ sì tú ahọ́n àwọn odi sílẹ̀. Ojú tó fọ́ kó là báyìí. Gbogbo ìrora nínú àgọ́ ara níbikíbi ẹ gba ìwòsàn báyìí ní orúkọ Jésù. Ìṣòro nínú ọpọlọ ìsínwé ẹ gba ìwòsàn báyìí lórúkọ Jésù. Gbogbo àwọn àrùn kògbóògùn ẹ gba ìwòsàn kúrò nínú wọn báyìí ní orúkọ Jésù. Gbogbo ẹ̀yin tó yarọ tó ní àrùn rọpárọsẹ̀ báyìí kí okun àti òkè wá kó sọ̀kalẹ̀ sínú àgọ́ ara yín àti ọ̀pá ìrìn àti kẹ̀kẹ́ ìrìn ẹ jáde kúrò náà wọn kẹ́ ẹ gba ìwòsàn báyìí lórúkọ Jésù. Gbogbo onírúurú iṣẹ́ ìyanu ìwòsàn tí ẹ nílò ẹ gbà wọ́n báyìí ní orúkọ Jésù. Níbi gbogbo báyìí Olúwa ẹ ṣe àfihàn agbára iṣẹ́ ìyanu yín. lori gbogbo okunrin lori gbogbo obirin e se afihan agbara iwosan yin bayi ni oruko Jesu. Adupe Oluwa, Adupe Oluwa, o ti ri be awa gba eje ki ifarahan ko wa ni bi gbogbo bayi. Adupe Oluwa ni oruko Jesu ni agbadura.
1: Ami ise iyanu re ti wa nbi bayi be ni o ti gbo eri opolopo awon eniyan a fe gbo eri ti re na bayi Oluwa ti se adura yi wa fun gbogbo eniyan iwo na si je lara awon ti adura yi wa fun iwosan re daju idande re daju bayi yewo yewo yewo yewo yewo gbogbo awon kan ti o le se tele ri bere si se Olorun ti fowo kan o nipa agbara re gege bi iranse Olorun ti gbadura o ti se iranse fun opolopo eyan won si jeri dide dide dide dide dide ko se ohun ti o le se tele ri ise iyanu ti e wa nbe bayi o ti di sise se bi o se n gba ise iyanu ti e muraton lati jeri bo ba je pe o sese gba ise iyanu re nisinsin ni se alabapin eri re pelu wa bayi o le gba sile o le ka sile ki o si fi sowo si wa ninu asopo to wa ni sale yi yewo yewo yewo nibi kibi to ko le wa boya o wa ni Nigeria tabi Australia tabi UK tabi nibi kibi to ko le wa lagbaye ise iyanu re wa nbe agbara Olorun ati tu agbara Olorun jade nisin o wa wa ni ati e lati ri daju pe o sawari ise iyanu yen sawari e ko si wa jeri pelu wa yewo yewo yewo nibi kibi to ko le wa be ni Oluwa ti se fun o Olorun alagbara ti orun ti se bo si se sawari ti e bayi nibi kibi ti o le wa ni ibi isoji na ri awon oluso agutan re nibe atawon adari re ko bale se alabapin eri re pelu wa Olorun gboro di ayin logo nipase eri re bayi oni yi ni ase kagba ti isoji GCK ti iyipada toke wa Oluwa yo se iwa pada lo sile pelu inu didun nitori pe agbara Olorun ti fowo kan e bayi nipasẹ iranse Olorun aye re o si ni ri bakan na mo ayo ekunrere ayo ni o je ti e lale yi ye ara re wo oju to ti 40 dide la bayi o awon aro ti bere si rin bayi nitori wipe ati tu agbara Olorun jade bo ohun to le wa ninu re lohun eya ara re ti o sise tele Olorun ti fowo kan o tin sise daada bayi Oluwa ti se nipasẹ adura eniyan Olorun ye agu ara re wo bayi Olorun ti se iwo yo je okan lara awon ti yo je ri bi o se nsawari re ti o si nri lo si ibi ti o ibi isoji re nbe ri awon adari re nbe ki o si se alabapin eri re bakan na o le ka sile ninu aworan ki o si fi sowo si wa nipasẹ esopo yi GCK hq.org/testimony o se pataki nisin bayi e je ka lo si ayelujara bayi lati gbo awon eri ame ame ame Alleluia. Alleluia. ẹsẹ̀ yẹn ó ní ìrora nínú ẹsẹ̀ yìí ní nǹkan bí 50 ọdún sẹ́yìn báyìí 50 years sẹ́yìn ó ní ìrora nínú ẹsẹ̀ yìí kò lè rìn ṣùgbọ́n nísìnyí ó ti gba ìwòsàn rẹ̀ báyìí o nísìnyí ó lè rìn. Kò nílò láti lo igi ọ̀pá yẹn mọ́ ẹ kí aleluya aleluya. O ní ìrora nínú ẹsẹ̀ rẹ. Ó ní àìlera pẹ̀lú kò lè dìde dúró. Ṣé o ṣì ní ìrora nínú ẹsẹ̀ rẹ lálẹ́ báyìí? Ó ní rárá kò sí ìrora kan níbẹ̀ mọ́ o. Ẹ kí aleluya, ẹ kí aleluya. Aleluya, aleluya, aleluya. Ẹ jẹ́ kí a yin Olúwa lógo, ẹ jẹ́ kí a yin Olúwa lógo. Aleluya, aleluya. Ìbùkún rẹ yóò tẹ̀síwájú ní orúkọ Jésù. Ẹ̀kẹ́ aleluya. Amso lorúkọ rẹ̀. Kí ni Jésù ṣe fún ọ lálẹ́ yìí? Kò lè gbọ́ràn tẹ́lẹ̀. Ṣùgbọ́n ó ti lè gbọ́ràn báyìí ní etí méjèèjì. Ó lè gbọ́ràn báyìí, ó lè gbọ́ràn báyìí. Ẹ kí aleluya. Ṣé o lè gbọ́ mi? Bẹ́ẹ̀ ni ó ń gbọ́ràn báyìí o, àwa náà lè rí bó ń gbọ́ràn. Nǹkan bí ọdún mẹ́ta sẹ́yìn ni etí rẹ ti di tí kò lè gbọ́ràn. Ṣùgbọ́n lálẹ́ yìí Jésù ti wò ó sàn. Ẹ kí aleluya. Ẹ̀kẹ́ aleluya, ẹ̀kẹ́ aleluya, ẹ̀kẹ́ aleluya. Pa ìbùkún rẹ mọ́ o. Kí ni orúkọ tiẹ? Support lorúkọ tiẹ. Sókọ̀. Kí ni Olúwa ṣe fún ẹ lálẹ́ yìí? Kò lè gbé ọwọ́ yẹn sókè tẹ́lẹ̀ rí. Kò lè gbé ọwọ́ yẹn sókè báyìí tẹ́lẹ̀ rí. Ṣùgbọ́n nísìnyí ó lè gbé ọwọ́ yẹn sókè o. Ẹ̀kẹ́ aleluya. lálẹ́ yìí èní ni ọjọ́ àkọ́kọ́ tí mo gba Jésù gẹ́gẹ́ bí olúwa mi, hallelujah. Èní ni ọjọ́ àkọ́kọ́ tó gba Jésù gẹ́gẹ́ bí olúwa. Rántí ohun tí Jésù sọ pé tó bá gba Jésù, bó ṣe gba Jésù yìí, wà á tẹ̀lé lẹ́yìn. Hallelujah. Kí lorúkọ Lóì ni orúkọ rẹ̀. Kí ni Olúwa ṣe fún ọ lálẹ́ yìí lẹ́yìn àdúrà ènìyàn Ọlọ́run? Ó ní òun kò lè rìn tẹ́lẹ̀ rí. Nísìnyí kò sí ìrora níbẹ̀, òun lè rìn báyìí. Ó ní ìrora ní ọwọ́ yẹn tẹ́lẹ̀. Ó lóun ní rọpárọsẹ̀ tẹ́lẹ̀ rí. Ó ní fún ọdún mẹ́rin sẹ́yìn lòun ti ní rọpárọsẹ̀. Ṣùgbọ́n lálẹ́ yìí ó lè nawọ́ rẹ̀ sókè báyìí, ó lè gbé ọwọ́ ọ̀tún sókè, ó lè gbé ọwọ́ òsì sókè. Ẹ kí hallelujah. Bọ̀ mí lọ́wọ́, ó yá bọ̀ mí lọ́wọ́ o. Ẹ rí bó ṣe ń bọ̀ wọ́n lọ́wọ́. Ẹ kí hallelujah. Ìbùkún rẹ ti di bantálẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ Jésù pé ó ti wò mí sàn, pé nísìnyí mo lè lo ọwọ́ òsì mi yìí. Kí hallelujah. Kí ẹnìkan kí hallelujah. Kí ni orúkọ yín? Tamra lorúkọ tiẹ̀. Kí lohun tí Olúwa ṣe fún ọ lálẹ́ yìí? Ó ní òun ní nǹkan kan tó wú sí lẹ́sẹ̀. Lẹ́yìn àdúrà ni Ọlọ́run lálẹ́ yìí. Ó ní kò sí ìrora níbẹ̀ mọ́ o. Kò sí ìrora tó pọ̀ níbẹ̀ mọ́. Ó ti ń fi ẹsẹ̀ yẹn rìn báyìí. Ẹ kí hallelujah. Ẹ kí hallelujah. Pa ìbùkún rẹ mọ́. Hallelujah. Kí ni orúkọ rẹ? Kí lohun tí Olúwa ṣe fún ọ lálẹ́ yìí? Montre lorúkọ tiẹ̀. Olúwa ṣẹ̀ṣẹ̀ fún mi ní okun ni mo lè rìn báyìí. Ní nǹkan bí ọdún mẹ́ta sẹ́yìn báyìí ni òun ò fi lè rìn dáadáa. Ó wà lórí àkété àìsàn yìí fún nǹkan bí ọdún méjì. Ṣùgbọ́n lálẹ́ yìí mo fúyẹ́, mo tiẹ̀ lè rìn, mo lè gbéra mi. mo si le rin darada o rorun fun mi lati rin bayi se leyin adura ni lale yi lo sele oni be ni o oni gba nigbati mo de sibi adura yi mo nilo iranlowo enikan ran mi lowo lati rin ni eke hallelujah mo le darin funra mi bayi eke hallelujah o wa sibi pelu igi to fi rin sugbon nisin bayi o ti fi igi sile o le darin funra rare o wa sibi pelu irora sugbon o lo le pelu iwosan bayi hallelujah hallelujah ki loruko re paite loruko re o ni irora ninu ikun ati ni eyin re nigba to ba rin o ma nbere rin ni ko le na rorin nitori irora to ni ninu agu ara yen sugbon nisin mo le na ro bayi ki si rin eyin na le ri eke hallelujah o le na ro o le dide duro laite ba o ya rin ni inoro rin fun wa hallelujah hallelujah hallelujah eke hallelujah eke hallelujah mo ti gba iwosan mi eke hallelujah ma tele Jesu oruko mi ni Takamu eti mi di mi o le gboran ni gbogbo eti mejeji si ni mi o le gboran daradara leyin adura ni olorun bayi mo le gboran dara ketekete eti mi ti la ikan ninu awon eti yen ti n soro o ti n gboran daradara bayi mo gbagbo pe oluwa yo wo mi san patapata mo dupe lowo Jesu eke hallelujah eke hallelujah nkan bi odun mewa seyin ni mama yo ti le gboran sugbon lale yi oluwa se yanu aye emi na wa jeri nitori bi Jesu se wo awon kan san Jesu ti wo emi na san pelu Jesu ni ki ma so otito nisin o mo tin so otito bayi ileri wa fun awon adete to wa sodo Jesu bi won tin pada lo ni amu won larada Olorun ti se eti otun eti osi re pelu yoshi e seun pe e ti mu omo ijo yin wa Alleluia. Oruko yin. Oruko mi ni Namjai. Mo ni irora ninu ese mi. Irora ni ese mi ti ese alafia yi. Irora wa ni orukun yen. Ekun yen o ni irora nibe sugbon nisin o ti le rin bayi hallelujah eke hallelujah eke hallelujah hallelujah Oni tele ri mi o le rin bayi o nitori pe ese re mejeji o ko le rin dara dara tele ri Oruko mi ni Tawan. Oju mi o riran dara dara. Nisin mo ti le riran dara dara. Wo nkan Won fi nkan han lookan o si le ri kini yen. Ko le riran ti ona jijin tele ri ti o ba wo glasi ko le riran dara dara ti o ba gbe ti o ba wo glasi soju ko le riran dara dara ko ti le le ri nkan kan sugbon nisin lai lo glasi se lo bere si riran o Ti o ba lo igo soju ko le riran sugbon nisin o tin riran dara gbogbo awon nkan ti won bere lowo re pe se o ri lo sin da won lohun lai lo igo loju re lálẹ́ yìí lẹ́yìn àdúrà ènìyàn ọlọ́run ni ọmọ yìí bẹ̀rẹ̀ sí ríran láì lo ìgò. Ẹ wo ìgò tó máa ń lò tẹ́lẹ̀ rí kó tó lè ríran. Ní nǹkan bí ọdún méjì sẹ́yìn ló ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ó ní lẹ́yìn àdúrà ènìyàn ọlọ́run ni mo bẹ̀rẹ̀ sí ríran báyìí o. Kí ẹnìkan sọ pé mo lè ríran. Kí ẹnìkan sọ wípé mo lè ríran. Ẹ̀kẹ́ aleluya. Ẹ̀kẹ́ aleluya. Olúwa wa máa dára o. Ọlọ́run alágbára ní ọ̀run ó ti ràn wá lọ́wọ́ ní àkókò ìsọjí GCK yìí. Ó jẹ́ àkókò ìyípadà tòkè wá. Ọlọ́run sì ti yí ayé rẹ padà láìsí iyèméjì. A ti gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí. Ọlọ́run ti bùkún wa kó tó di pé a lọ jẹ́ ká dìde dúró. Kí a tọ Ọlọ́run lọ nínú àdúrà. Kí a fi yìn fún Olúwa fún ohun gbogbo tó ti ṣe fún wa, fún ọ̀nà tó ti gbà bùkún wa àti fún gbogbo ohun tó ti ṣe. Lóòótọ́ o, iṣẹ́ ìyanu wa yóò jẹ́ báńkálẹ́, yóò wà títí lálá, yóò wà pẹ́pẹ́ títí. Bó ṣe ń lọlé báyìí, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu yóò tún máa ṣẹlẹ̀ nínú ayé rẹ. Ẹ jẹ́ ká yìn, ẹ jẹ́ ká fi ògo fún, ẹ jẹ́ ká fi ọlá fún, nítorí pé ó lágbára. Ó sì jẹ́ alágbára jùlọ. Ní orúkọ Jésù la gbàdúrà. Ọlọ́run wa tó ga jùlọ, a fẹ́ sọ wípé ẹ ṣe o fún ohun tẹ́ ti ṣe nínú ìsọjí GCK yìí ti oṣù keje yìí. Ẹ ti ṣe ìyanu láàrin wa, ẹ ti gba ọ̀pọ̀lọpọ̀ kànlá, ẹ ti wo àwọn aláìsànsàn, ẹ ti gba àwọn tá a ní lára, ẹ ti dá wọn nídè. A fi ìbùkún fún orúkọ yín, ẹ ṣe ní orúkọ Jésù. Bàbá ń gbàdúrà wípé gbogbo iṣẹ́ ìyanu tá a ti gbà, ẹ jẹ́ kó wà pẹ́ títí kó jẹ́ báńkálẹ́ lórúkọ Jésù. A gbàdúrà pé gbogbo àwọn tó ti ní ìyípadà ọkàn ẹ fẹsẹ̀ wọn múlẹ̀ lórúkọ Jésù. Bàbá nínú Olúwa olùdásílẹ̀ ìsọjí GCK yìí o, tí ẹ ti lò láti jẹ́ kí iṣẹ́ ìyanu yìí wáyé, ọ̀pọ̀lọpọ̀ ìbùkún sí, okun sí, agbára sí. Iṣẹ́ ìyanu yìí a fẹ́ máa rí irú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ nípasẹ̀ wọn lórúkọ Jésù. Bí gbogbo àwọn ọmọ yín ṣe fẹ́ máa lọ lé báyìí, ìwàláàyè yín àti agbára yóò wà pẹ̀lú wọn. Ibi ò ní ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni. Ẹ fún wa ní ìrìn àjò tó dára. A sì gbàdúrà wípé nígbà tí ìsọjí GCK mìíràn yóò bá fẹ́ wáyé, a ó wá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ní orúkọ Jésù. A dúpẹ́ nítorí pé ẹ ti dáhùn. Ní orúkọ Jésù la gbàdúrà. Ṣe àmì kárí ayé. Ó dàárọ̀ o, kí Olúwa kó bùkún yín.

àgbélébò ló ń sọ ní di mímọ́. Ìkejì, kíkan ara mọ́ àgbélébò ṣáájú ìsọdi mímọ́. Èyí ń sọ fún wa wípé àwa pàápàá a ní ohun kan láti ṣe kí a tó lè sọ wá di mímọ́, nítorí a kò lè rí ohun tó dára láti inú ládòfo. Ó jẹ́ wípé àwa pàápàá a ní fi ara wa róbọ, a ní kan ara mọ́ àgbélébò, a ní jọ̀wọ́ ohun gbogbo fún Ọlọ́run kí a tó lè sọ wá di mímọ́. Kíkan ara mọ́ àgbélébò ṣáájú ìsọdi mímọ́. Ìkẹta, kìrìsìtẹ́nì ní láti gbé àgbélébò rẹ̀ lẹ́yìn ìsọdi mímọ́. Lẹ́yìn tí a bá ti sọ wá di mímọ́, láti pa ìrírí ìsọdi mímọ́ yìí láti pa mọ́, ó yẹ, ó sì nílò wípé kí a gbé àgbélébò wa, kí a máa tọ̀ ọ́ lẹ́yìn, lẹ́yìn ìgbà tí a bá ti rí ìrírí tí ó ṣe pàtàkì yìí, tí a bá ti rí ìgbà. Ìkíní, Kristi tí a kàn mọ́ àgbélébò ló ń sọ ní di mímọ́. Nínú Efeso orí karùn-ún láti ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Efeso orí karùn-ún ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Ẹ̀yin ọkọ, ẹ fẹ́ràn àwọn aya yín. Ó ní ẹ̀yin ọkọ lápapọ̀, ẹ fẹ́ràn àwọn aya yín lápapọ̀. Gẹ́gẹ́ bí Kristi ti fẹ́ràn ìjọ, tí ó sì fi ara rẹ̀ fún, bí a bá ń sọ wípé ìjọ, ó yẹ kó yé àwọn akẹ́kọ̀ọ́ bíbélì, kìí ṣe àdàlù ènìyàn, irú wá ògìrì wá ni à ń pè ní ìjọ nínú Májẹ̀mú Titun. Ìjọ jẹ́ àwọn tí a pè jáde kúrò nínú ayé, kúrò nínú òkùnkùn ayé, kúrò nínú ẹ̀ṣẹ̀ ayé, kúrò nínú èérí àti ìdọ̀tí àti ẹ̀gbin tí ó wà nínú ayé. Àwọn wọ̀nyí tí a pè jáde láti ronúpìwàdà, tí wọ́n ti wólẹ̀ lẹ́sẹ̀ àgbélébò, tí wọ́n ti ju àwọn ẹ̀ṣẹ̀ èérí ẹ̀gbin ayé tí ó wà lọ́wọ́ wọn, tí wọ́n ti jù ú sílẹ̀, tí wọ́n ti béèrè ìdáríjì, tí a ti wẹ̀ wọ́n mọ́, tí a ti wẹ ẹ̀ṣẹ̀ wọn nù kúrò, tí wọ́n ní ẹ̀rí Ọlọ́run nínú ọkàn wọn wípé wọ́n di ti Ọlọ́run, wọ́n di ẹni ìgbàlà. Àwọn wọ̀nyí ni à ń pè ní ìjọ Ọlọ́run, àwọn ọmọlẹ́yìn Jésù Kristi, àwọn tí wọ́n jẹ́wọ́ wípé a pè wọ́n kúrò nínú ayé láti bọ́ sí, láti wá sí ìjọba Ọlọ́run. Ó wá ń sọ fún wa wípé nítorí tiwọn ni Jésù Kristi ló fi ara rẹ̀ rúbọ. Ó ní gẹ́gẹ́ bí Jésù ti fẹ́ràn ìjọ, tí ó sì fi ara rẹ̀ fún, nítorí kíni? Ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, kí Kristi kí ó lè sọ ọ́ di mímọ́. Àwọn tí wọ́n ti jáde nínú ayé, àwọn tí a ti gba ọkàn wọn là, àwọn tí ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí wọn jẹ́rìí wípé wọ́n di ọmọ Ọlọ́run, àwọn tí wọ́n ń gbé ìgbé ayé ọ̀tún, ó ní ìrírí kan tún wà tí wọ́n ní láti ní. Ó ní kí ó lè sọ ọ́ di mímọ́, lẹ́yìn tí ó ti fi ọ̀rọ̀ wẹ̀ ẹ́ mọ́ nínú agbada omi, kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo, lé àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù. Níhìn-ín ni a ti ń sọ fún wa wípé Jésù fún ara rẹ̀ ló ń sọ ní di mímọ́. Ṣé o mọ̀ wípé ẹyẹ méjì kì í jàṣà? Ẹnìkan ṣoṣo tí ó ní àmúyẹ bí ẹlẹ́jẹ̀ pẹ̀ṣẹ̀rẹ́ láàrin ìran ọmọ ènìyàn kò sí bí Jésù, ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo tó kú láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Bí o bá rántí ìtàn Ádámù àkọ́kọ́ ló mú wa ṣubú sínú ẹrẹ̀ ẹ̀ṣẹ̀ ní àtètèkọ́ṣe. A sọ fún wa wípé bí a ti ṣubú sínú kànga ẹ̀gbin ẹ̀ṣẹ̀ yìí ni a mú gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ẹ̀ṣẹ̀ yóò dundun. Ẹ̀gbin ẹ̀ṣẹ̀ nínú, èérí ẹ̀ṣẹ̀ lóde. Bí a ti ń ṣe àlàyé nǹkan wọ̀nyí jẹ́ kí ó yọ wípé ẹ̀ṣẹ̀ pín sí ipa méjì. Àlàyé tàbí àpẹẹrẹ ẹ̀ṣẹ̀ tí a ń dá ní ìkọ̀ọ̀kan ni a fi ṣe àpèjúwe èérí ẹ̀ṣẹ̀ lóde ara, àpèjúwe ti ẹ̀ṣẹ̀ ti inú, ẹ̀ṣẹ̀ àjogúnbá, ẹ̀ṣẹ̀ àbínibí.

0: èyí tí kò ti ju láti pè wọ́n ní arákùnrin. Ó yẹ kí ọ̀rọ̀ yí yé wa. Lákọ̀ọ́kọ́ ń sọ wípé ẹnìkan wà tí ń sọ ní di mímọ́. Nítorí ẹni tí ń sọ ní di mímọ́, kí lorúkọ ẹni tí ń sọ wá di mímọ́? Jésù. Ó wá tún sọ nípa àwọn tí à ń sọ di mímọ́. Àwọn wo là ń sọ di mímọ́? Ṣé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kò tí ìbá Jésù pàdé là ń sọ di mímọ́? Rárá. Nítorí ẹsẹ̀ yìí ń sọ fún wa wípé láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo ni gbogbo wọn ti wá. Àti Jésù ti ń sọ ní di mímọ́, àti àwọn tí à ń sọ di mímọ́ láti ọ̀dọ̀ bàbá wa tí ń bẹ̀lé ọ̀run ni wọ́n ti wá. Èyí jẹ́ kí ó yé wa nígbà náà wípé ìsọdi mímọ́ wà fún àwọn ọmọ Ọlọ́run. Jésù, òun jẹ́ ọmọ Ọlọ́run, ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Àwọn tí à ń sọ di mímọ́, wọ́n wá láti ọ̀dọ̀ ẹnìkan náà, ọ̀dọ̀ bàbá wa tí ń bẹ̀lé ọ̀run. Ó sọ fún wa wípé nítorí àtẹni tí ń sọ ní di mímọ́, àti àwọn tí à ń sọ di mímọ́ láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo ní gbogbo wọn. Èyí sì fún wọn ní ìṣọ̀kan, nítorí bí ọmọ bíbí Ọlọ́run Jésù, bí ó bá wá láti ọ̀dọ̀ Ọlọ́run, àwọn tí wọ́n ti ní ìgbàlà náà, bí àwọn náà bá wá láti ọ̀dọ̀ Ọlọ́run, láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo, èyí jẹ́ wípé ìfẹ́ kan náà, ìpinnu kan náà, ìlépa kan náà ni ó wà nínú ọkàn wọn. Ó ní nítorí èyí ni kò ṣe tijú láti pè wọ́n ní arákùnrin. Àwọn tí à ń sọ di mímọ́, àwọn tí wọ́n ní irú iṣẹ́ ìyípadà ọkàn báyìí, Ọlọ́run ò tijú láti pè wọ́n ní ọmọ òun. Bí a bá wo Hebrew yìí kan náà, orí kẹwàá, Hebrew orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá, ìkẹrìnlá àti ìkẹrìndínlógún. Nípa ìfẹ́ náà lè a ti sọ wá di mímọ́, nípa ẹbọ tí Jésù Kristi fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ní nípa ẹbọ, èyí ni àkókò tí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. Ó ní nípa ẹbọ yìí ni a ti sọ wá di mímọ́, ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí nípa ẹbọ kan. Ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé. Ó ní láì sí ìsọdi mímọ́ a ò tí ì pé. Ìgbàlà nìkan kò sọ wá di pípé. Ó ní lẹ́yìn ìgbà tí a bá ní ìsọdi mímọ́, Ọlọ́run yóò wọ̀ wá nínú ọkàn, nínú ẹ̀mí, nínú èrò, nínú ara, nínú ìpòǹgbẹ, nínú ohun gbogbo tí ó wà nínú wa. Yóò sì pè wá bí ẹni tó pé, nítorí wípé ìsọdi mímọ́ ló ń sọ ní di pípé. Wo ẹsẹ̀ ìkẹrìndínlógún, èyí ni májẹ̀mú tí èmi ó bá wọn dá ní lẹ́yìn ọjọ́ wọn ni, lè Olúwa wí. Èmi ó fi òfin mi sí wọn lé ọkàn, inú wọn pẹ̀lú lè èmi ó sì kọ wọn sí. Bí ó tilẹ̀ jẹ́ wípé ó pẹ́ tí a ti fi ilé ìwé sílẹ̀, ṣùgbọ́n a ó rántí nígbà tí a wà ní ilé ìwé. Bí olùkọ́ bá fẹ́ kọ ẹ̀kọ́ tuntun, bí ó bá fẹ́ kọ sí ara pátákó ẹgbẹ́ ògiri, ó ní láti kọ́kọ́ pa èyí tó wà lórí pátákó yìí kó parẹ́. Bí ó bá parẹ́, tí ó di wípé pátákó mọ́, lẹ́yìn ìgbà náà ni ó ní láti kọ ohun tó fẹ́ kọ. Nínú ẹsẹ̀ ìkẹrìndínlógún sọ wípé èyí ni májẹ̀mú tí èmi ó bá wọn dá lẹ́yìn ọjọ́ náà, lẹ́yìn ọjọ́ wọn ni. Lẹ́yìn tí a bá ti ní ìgbàlà, mo sọ fún wa wípé ẹrẹ̀ ẹ̀ṣẹ̀ àjogúnbá ó kù nínú. Kí a fi ọkàn wa wé pátákó tó wà lẹ́gbẹ̀ẹ́ ògiri, tí Ọlọ́run fún ara rẹ̀ tó sọ wípé òun fẹ́ kọ òfin àti májẹ̀mú òun, òun fẹ́ kọ sórí pátákó ọkàn wa. Kí ó tó ṣe bẹ́ẹ̀, ó ní láti lo ẹ̀jẹ̀ Jésù láti pa èérí, ìdọ̀tí, ẹ̀gbin tó wà lára pátákó ọkàn wa, kó parẹ́, kó nù ú kúrò. Lẹ́yìn ìgbà náà, yóò sì kọ òfin rẹ̀ sí wa lé ọkàn, yóò sì kọ àwọn májẹ̀mú ìlànà rẹ̀, yóò kọ wọn sí wa lé ọkàn. Nínú Hebrew orí kẹtàlá, Hebrew orí kẹtàlá láti ẹsẹ̀ ìkejìlá, ó ní nítorí náà Jésù pẹ̀lú, kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn bodè. Ó yẹ kó yé wa wípé àwọn tí wọ́n ń kẹ́gàn, tí wọ́n ń sọ wípé kò sí ìwà mímọ́, kò sí ìsọdi mímọ́, won kegan olorun funra re o je wi pe won foju tembelo iya ti jesu christi je oni nitori na pelu ni jesu ki o ba le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin bode awa ni ojuse kan lati se ni ese iketala nitori na e je ki a jade to lo leyin ibodo ki a ma ru egan re a soro nipa eyi ni bi abade koko keta tabi koko keji ni ese ogun ati ese ikokanlelogun nje olorun alaafia eni ti o tun mu oluso agutan nla ti awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa jesu ki o mu yin pe ranti bi bibeli ten tenomo we pe isodi mimo iriri agba yanu yi ninu okan wa ti o je bi ise abe ti emi ti olorun se oni o mu wa pe oni ki o mu yin pe ninu ise rere gbogbo lati se ife re ki o ma sise ohun ti ise itewogba ni waju re ninu wa nipasẹ Jesu Christi eni ti ogo wa fun lae ati lae lae ami nihi yi ni ati ri ti bibeli ti o tenumo wi pe isodi mimo wa nitori wi pe omo olorun Jesu olorun deniyan alai lese eni mimo alai laba won ti an pe ni ayan fe baba akan mo agbelebo bibeli so fun wa wi pe o fi ara re fun wa nibomiran bibeli wi pe o jiya nibomiran o jowo ara re nibomiran o jiya leyin ibode nibomiran o ta eje re sile nitori kini o farada irora ti a ko le fenu so ki o ba le so wa di mimo bi gbogbo ijiya ati irobo na ba se pataki to be fun isodi mimo wa a je wi pe iriri isodi mimo yi je ko se mani fun enikokan wa olorun ninu ogbon nla re ko je san iye nla la be fun ohun kan ti ko ni lari ohun ti a ko nilo dan dan tabi ohun ti a le fi nkan ye pere miran ropo re ohun ti a so ni we pe o ye ki o ye wa bi olorun baba bi o ba gba omo lati ta eje re sile fun isodi mimo wa o je wi pe iriri isodi mimo o je ohun ti o se pataki bi o ba je pe ani agbara lati sora wa di mimo ni ti yo se je itewogba ni waju olorun lai nilo irubo kristi olorun ki ba ti ran omo re lo sori agbelebo rara lati jiya ati lati ta eje re sile fun isodi mimo wa nitori be oye ko ye wa wi pe Jesu Christi nikan ko se elomiran Jesu Christi nikan ki se ikora eni ni ijanu Jesu Christi nikan ni o le so wa di mimo eyi la fi nko lorin wi pe Jesu nikan lo so wa di mimo to nwe abawon wa nu o nsegun ese atara nipa iranwo emi ojojumo igbagbogbo la nko wi pe Jesu nikan Jesu nikan lorin wa oni ologbala olowosan eni tin so ni di mimo oba tin bo lekeji bi ya tin wo isodi mimo yi oro ti a npe ni isodi mimo o ti mo si we pe ke a we wa mo ninu ke a so wa di mimo ninu ke a so wa dotun ninu ki se ni oju eniyan nikan sugbon loju olorun ki olorun paapa ki o wo wa ki o so wi pe ni toto eje jesu eje omo re o ti se ise asepe ise iwenomo iso ise isodi mimo lokan wa ye ki a wo ohun ti bibeli so ninu luke ori kini ese ikarun di logorin luke ori kini ese ikarun di ni ogorin ni mimo iwa ati li ododo ni waju re li ojo aye wa gbogbo e ti an so yi ki se wi pe eni to gbianju to ko ara re ni ijanu fun iseju melo fun wakati kan tabi fun ojo kan tabi fun ose kan eni ti rin jeje to so wi pe o n fe rin ni iwa mimo kò sì ṣeé ṣe nípa agbára ènìyàn láti wà ní mímọ́ ìwà àti ilé òdodo níwájú Ọlọ́run. Ó sì sọ fún wa wípé èyí tayọ, ó kọjá ìrírí ọ̀sẹ̀ kan tàbí ìrírí oṣù kan tàbí ti ọdún kan pàápàá, ó ní lí ọjọ́ ayé wa gbogbo. Èyí ni ìrírí tí a ní lọ́dọ̀ Ọlọ́run. Bí o bá sọ wa di mímọ́, nígbà ìsọdi mímọ́, yẹ kí a wo ohun mẹ́fà tí a lè rí tọ́ka sí wípé yóò ṣẹlẹ̀ ní gbèsè ayé wa ní àkókò tí a gba ìrírí ìsọdi mímọ́. Ìkíní, nígbà ìsọdi mímọ́ yìí ni Ọlọ́run yóò mú ẹ̀ṣẹ̀ àbínibí kúrò, ẹ̀ṣẹ̀ àjogúnbá yóò mú kúrò. Ó sọ wípé nínú Isaiah orí kẹfà ẹsẹ̀ ìkeje, ó sì fi kàn mí ní ẹnu, ó sì wípé kíyè sí èyí ti kan ètè rẹ, a mú àìṣedédé rẹ kúrò, a sì fọ ẹ̀ṣẹ̀ rẹ nù. Ẹni tí a ń bá sọ̀rọ̀ níhìn-ín, ó ti wàásù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó ti ṣe iṣẹ́ ìránṣẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ti rán sí àwọn ọmọ Ísíráẹ̀lì láti fi ẹ̀ṣẹ̀ wọn hàn wọ́n, òun pàápàá ti ní ìgbàlà. Ṣùgbọ́n nígbà tí ó rí ògo àti ẹwà ìwà mímọ́ Ọlọ́run, ó kígbe, ó ní yé èmi gbé, nítorí mo jẹ́ aláìmọ́ ètè, mo sì wà láàrin àwọn aláìmọ́ ètè. Èyí ń sọ nípa iṣẹ́ kan tí a ní láti ṣe, iṣẹ́ ti ẹ̀mí tí a ní láti ṣe nínú ọkàn rẹ̀, kí ó ba lè di funfun gbò níwájú Ọlọ́run. Lẹ́yìn ìgbà yìí ni áńgẹ́lì yìí ni ó mú ẹ̀ṣẹ̀ iná yìí lọ́wọ́ rẹ̀, tí ó sọ wípé a ti fi kan ètè rẹ, a mú àìṣedédé rẹ kúrò, a sì wẹ afọ ẹ̀ṣẹ̀ rẹ nù. Kí ó yé wa nígbà náà wípé ohun àkọ́kọ́, nígbà tí a bá ní ìsọdi mímọ́, Ọlọ́run yóò mú ẹ̀ṣẹ̀ àbínibí yóò mú kúrò. Ìkejì, Ọlọ́run yóò fi ọkàn ẹran rọ́pò ọkàn òkúta ní Ezekiẹ́lì. Ezekiẹ́lì orí ìkẹrìndínlógójì ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, Ezekiẹ́lì orí ìkẹrìndínlógójì ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, ó ní èmi ó fi ọkàn tuntun fún yín pẹ̀lú, ẹ̀mí tuntun ni èmi ó fi sínú yín, èmi ó sì mú ọkàn òkúta kúrò lára yín, èmi ó sì fi ọkàn ẹran fún yín. Ó sọ fún wa wípé ìyàtọ̀ tí yóò wà láàrin ìgbàlà àti ìsọdi mímọ́ yóò fẹ̀ tó bẹ́ẹ̀, yóò tóbi tó bẹ́ẹ̀, yóò níláárí tó bẹ́ẹ̀, tí ó jẹ́ wípé yóò wà bí ìyàtọ̀ láàrin òkúta àti ọkàn ẹran. Nítorí bẹ́ẹ̀, bí ẹnikẹ́ni bá sọ wípé òun ò mọ ìyàtọ̀ láàrin ìgbà tí òun ní ìsọdi mímọ́ àti ìgbàlà, irú ẹni bẹ́ẹ̀ kò mọ ohun tí a ń pè ní ìrírí ìsọdi mímọ́. Nítorí wípé ó sọ fún wa wípé ní àkókò ìsọdi mímọ́, òun ó mú ọkàn òkúta, ó mọ bí ọkàn òkúta ti le tó, òun mú kúrò láàrin yín, òun ó sì fi ọkàn ti ẹran, òun ó fi rọ́pò rẹ̀. Ìkẹta, Ọlọ́run yóò kọ àyà ọkàn wa ní ilà. Bí a bá ń sọ nípa ìsọdi mímọ́, a ń sọ nípa ìkọlà àyà nínú Deuteronomy orí ọgbọ̀n. Deuteronomy orí ọgbọ̀n, àwa tí a ti bí ọmọ ọkùnrin, a ó rí wípé ní ìkọ̀kọ̀ ara ọmọkùnrin yìí, ó gbé àwọn ẹran ara kan wá sáyé tí a ní láti ṣe abẹ fún kíákẹ́ àwọn ẹran wọ̀nyí kíákẹ́ kúrò. Èyí ni a ń pè ní ìkọlà. Ohun tí Ọlọ́run sọ fún wa ni wípé kí a tó lè di pípé lójú òun, a gbé nǹkan kan wá láti inú ìyá wa. Nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sábí mi, nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi lóyún mi. Àwọn nǹkan wọ̀nyí ẹ̀ṣẹ̀ àbínibí tí a gbé wá láti inú ìyá wa. Ó ní nígbà tí a bá ní ìgbàlà, ẹ̀ṣẹ̀ tá a fọwọ́ dá, ẹ̀ṣẹ̀ tá a sọ jáde lẹ́nu, ẹ̀ṣẹ̀ tá a fojú rí, ẹ̀ṣẹ̀ tá a gbọ́ létí, ẹ̀ṣẹ̀ tí àwa fúnra wa tí a ṣe àdáríjì wa. Ṣùgbọ́n èyí tí a gbé wá láti inú ìyá wa, ẹ̀ṣẹ̀ àbínibí, ó ní a ní láti wá lẹ́ẹ̀kejì, kí a ké tàbí kí a yọ àwọn nǹkan wọ̀nyí kúrò. Èyí ló fi ń sọ fún wa wípé Deuteronomy wo Bíbélì rẹ, Deuteronomy orí ọgbọ̀n ẹsẹ̀ ìkẹfà, Olúwa Ọlọ́run rẹ. Dúró níbẹ̀, bí àwọn wọ̀nyí bí wọn ò bá nígbàlà, kò jẹ́ sọ wípé Olúwa Ọlọ́run rẹ, an so fun wi pe leyin igba ti a ba ti ni igba la ti a di omo olorun ohun kan tun ku fun agbara olorun lati se ninu okan wa oluwa olorun re yo se ko aya re nila ati aya iru omo re eyi so wi pe isodi mimo ko duro nigba awon awon ti isaju o se fun won o tun fe se fun iru awon omo won ati aya iru omo re lati ma fe oluwa olorun re pelu aya re gbogbo ati pelu okan re gbogbo ki iwo ki o le ye ikerin ni akoko isodi mimo olorun yo ko ofin re si aya wa ati ka ninu ebero e je ki awon ti Jeremiah so fun wa Jeremiah ori kokan le logbon Jeremiah ori kokan le logbon ese iketa le logbon Jeremiah ikokan le logbon ese iketa le logbon sugbon eyi ni majemu ti emi o ba le Israeli da leyin ojo won ni Olowa wi emi o fi ofin mi sinu won emi o fi ofin mi sinu won awon miran nigba ti won ba se ohun kan ti a ba so fun awe pe nje omo we pe ohun to se o da o ni o le ka bibeli mi omo pe ko dara emi o fi ofin mi sinu won bi o ba ba Jesu pade bi o ba gba okan re la bi o ba ko okan re nila bi o ba we okan re mo ti o si fi ofin re sinu re emi o fi ofin mi sinu won emi o si ko si aya won emi o si je olorun won awon o si je eniyan mi ikarun olorun yo fa gbongbo ikoro tu kuro lokan wa nigbati abani isodi mimo gbongbo ikoro ti ajogun lati odo baba wa isaju olorun yo fa gbongbo ikoro yi yo fa tu kuro ninu eberu ori kejila ese ikerinla ati ikedogun eberu ori kejila ese ikerinla e ma lepa alaafia pelu eniyan gbogbo iba je pelu ara ile tabi iyawo tabi oko ti ko ni igbara tabi eni ti ko gbo niye dara dara oni ki a ma lepa alaafia pelu eniyan gbogbo ati iwa mimo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri olowa oni ki a ma ki sara ki eni keni ki o ma se kuna ore ofe olorun ki gbongbo ikoro kan ki o ma ba hu soke e je wi pe ati pa re tele tele ati fa tu tele tele ni akoko isodi mimo nigbati olorun so wa di mimo o ti mu gbongbo ikoro yi o ti fa tu o wa nso fun a wi pe leyin igba ti a ba ti ni alaafia pelu eniyan gbogbo leyin igba ti a ba ti n gbe ni iwa mimo lai si eyi ti a ko le ri olorun o ni ki a wa ma kiye sara ki eni keni ninu wa ki o ma se kuna ore ofe olorun ki a ma tun di apada seyin ki gbogbo ikoro kan ki o ma ba hu soke ki o si yoyin lenu opolopo a si ti ipa re di aimo ikefa o so fun awe pe nigbati a ba ni isodi mimo yi a o ni okan funfun ninu Matthew ori karun ese ikejo o ni alabokun fun li awon oninu funfun nitori won o ri olorun lati ese iketa ni o tin so fun wa iriri igbada o tun wa menukan iriri isodi mimo ye kin ka fun lati ese iketa oni alabokun fun li awon otoshi li emi nitori ti won ni ijoba olorun bi abati nso nipa iriri awon ti o ni igbala ye ki atun ma menukan awon ti ko ni igbala je kin be lati ese iketa nisisiyi oni alabokun fun li awon otose li emi nitori ti won ni ijoba olorun je ki a wo ti awon ti ko ni igbala alaboku ni awon agberaga nitori wepe won o padanu ijoba orun ese ikerin alabukun fun ni awon tin kaanu nitori a o tu won ninu awon ti o ni igbala alabuku ni awon agbo magba nitori wepe won o jogun iparun ese ikarun alabukun fun li awon olokan tutu nitori won o jogun aye sugbon aboku ni fun awon olote nitori a o da won lejo ese ikefa alabukun fun li awon eni ti ebi npa ati awon ti o ngbe ngbe sipa ododo nitori won o yo sugbon alabuku le awon alai nani eyi o kan mi bi oni kan fi igbala se tabi iso di mimo alabuku li awon alai nani nitori won o jogun ofo ninu ese ikeje alabukun fun li awon alaanu nitori won o ri anugba sugbon alabuku le awon alai laanu nitori won ki yo ri anugba alabukun fun ni awon ninu funfun nitori won o ri olorun sugbon alabuku ni awon ninu fufu nitori won ki yo ri olorun bi o ba je wi pe nkan kan wa ninu okan re to je wi pe ojojumo loju re ma nfaro ojojumo lo je wi pe inu fufu o wa ninu re o ni amumora o si ni iwa pele o ni iwa funfun a o ti so okan re di mimo o ni aboko patagba lo je fun o nitori wi pe o ki yo le ri olorun nitori wi pe o je alaimo ilekun paradise yo ti mo sugbon mo nbebe wi pe loni o gbo o gba o gbadura a o si so okan re di mimo loruko jesu eyi ni o fi ye ki o ye wa wi pe ani lati ni iriri isodi mimo yi oni alabukun fun le awon onilaja nitori omo olorun le a ma pe won sugbon alabuku ni awon ti ko le dariji ni awon alai le dariji ni nitori omo isu le a o ma pe won alabukun fun li awon eni ti a nse nu ni binisi nitori ododo nitori ti won ni ijoba olorun alabukun fun li eyin nigbati won ba nkegan yin ti won ba nse nu ni binisi yin ti won si nfi eke soro boburu gbogbo si yin nitori emi oni e ma yo keyin ki o si fofun ayo nitori ere yin po li orun be li won sa se inu ni binisi awon woli ti nbe saaju yin sugbon alabuku li awon ti ko le farada inu ni bini nitori ododo nitori won yo di apeyida alabuku ni awon agabagebe nitori won o jogun egbe eyin je ko ye wa wi pe ani lati ni iyipada isodotun isodi mimo ki a si gba nkan wonyi lati owo oluwa ki owo oluwa ki o ko kan wa ki a so wa di mimo mo si gba mo gba olorun gbo wi pe bi a ba gbadura loni yo se fun eni kokan wa loruko jesu eje ki a wo koko keji ki kan ara mo agbelebo saju isodi mimo ki kan ara mo agbelebo saju isodi mimo ninu romo ori kefa ese ikefa romo ori kefa ese ikefa nitori awa mo yi pe a kan ogbologbo okunrin wa mo agbelebo pelu re ki a le pa ara eserun ki awa ma se sin ese mo nihi lo ti so fun wa o lo ede bi gbolohun meji lati salaye ohun ti a mu kuro lasiko tabi ni akoko isodi mimo o pe ni ogbologbo okunrin ati so ninu eko wa wi pe ese abinibi yi o loruko popo o la pe ni gbongbo ikoro tabi ogbologbo okunrin tabi ese ajogunba tabi ese abinibi o wa nso fun wa lede to le ye ni wi pe a kan ogbologbo okunrin wa mo agbelebo pelu re ohun to nso ni wi pe gbogbo eniyan pata lo ni ogbologbo okunrin yi bi a o ba ti deni igbala ko se se lati ba ogbologbo okunrin yi ja ka bori re ṣugbọn ni gẹrẹ bi abati ni igbala a ri wi pe ogbologbo okunrin yi ti se ese abinibi to wa ni inu to njoba tele tele to ntiwa lati moti o ntiwa lati jale o ntiwa lati poro o ntiwa lati se onti o da ṣugbọn nigbati abati ni igbala akan ogbologbo okunrin yi mo agbelebo pelu re eni o fi je wipe leyin igbala ko tun si wipe anjale nitori ogbologbo okunrin ta kan mogi ko se se fun lati tiwa lati se onkan wonyi ti ko to oni ṣugbọn ko pari nibe oni ohun ti a se kan mo agbelebo pelu re ni wipe ki a le gbe igbese ikeji ki a ba le pa ara eserun ogbologbo okunrin yi ni a pe ni ara ese oni ese ajogunba abinibi oni ki a le pa ara ese ogbologbo okunrin yi ki a le parun ki awa ki o ma se sin ese mo oye wa nigba na we pe ani lati kan ara ani lati kan mo agbelebo ani lati jowo gbogbo nkan sile ninu galatia ori keji mo fe ka ese ogun ṣugbọn ki n to le ka ese ogun mo ni lati ka ese ikejidinlogun nitori wipe bi o ba ka ese ikejidinlogun bi iriri ikejidinlogun bi o ba je tie ko seese fun o lati ni iriri ti o wa ninu ese ogun wese ogun o ni a ti kan mi mo agbelebo pelu kristi nigba ti o so wipe a ti kan mi mo agbelebo pelu kristi o sese ki o ma ya eni ti o mo iwe mimo bibeli ko ma ya lenu wipe eni to n soro yi ko ti iba jesu pade nigba ti a kan mo agbelebo ohun to n so ni wipe emi ni to wa ninu mi emi ni tinu mi ni wo se emi ni agidi okan emi ni okuta okan ati kan mo agbelebo pelu kristi oni ati kan mi mo agbelebo pelu kristi oni ṣugbọn mo wa laaye sibe ki se emi mo oni ṣugbọn kristi wa laaye ninu mi wiwa ti mo wa laaye ninu ara mo wa laaye ninu igbagbọ ọmọ ọlọrun eni ti o fẹ mi ti o si fi ohun ti kara re fun mi eje ki a wo ese ikeji ni logun oni nitori pe bi mo ba si tun gbe ohun won ni ti mo ti wo pale ro oni mo fi ara mi han bi arufin eyi so fun a wi pe ki a to koja si ese ogun o ye ki iriri ti o wa ninu ese ikeji ni logun ki o ye wa dara dara o so wi pe nitori bi mo ba tun gbe ohun ti ohun ni ti mo ti wo lule ti mo ba tun gbe won ro mo so ara mi di bi arufin wo kini je ki o ye wa wi pe nigba ti a ba ti ni igbala awon opo nkan ni a ma wo pale awon nkan ti a si wo pale won yi o ye ki o ye wa wi pe ki se pe a tun gbe won ro ṣugbọn ọpọlọpọ lo wa si ipago ti o je wi pe ki won ki o to de ipago awon yeti yerun awon oro buburu lenu awon nkan ti won ti ko sile tele ti won ti wo pale tele won tun gbe won ro nigba ti won ba gbe won ro won ti di apeyida eni to nsoro bi aye eni to ririn aye eni to muti bi aye eni to mu siga taye mu eni to mu gbogbo nkan ti awon aye mu nkan to ti wo pale tele tele o tun gbe ro eni ti o n woṣọ bi aye eni ti o n lo awon nkan ti aye n lo a n kun ete a n kun ikana a n jorun nina a n lo gbogbo yeti yerun a ko won kora o ni iru eni bee nkan ti a ti wo pale nigba ti a di ọmọ ọlọrun iru eni bee o tun gbe won ro o ti di apeyida bi o ba je iru eni bee nihin kii se wipe igba ti a ba pari iwaasu o ma so pe ọlọrun sọ mi di mimọ ọlọrun sọ mi di mimọ o ti di arufin ẹni tí o bá jẹ arúfin ó ní láti wá fún ìgbàlà lẹ́yìn ìgbà tí o bá ti ní ìgbàlà ni o ní láti máa bèrè nísinsìnyí fún ìsọdi mímọ́ èyí ló mú wa lọ sí ẹsẹ̀ ogún nísinsìnyí a ti kàn mí mọ́ àgbélébù pẹ̀lú kristi a ti kan èmi ni tó wà nínú a ti kàn mọ́ àgbélébù orí kunkun agbọ́mágbà tó wà nínú a ti kàn mọ́ àgbélébù oko okuta ma so mo gbo sugbon tinu mi ni o se ati kan ma gbelebo ati kan emi emi ti inu ati kan ma gbelebo pelu Christi oni sugbon mo wa laaye oni ki si se be nikan sibe ki se mi mo sugbon Christi wa laaye ninu mi wi wa ti mo si wa laaye ninu ara oni mo wa laaye ninu igbagbo omo Olorun eni ti o fe mi ti o si fi ara o nti kara re fun mi o fi ara re fun mi ki a ba le so mi di mimo ki kan ti a kan Christi mogi agbelebo je otito pataki ti o je wipe o wa ninu eto Olorun fun igbala ati esodi mimo wa awon paapa ni lati kan ara mo agbelebo lati fi ara jo tabi lati fi ara mo iku re eyi ni apinje ko ye wa wi pe o se pataki ki a fara robo o se pataki ki a jo wo gbogbo sile fun Olorun nitori awon esoro Olorun won ti a tin kan ti o nso nipa ifara eni robo ni o nso nipa iyara eni soto o nso nipa iyara eni simimo ti ani lati se ni imura sile fun isodi mimo wa o si ri ede ti bibeli nlo bibeli lo ede popo ye kin ton ka galatia po galatia ori karun galatia ori karun ese ikerin le logun awon ti se ti Christi Jesu ti kan aramo agbelebo ti ohun ti ife ati ife kufe re ife inu eni ati kan ma agbelebo ife kufe to wa ninu aye ati kan ma agbelebo ninu ori kefa ese ikerinla oni sugbon ki a ma se ri pe emi sogo bi ko se ninu agbelebo Jesu Christi Oluwa wa nipase eni ti ati kan aye mo agbelebo fun mi awon to ndan yoyo ninu aye ko tun je ohun to nfa okan re mo nitori wepe ati kan aye mo agbelebo fun o oni ati emi ni a kan mo agbelebo fun aye ori awon ede ti bibeli lo lati je ki o ye wa wepe ani ohun kan lati se oni a kan ara mo agbelebo oni a kan ogbologbo okunrin ni a kan mo agbelebo oni ife ti inu emi ni to wa ninu wa a kan mo agbelebo oni ife kufe papa a kan mo agbelebo o tun wa so fun awe pe aye ati awon ti o wa ninu re a kan won mo agbelebo o ye ki o ye wa daju pe ohun ti a kan mo agbelebo ko tun nipa lori wa mo ki a to le ni iriri isodi mimo agbodo ni ipongbe ati ilakaka fun agbodo fi ohun gbogbo sori pepe ki a ya ara wa ati ohun gbogbo ti a ni tabi ti a je soto fun Oluwa ki a kan aye ati ara mo agbelebo bakan na ni agbodo kan eran ara ati gbogbo ife tinu mi ni o se ki a kan won mo agbelebo be pelu ni agbodo kan aye ati ohun gbogbo ti o wa ninu aye ohun gbogbo ti o nfa okan wa sinu aye ohun gbogbo ti tan ni je ninu aye ani lati kan won mo agbelebo a o si ya ati ara ati okan ati emi ati ohun ti a ni ati ohun ti a je ati ohun ti a fe je a o ya won soto lati fi ji fun Oluwa fun ogo re nikan ni imura sile fun isodi mimo bi e ba ti se eyi a o gbadura bi abagbadura a o gbagbo oni ohunkohun ti a ba si bere ti a ba n bere ki a gbagbo wipe a ti ri won gba yio si je tiwa mo gbadura wipe iriri ko se ma niyi to n fun wa ni iwe irinna lo si orun rere wipe yio je teni kookan wa loro yi loroko Jesu o wa n so fun wa wipe leyin ti a ba ti ni isodi mimo ani lati ma gbe agbelebo wa ki a ma to leyin ki a le pa iriri isodi mimo yi ki a le pa mo ele o mu wa lo si koko keta ninu eko wa Christiani ni lati gbe agbelebo re ki o ma to Jesu leyin leyin igba ti o ba ti ni isodi mimo ninu Matthew ori kerindinlogun Matthew ori kerindinlogun ni ese ikerin le logun ni bana ni Jesu wi fun awon omo ehin re pe bi enikan ba nfe lati ton mi leyin ki o se ara re ki o gbe agbelebo re ki o si ma ton mi leyin opo ninu wa ni a ko ni imo ihirere o ye ki o ye wa wipe bi a ba nso nipa titele Jesu leyin gere lese kese bi a ba ti ni igbala a bere si ni tele Jesu bi a ba di osise atun tele Jesu bi a ba di oniwasu a se tele Jesu bo ti le se se ki a di apostoli atun tele Jesu ti ti o fi ri Jesu loju koju li orun a tele Jesu eni o fi so fun a wi pe iba se ni akoko igbala tabi ti so di mimo tabi ti ife agbara emi olorun kun ni tabi ti sise ise iyanu tabi sise didi ajihin rere iranse olorun oni ani lati ma tele Jesu je ki o ye wa nigba na we pe bi abani so di mimo bi a se le pa iso di mimo yi bi a se le pa mo ni pe bi enikeni ba nfe lati ma to mi leyin ki o se ara re ki o si gbe agbelebo re ki o ma to mi leyin ninu Luke ori kesan Luke ori kesan ese iketa le logun o si we fun gbogbo won pe bi enikeni ba fe ma to mi leyin ki o se ara re ki o si gbe agbelebo re ni igbawo mo ni ni igbawo ni ojo gbogbo ki o si ma to mi leyin eyin so fun a wi pe iba je ojo isimi tabi ojo miran ninu ose ani lati gbe agbelebo wa ki a si ma to Jesu leyin ni igba gbogbo ninu Corinthi kini ori kedogun Corinthi kini ori kedogun ese ikokan le logbon Corinthi kini ori kedogun ese ikokan le logbon oni mo so nipa ayo ti mo ni lori yin ninu Christi Jesu lo wa pe emi nku lojojumo emi nku lojojumo boya ko ye o bi o ba ti ku ba o lo se wa su bi o ba ti ku ba lo se rin kaakire oni emi ni to wa ninu onku lojojumo emi ni tinu mi ni wo se onku lojojumo emi ni to fe gbesan onku lojojumo emi ni to je wi pe ko fe gbe agbelebo re to fe so agbelebo nu nitori wi pe ko fe lati se ife olorun emi ni to wa ninu onku lojojumo oni nigba ti emi ni to wa ninu wa bi o ba ti nku lojojumo ni a ri wipe a o ma dagba si ninu igbagbo a o ma dagba si ninu iriri ti atini o ye ko ye wa nigba na wipe ani lati ni ipinu lati te ori araba ki a tele ife olorun ko si ko ni si ikera ni baje mo emi ku lojojumo ko ni si wipe a fe lati te aye lorun mo emi nku lojojumo bon buwa bon senu re bini siwa eyi o je nkan kan mo nitori wipe emi ni to wa ninu wa emi ni e to fe aye e to fe irepo tabi yin lati nu aye ati mu won kuro ife olorun nikan ni yo ma gbe ni yo ma gbegba roke lokan ati laye wa ani lati gbe agbelebo wa eyi si je lojojumo sise ife olorun lojojumo rinrin loju ona iwa mimo lai kuro ninu ofin mimo ti a ti fi fun wa kikan ara ati aye mo agbelebo lojojumo lai tesi bi aye tesi kiku lojojumo ni yo mu ki awa ki awa ni ipa ona toro na ti o lo si bi ye aye raye mo nbe o we pe ki o gba iso di mimo loni ki o se pa iso di mimo yi mo ki oranti wepe ati so fun wa wepe ki a ma le pa alaafia pelu eniyan gbogbo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri olowa oranti wepe a ka ninu iwe mimo alabokun fun ni awon olokan funfun nitori wepe awon nikan ni yo le ri olorun je ki a to gbadura je ki a wo ibere ti Dafidi nbere ke si wo idahun ti olorun fun Dafidi soranti Dafidi o je eni ti olaya to lomo
1: Dafidi o je eni to lola to si lokiki. Dafidi o je alagbara o je oba. Dafidi o ni awon opolopo nkan ti awon aye ti won wa kiri loni. Ṣugbọn on kan wa lokan re eni o je ki o bere bere ti o bere ninu orin Dafidi orin ikerin le logun lati ese keta. O ni tani yo gun ori oke Olowa lo tabi tani yo duro ni ibi mimo re. Ibere yi ni an bi eni kokan wa loni bi o ba wo yika o ri wi pe opolopo eniyan lo wa laye ka wa. O wa n bi wa wi pe ninu awa ti a joko tabi ninu awa ti a duro tani yo gun ori oke Olowa lo. Nigbati ipe ba dun nigbati Jesu ba farahan awon wo la o le palarada ti won le ba Jesu lo. O ni tani yo gun ori oke Olowa lo se olowo ni tabi awon ti won bimo berejo tabi awon olola tabi awon olokiki tabi awon elesin tabi awon ti won ni igbala sugbon ti won o bo lowo ese o wa nso fun wi pe awon ti yo gori oke Olowa lo ati awon ti yo duro ni bi mimo re awon ni eni ti o ni owo mimo se owo re mo se awon ese to de ara se ati fo won kuro ati we won kuro ati mu won kuro o ti di eni oto eni otun o si ti di eda otun ni waju Olorun o ni eni ti o ni owo mimo ati aya funfun ati aya funfun ati okan mimo ati okan ti ati konila ati eyi ti ati so di mimo o ni eni ti ko gbe okan re soke si asan ti ko si bura etan Olorun wa n pe onija ni oworo yi we pe se o ri Olorun ni keyin nigbati ipe badun abi o je ero woran o je wi pe a n ba won kunjo o je awon to je pe mo gbo won lo emi na ba won lo abi oni iriri iriri igbala iriri sodi mimo aye si sile loro yi fun eni keni to ba fe fi orun sere je lati pe Olowa lati gbadura si Olowa wi pe a n fe ise abe ti emi ise isodi mimo yi ko farahan ninu okan eni kokan wa o se dede duro lati so fun Olorun eyi je iriri ko se mani bi o ba ni owo ti o ni isodi mimo bi o ba bi omo ti o ni isodi mimo bi o ba ni awon duke aye ti o ni isodi mimo bi o ba ni ipo ninu ijo ti o ni isodi mimo bi o ba ni okiki gbajumo ti o ni isodi mimo o je aboshi julo ninu iran awon omo eniyan nitori ati so fun wa tani yo gun ori oke Olowa lo tani yo duro ni bi mimo re o ni eni ti o le owo mimo eni ti o le owo mimo eni ti o le owo mimo ati aya funfun ati aya funfun ati iwa mimo iwa mimo ni inu iwa mimo le okan iwa mimo lode iwa mimo ninu o ni awon wonyi nikan ni o le ri Olowa alabokan fun de awon lokan funfun nitori wi pe won o ri Olorun gbadura je ki Olorun ki o so okan re di mimo ṣugbọn bi o ba ti je apẹyida pada wale je ki adariji o bi o ba ti tun gbe awon nkan ni ro ti o ti wolule tele tele o ti di apẹyida o ti di arufin o ti di elese o ti di ọmọ oninakuna pada wale bere idariji ki eje Jesu ki o we awon ese renu se o ti n jale se o ti bere si ni puro se o ti n seke se o ti n fi ara re lati ta ara re fun owo agbere panṣaga o ye ki o gbadura ki a gba ọkan re la ki a dariji o awon ese ode ara awon ese ti a fojuri ki a dariji o ki o ni igbala leyin igba ti o ba ti ni igbala ikan tuku lodo ikun ikan tuku ninu okan lohun ese abinibi ese ajogoba gede gede re ninu okan lohun olorun fe wenu olorun fe so odotun olorun fe so di mimo gbadura gbadura pelu igbagbo ki o si ranti wipe emi ni yi ani lati kan ma agbelebu igberaga lati inu okan agbo magba ma se fe olorun lati nu okan ani lati kan ma agbelebu ori kunkun ani lati kan ma agbelebu aife se fe olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo inu pelu gbogbo ife ani lati kan ma agbelebu onfa to nfa o lati inu okan si on to wa ninu aye ani lati kan ma agbelebu ka tun ma fe awon kan to ndan yin yoyo ninu aye ani lati kan ma agbelebu ife ti ani si awon ara ale ti o tun fe koja ife ti ani si olorun igboran ti ani si awon ebi wa ti o tun fe koja igboran ti ani si olorun ani lati kan ma agbelebu emi ton le pa nkan aye ton le pa ipo aye emi ton so owo di olorun ton wa owo kiri ton fe ni lona kona ani lati kan ma agbelebu emi ti ki fe duro di olorun ohun ti mo fe yo je temi a fi olorun sile a fi oro olorun sile a fi ilana olorun sile a ma wa nkan aye kaakiri o ni ani lati kan ma agbelebu bi o ba fe ri olorun ni ikeyin o ni lati ni okan funfun o ni lati ni okan ti a so di mimo o ni lati ni iwa mimo bere a o se se fun o alabokun fun ni awon olokan funfun nitori won ri olorun sugbon alaboko le awon oninu funfun nitori won ki yo le ri olorun

ẹni ìbùkún. Ẹni ìbùkún, èyí jẹ́ ọkùnrin tàbí obìnrin, ọmọdé tàbí àgbà, lọkùnrin lóbìnrin. Bí a ṣe lè ní ìbùkún Ọlọ́run àti bí àwọn ìbùkún wọ̀nyí tí ó fi lè bá wa kálẹ́, èyí jẹ́ pé kí ó lè jẹ́ àjẹmọ́nú fún wa, kí ó lè jẹ́ ìbùkún tí a ní lónìí, tí ó sì wà títí pẹ̀lú wa, títí a fi rí Jésù lójúkojú. Ohun tó ṣe ni láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ní ìbùkún Ọlọ́run. Ó ṣeéṣe bí a bá ní ìpàgọ́, yálà ní àsìkò Kérésìmesì tàbí ní àkókò ìgbà mìíràn tí a ní ìpàgọ́. Ṣùgbọ́n bí wọ́n ti ní àwọn ìbùkún wọ̀nyí, bẹ́ẹ̀ ni wọ́n ń sọ wọ́n nù nígbà tí àgọ́ bá parí. Ṣùgbọ́n ohun tí ó jẹ́ ẹ̀dùn wa, ohun tí ó sì kàn wá gbọ̀ngàn ni wípé ó yẹ kí a lè sọ fún ara wa nínú ìwé mímọ́ bí a ṣe lè ní ìbùkún Ọlọ́run, tí ìbùkún Ọlọ́run yìí yóò sì máa tẹ̀lé wa ní ọjọ́ wa gbogbo. Nínú Bíbélì ni a ti rí ọ̀pọ̀lọpọ̀ ìwúrí nípa bí ìbùkún Ọlọ́run ṣe pọ̀ ní ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì àti ní ìgbésí ayé àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì, àti ní ìgbésí ayé àwọn tí ó gba Ọlọ́run gbọ́, àwọn tí wọ́n gba Jésù Kristì gbọ́, tí a ti gbá ọkàn wọn là nínú Májẹ̀mú titun. Gbogbo àwọn ìránṣẹ́ tí Ọlọ́run rán sí àwọn ènìyàn rẹ̀ bí wòlíì nínú Májẹ̀mú láéláé, bí àwọn apóstólì nínú Májẹ̀mú titun, àti Jésù Kristì ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo pàápàá, gbogbo wọn ni wọ́n sọ fún wa bí a ṣe lè ní ìbùkún ní ìgbésí ayé wa, àti bí a ṣe lè pa àwọn ìbùkún wọ̀nyí mọ́. Jẹ́ kí a wo ọ̀rọ̀ Ọlọ́run nínú Deuteronomy orí 30 láti ẹsẹ̀ 19. Èmi pé ọ̀run àti ilẹ̀ jẹ́rìí tìyín lé òní pé èmi fi iyè àti ikú, ìbùkún àti ègún síwájú rẹ. Nítorí náà, yan iyè kí ìwọ kí ó lè yè, ìwọ àti irú ọmọ rẹ. Kí a dúró níhìn-ín, kí a wo ohun tí Ọlọ́run sọ fún àwọn ọmọ Ísíráẹlì, kí a sì mọ̀ wípé Ọlọ́run wa ò yí padà. Bákan náà ni lánàá, lónìí àti títí láé, ìfẹ́ inú rẹ̀ wípé kí àwọn ọmọ Ísíráẹlì kí ó ní ìbùkún, kí ìbùkún yìí kí ó wà pẹ̀lú wọn títí wọn ó fi fi ayé sílẹ̀, tí wọn ó fi wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Ìfẹ́ inú rẹ̀ yìí kan náà ó wà títí di òní fún àwọn ọmọ Ọlọ́run, fún àwọn tí ó ti bá a làjà nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì, nípa kíkọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, nípa wíwá ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run, nípa níní àlàáfíà pẹ̀lú Ọlọ́run, nípa iṣẹ́ Jésù Kristì lórí igi àgbélébùú. Àwọn tí wọ́n ti bá Ọlọ́run làjà, tí wọ́n ti di ọmọ Ọlọ́run, tí wọ́n jẹ́ ẹni ìgbàlà, ó jẹ́ ìfẹ́ Ọlọ́run. Bákan náà lónìí wípé kí a ní iyè, kí a ní ìbùkún, kí a ní àlàáfíà, kí àlàáfíà yìí kí ó sì wà pẹ̀lú wa títí a ó fi fi ayé sílẹ̀. Nínú ẹsẹ̀ 19 yìí ni Ọlọ́run ti ń sọ fún wọn, ó sì ń sọ fún àwa náà wípé èmi pé ọ̀run àti ilẹ̀ jẹ́rìí tìyín lé òní pé èmi fi iyè àti ikú, ìbùkún àti ègún síwájú rẹ. Nítorí náà, yan iyè kí ìwọ kí ó lè yè, ìwọ àti irú ọmọ rẹ. Ṣé gbogbo wa ni a mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó dàgbà díẹ̀, ẹni tó tójú bọ́, ẹni tó ti wà ní ayé yìí fún ìgbà díẹ̀, wípé bí a bá fẹ́ sọ̀rọ̀, tí a rí wípé ọ̀rọ̀ yìí jẹ́ òtítọ́, a máa ń pe àwọn ẹlẹ́rìí sí ọ̀rọ̀ yìí, a máa ń sọ wípé mo pe lágbájá àti tẹ̀mẹ̀dù jẹ́rìí ọ̀rọ̀ yìí. Àwọn ọ̀rọ̀ tí a bá fẹ́ fìdí rẹ̀ múlẹ̀, bí ọ̀rọ̀ wọ̀nyí bí ó bá ṣe nípọn tó, bí ó bá ṣe jẹ́ òtítọ́ tó, bí ó bá ṣe ṣe pàtàkì tó, ni àwọn ẹni tí a pè jẹ́rìí ni wọ́n máa ń ṣe pàtàkì bákan náà. Níhìn-ín ni Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí

fe ki eni keni ki o ro wi pe ki se otito oro ti yo duro titi orun ati aye yo fi koja lo eyi ni olorun fi pe awon eleri ti o tobi awon eleri ti ko si fun igba die o so fun israeli oni egbo oni mo pe orun ati ile jeri ti ile oni pe e je ki o ye wa wi pe ohun ti olorun so o se pataki to be ti o fi orun ati ile jeri gege bi eleda eleda orun ohun aye o pe gbogbo orun ati gbogbo aye o fi won se eleri otito ti o fi idi re mule nihi je ki o ye oni gba na we pe ohun ti olorun so fun anihi o je ohun ti o se pataki o so fun awon wonyi o si so fun wa wi pe ohun fi iye ati ibukun se waju wa o si so fun wa ohun ti o ye ki ayan o je ki o ye wa wi pe gba ti ohun da eniyan o da wa gege bi eni ti o le yan ohun ti o dara eni ti o le yan ona ti a fe rin ona ti a fe to awon elomiran ni aileko ihinrere ti won je ni aini oye ohun ti a pe ni ihinrere Jesu Christi tabi aileko oro Olorun ni kikun won a ma so wi pe Olorun ti se ayanmo awon ti o ni gbala tabi awon ti yo segbe awon miran ma so wi pe Olorun ti yan awon ti o je wi pe ori buruku ni yo wa titi lai ni igbese aye won Olorun ma so wi pe Olorun ti yan ibi iku aisan aini o ti yan ma awon kan wi pe o sese kiru awon be ki won ki o gbadura ki won ki o gba awe ohunkohun to wu ki won ki o se tabi ki won ki o le se wi pe ko si yi pada ayanmo ti o wa ni igbese aye won nihi ni Olorun ti ja iru awon be ni koro ni o ti da won lebi ni o ti pe won ni okoro ati eleko eke o ni ohun pe orun lati jeri wi pe ko si ayanmo ibi fenikeni wi pe ohun ti fun won ni iye ati alaafia ati iku o ni ohun pe gbogbo ile ki se ni orile ede Nigeria nikan o ni ohun pe gbogbo ile gbogbo agbaye ohun pe won jeri wi pe ohun ki yan ibi fun enikeni wi pe bi aifan aini ba wa fun enikeni o je wi pe iru eni be ko mo ona itusile ko mo ona igbala ko mo ona bi a o ti yan iye ati ire oni nitori be ki aye so pe Olorun ni o fun wa ni ibi ni o yan ibi fun wa ni igbese aye wa oni nitori na eni ti o le dayan ni eni kokan wa yan iye ki iwo ki o le ye iwo ati iru omo re o tun wa tesiwaju ninu ese ogun oni ki iwo ki o le ma fe Oluwa Olorun re ati ki iwo ki o le ma gba ohun re gbo ati ki iwo ki o le ma faramo nitori pe ohun ni iye re nihi ni a so fun wa nipa eni igbala nihi ni a so fun wa ona igbala o je ki o ye wa oni bi a ba fe ni alaafia oni owo wa lo wa bi a ba fe ni iye owo wa lo wa bi a ba fe ni igbe aye alaafia ati ojo gigun oni owo wa lo wa oni nitori be oni ki iwo ki o fe Oluwa Olorun re a si mo wi pe ko se se fun eda lati fe Oluwa Olorun bi ki ba se wi pe akoko mo ife Olorun ni igbese aye wa nitori Olorun fe araye to bege ti o fi omo bibi re kan soso fun ni wi pe enikeni ti o ba gba gbo ki yo ko sugbon yiye ni yo ye wi pe iru eni be ki yo segbe nitori be bi o ba mo ife Olorun o je mo nigba ki Olorun ba da wa lebi ese wa ife Olorun ni nitori pe awon elomiran ni Olorun fi sile fun iye rira ti lati ma se ohun ti ko to kile ti o fun o sile fun iye rira nitori pe nigba ti o kilo nigba ti o nawo anu si won nigba ti o npe won si abe abo nigba ti o npe won si igbala won ko nani sugbon awa ni Olorun se lori ire to ta wa lolobo awa ni Olorun se lori ire ti o so fun awi pe ona ese ko dara awa ni Olorun se lori ire ti o je wi pe o da wa lebi ese wa bi Olorun tin da wa lebi ese wa
bẹ́ni ọkàn wa ń gbọgbẹ́, bẹ́ni a ń sátọ ọlọ́run lọ, bẹ́ni a ń sọ fún ọlọ́run wípé a kò fẹ́ ṣègbé, ìfẹ́ ọlọ́run ni. Bí kì í bá ṣe pé ìfẹ́ ọlọ́run, báwo la ṣe mọ bí a ti gbàdúrà, báwo la ṣe mọ bí a ti tọrọ ìdáríjì, báwo la ṣe mọ bí a ti ń sọ fún ọlọ́run wípé kí ó ṣàánú fún wa, báwo ni a ṣe gba ẹbọ Jésù Kristì lórí igi àgbélébò, báwo la ṣe gbà á gbọ́? Ìfẹ́ ọlọ́run ni. Bí a sì ti gbà á gbọ́, bí a ti jẹ́ kí ìfẹ́ ọlọ́run yìí kí ó fẹsẹ̀ múlẹ̀ ní ìgbésí ayé wa, ó wá ń sọ fún wa wípé ìgbà tí òun ti kọ́kọ́ fẹ́ wa, ìgbà tí òun ti dáríyì wá nítorí ìfẹ́ rẹ̀, ìgbà tí ó ti gba ọkàn wa là nítorí ìfẹ́ rẹ̀, ó ní nísinsìnyí kí àwa kí ó fẹ́ Olúwa Ọlọ́run wa. Ìkejì, ó ní kí ẹ lè gba ohun rẹ̀ gbọ́. Àwọn ẹlòmíràn òye òye wọn, bí a bá ń sọ nípa kí a gba ohun rẹ̀ gbọ́, wọ́n máa ń rò wípé ìgbàgbọ́ nìkan ni a ń sọ nípa rẹ̀. Láti òní lọ, jẹ́ kí ó yé ọ wípé ìgbàgbọ́ àti ìgbọràn wọ́n jẹ́ ìbejì tí ó jáde láti inú ìyá kan náà. Bí a bá ti rí táyé ni a ó máa rí kẹ́hìndé, bí a bá ti rí ìgbàgbọ́ ni a ó máa rí ìgbọràn. Ó yẹ kí ó yé wa wípé ìgbà tí ó ń sọ wípé kí ìwọ kí ó lè gba ohun Ọlọ́run rẹ gbọ́, ó ń sọ fún wa wípé bí a bá gba Ọlọ́run gbọ́, a ní láti gbọ́ràn sí i lẹ́nu. Bí a bá gba Ọlọ́run gbọ́, a ní láti rìn gẹ́gẹ́ bí ìlànà tí ó fi sílẹ̀ fún wa. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ó yé ọ látòrí lọ wípé ìgbàgbọ́ àti ìgbọràn wọn kì í fira wọn sílẹ̀. Àwọn tí ó bá ní àìgbàgbọ́, àwọn ni a máa ń rí kó máa ń ṣe àìgbọràn sí Ọlọ́run. Àwọn tí ó bá ń gbọ́ràn sí Ọlọ́run, àwọn wọ̀nyí ni ó gba Ọlọ́run gbọ́. Wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, wọ́n gba ìlérí Ọlọ́run gbọ́, wọ́n gba ìdájọ́ Ọlọ́run gbọ́, wọ́n gba gbogbo tí Ọlọ́run sọ nínú ìwé mímọ́, wọ́n gbà á gbọ́. Àwọn wọ̀nyí ni wọ́n máa ń gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ó wá ń sọ ní ìkẹta wípé kí ìwọ kí ó lè faramọ́, wípé kí a faramọ́ Ọlọ́run, kí a jókòó ti Ọlọ́run. Ṣé èyí nìṣó yí ọ? Nítorí wípé mímọ́ lé Ọlọ́run, àìmọ́ kò lè faramọ́ Ọlọ́run. Ẹni pípé lé Ọlọ́run, àìpé kò lè faramọ́ Ọlọ́run. Ẹni tí ó funfun gbò láìsí òkùnkùn ni Ọlọ́run, òkùnkùn kò lè faramọ́ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, bí a bá ń sọ nípa wípé kí ìwọ kí ó faramọ́, ó ń sọ fún wa wípé bí a bá fẹ́ faramọ́ Ọlọ́run, ohun kan ló máa ń pín ni níyà, ohun kan ló máa ń yani nípa sí Ọlọ́run, òun ní ẹ̀ṣẹ̀. A kò gbọ́dọ̀ gba ẹ̀ṣẹ̀, àìmọ́, àléébù ní ìgbésí ayé wa. Bí òkùnkùn bí ó ti bá ti ń wọ ìgbésí ayé ẹnikẹ́ni, irú ẹni bẹ́ẹ̀ kò lè faramọ́ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a làkàkà, ó yẹ kí a gbàdúrà, ó yẹ kí a ṣe ohun gbogbo tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa, kí a rí wípé iṣẹ́ òkùnkùn, ìrúbọ òkùnkùn, ìrúbọ tí a kò fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìrúbọ tí ó pa ẹbọ Jésù Kristì, tí ó pàtì sápá kan, tí ó tún wá ìrúbọ mìíràn, irú ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀, ó ń tọ iṣẹ́ òkùnkùn lẹ́yìn, irú ẹni bẹ́ẹ̀ kò lè faramọ́ Ọlọ́run. Bí a bá sì fẹ́ kí ìbùkún kí ó wà ní ìgbésí ayé wa, bí a bá fẹ́ yan ìyè ní tòótọ́, tí a sì fẹ́ yan ìbùkún ní tòótọ́, ó sọ pé kí a fẹ́ Olúwa Ọlọ́run wa, kí a gba ohun rẹ̀ gbọ́, kí a sì gbọ́ràn sí i, àti pé kí a faramọ́. Ó ní nítorí pé òun ni ìyè rẹ àti gígùn ọjọ́ rẹ. Mo rò pé ó yé ọ nísinsìnyí pé bí a bá ń fẹ́ ẹ̀mí gígùn, bí a bá ń fẹ́ àlàáfíà, bí a bá ń fẹ́ ìbùkún, ó yẹ kí a faramọ́ Ọlọ́run. Kí ìwọ kí ó lè máa gbé inú ilẹ̀ náà tí Olúwa ti búra fún àwọn bàbá rẹ, fún Abrahamu àti fún Isaaki àti fún Jakobu, láti fún, láti fi fún wọn. Yẹ kí a wo Deuteronomy yìí kan náà láti orí 28. Deuteronomy láti orí 28, ẹsẹ̀ ìkíní. Yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ, láti máa kíyèsí àti ṣe àṣẹ rẹ gbogbo tí mo pa fún ọ lé òní, ǹjẹ́ Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣe sórí rẹ, yóò sì bá ọ bí ìwọ bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ.
ibukun ni fun ni ilu ibukun ni fun ile oko ye ki aduro ni be o nso fun wa wi pe olorun je olubukun o si ma nfe lati ibukun awon omo ti re o wa nso fun wa wi pe o wa lowo wa bi a o ba gboran bi a o ba feti si awon amuye awon ti olorun be lowo wa wi pe bi a ba se won pe o daju pe ibukun yo je ti wa awon elomiran won ki feti si oro olorun won ki farabale wo ni ese kini oni yo si se bi iwo ba farabale gbo ohun oluwa olorun re awon elomiran won ma nkanju popo bi aban wasu won ma nkanju bi aba lo si ikeko bibeli won ma nkanju bi o ba si je wepe awa ni aya ojo oni fun ise iyanu ati akoko isoji won ma nkanju won ma so wepe nigba wo ni won gbadura fun wa nigba wo ni won gbe gbo wole awon alaisan nigba wo ni won so wepe ki awon arun ati awon aisan ati awon adebu gbogbo to wa ni gbese aye wa wepe ko pora ki se adura ni akoko bi aban gbadura sugbon ti a ko feti si oro olorun iru adura be ki je itewogba ni waju olorun je ki a wo iwe owe mo se n pada bo ni iwe Deuteronomy sugbon mo fe fi ohun kan han ni iwe owe ori keji din logbon ese ikesan iwe owe ori keji din logbon ese ikesan eni ti o mu eti re kuro lati gbo ofin ani adura re papa yo di irira ari opolopo ilesin ti o ma nro we pe adura nikan ni ona si ibukun o sese akobirin jo awa a fe gbadura lai se atunse o sese e to je wi pe o n gbe bibeli losan o n gbe ebo ninu okunkun loru awa a fe gbadura o sese awon ti o je wi pe won ma nfe fi saamu ba ti elomiran je gege bi ero ti won ati gege bi ise ti won awon na wa won fe gbadura o sese awon ti o ti ronu po ada awon ti o ti ipo ese sile won fe gboro olorun won ma so wi pe awon sa nfe ibukun olorun nitori pe osu kini odun la wa yi nitori be bi a ba fe ki won ki o wa sinu ijo ki a sa ma gbadura fun won ki a ma gba awe fun won ki a ma je ki won ki o ri oluso agutan ki o le ma gbadura fun won ki gbogbo isoro igbesi aye won ki o le pora ni soro oni bi a ba fara bale lati gbo ohun oluwa olorun wa olorun ki se iranse wa ti o je wi pe ki a kan ma ran nise en lo mu iwosan wa fun mi nbe yen lo mu owo ati asiki lo mu wa fun mi bi to fi pamọ si lo mu awon dukia aye yi so mo wipe mo ni ebi to gboro ati awon omo to po enu to njeun lori tabili mi won po nitori be lo mu ipese wa fun mi olorun ki se iranse wa bi a ba nfe ibukun lati odo olorun ani lati koko feti sile ke a farabale lati gbo ohun olorun wa nitori be ni o fi so fun o si ye wa o ni eni ti o mu eti re kuro lati gbo ofin adura iru eni be papa yo di irira nisisin je ki a pada si Deuteronomy ori keji din logbon ese kini yo si se bi iwo ba farabale gbo ohun oluwa olorun re awon elomiran bi won ba nkorin egbe won ki kanju awon elomiran bi a ba duro lati gbadura iba ase ogbon iseju won ki kanju sugbon bi a ba ti si bibeli gba ti a ba ti n waasu fun iseju marun fun bi ogun iseju won ma fa serale won ma dide won ma na won ma se bi eni pe ah nigba oni iwaasu ma pari eleyi na de ti n poju a o ni ka bibeli tan lojo kan a ki lo de e bibeli bibeli sa bẹ́ẹ̀ni èyí ni ni a fi lè rí ìbùkún láti ọ̀dọ̀ ọlọ́run nítorí pé ó ti sọ fún wa kí a tó wá síwájú rẹ̀ ó ní bí a bá ti ń bọ̀ níwájú ọlọ́run ó ní kí a ṣetán kí a múra sílẹ̀ láti fara balẹ̀ gbọ́ òfin olúwa ọlọ́run wa ó ní bí a bá sì ti ń gbọ́ kí a múra sílẹ̀ láti kíyè sí i àti láti máa ṣe àṣẹ rẹ̀ gbogbo tí ó pa fún wa lé òní
ki se die ninu awon ase re ki se popo ninu awon ase re awon ase re gogo ti o pa fun wa awon elomiran ma wa sarin wa se gafara fun mi iredi ti mo fi so awon kan woyi ni wepe mo fe ki ibukun olorun ki o ma san ni igbese aye wa ninu odun yi mo fe ki ibukun olorun ki o po yanturu ni igbese aye wa ni odun yi mo si gba olorun gbo wepe bi a ba se ojuse ti wa yo ri be ni oruko Jesu ibukun ti iwosan ni ibukun ti ipese ni ibukun lona gbogbo ninu ebi ibukun fun ara wa ibukun fun awon ore wa ibukun fun awon idile wa ibukun ni irin ajo ibukun ni ile ibukun lode ibukun ni bi ise wa ibukun ni bi oja wa ibukun lori awon omo wa mo gba olorun gbo wipe bi a ba se ojuse wa ibukun olorun yo wa fun wa lopolopo ninu odun yi loruko Jesu sugbon ki o tori be ini a fi so wipe o ye ki a fiti si ife olorun ki a fiti si oro olorun o ni ki a ma se ase re gbogbo elomiran ti o ba de arin wa bi a ba so fun wipe arakunrin bi o ba so wipe o je eni igbala e se ti o fi je wipe o tun je akobirin jo ani ah ma ka ofin si mi lese ma ko mi lofin o ti mo mo ni pe alaanu lo lorun be ni alaanu lo lorun sugbon o je eni mimo alaanu lo lorun sugbon o ni ase o ni ofin o si ni oro ti o n fe ki atele bi o ba so fun elomiran we pe arabirin ariwo pe e ti n wa fun igba die a si ri we pe o dabi eni we pe e n jeri pe e ti di eni gba ani be ni ani mo dupe lowo olorun lati igba ti mo ti denu ijo yi we pe olorun ofin mi sile bi mo ti n kunle bayi be l'Olorun se fun mi bi mo ti n bere be l'Olorun da mi lohun ati wi pe awon nkan miran ti wa to se leri fun mi to ye pe mo gbagbo pe yo mu won se ba so pe a dupe lowo Olorun o e ma tesiwaju osugbon ewo le tun ko kora yi teti torun towo ti gbogbo e e fe fi oruka si ero si ese papa ewo le tun ko kora eyi cheni l'Olorun eyi ti bi lete eyi ti bi nimu ni gbogbo e ani a mi o wa fun yin eti mo wa fun ni ibukun olorun be ni arabirin ibukun olorun wa sugbon ibukun olorun wa fun awon ti won pa gbogbo ase re mo bi a ba nfe ibukun olorun o ye ki a feti sile o ye ki a farabale ki a ma so fun olorun wepe olorun mi o gbodo mi o fe je omo langidi omo dai gboran omo ti o nko eti ikun si oro ti baba re ma nso sugbon mo fe je eni ti o gboran si gbogbo ase olorun mo si gbagbo wepe bi o ti le ni isoro pe bo ba so fun olorun wepe ki o fun olore ofe olorun yo fun olore ofe awon kan to soro fun oloni awon kan to ro pe atunse yi soro iwo so bi onigbagbo ko soro pe ki a ma ko birin jo oko kan aya kan ko soro olorun a fun olore ofe so mo wepe ikan na ni wa eran ara to gbe wo ni awa na gbe wo awon isoro to ni ni awon nigbagbo miran na ni pelu sugbon olorun fun olore ofe olorun to fun awon yoku lore ofe o daju pe bo ba so fun olorun bo ba be ranwo lodo olorun yo fun olore ofe lati pa gbogbo ase re mo ori opolopo wa ni olorun ti yi pada awon ti o je wole wode tele tele awon ti o je wipe bi won ori obirin lati se palapala lati se iwa ife kufe won o le simi awon ti o je wipe bi won o mu oti opti amuyira tele tele won o le simi lojo kan awon ti o je wipe bi won o jale bi won o jale onile lati bo ti won leyin bi won o yi iwe nibi ise won o le simi awon ti o je wipe owo osu won ki to won tele tele won a ma ti oju lede ile won a ma de eni to n toro awon obirin won ma to lowo okunrin won ma duro segbe titi e won ma wa moto won ma wa owo sugbon nigba ti ori ofe olorun wa si igbesi aye won yi pada ma de iyi pada atorun wa to yi oro won pada to yi iwoso won pada to yi ise won pada olorun to fun iru awon be lori ofe o daju wipe bi iwo papa ba farabale bi o ba so fun olorun wipe o n fe yi pada o n fe igbala toto yo gba okan re la yo yi o pada yo mo atunse wa si igbesi aye re je ki a so fun olorun wipe a o farabale a o gbo okin olorun a o se ife olorun o si so fun wa o je mo olorun ni ero giga nipa wa bi mo ba ka awon ese olorun yi fun mo fe ki o fokan bale wipe
bo se ti ibukun ni ibukun wa lodo Olorun bo se ti ojo ibukun ni a Olorun setan lati ro ojo ibukun si igbese aye wa kiki wipe o fe je o fe ki a je ile ti omo eni ti ngboran wo ti o so fun wa ni ese ikini yi oni nje Oluwa Olorun re yo gbe oga ju gbogbo orile ede aye lo wipe Oluwa Olorun re yo gbe oga ju gbogbo orile ede aye lo wo kini hi awon elomiran ti oye oye won ma tanra won je won si ma fe lati tan wa je bi enikeni ba fe tan o je iwo ma se gba won ma so pe ah o lo dara po mo awon ni bibeli awon alatunbi awon to je pe da tunbi tabo da tunbi adura sha ni gbogbo gba bibeli ni gbogbo gba ah wa di alai ni ise abo lowo e gbogbo nkan aparun lowo e ma da won lohun Olorun so fun a pe bi a ba je eni ti o gboran o ni emi o gbe oga ju gbogbo orile ede aye lo Olorun ma je eni ti nwi be ki o ma se be bi rara Orun ati aye le koja lo kikini ninu oro Olorun ninu ileri Olorun ko ni koja lo laise iwo je eni ti gboran iwo je eni ti farabale iwo je eni ti feti si oro Olorun o ni ohun o gbe oga ju gbogbo orile ede aye lo o ye ki agba ri Olorun je awon omo Israeli ni soro gba ti won wa ni ile Egypt won ni ga won ni go e je wi pe won ni kankan rara won je eru awon ti won sin se isiru fun won san o fun won won je awon ti won ko lenu oro ni bikibi o je mo nigba ti Olorun ran onise ti o ranse si won ti o ran iranse re si won ti o so wi pe wo jade ni oko eru Egypt o soro lati gbagbo awon won yi ti won je eru awon ti won ti wa ni eru fun bi irinwo odun fun opolopo odun ti won ni ohun kan o ni ohun o gbe won ga ju gbogbo orile ede aye lo o je mo wi pe Olorun mu ileri re se ki lati ri be ni Olorun be si ni se ise iyanu be ni Olorun se be si ni da awon omo Egypt lejo titi awon won yi ti won fi jade gba ti won jade kini won ni se won ni ile se won ni awon duke aye won yi ojo yi gan ni Olorun be si ni bukun won ni awon omo Egypt ni won be si ni san owo ise ti won ti se fun ojo pipe ti won ko san fun won ni won be si ni fun won gba ti won ma jade pelu opo ohun ini bi won si tin jade lo ni Olorun fun ara re lo tun se ileri fun wi pe esa agboran esa agboran ninu odun yi mo n fe ran leti wi pe nkan ti Olorun so fun wa bi a ba n fe ibukun Olorun ni pe esa agboran bi o ba wa ninu ebi re bi won ba n fe pa olokanda ranti wi pe ona si ibukun ni pe sa agboran bi o ba wa ni ibi ise ti won daya fo ti won so wi pe bo ba rubo bo ba se awon nkan to lodi fun onigbagbo lati se wipe ise abo lowo e ranti wipe sa agboran si oro Olorun bi awon itin lo ni kila ma ri ni wipe ounje ti won o je ri ounje angeli ni Olorun roju ounje fun gbogbo won ti o si eni ti ebi pa ki se be nikan gbogbo awon ti o je alaisan tele tele gege bi eru Olorun wo gbogbo won san o pese fun won o sijibo won o daabo bo won bi won tin lo ko seni to le segun won awon ranti pe eru ni won o tele tele ranti wi pe won o je jagun jagun tele tele ranti wi pe won o loye won o nimo tele tele gbogbo bi ti won lo ni Olorun fun ni isegun bi won tin wo ile Kenani nigba to ya ari bi Olorun ti fun ni isegun ari pe loni Israeli tan so nipa o je mo pe won se wa awon miran ti won wa ni asiko ti Israeli ati gbagbe won ile ti fun won somi mu sugbon awon omo Israeli ti an so nipa re won se wa sibe sibe bi o ba je pe won je onigboran patapata ni o ba ri bi ibukun Olorun bi ba ti po to ni igbese aye won o wa n so fun awa ti igbeyin aye deba o n so fun awa ti a je onigbagbo nisisiyi o ni mo fe gbe oga mo fe bukun igbese aye re mo fe dabira ni igbese aye re mo fe fun ni alaafia ibukun ati awon ohun ti emi ati ibukun ti ara pelu oni sugbon peti sile farabale si ohun Oluwa Olorun re ki iwo ki o si se ase re gbogbo
ke mi ki o ba le gbe oga ju gbogbo orile ede aye lo wese ikeji gbogbo ibukun won yi yo se se sori re bi yo se ba o bi iwo ba feti si ohun oluwa olorun re so fun mi ba o lo se le sese ki a ma lo le oju ona ki a pade ibukun ki a ma lo ki ibukun ti o sare tete ki o ba le wa ki a koju si otun ki ibukun ki o ki wa ki o si je ti wa ki a koju si osi ki ibukun ki o je ti wa ki a tesi waju ki a ba ibukun pade ki a joko ki ibukun ki o simi pelu wa bawo lo se le sese eyin ni olorun so fun wa wi pe bi awa o ba fiti si oro tabi ohun oluwa olorun wa wo orin dafidi orin dafidi ori kini lati ese ikini ibukun ni fun okunrin na duro nihi bi a ba so wi pe okunrin na o ye ki o ye wa gege bi oluka bibeli wi pe ki se okunrin nikan ni olorun so nipa re e je bi bibeli bi o ti ma n pe ede fun wa wi pe ati okunrin ati obinrin ati omode lokunrin lobinrin ati arugbo lokunrin lobinrin awon wonyi ni olorun so nipa re ibukun ni fun okunrin na okunrin wo se eni ti o mo bibeli ni akasori sugbon ti ki se rara ibukun ni fun okunrin na tani a so nipa re wi pe yo je eni ibukun se eni ti o wa si lesi ni gba gbogbo ti o njoko je bi omo olorun ti o da bi angeli ninu ile esin sugbon ti o buru ju esu lo ti o gbona ninu ile se iru eni be ni a so wi pe ibukun yo wa fun rara o o ni ibukun ni fun okunrin na ti ko rin ni imo awon eniyan buburu ti ko duro li ona awon elese ati ti ko joko ni ibojoko awon elegan awon wonyi ni a npe ni eni ibukun je ki a fara bale ki a wo ohun ti oro yi nso o so fun a wi pe ibukun o jina si wa sugbon bi ibukun yi yo ba wa si igbesi aye wa si okan wa si ara wa si awon omo wa ati si idile wa wi pe o ni ohun ti a ni lati se o ni awon ohun amuye ti olorun bere lowo wa o ni ibukun ni fun okunrin na ti ko rin ni imo awon eniyan buburu ohun ti a ma ri ni wo pe bi o ba di asale awon eniyan ti won gbe oju ile kan na won a gbe ijoko sita awon obinrin won a ma jo soro awon okunrin won a ma soro eti a ma ri ni pe bi okunrin bi oko ba lo si bi ise awon obinrin ti o ku ni ile o seese nile idana o si seese bi ise ba bi ise o ba si lowo won won a joko won a be si ni soro won a ma fun ara won ni imoran won a ma so ti oko ti o ti lo si bi ise won a ma so ti iya oko ati baba oko awon ti won si n ba soro yi won je awon elese won a ma so fun won wi pe iwo lo n gbagba ko gba fokunrin yi ojo kan to ba ti boju fun ojo kan to ba ti so fun pe enikeni o le se bo se se pelu e wi pe to ba ti se be ojo kan ni iberu to ni fun oko e ojo kan lo ma kase kuro nle won so pe ani mo se se niyan oko mi tele tele o gbona ju nkan mi lo gba ti mo ti boju fun ti mo ti so fun pe to ba tun se be wi pe emi papa ma di okunrin mo e lowo nisi o mo won ara e o wa ni ehn abi be ni iwo to so pe o je onigbagbo o fe tele imo awon eniyan buburu awa ti a je okunrin se o mo ni ojo isimi bi abati awon anglican awon methodist ati awon sele onikoluko tan wa ti ile isin won de bi iwo na bi o ba ti ile isin de won a gbe aga ijoko won a gbe jade won a gbe ayo won a gbe sile ibi ti a tin tayo bi eni meji ba n tayo awon meta merin ti ayo ti kan awon ajoko sibe won ma ibi ti won tin so na ma ti ma emu atun wa ati emu mimu iyen wa loto oro siso oro ti ko dara imoran ti ko dara idi ayo ni awon imoran yi na tin jade o sese elomiran idi ludo lo ma joko si lojo simi fun wakati merin marun ko mo wi pe an ka bibeli ko mo wi pe an gbadura ko mo wi pe an jade lo lati le lo se ise ijere okan
ìdí ludo ìdí ayò ló ma jókòó sí ibẹ̀ ni oníkálukú ló ma ti ma sọ tinú rẹ̀ jáde ni wọ́n ti ma fún ara wọn ní ìmọ̀ràn tí kò dára ó ní bí o bá fẹ́ ìbùkún nínú ọdún tuntun yìí ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn pẹ̀ tí kò rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ àìsàn díẹ̀ ni ó dé sí àgọ́ ara wọn ni alábàgbé ẹnìkan ló ma lọ gbé ìgò kan jáde a ní òun ní ẹ̀rọ a ní òun ní nǹkan ó ní bó ba ti fi pa é lórí òun fi pa é lára pé ó parí nìyẹn ó sùn bí ọmọ tuntun ni ìwọ tí ó jẹ́ onígbàgbọ́ ó tún ṣe ń gba ìgò òróró tàbí ìgò rí lọ́wọ́ ẹnikẹ́ni ò sọ fún ọ wípé orúkọ jésù ó ti tó fún ọ bí a bá ń fẹ́ ìbùkún ó ní a kò gbọdọ̀ rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú ó ṣeéṣe kí ó jẹ́ pé wàhálà ló ní níbi iṣẹ́ ó ṣeéṣe kí ó jẹ́ wípé bóyá ó ní ẹjọ́ ní ilé ní kóòtù ni àwọn ẹlòmíràn sọ pé bí mo bá mú ẹ lọ sọ́dọ̀ wòlíì lágbájá kì í bá ti ni kò kúkú ní ṣoògùn omi náà ló ma gbàdúrà sí bó bá sì ti mú omi náà ló ń fomi náà wẹ̀ ẹni tó bá ń rí ọ a máa rẹ́rìn sí ọ ni àwọn tó bá ní nǹkan kan ní sí ọ bó bá ti fomi àdúrà wẹ̀ ó ti parí nìyẹn o mọ̀ wípé wọ́n fẹ́ gba agbára ẹ̀jẹ̀ jésù kristi lọ́wọ́ rẹ nígbà tí wọ́n bá ti gbé omi ìgò àbí omi garawa fún ọ ó ní torí bẹ́ẹ̀ ká ṣọ́ra o ọdún tuntun la wà yìí o wípé kí a mọ̀ wípé a kò gbọ́dọ̀ rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú ó ní ẹni tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ a kì í bá wọn dúró a kì í bá wọn sọ̀rọ̀ èyí ohun tí mo ń sọ ni wípé a kì í bá wọn wéwèé kí wọ́n máa sọ fún wa wípé ẹ̀bá bá ṣe báyìí bá ọ̀nà bá ṣe báyìí ó ní ẹni tí kò jókòó sí ibòjókòó àwọn ẹlẹ́gàn ibòjókòó àwọn ọ̀mùtí ibòjókòó àwọn ẹlẹ́gàn ni ibòjókòó àwọn tí wọ́n ń jẹ bọ káàkiri àwọn tó máa ń fi ọ̀rọ̀ ọlọ́run ṣe àgálámàṣà tó máa sọ pé àwọn kò rí sí ọ̀rọ̀ ọlọ́run ibòjókòó ẹlẹ́gàn ni ó ní àwa tí a jẹ ọmọ ọlọ́run àwa tí a jẹ ẹni tó ń tẹ̀lé jésù kristi ó ní a kò gbọdọ̀ jókòó ní ibòjókòó àwọn ẹlẹ́gàn ó ní ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà ní òfin olúwa dídùn inú rẹ̀ wà ní òfin olúwa dídùn inú wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ kò sí nínú àgbèrè kò sí nínú panṣágà kò sí nínú kó tún jẹ́ pé àlàálẹ̀ ni ọmọ ọlọ́run ló máa tún máa wá ẹni tó ní tẹlifíṣàn káàkiri ló máa sọ pé òun fẹ́ wo tẹlifíṣàn òun fẹ́ lọ sílé sinimá òun fẹ́ lọ sílé ijó òun fẹ́ ka ìwé tọ̀hún òun fẹ́ ka ìwé tibí ìwé mìíràn wà tí àwòrán wà tó máa ń ṣe fún àwọn elédè yorùbá tó máa ń pa wọ́n lẹ́rìn tó àwọn ìsọkúsọ tó máa ń sọ nínú ẹ̀ àwa tí a jẹ́ onígbàgbọ́ dídùn inú wa kò ní sí nínú irú nǹkan bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà ní òfin olúwa àti nínú òfin rẹ̀ ni ó ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru ẹni tí ó bá jẹ ọmọ ọlọ́run ó ní láti ka ọ̀rọ̀ ọlọ́run ìbá àṣẹ láàárọ̀ ìbá àṣẹ lọ́sàn-án ìbá àṣẹ ní àṣàlẹ́ kí a tó sùn ó ní irú ẹni bẹ́ẹ̀ a máa ṣe àṣàrò nínú ọ̀rọ̀ ọlọ́run a máa ka ọ̀rọ̀ ọlọ́run a máa wo ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run a máa gba ẹ̀mí ọlọ́run láàyè láti lè máa túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run fún kí ni ìbùkún tí ó wà fún irú ẹni bẹ́ẹ̀ wẹ́sẹ̀ ìkẹta ó ní yóò sì dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀ jáde lé àkókò rẹ̀ ògo ni fún ọlọ́run ó jẹ́ mọ̀ ìbùkún wà fún ẹni tí ó bá gba ọlọ́run gbọ́ ìbùkún wà fún ẹni tí ó bá jẹ́ ti ọlọ́run ó ní yóò dàbí igi tí a gbìn àdúrà mi fún ọ ní ọdún yìí ni pé ó dàbí igi tí a gbìn sí etí ipa odò ó máa so èso jáde lé àkókò rẹ̀ ewé rẹ kì yóò rẹ mi ò gbọ́ kí o ṣe àmì dáradára o ó yẹ kí a mọ̀ wípé ìbùkún ọlọ́run ni yìí a ti bọ́ sínú ọdún tuntun ọdún ìbùkún ọdún ayọ̀ ọdún àsìkí ọdún ìpèsè ọlọ́run ìbùkún ọlọ́run kò ní fi wá sílẹ̀ ó ní ewé rẹ kì yóò rẹ o ó ní ohunkóhun tó ń ṣe nínú ọdún yìí ó máa ṣe déédéé bí o bá gbọ́ràn sí ọlọ́run lẹ́nu ṣùgbọ́n ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrin àwọn ènìyàn búburú kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ nítorí náà àwọn ènìyàn búburú kì yóò lè dúró ní ìdájọ́ bẹ́ẹ̀ lé àwọn ẹlẹ́ṣẹ̀ kì yóò lè dúró lé àwùjọ àwọn olódodo nítorí olúwa mọ ọ̀nà àwọn olódodo ṣùgbọ́n ọ̀nà àwọn ènìyàn búburú ni yóò ṣègbé bí a bá gbọ́ràn sí ọlọ́run lẹ́nu bí a bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí a bá jẹ́ kí ọlọ́run kí ó gba ọkàn wa là bí a bá túnba fún ọlọ́run
bi a ba teriba fun olorun bi a ba gboran si oro olorun bi a ba so fun olorun lodun yi wo pe nile ni lode ni ni igboro ni ikoko ni bi kibi a o ma gboran si oro olorun bi a ba bere ori ofe lowo olorun ti olorun se fun lori ofe ti a je ese sona ti a ko ese sile ti a gbe igbesi aye iwa mimo olorun so fun a wi pe odun yi yo je odun ibokun e je ki a dide duro e je ki a ba olorun soro e je ki a so fun olorun wi pe ori ofe lati gboran ori ofe lati se gege bi oro olorun ori ofe lati rin ye gege bi oro olorun ori ofe lati woso gege bi oro olorun ori ofe lati sin gege bi oro olorun ori ofe lati gbe igbesi aye wa gege bi oro olorun pe ki olorun ki o fun wa pe ki olorun ki o fun wa ki olorun ki o sanu fun wa ki olorun ki o gba okan wa labi oba ti ni igbala bi a ba ti ni igbala ki ani ki olorun ki o so okan wa di mo bi a ba ti ni isodi mo ki ani agbara emi olorun ki agbadura we pe ore ofe lati gboran si gbogbo eko ti olorun ko wa ki olorun ki o fun wa odun yi bi a ba se be odun yi o je odun ibokun alaafia olorun yo se wa ni igbesi aye wa e je ki a didi duro e je ki a ba olorun soro ma kanju o so fun olorun we pe o fe je ni ibokun bi o ba ti ni igbala bi ese ba wa ni igbesi aye re ko ese sile ko si ibukun ninu ese ko si alaafia ninu ese so fun olorun wi pe o fe je tire titi o fe je tire titi so fun olorun wi pe o fe je ni ibukun lodun yi o si fe je eni igbala ki ibukun olorun ki o le po ni igbesi aye re

0: Ìwé Ẹ́stẹ́rì orí ìkẹta. Lẹ́yìn nǹkan wọ̀nyí ni Ahasuerusu ọba gbé Hamani ọmọ Medata ara Agagiga, ó sì gbé e lékè, ó sì fi ìjókòó rẹ̀ lékè gbogbo àwọn ìjòyè tí ó wà pẹ̀lú rẹ̀. Gbogbo àwọn ìránṣẹ́ ọba tí wọ́n wà lẹ́nu ọ̀nà ọba kúnlẹ̀, wọ́n sì wúlẹ̀ fún Hamani nítorí ọba ti pàṣẹ bẹ́ẹ̀ nítorí rẹ̀, ṣùgbọ́n Mordekai kò kúnlẹ̀, bẹ́ẹ̀ ni kò sì wúlẹ̀ fún un. Nígbà náà ni àwọn ìránṣẹ́ ọba tí wọ́n wà lẹ́nu ọ̀nà ọba wí fún Mordekai pé, "Èṣe tí ìwọ fi ń ré òfin ọba kọjá?" Ó sì ṣe. Nígbà tí wọ́n wí fún un lójoojúmọ́ tí òun kò sì gbọ́ tí wọn, wọ́n sọ fún Hamani láti wo bí ọ̀ràn Mordekai yóò ti lè rí, nítorí òun ti wí fún wọn pé ènìyàn Júdà ni òun. Nígbà tí Hamani sì rí pé Mordekai kò kúnlẹ̀, bẹ́ẹ̀ ni kò wúlẹ̀ fún òun. Nígbà náà ni Hamani kún fún ìbínú, ó sì jẹ́ àbùkù lójú rẹ̀ láti gbé ọwọ́ lé Mordekai nìkan, nítorí wọ́n ti fi àwọn ènìyàn Mordekai hàn án. Nítorí náà, gbogbo àwọn Júù tí ó wà ní gbogbo ìjọba Ahasuerusu ni Hamani wá ọ̀nà láti parun, àní àwọn ènìyàn Mordekai. Ní oṣù kínní, èyí ni oṣù Nisani, ní ọdún kejìlá ìjọba Ahasuerusu, wọ́n da Purimu, èyí ni ìbò níwájú Hamani láti ọjọ́ dé ọjọ́, àti láti oṣù dé oṣù, lọ dé oṣù kejìlá, èyí ni oṣù Adari. Hamani sì sọ fún Ahasuerusu ọba pé, àwọn ènìyàn kan fọ́n káàkiri, wọ́n sì túká láàrin àwọn ènìyàn ní gbogbo ìgbèríko ìjọba rẹ̀. Òfin wọn sì yàtọ̀ sí ti gbogbo ènìyàn, bẹ́ẹ̀ ni wọn kò sì pa òfin ọba mọ́. Nítorí náà, kò yẹ fún ọba láti dá wọn sí. Bí ó bá wo ọba, yẹ kí a kọ̀wé rẹ̀ pé kí a run wọn. Èmi ó sì wọn 1,000 talenti fàdákà fún àwọn tí a fi iṣẹ́ náà rán, kí wọn kí ó lè mú un wá sínú ilé ìṣúra ọba. Ọba sì bó òrùka rẹ̀ kúrò ní ọwọ́ rẹ̀, ó sì fi fún Hamani ọmọ Medata ara Agagi ọ̀tá àwọn Júù. Ọba sì wí fún Hamani pé, "A fi fàdákà náà bùn ọ àti àwọn ènìyàn náà pẹ̀lú láti fi wọ́n ṣe bí ó ti dára lójú rẹ." Nígbà náà ni a pe àwọn akọ̀wé ọba ní ọjọ́ 13 oṣù kínní, a sì kọ̀wé gẹ́gẹ́ bí gbogbo ohun tí Hamani ti palẹ̀ àṣẹ fún àwọn baálé ọba àti fún àwọn onídàájọ́ tí ó ń jẹ́ olórí gbogbo ìgbèríko àti fún àwọn olórí olúkúlùkù ènìyàn ìgbèríko gbogbo gẹ́gẹ́ bí ìkọ̀wé rẹ̀ àti fún olúkúlùkù ènìyàn gẹ́gẹ́ bí èdè rẹ̀. Ní orúkọ Ahasuerusu ọba ni a kọ́, a sì fi òrùka ọba ṣe èdìdì rẹ̀, a sì fi ìwé náà rán àwọn òjíṣẹ́ sí gbogbo ìgbèríko ọba láti parun, láti pa àti láti mú kí gbogbo ènìyàn Júdà àti ọ̀dọ́ àti arúgbó, àwọn ọmọdé àti àwọn obìnrin kí ó ṣègbè ní ọjọ́ kan, àní ní ọjọ́ 13 oṣù kejìlá tí ṣe oṣù Adari, àti láti kó ohun ìní wọn fún ìjẹ. Ọ̀ràn ìwé náà ni láti pàṣẹ ní gbogbo ìgbèríko láti kéde rẹ̀ fún gbogbo ènìyàn kí wọn kí ó lè múra dé ọjọ́ náà. Àwọn òjíṣẹ́ náà jáde lọ, wọ́n sì yára nítorí àṣẹ ọba ni, a sì pa àṣẹ náà ní Ṣúṣani ààfin, àti ọba àti Hamani jókòó láti mu ọtí, ṣùgbọ́n ìlú Ṣúṣani dàmú.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé Ẹ́stẹ́rì orí ìkẹrin. Nígbà tí Mordekai mọ gbogbo ohun tí a ṣe, Mordekai fa aṣọ rẹ̀ ya, ó sì fi aṣọ ọ̀fọ̀ òun érúbu ara, ó sì jáde lọ sí àárín ìlú náà, ó sì sọkún kíkan àti kíkorò. Ó tilẹ̀ wá síwájú ẹnu ọ̀nà ilé ọba, nítorí kò sí ẹnìkan tí ó fi aṣọ ọ̀fọ̀ sí ara tí ó gbọdọ̀ wọ ẹnu ọ̀nà ilé ọba. Àti ní gbogbo ìgbèríko níbi tí òfin ọba àti àṣẹ rẹ̀ bá dé, ọ̀fọ̀ ńlá bá gbogbo àwọn Júù, àti àwẹ̀ àti ẹkún àti ìpohùnréré, ọ̀pọ̀lọpọ̀ ni ó sì dùbúlẹ̀ nínú aṣọ ọ̀fọ̀ àti nínú eérú. Bẹ́ẹ̀ ni àwọn ìránṣẹ́bìnrin Ẹ́stẹ́rì àti àwọn ìwẹ̀fà rẹ̀ wá, wọ́n sì sọ fún un. Nígbà náà ni inú aya bá bàjẹ́ gidigidi, ó sì fi aṣọ ránṣẹ́ láti fi wọ Mordekai àti láti mú aṣọ ọ̀fọ̀ rẹ̀ kúrò lára rẹ̀, ṣùgbọ́n òun kò gbà á. Nígbà náà ni Ẹ́stẹ́rì pe Hataki, ọ̀kan nínú àwọn ìwẹ̀fà ọba, ẹni tí ó ti yàn láti dúró níwájú rẹ̀, ó sì ràn sí Mordekai láti mọ ohun tí ó ṣe àti nítorí kíni. Bẹ́ẹ̀ ni Hataki jáde tọ Mordekai lọ sí ìta ìlú níwájú ẹnu ọ̀nà ilé ọba. Mordekai sì sọ ohun gbogbo tí ó rí tó fún un, àti ti iye owó fàdákà tí Hamani ti ṣe ìlérí láti san sí ilé ìṣúra ọba nítorí àwọn Júù láti pa wọ́n run. Àti pẹ̀lú ó fi ìwé àṣẹ náà pàápàá tí a pa ní Ṣúṣani láti pa àwọn Júù run lé e lọ́wọ́ láti fi han Ẹ́stẹ́rì, àti láti sọ fún un àti láti pàṣẹ fún un kí òun kí ó lè wọlé tọ ọba lọ, láti bẹ̀bẹ̀ lọ́wọ́ rẹ̀ àti láti bẹ̀bẹ̀ níwájú rẹ̀ nítorí àwọn ènìyàn rẹ̀. Hataki sì wá, ó sì sọ gbogbo ọ̀rọ̀ Mordekai fún Ẹ́stẹ́rì. Ẹ́stẹ́rì sì tún sọ fún Hataki, ó sì ràn sí Mordekai pé gbogbo àwọn ìránṣẹ́ ọba àti àwọn ènìyàn ìgbèríko ọba ni ó mọ̀ pé ẹnikẹ́ni ìbáṣe ọkùnrin tàbí obìnrin tí ó bá tọ ọba wá sínú àgbàlá àti inú tí a kò bá pè, òfin rẹ̀ kan ni kí a pa á, bí kò ṣe irú ẹni tí ọba bá na ọ̀pá aládé wúrà sí kí òun kí ó lè yè. Ṣùgbọ́n a kò tí ì pè mí láti wọ ilé tọ ọba lọ láti ìwọ̀n 30 yìí wá. wọ́n sì sọ̀rọ̀ Esteri fún Mordekai. Nígbà náà ni Mordekai sọ kí a dá Esteri lóhùn pé, má ṣe rò nínú ara rẹ pé ìwọ là nínú ilé ọba ju gbogbo àwọn Júù lọ. Nítorí bí ìwọ bá pa ẹnu rẹ mọ́ pátápátá ní àkókò yìí, nígbà náà ni ìrànlọ́wọ́ àti ìgbàlà àwọn Júù yóò dìde láti ibòmíràn wá. Ṣùgbọ́n ìwọ àti ilé bàbá rẹ ni a ó parun. Ta ni ó sì mọ̀ bí nítorí irú àkókò báyìí ni ìwọ ṣe dé ìjọba. Nígbà náà ni Esteri rán wọn lọ fi èsì yìí fún Mordekai pé, lọ pé àwọn Júù tí a lè rí ń ṣúṣánì jọ, ẹ̀yin sì máa gbàwẹ̀ fún mi, kí ẹ̀yin kí ó má ṣe jẹun, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má ṣe mu ní ìjọ mẹ́ta tọ̀sán tòru. Èmi pẹ̀lú àti àwọn ìránṣẹ́bìnrin mi yóò gbàwẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́, bẹ́ẹ̀ ni èmi ó sì wọ ilé tọ ọba lọ, tí ó lòdì sí òfin, bí mo bá ṣègbé, mo ṣègbé, bẹ́ẹ̀ ni Mordekai bá ọ̀nà rẹ̀ lọ, ó sì ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí Esteri ti pàṣẹ fún. Ìwé Esteri, orí ìkarùn-ún. Ó sì ṣe ní ọjọ́ kẹta ni Esteri wọ aṣọ ayaba rẹ̀, ó sì dúró ní àgbàlá ilé ọba tí ó wà nínú lọ́gangan ilé ọba. Ọba sì jókòó lórí ìtẹ́ ìjọba rẹ̀ ní ilé ọba tí ó kọjú sí ẹnu ọ̀nà ilé náà. Ó sì ṣe nígbà tí ọba rí tí Esteri ayaba dúró ní àgbàlá, òun sì rí orí ọ̀fẹ́ lójú rẹ̀. Ọba sì na ọ̀pá aládé wúrà tí ó wà lọ́wọ́ rẹ̀ sí Esteri. Esteri sì súnmọ́, ó sì fi ọwọ́ kan orí ọ̀pá aládé náà. Nígbà náà ni ọba bíi pé kí ni ìwọ ń fẹ́ Esteri ayaba, àti kí ni ẹ̀bẹ̀ rẹ, ànídé ìdajì ìjọba ni a ó sì fi fún ọ. Esteri sì dáhùn pé bí ó bá dára lójú ọba, jẹ́ kí ọba àti Hamani kí ó wá lónìí sí àsè mi tí mo ti múra sílẹ̀ fún un. Nígbà náà ni ọba wí pé ẹ mú kí Hamani kí ó yára kí òun kí ó lè ṣe bí Esteri ti wí. Bẹ́ẹ̀ ni ọba àti Hamani wá sí àsè náà tí Esteri ti ṣe sílẹ̀. Ọba sì wí fún Esteri níbi tí wọ́n gbé mu ọtí wáìnì pé kí ni ìbéèrè rẹ, a ó sì fi fún ọ, kí sì ni ẹ̀bẹ̀ rẹ, ànídé ìdajì ìjọba, a ó sì ṣe é. Nígbà náà ni Esteri dáhùn, ó sì wí pé ẹ̀bẹ̀ mi àti ìbéèrè mi ni pé bí mo bá rí orí ọ̀fẹ́ lójú ọba, bí ó bá sì wo ọba láti fi ohun tí èmi ń tọrọ fún mi àti láti ṣe ohun tí èmi ń béèrè fún mi, jẹ́ kí ọba àti Hamani kí ó wá sí àsè tí èmi ó sì tún ṣe fún wọn, èmi ó sì ṣe lé ọ̀la bí ọba ti wí. Nígbà náà ni Hamani jáde lọlé ọjọ́ náà tayọ̀tayọ̀ àti pẹ̀lú inú dídùn. Ṣùgbọ́n nígbà tí Hamani rí Mordekai ní ẹnu ọ̀nà ilé ọba pé kò dìde dúró, bẹ́ẹ̀ ni kò pa ara rẹ̀ dà fún òun, Hamani kún fún ìbínú sí Mordekai. Ṣùgbọ́n Hamani kó ara rẹ̀ ní ìjánu. Nígbà tí ó sì dé ilé, ó ránṣẹ́ lọ pé àwọn ọ̀rẹ́ rẹ̀ àti Sereṣi aya rẹ̀. Hamani sì ròyìn ògo ọrọ̀ rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ rẹ̀ àti nínú ohun gbogbo tí ọba fi gbé e ga àti bí ó ti gbé òun ga ju àwọn ìjòyè àti àwọn ọmọ ọ̀dọ̀ ọba lọ. Hamani sì wí pẹ̀lú pé àní Esteri ayaba kò mú kí ẹnikẹ́ni kí ó bá ọba wá sí ibi àsè tí ó ti ṣe bí kò ṣe èmi nìkan. Ní ọ̀la ẹ̀wẹ̀ ni a sì tún pè mí pẹ̀lú ọba láti wá sí ọ̀dọ̀ rẹ̀. Ṣùgbọ́n gbogbo wọ̀nyí kò dí nǹkan kan fún mi. Níwọ̀n ìgbà tí mo bá rí Mordekai ara Júdani tí ó jókòó ní ẹnu ọ̀nà ilé ọba, nígbà náà ni Sereṣi aya rẹ̀ àti gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ wí fún un pé yẹ kí a rí igi kan kí ó ga ní 50 ìgbọ̀nwọ́ àti ní ọ̀la ni kí o bá ọba sọ kí a so Mordekai rọ̀ níbẹ̀, ìwọ sì fi ayọ̀ bá ọba lọ sí ibi àsè. Nǹkan yìí dùn mọ́ Hamani, ó sì rí igi náà.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Baba wa tin be le orun adupe fun ireti ti e fun gbogbo awon nigbagbo we pe lojo kan ipe yo dun a o si gbe awon ayan fe soke a mu okuro ninu aye ayé ẹ̀ṣẹ̀ tí a wà nísinsìnyí, a ó sì máa bá Jésù gbé, a ó rìn lójúkojú, a ó sì lè bá sọ̀rọ̀ lójúkojú. Bàbá, fún irú ìrètí tí ó ní ògo bí èyí, a ń bẹ̀bẹ̀ wípé kò sí ẹnikẹ́ni nínú wa, yálà nípa ìjáfara tàbí nípa ìfọsẹ́yìn tàbí nípa ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀, kò sí ẹnìkan nínú wa tí yóò pàdánù irú ìrètí ológo báyìí ní orúkọ Jésù. A mọ̀ wípé ìgbà náà ń kù fẹ́rẹ́fẹ́, a sì mọ̀ wípé kì yóò pẹ́ tí ó fi ṣí wa lọ́wọ́ láti wá ṣírò àti láti wá jìhìn ohun tí a ti ṣe nínú ara. anbebe wipe yala loro ni tabi losan tabi lale ni igba kigba ipe de ba wa lenu ise ni tabi ninu ile isin tabi nibi kibi ti o ti le de ba wa anbebe wipe ki o ma de ba gege bi alafara o sese pe o je ojo ti enikan ti se wa o sese ko si je ojo ti inu wa ndun o sese ko je ojo jije mimu abi ojo ti o ku die ki nkan to anbebe wi pe ni igba ki igba ni akoko ki akoko iru ipo kipo ti a le wa anbebe wi pe ki eje Jesu ki o se wa ni eni to mura sile amen e ma se je ki a padanu amen iru ipe ti e fi pe wa ti a si fi sumo odo yin anbebe wi pe ni iru ojo yi ti a o se wa logo e ma je ki a gbagbe sun koja ire wa bi a si se nwo oro re nisisiyi ko oro yi si tabili okan wa ki a ma seso lori re ki oro yi ki o si ma seso lori wa se wa pe ki o si se wa ye ki a si je alaba pin pelu awon eniyan mimo adupe ko ti gbo iruko Jesu Christ Oluwa wa a se ayewo ninu oro olorun nipa ohun ti a ti ko lorin eyi ti a si ti fi igba pupo ronu nipase re eyi ti awon onigbagbo ti won reti pe bi a se je onigbagbo ajagun nisisiyi ki olorun ki o se wa ni olori ire lati je onigbagbo asegun ni ojo na eyi ni ireti gbogbo awon eniyan olorun ati awon onigbagbo lati igba ti igbagbo ti ihin rere ti o ti te won lowo Jesu so nkan nipa ipadabo re awon apostoli pelu won ko si mu enu kuro ni oro kan yi wipe ki onigbagbo ki o ma mura sile nitori pe Oluwa wa ti o je olugbala loni ti yo je oludajo ni akoko to nbo wipe Oluwa wa yi ki o ja fara bi o ti le je wipe awon eyan ka si ija fara wipe o pe ti won tin wipe o nbo ko si de ṣùgbọ́n ikilọ púpọ̀ wà fún wa wípé a kò gbọdọ̀ sùn a kò gbọdọ̀ jáfara a ní láti wà ní ìmúra sílẹ̀ wípé a ń retí Olúwa wa nítorí ó pẹ́ ó yá ni Jésù ń bọ̀ àwọn áńgẹ́lì pàápàá wọ́n sọ nípa bíbọ̀ rẹ̀ bẹ́ẹ̀ni àwọn wòlíì ti ìgbà láéláé wọn kò ṣàì mẹ́nuba irú àkókò tí a fẹ́ mẹ́nuba ní ìrọ̀lẹ́ yìí gbà tí ọlọ́run tún ṣí Jòhánù lójú tí ó rí ìfihàn ohun tí ń bọ̀ wá ó tún jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé Jésù ń bọ̀ a ó bẹ̀rẹ̀ láti ìlérí àti àsọtẹ́lẹ̀ tí Jésù Kristì tó ṣe fún wa tí a sì fi pamọ́ fún wa tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run Jòhánù orí ìkẹrìnlá à ń kà á láti ẹsẹ̀ ìkíní e ma se je ki okan yin daru e gba olorun gbo e gba mi gbo pelu ninu ile baba mi ninu ile baba ni opolopo ibugbe li o wa iba ma se be emi iba ti so fun yin nitori emi lo ipese aye sile fun yin bi mo ba si lo ipese aye sile fun yin emi o tun pada wa emi o tun pada wa emi o si mu yin lo sodo ara emi ti kara mi pe nibi ti emi gbe wa ki eyin le wa nibe pelu ninu asotele yi ti Jesu Kristi otito ona ati ye eni ti a ko ri iro tabi eke lenu re nigba kankan ri eni ti o mo opin lati ibere eni ti o mo ohun to nbo lojo iwaju ni o nso asotele ti ko le yi pada ti ko le ye fun wa wi pe ohun bo awon ti o nso fun ni igba ni oye ko ye won wi pe o nlo sugbon bi o ti nso fun won wi pe ohun lo be ni o tun te mo won leti wi pe bi ohun ba lo ohun tun pada bo nitori wi pe won ti gbo alaye lori wi pe o nlo bi o ti le se wi pe ko ye won dara dara

dẹ́ṣẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Ẹlòmíràn a ní láti wàásù oṣù mẹ́ta kí ó tó yí padà. Ẹlòmíràn a ní láti wàásù ọdún kan gbáko kí ó tó ronú pọ̀ àdá, ṣùgbọ́n ọba yìí gẹ́gẹ́ bí Nátánì ti wá tí ó sọ fún yín pé ọba ìwọ ni ẹlẹ́ṣẹ̀ náà, ìwọ ni apẹ̀yìndà náà, ìwọ ni ẹni tí ó ṣe àṣemáṣe náà tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀. Bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ gẹ́rẹ́ tí ó ti gbọ́ ìwàásù yìí tán. Kò sọ wípé mo ti jẹ́wọ́ fún Nátánì, Nátánì pàápàá ti jẹ́ kí ó yé mi, ó ti jẹ́ kí ó dá mi lójú wípé ìdáríjì wà lọ́dọ̀ Ọlọ́run, kí ó sì bẹ̀rẹ̀ ní ṣe bí ìṣe ọba kí ó máa ṣe é lọ. Bí Nátánì bí ó ti lọ tán, bẹ́ẹ̀ni Dáfì ló kúrò lórí oyè, bẹ́ẹ̀ ló kúrò lórí àga. Ẹlòmíràn bí ó bá dé ṣe agbèrè, a máa dúró kí àlùfáà kí ó wá yọ òun kúrò lórí oyè. A máa dúró kí àlùfáà kí ó wá sọ wípé lọ gbàdúrà díẹ̀ náà, o lọ sọ fún Ọlọ́run ìgbàlà tó ti sọnù, lọ wá àwárí ìgbàlà náà. A máa dúró kí a sọ bẹ́ẹ̀. Nátánì ò sọ fún Dáfídì wípé kúrò lórí oyè o. Àwọn tó ń tò tí wọ́n ń fẹ́ ìdájọ́ má ṣe nǹkan kan, o lọ gbàdúrà ní sọ fún ara rẹ̀, ló mọ̀ wípé irú ipò tí òun wà kì í ṣe ipò onídàájọ́ mọ́, ó jẹ́ ipò ẹlẹ́ṣẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, wo láti ẹsẹ̀ kínní, ó ní Ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ, gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nú ìré kọjá mi nù kúrò. Ó mọ̀ wípé òun ti jẹ́ ẹlẹ́ṣẹ̀. Ẹlòmíràn máa sọ wípé bàbá ti ní ìgbàlà, a ti ní ìgbàlà títí láéláé nìyẹn, bí mo ṣe sọ fún ọ tẹ́lẹ̀. Ẹlòmíràn máa rò pé bí a bá ti jẹ ọmọ Ọlọ́run, a ti jẹ ọmọ Ọlọ́run títí láéláé nìyẹn, wípé ìgbàlà tá a ti ní, orúkọ wa tí ó ti wà nínú ìwé yìí, wípé bí a tilẹ̀ dẹ́ṣẹ̀ ìbá ṣe àgbèrè ìbá ṣe olè, wípé ohun tá a lè pàdánù ni pé ó ṣeéṣe kí a pàdánù èrè wa níwájú Ọlọ́run. Ṣùgbọ́n ọmọ tí a ti jẹ́, a ó máa jẹ́ ọmọ títí láéláé. Dáfídì ò rò bẹ́ẹ̀. Dáfídì sọ pé Ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ, gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nú ìré kọjá mi nù kúrò. Rántí wípé ọba ni Dáfídì, ọba tí a ń sọ nípa rẹ̀ ó kọjá adarí ẹkùn, ó kọjá adarí agbègbè, ọba tí a ń sọ nípa rẹ̀ ó kọjá àwọn àlùfáà kéékèèké tí a ń rí lónìí. Àwọn àlùfáà mìíràn wọn kò ní lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ìgbà tí wọ́n bá ti rí pé wọ́n ṣubú sínú ẹ̀ṣẹ̀. Adarí mìíràn kò ní lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ níwájú Ọlọ́run kí ó gbàdúrà pẹ̀lú omijé kíkorò, kí ó sọ fún Ọlọ́run wípé òun fẹ́ ní ìyípadà ọkàn tòótọ́. Ṣùgbọ́n wo Dáfídì, ó bẹ̀rẹ̀ sí ní képe Olúwa, ó ní Ọlọ́run ṣàánú fún mi, ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ, gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nu ìré kọjá mi nù kúrò. Ó mọ̀ wípé òun ti rí òfin Ọlọ́run kọjá, ó mọ̀ wípé òun ti ṣe àṣemáṣe, ó mọ̀ wípé òun ti dẹ́ṣẹ̀. Ó ní wẹ̀mí lé àwẹ̀mọ́ kúrò nínú àìṣedédé mi, kí o sì wẹ̀mí nù kúrò nínú ẹ̀ṣẹ̀ mi. Kò máa ṣe féfé nínú ẹ̀ṣẹ̀, kó máa sọ wípé obìnrin yẹn náà ni òwẹ̀ níbi tó dà, obìnrin náà ni ó fi ara ẹ̀ sílẹ̀, obìnrin náà lòun ló kọ mí lẹ́sẹ̀, kì í ṣe ẹjọ́ mi, ẹni yìí ló jẹ̀bi. Kò sọ bẹ́ẹ̀, kò tilẹ̀ dárúkọ obìnrin yìí wípé òun ló kọ òun lẹ́sẹ̀. Ó sàn sọ wípé òun lẹ́lẹ́ṣẹ̀, òun lẹ́lẹ́bi, òun ni òun ní àìṣe déédé. Ó ní kí Olúwa kí ó wẹ òun lé àwẹ̀mọ́ kúrò nínú àìṣe déédé òun, kí ó wẹ ọ̀nà kúrò nínú ẹ̀ṣẹ̀ òun. Nítorí tí mo jẹ́wọ́ ìré kọjá mi ní ìgbà gbogbo, lé ẹ̀ṣẹ̀ mi sì ń bẹ léwájú rẹ, ìwọ nìkan ṣoṣo ni mo ṣẹ̀ sí, tí mo sì ṣe búburú yìí níwájú rẹ, kí a lè dá ọ láre. Nígbà tí ìwọ bá ń sọ̀rọ̀, kí ara rẹ kí ó lè mọ́. Nígbà tí ìwọ bá ń ṣe ìdájọ́, kíyè sí, nínú àìṣe déédé lè agbé bí mi. Jẹ́ kí n béèrè lọ́wọ́ rẹ, ta ni ọba tí ó lè rẹlẹ̀ tó báyìí lónìí? Ta ni ìjòyè tí ó lè rẹlẹ̀ tó báyìí lónìí? Ta ni ọ̀mọ̀wé, àwọn tí ó ti lọ sí yunifásitì, àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ní yunifásitì tí ó lè rẹlẹ̀ tó báyìí wípé nínú àìṣe déédé lè agbé bí mi? Ta ni àwọn ọ̀làjú lónìí, àwọn gbajúmọ̀ lónìí tí ó lè rẹlẹ̀ níwájú Olúwa? Bí kì í bá ṣe wípé a ní ìrẹ̀lẹ̀ báyìí láti jẹ́wọ́ níwájú Olúwa, a kì yóò lè ní ìgbàlà tòótọ́ àti ìyípadà ọkàn. Kíyè sí, nínú àìṣe déédé lè agbé bí mi, àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sì lóyún mi. Kíyè sí, ìwọ fẹ́ òtítọ́ ní inú, àti ní ìhà ìkọ̀kọ̀ ni ìwọ ó mú mi mọ. Ọgbọ́n fi ewé sópù fọ̀ mí, èmi ò sì mọ́. Ó ní nísinsìnyí mo jẹ́ eléèrí nínú ọkàn, nínú àyà, ní inú mi. Ó ní wẹ̀mí, èmi ò sì fún ju ẹ̀gbọ̀n òwú lọ. Mú mi gbọ́ ayọ̀ àti inú dídùn, kí àwọn egungun tí ìwọ ti rún kí ó lè máa yọ̀, pa ojú rẹ̀ mọ́ kúrò lára ẹ̀ṣẹ̀ mi, kí ìwọ kí ó sì nu gbogbo àìṣedédé mi nù kúrò, dá àyà titun sínú mi. Ọlọ́run, ó sọ fún Ọlọ́run wípé iṣẹ́

0: lọ́run nìyí wípé ọba kò lè ní ìyípadà fún ara rẹ̀ láìjẹ́ pé ọlọ́run fún ní ìyípadà wípé ìjòyè ọ̀mọ̀wé tàbí ẹni tó ti lọ sí ilé ìwé gíga tàbí ẹnikẹ́ni tàbí olówó tàbí ọ̀làjú kan tàbí gbajúmọ̀ kan kò lè ní ìyípadà ọkàn fúnra rẹ̀ bí kì í bá ṣe wípé ọlọ́run fún ní ìyípadà àyà wípé ìbáṣe ẹlẹ́sìn ẹlẹ́sìn níbikíbi ò lè ní ìyípadà fún ara rẹ̀ bí kì í bá ṣe wípé ọlọ́run fún ara rẹ̀ ó fún ní ìyípadà àyà ó ní dá àyà titun sí inú mi ọlọ́run kí o sì tún ọkàn dídúró ṣeṣeṣe sínú mi ó yẹ kí a lọ bá ọlọ́run sọ̀rọ̀ ó yẹ kí a lọ gbàdúrà ó yẹ kí a wọ ojú ọlọ́run lónìí kí a má ṣe jẹ́ kí ohunkóhun kí ó dí wa lọ́wọ́ ẹlòmíràn bí a bá ti parí ìsìn a máa kánjú lọlé mo fẹ́ lọ wáńjẹ a máa kánjú lọlé mo fẹ́ lọ ṣe tọ̀hún gbàdúrà sọ fún ọlọ́run wípé ìyípadà ọkàn yìí ó ń fẹ́ nítòótọ́ dìde dúró tàbí kí o kúnlẹ̀ kí o sọ fún ọlọ́run kí o sọ fún ọlọ́run pẹ̀lú ẹ̀dùn ọkàn pẹ̀lú omijé pẹ̀lú ọkàn tí a fàya ó ní kì í ṣe aṣọ yín ni kí ẹ fàya ṣùgbọ́n kí ẹ fa ọkàn yín ya kí ẹ wọ ojú olúwa ẹ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti fara pamọ́ ní ìkọ̀kọ̀ ọkàn rẹ kí o sọ fún ọlọ́run wípé òun fẹ́ di àtúnbí òun fẹ́ ní ìyípadà àtúnbí tí ò fún ni ní ìyípadà kì í ṣe àtúnbí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú olúwa àtúnbí tí a rí wípé ọ̀rọ̀ búburú ó sì jẹ́ láti inú ọkàn wá èrò bu láti inú ọkàn wá ìṣe búbu láti inú ọkàn wá ìrìn búbu láti inú ọkàn wá ìjà asọ àránkan odì láti inú ọkàn wá èyí kì í ṣe ìyípadà tòótọ́ ó yẹ kí a sọ fún ọlọ́run wípé a ń fẹ́ ìyípadà gbogbo wa ni a láti gbàdúrà gbogbo àní àná ti gbàdúrà àti ọmọdé àti àgbà àti ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ wá sínú ìjọ àti àwa tí a ti ń wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó di ọ lọ́wọ́ gbogbo wa ni a láti gbàdúrà ni a láti bá ọlọ́run sọ̀rọ̀ wípé ìyípadà yìí à ń fẹ́ nínú ọkàn wa ìyípadà ọkàn ìyípadà àyà èyí ni a ń pè ní ìgbàlà tòótọ́ kí ọlọ́run kí ó sọ wá di ọmọ kí ó yí ìṣe wa padà kí ó yí ohun gbogbo tí a ń ṣe padà sọ fún ọlọ́run wípé òun fẹ́ ìyípadà òun fẹ́ àyà tuntun òun fẹ́ ọkàn tuntun bí o bá gbàdúrà ọlọ́run pẹ̀lú ẹ̀mí rẹ̀ yóò bá ọ jẹ́rìí nínú ọkàn rẹ wípé o ti di ọmọ ọlọ́run kúnlẹ̀ láti gbàdúrà tàbí kí o di dúró láti gbàdúrà sọ fún ọlọ́run kí o sì gbàdúrà títí a ó fi jẹ́rìí nínú ọkàn rẹ wípé ìyípadà yìí tòótọ́ òpó ti dé.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ìwé Ẹ́stẹ́rì, orí ìkẹjọ. Ní ìjọ náà ni Ahasuerusi ọba fi ilé Hamani ọ̀tá àwọn Júù jin Ẹ́stẹ́rì ayaba. Mordekai sì wá síwájú ọba, nítorí Ẹ́stẹ́rì ti sọ bí ó ti rí sí òun. Ọba sì bó òrùka rẹ̀ tí ó ti gbà lọ́wọ́ Hamani, ó sì fi fún Mordekai. Ẹ́stẹ́rì sì fi Mordekai ṣe olórí ilé Hamani. Ẹ́stẹ́rì sì tún sọ níwájú ọba, ó wúlẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀. Ó sì fi omijé bẹ̀ẹ́ pé kí ó mú búburú Hamani ara Agagi kúrò àti ète tí ó ti pa sí àwọn Júù. Nígbà náà ni ọba na ọ̀pá aládé wúrà sí Ẹ́stẹ́rì. Bẹ́ẹ̀ ni Ẹ́stẹ́rì dìde, ó sì dúró níwájú ọba. Ó sì wí pé bí ó bá wo ọba, bí mo bá sì rí oore ọ̀fẹ́ lójú rẹ̀, tí nǹkan náà bá sì tọ́ lójú ọba, bí mo bá sì wo ọba, yẹ kí a kọ̀wé láti yí ìwé ète Hamani ọmọ Medata ara Agagi ni padà tí ó ti kọ́ láti pa àwọn Júù run tí ó wà ní gbogbo ìgbèríko ọba. Nítorí pé èmi ti ṣe lè rí ibi tí yóò wá bá àwọn ènìyàn mi tàbí èmi ti ṣe lè rí ìparun àwọn ìbátan mi. Nígbà náà ni Ahasuerusi ọba wí fún Ẹ́stẹ́rì ayaba àti fún Mordekai ara Júdà náà pé ṣàwo èmi ti fi ilé Hamani fún Ẹ́stẹ́rì o ni wọ́n sì ti sọ̀rọ̀ lórí igi nítorí pé ó ti gbé ọwọ́ lé àwọn Júù ẹ̀yin kọ̀wé ẹ̀wẹ̀ lé orúkọ ọba nítorí àwọn Júù bí ẹ̀yin ti fẹ́ kí ẹ sì fi òrùka ọba ṣe èdìdí rẹ̀ nítorí ìwé tí a bá fi orúkọ ọba kọ tí a bá sì fi òrùka ọba ṣe èdìdí ẹnìkan kò lè yí padà nígbà náà ni a sì pé àwọn akọ̀wé ọba lé àkókò náà ní oṣù kẹta èyí ni oṣù Sifani ní ọjọ́ kẹtàlélógún rẹ̀ a sì kọ́ gẹ́gẹ́ bí Mordekai ti pàṣẹ sí àwọn Júù àti sí àwọn baálẹ̀ àti àwọn onídàájọ́ àti olórí àwọn ìgbèríko mẹ́tàdínláàádóje sí olúkúlùkù ìgbèríko gẹ́gẹ́ bí ìkọ̀wé rẹ̀ àti sí olúkúlùkù ènìyàn gẹ́gẹ́ bí èdè wọn àti sí àwọn Júù gẹ́gẹ́ bí ìkọ̀wé wọn àti gẹ́gẹ́ bí èdè wọn. Orúkọ Ahasuerusi ọba ni a fi kọ́ a sì fi òrùka ọba ṣe èdìdí rẹ̀ ó sì fi ìwé wọn nìran àwọn òjíṣẹ́ lórí ẹ̀ṣin tí ó gun ẹṣin yíyára àní ìbáka ọmọ àwọn abo ẹṣin ninu eyi ti oba fi ase fun gbogbo awon Jew ti o wa ni ilu gbogbo lati ko ara won jo ati lati duro gba emi ara won la lati parun lati pa ati lati mu ki gbogbo agbara awon eniyan ati igberiko na ti o ba fe kolu won pelu awon omo wewe ati awon obirin ki o segbe ki won ki o si ko eni won fun ara won ni ojo kan soso ni gbogbo igberiko a su erusi oba ni ojo ketala osu kejila ti se osu adari oro enu iwe na ni lati pase ni gbogbo igberiko lati kede re fun gbogbo eniyan ki awon ju ki o le mura de ojo na lati gbesan ara won lara awon ota won be ni awon odise ti won gun esin yiyara ati ibaka jade lo nitori ase oba won yara won sare ase pa ase yi ni shushani afin Mordekai si jade kuro ni waju oba ninu ase oba alaro ati funfun ati ade wura nla ati ewu okun ogbo kikuna ati elese aluko ayo ati inu didun si wa ni ilu shushani awon ju si ni imole ati inu didun ati ayo ati ola ati ni olukuluku igberiko ati ni olukuluku ilu nibi kibi ti ofin oba ati ase re bade awon ju ni ayo ati inu didun ase ati ojo rere opolopo awon eniyan ile na si di eniyan juda nitori ero awon ju ba won iwe esteri ori ikesan nje ni osu kejila eyi ni ni osu adari ile ojo ketala re ti ofin oba ati ase re sumole lati mu ise ni ojo ti awon ota awon ju ti ro pe awon bori won bi o tile ti je pe ati yi pada pe ki awon ju ki o bori awon ti o korira won awon ju ko ara won jo ninu ilu won ninu gbogbo igberiko a su erusi oba lati gbe owo le iru awon ti o nwa ifarapa won enikeni ko si le ko won loju nitori eru won ba gbogbo eniyan gbogbo awon olori igberiko ati awon baale ati awon onidajo ati awon tin se ise oba ran awon ju lowo nitori eru Mordekai ba won nitori Mordekai tobi ni ile oba okiki re si kan ja gbogbo igberiko nitori okunrin yi Mordekai tobi siwaju ati siwaju bayi ni awon ju a fi dasa gbogbo awon ota won pa ni pipa ati piparun won si se awon ota ti o korira won bi won ti fe ati ni shushani afin awon ju pa 500 okunrin won ati fashandata ati dalfoni ati aspata ati porata ati adalia ati aridata ati famashta ati arisai ati aridai ati faisata awon omo hamani omo medata mewewa ota awon ju ni won pa ṣugbọn won ko fi owo kan nkan won ni ojo na amu iye awon ti a pa ni shushani afin wa siwaju oba oba si wi fun esteri ayaba pe awon ju pa won si ti pa 500 eniyan won ni shushani afin ati awon omo hamani mewewa kini won a se ni gbogbo igberiko oba iyoku ni isisiyi kini ebe re a o si fi fun o tabi kini iwo si tun bere si a o si se nigba na ni esteri wipe bi o ba wo oba pe ki a fi ase fun awon ju ti o wa ni shushani ki won ki o se ile ola pelu gege bi ase ti oni ki a si so awon omo hamani mewewa ro lori ige oba si pase pe ki a se be a si pa ase na ni shushani a si so awon omo hamani mewewa ro nitori na awon ju ti o wa ni shushani ko ara won jo ni ojo 14 osu adari pelu won si pa odun okunrin ni shushani ṣugbọn won ko fi owo kan nkan won ṣugbọn awon ju miran ti o wa ni igberiko oba ko ara won jo won dide duro lati gba emi ara won la won si simi kuro lowo awon ota won won si pa 137 eniyan o le 1000 ninu awon ota won ṣugbọn won ko fi owo kan nkan won ni ojo 13 osu adari ati ile ojo 14 re ni won simi won si se ni ojo ase ati ayo ṣugbọn awon ju ti nbe ni shushani ko ara won jo ni ojo 13 re ati ni ojo 14 re ati ni ojo 15 re won simi won si se ni ojo ase ati inu didun nitori na awon ju ti o wa ni ileto won ni ti won gbe ilu ti ko le ode won se ojo 14 osu adari ni ojo inu didun ati ase ati ojo rere ati ojo ti olukuluku n fi ipin ounje ranse si enikeji re Mordekai si kowe nkan wonyi o si fi iwe ranse si gbogbo awon ju ti o wa ni gbogbo igberiko a su erusi oba si awon ti o sumo etile ati awon ti o jina lati fi eyi lele laarin won ki won ki o le ma pa ojo 14 osu adari ati ojo 15 re mo ni ododun bi ojo lowo eyi ti awon ju simi kuro ninu awon ota won ati osu ti a so ibanuje won di ayo ati ojo ofo di ojo rere ki won ki o le so won di ojo ase ati ayo ati ojo ti olukuluku n fi ipin ounje ranse si enikeji re ati ebun fun awon talaka awon ju si gba lati se bi won ti bere si se ati bi Mordekai si ti kowe si won pe hamani omo medata ara agagi ni ota gbogbo awon ju ti gbero lati pa awon ju run ó sì ti da púrì èyí ni ní ìbò láti pa wọn àti láti rùn wọn. Ṣùgbọ́n nígbà tí Ésítérì tọ ọba wá, ó fi ìwé pàṣẹ pé kí ète búburú tí a ti pa sí àwọn Júù kí ó lè padà sí orí òun ti kàlà rẹ̀, àti kí a so àti òun àti àwọn ọmọ rẹ̀ rọ̀ sórí igi. Nítorí náà ni wọ́n ṣe ń pe ọjọ́ wọn ní Púrímù bí orúkọ Púrì. Nítorí náà, gẹ́gẹ́ bí gbogbo ọ̀rọ̀ inú ìwé yìí, àti nítorí gbogbo èyí tí ojú wọn ti rí nítorí ọ̀ràn yìí àti èyí tí ó ti bá wọn, àwọn Júù lànà rẹ̀, wọ́n sì gbà á kan rí wọn, àti fún irú ọmọ wọn, àti fún gbogbo àwọn tí ó da ara wọn pọ̀ mọ́ wọn, pé kí ó má ṣe yẹ kí wọn kí ó máa pa ọjọ́ méjì wọ̀nyí mọ́, gẹ́gẹ́ bí ìkọ̀wé wọn, àti gẹ́gẹ́ bí àkókò wọn tí a yàn lọ́dọọdún, àti pé kí wọ́n máa rántí ọjọ́ wọ̀nyí, kí wọ́n sì máa kíyèsí ní ìrandíran wọn gbogbo, olúkúlùkù ìdílé, olúkúlùkù ìgbèríko, àti olúkúlùkù ìlú, àti pé kí Púrímù wọ̀nyí kí ó má ṣe yẹ láàrin àwọn Júù, tàbí kí ìrántí wọn kí ó má ṣe parun nínú irú ọmọ wọn. Nígbà náà ni Ésítérì ayaba, ọmọbìnrin Abihaili àti Mordekai ará Júdà fi ọlá gbogbo kọ̀wé láti fi ìdí ìwé kejì ti Púrímù yìí múlẹ̀, ó sì fi ìwé ránṣẹ́ sí gbogbo àwọn Júù sí 77 ìgbèríko ìjọba Ahasuerusi, ọ̀rọ̀ àlàáfíà àti òtítọ́ láti fi ìdí ọjọ́ Púrímù wọ̀nyí múlẹ̀ ní àkókò wọn tí a yàn, gẹ́gẹ́ bí Mordekai ará Júdà àti Ésítérì ayaba ti pàṣẹ fún wọn, àti bí wọ́n ti pinnu rẹ̀ fún ara wọn àti fún irú ọmọ wọn, ọ̀ràn àwẹ̀ àti ẹkún wọn. Àṣẹ Ésítérì sì fi ìdí ọ̀ràn Púrímù yìí múlẹ̀, a sì kọ́ sínú ìwé.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
3: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé agbára yín kì í bá tì ní ìgbésí ayé àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ń gbọ́ lójoojúmọ́. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí ó ń sọ fún wa nípa ìdáhùn sí àdúrà. A dúpẹ́ wípé agbára yín wà bákan náà títí di òní. A sì dúpẹ́ wípé bí ẹ ti ń ṣe fún àwọn ẹlòmíràn, bẹ́ẹ̀ lẹ ń ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ gbà pé àtìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ a gbàdúrà lónìí wípé ibikíbi tí àìsàn bá wà, ibikíbi tí ìnira tàbí ìṣòro tàbí ìpọnilójú tàbí ìdààmú tí ó bá wà, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà wa, ẹ ṣàánú fún wa, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó là fún wa nínú òkùnkùn ayé yìí, kí a lè rìn ìrìn ìgbàgbọ́ pẹ̀lú ayọ̀ àti pẹ̀lú ìdánilójú wípé ẹ kò jẹ́ fi wá sílẹ̀ nígbà kan. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú orin Dáfídì orí ìkẹrìndínlọ́gọ́ta 1:2-6 ni a ti ń ka Bíbélì wa. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí ìdáǹdè kúrò lọ́wọ́ ìnilára. Ìdáǹdè kúrò lọ́wọ́ ìnilára tàbí kúrò nínú ìnilára. Nínú orin Dáfídì yìí ni a ti rí ohun tí Ọlọ́run lè ṣe àti ohun tí Ọlọ́run ṣe ní lọ́ọ́lọ́ọ́ báyìí fún àwọn tí ó jẹ́ tirẹ̀. Ó sọ fún ọ ní nígbà tí Olúwa mú ìkó lọ sí òní padà, àwa dàbí ẹni tí ń làálà. Nígbà náà lè ẹnu wa kún fún ẹ̀rín àti ahọ́n wa kọ orin. Nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé Olúwa ṣe ohun ńlá fún wọn. Olúwa ṣe ohun ńlá fún wa, nítorí náà àwa ń yọ̀. Olúwa mú ìkó lọ wa padà bí ìṣàn omi ní gúúsù. Àwọn tí ń fi omijé fún irúgbìn yóò fi ayọ̀ ka. Ẹni tí ń fi ẹkún rìn lọ tí ó sì gbé irúgbìn lọ́wọ́, lóòótọ́ yóò fi ayọ̀ padà wá, yóò sì ru ìtì rẹ̀. Kí n tó ṣe àlàyé lori eti akayi mo fe ki a lo si orin Dafidi ori